0: balẹ̀ bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún un ti gbọ́ ti jù àmì títí àtúpalẹ̀ dé ẹ̀kọ́ ń bọ̀ kì ẹ̀dọ̀ kí ìròyìn níbi tá ti mọ fún gba yẹn gan àwọn ìròyìn lẹ wa kálékáko káàkiri àgbáyé gẹ́gẹ́ bó ti ń gbóná yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn lẹ wa bí ẹ̀kọ́ àjìmúlòrọ̀ níkànnì gbóhùnsáfẹ́fẹ́ diamond 88.7 fm ìlọrin àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tán dín gidigba aago mẹ́jọ òwúrọ̀ ní gbogbo ọjọ́ ajé monday sí ọjọ́ ẹtì friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀nyìn bó bá wá di ọjọ́ saturday tẹ̀mọ́ ọjọ́ ìsinmi sunday aago mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀ ohun tó ń lọ láwùjọ wa wọ́n ti mọ bá wa fojú sunukun wo àwọn kókókókókókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókókó là bókúta bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé ojú atólé ojú atoko àtúpalẹ̀ ọba ló ládé orí èjìgbàrá ẹlẹ́kẹ́ nítawọ́n ìjòyè.
1: Mo fẹ́ sinmi létí ó ń gbọ̀n rere dọ́kan ìkànnì Diamond 88.7 FM.
2: Ayafi digi eledumare arinurode amoran okan lo le gbe jade fo omo toni toni e wa ku amojuba akoto eto kan eto kan ti o ma tu pere pere awon abawon to fi mo idoti to sodo sinu okan eda eniyan digi okan ohun gbogbo teda ba je tabi gbero bere lati nu okan be ni igbe aye eto de safihan aworan ohun teda je ninu digi okan eto pataki ti o mu idagbasoke ohun ayipada ire ba igbe aye temi wa ninu eyi ti igbe aye tara na yo si ma fi eso iwa bi olorun to nti igbe aye to se weku pelu ofin olorun Digi okan ile iwosan teme lori afefe nibi ti olorun yo ti ma se iwosan kan gbogbo digi okan e pade olorun waju oye wole dukia olorun lori eto yi ni gbogbo ojo isimi sunday laarin ago mejo si mesan owuro digi okan nile ise radio to ta won yo yi na ni o diamond 88.7 fm ilorin digi okan eto tin tu aye ni se sawotan iwa patapata e ma tetile ko

0: wa wọ ilé yìí o. Báyé ni Olúwa wí o. Tí wọ́n bá jẹ́ ọ̀sàmì. Ẹni torí rẹ gbẹ́ kòtò. O jẹ́ kó jì sínú ẹ̀. Ẹrú ọdẹ ní kìrìàtọ̀. Mo ní kán jì sínú ẹ̀. Ẹni torí rẹ gbẹ́ kòtò. Ẹni torí ọmọ rẹ gbẹ́ kòtò. Ẹni torí ọmọ rẹ gbẹ́ bojì. O jẹ́ kó wọnú ẹ̀. Pàkúté ikú tí wọ́n gbé lè fọmọ rẹ̀ àṣẹ olúwa rẹ̀ ó yẹ kó mú wọn mo ní kó mú wọn pápá ikú tí wọ́n dẹ̀ lẹ̀ tẹ́lẹ̀ kọ́ mọ rẹ̀ rìn sínú ẹ̀ yábìrá dalẹ́kà mọ̀kẹ́dẹ̀ pápá tí wọ́n dẹ̀ lẹ̀ pápá ikú tí wọ́n dẹ̀ lẹ̀ nítorí ọmọ rẹ̀ báyìí lọ́lúwa wí o. Kankosi, ìwé Psalm 68 wípé kí Olúwa kí ó dìde, kí ó sì tú àwọn ọ̀tá mi ká. Gbogbo ọ̀tá tó dìde sí ọ, ara tún wọn ká, ara Olúwa tún wọn ká, ara Olúwa tún wọn ká, ara Olúwa tún wọn ká, ó tún wọn ká, ó tún wọn ká, ó tún wọn ká, ó tún wọn ká, ó tún wọn ká. Báyìí ni Olúwa wí o. Gbogbo ẹni dìde sí ọmọ rẹ ní ìkọ̀kọ̀ ní gbangba ní kùtùkùtù òwúrọ̀ tàbí ní òru gẹjọ ó yẹ kí wọ́n yẹ wẹ̀rẹ̀. Oh my God, fífẹ́ ni wípé kí àwọn tí ó kórìíra mi kí wọ́n sá lọ lọ́dọ̀ mi. Gbogbo ẹni kórìíra ọmọ rẹ nítorí ògo. Gbogbo ẹni kórìíra ọmọ rẹ nítorí àyànmọ́ rẹ̀ ara ká wá. Ó ní bí èfi ti ń fẹ́ bí ẹni kí wọ́n ṣe kéèyàn bí ìdà tí ń yọ bí ẹni kí wọ́n máa yọ. Mo kéde ẹni kórìíra tó wáyé wájẹ́ tó torí bẹ́ẹ̀ gbógun ti yọ. Ara pa ara gbígbé olódùmarè ó yẹ kó sọpa kó sọpa ẹni kórìíra ntọ́ wáyéwájẹ́ torí wọ́n kórìíra rẹ̀ ni wọ́n ṣe gbógun ti yọ. Torí wọ́n kórìíra rẹ̀ wọ́n kórìíra ntọ́ gbé wáyé wọ́n kórìíra ibi gíga tó fẹ́ dé láyé wọ́n kórìíra wípé sọmọ iná ni ó wà padà máa pàṣẹ lé wọn lórí. A ní gbà o lọ́mọ tá a mọ ìbẹ̀rẹ̀ rẹ̀ a ò ní gbà o. Mo kéde ẹni bínú tó wáyéwájẹ́ tó torí bẹ̀ dáná ogun ti ọ iná ogun tó torí rẹ̀ dá ó yẹ kó jọrú o kó jọrú o kó jọrú o kó jọrú o kó jọrú o inú ń bí wọn nítorí àwọn sẹdíráàkì mẹsàkì àti àbẹgìnigò inú ń bí wọn wọn láìkí tí àwọn mẹtẹẹta ń ṣe nítorí pé lòdì sí òfin ilẹ̀ ìlú wọn òfin tí ọba wọn fi lélẹ̀ ó lòdì sí o. Àwọn sẹdíráàkì wípé àwọn ò ní foríbalẹ̀ o fún òrìṣà yìí o ẹ̀sà àwa ti ní òsà tójú òsà lọ tí àwa wáyé wa wá sí ìta wáyé wá ṣe nìyẹn ìta gbé wọn kalẹ̀ fún nìyẹn láti sin ọlọ́run láti jí aṣojú olódùmarè. Àwọn ò ní forí balẹ̀ o ọba bínú ó ní ẹ lọ dá iná wọ́n dá iná ó gbóná ní ìṣẹ́pọ̀ méje ìlọ́pọ̀ méje ó ní ẹ̀dẹ̀ sẹ́dráàkì mẹ́sáàkì àti àbẹ́gínígò ẹ̀sọ́ wọn sínú iná ọba wọn ló fi ìbínú pàṣẹ wọ́n ní kẹ́ sọmọ rẹ sínú iná àmì ni kò ṣe àtọ́ba àti ìjòyè ara kúrò wọn lóye àfa ìjọba wọn yá àfa ìjọba wọn yá ọba òkùnkùn tó pàṣẹ ìbínú ọba òkùnkùn tó fi ìbínú pàṣẹ wípé ká fi iná ọmọ ju ọ ọba òkùnkùn tó fi ìbínú pàṣẹ wípé ká fi iná ọmọ ju ọ èní ni afọ ìjọba rẹ yá fire, go on, a fire, a fire, a fire, a fire, a fire, a fire, a fire.
1: Yes.
0: One less salai madana.
1: Ben sir.
0: Tio go to gbe waye. Tio batana.
1: Hey.
0: One ni tori e dana.
1: Yes sir.
0: Tori gbe o go to gbe waye tana. Ni won se tori e dana.
1: To ina.
0: Ben sir.
1: Hey.
0: Na se tori re dana.
1: Ben sir.
0: Hey. Yo ba lo wi gbe.
1: Yes sir.
0: Ina ta tori eye gulugunda.
1: Hey.
0: Eye mi na fi sun o.
1: Ben sir.
0: Oi.
1: Yeah.
0: Ba si le da nitori omo re ami ni ko se omo won lo ma wonu
1: amen
0: omo won ma ko se
1: amen
0: yes sir iwe oni wasu
1: be ni sir
0: ki lo ti wi
2: eni ti o wa oni yo bo sinu re
0: oni eni ti o wa yi o lo ma se kini
2: yen lo ma bo sinu re
0: eni to se kini yen
2: eni to wa yi o
0: eni to wa yi o
1: yes sir
0: ni yo bo sinu e
1: yes sir
0: iwe oni wasu
1: yes sir
0: ori kewa
1: yes sir
0: olo ma wi be o ese kejo
1: yes sir
0: ese ikejo
1: yes
0: eni to wa yi o
1: yes sir
0: ni yo ko sinu e
1: o
0: ya ki pe eyin te Yes,
3: Yes, sir.
0: One fed you said Draki.
3: Ben.
0: Mesaki. At your beginning.
3: Yes, sir.
0: One fed someone in Luna.
3: Yes, sir.
0: Oga.
3: Yes, sir.
0: One day, one lower.
3: Ah.
0: One day, one less.
3: Yes.
0: Be ready if you join me,
3: Ben, sir.
0: Be what you do, one in Luna.
3: Yes, sir.
0: Yes, sir. He know, do I want you one juice in Luna?
3: Ben, sir.
0: And he told you, yes, in Luna.
3: Ben, sir.
0: He know, Kalarao.
3: Yes, sir.
0: Be ready, we be.
3: Yes, sir.
0: Or we know, look, ma.
3: Or we know.
0: Or we know, lassa.
3: Yeah.
0: Look, ma.
3: Yeah.
0: Otato Bekoto.
3: Yeah.
0: Yes, sir. Fuller and your juice.
3: Ah, because
0: you. Mokede.
3: You're gorgeous.
0: Bamba Josami.
3: You're gorgeous.
0: What you call Pella Yego?
3: You're
0: no more, need you.
3: Ah, man.
0: You're no more, need you.
3: Ah, man.
0: Hey, Maka.
3: Yes, sir.
0: Shogbe Baba.
3: Baba.
0: Sammy,
3: yes,
0: be Martin Luago,
3: yes, sir.
0: Wama Samino,
3: yes, sir.
0: I'm Gally, you know, you are. Oh, yeah, call your singer. Confirm, you want to call your singer. Confirm, you want to call your singer. Confirm, you want to call your singer. Confirm, you want to call your
3: singer. Yes, sir.
0: In Nathan Toria,
3: Ben, sir.
0: In Nini Echo Dollars,
3: yes, sir.
0: In your cuckoo,
3: Ben,
0: Oga,
3: yes, sir.
0: I want to do the same,
3: yes, sir.
0: Call that data, Tia Bramu,
3: Ben, sir.
0: Can you be Ben, sir?
3: Yeah.
0: No one, no one, you must
3: say.
0: Fasheni,
3: yes,
0: ole paseni,
3: yes,
0: so pe bayi loluwa wi,
3: loluwa wi,
0: so pe bayi ni oluwa wi,
3: bayi ni oluwa wi,
0: gbogbo eyin,
3: gbogbo eyin,
0: se le pa ijisi mi,
3: se le pa ijisi mi,
0: gbogbo eyin te ndaru,
3: gbogbo eyin te ndaru,
0: bi mo tin kojo,
3: bi mo tin kojo,
0: egbo

0: sá.
1: Tí ogún ṣe sí lára.
0: Ábíẹ̀ ṣe o.
1: Tí ẹkún mi ṣe sí lára.
0: Àdáríwáyé.
1: Olúwa wípé.
0: Ó yẹ sá.
1: Kí n gé sí ọ̀nà 1000.
0: Ẹ
1: kí tún leléyìí.
0: Ah, ilé lágbára o.
1: Ó ló fọwọ́ kẹ ìṣe tí aṣọ rẹ̀.
0: Bẹ́ẹ̀ni o.
1: Ìsun ẹ̀jẹ̀ rẹ̀ sì gbẹ.
0: Ó gbẹ ni o.
1: O gorí òkè pẹ̀lú mi.
0: Kábíẹ̀ṣẹ́ lọ́rọ̀.
1: O fọwọ́ kẹ ìṣe tí aṣọ mi. Ṣùgbọ́n aṣọ tí ogún yẹn bò.
0: Bẹ́ẹ̀ni sọ.
1: Àwọn tẹ́lọ̀ máa gba sẹ́sẹ báyìí.
0: Ayérayé
1: o. Wọ́n máa gé sí ọ̀nà 1000.
0: Yes, sir.
1: Màá tètè dé sango. Kí aago kan ọ̀sán tó lù.
0: Kábíẹ̀ṣẹ́ o.
1: Àwọn tí ń bá tètè bá.
0: Ó yẹ sà.
1: Tí aṣọ ìbálẹ̀ tẹ̀ wọ́n lọ́wọ́. Ẹ̀sà.
0: Bàbá mi o.
1: Mi ò kì í ṣe Jésù.
0: Yàrá o, rárá o.
1: Ṣùgbọ́n mo gbé agbára rẹ̀ wọ̀ bí ẹ̀wù.
0: Yẹ̀sà.
1: Mọ̀mọ́.
0: Kábíẹ̀ṣẹ́ o.
1: Mi kì í sọ lọ́hùn.
0: Rárá o.
1: Ṣùgbọ́n mo gbé agbára rẹ̀ wọ̀ bí ẹ̀wù.
0: Ó yẹ sà.
1: Mo fi májẹ̀mú gun orí òkè.
0: Ó yẹ sà.
1: Ìnira ni mo fi gùn.
0: Bẹ́ẹ̀ni o.
1: Olúwa wípé. Gbogbo ẹni tó fẹ́ bọ́ nínú ayé ìnira.
0: Ó yẹ sà.
1: Struggle.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Kí ló dé.
0: Ó ti súnmi o.
1: Tí ò dẹ̀ sí ẹ̀rí.
0: Ó ti súnmi o.
1: Tí ò dẹ̀ sí àyípadà.
0: Ó sí àyípadà.
1: Tí ò dẹ̀ sí àkójọ.
0: Ó máa ṣàkójọ.
1: Ọjọ́ Sunday. Sorí aṣọ yẹn.
0: Ó yẹ sà.
1: Máa gé fún ẹ.
0: Kábíẹ̀ṣẹ́ o.
1: Aṣọ yẹn. Máa gé fún ẹ.
0: Yẹ sà.
1: Èèyàn 1000.
0: 1000 èèyàn ni o.
1: Aṣọ yẹn ló máa jù sínú òróró.
0: Adániwáyé o.
1: Inú anointing oil.
0: Anointing oil ló máa jù sí o.
1: Wà á jù sínú ẹ.
0: Kábíẹ̀ṣẹ́ Ọlọ́run o.
1: Tó bá ti wá jù sínú ẹ.
0: Ó yẹ sà.
1: Ó ní iṣẹ́ tá a fẹ́ fi ṣe.
0: Ayérayé o.
1: Ṣé rí ẹ̀yà ara Sango? Sango ọ̀tá.
2: Sango ọ̀tá.
1: Mo mà ti sọ fún ọ. Má jẹ̀ mọ́ orí òkè yẹn là ń gbé bò. Ó máa lágbára o. Tètè máa bọ̀. Láago méjìlá. Aago kan ọ̀sán. La máa bẹ̀rẹ̀ sí ní pín aṣọ yẹn. Aṣọ má jẹ̀ mú ni o. Aṣọ ìdìdí ni o. Àdàbí tí ògùn mi ò bá ti ṣe sí lára. Àdàbí tí omi jẹ́ mi ò bá ṣe sí lára ní ẹ̀nà. Lọ sí orí òkè yìí. Ẹ̀yin wo lẹ́sà mi o. Èdìdí ọ̀run rẹ̀ o. Báyìí lolúwo wí. Angẹ́lì kò gbé ọ níjà. Níbi tí ipá rẹ ti pin. Angẹ́lì kò di ènìyàn fún ọ. Angẹ́lì kò di ènìyàn fún ọ. Ẹnìkan sàmì. Ètò wáyé wá jẹ́. Tẹ́lẹ̀ ò ní jẹ́. Agbára láti jẹ ó yẹ gbà. Gbà. Ibi gíga tẹ́lẹ̀ ò ní dé. Agbára láti dé ibi gíga ó yẹ gbà. Gbà. Owó ti ń fani débi gíga. Ó yẹ gbà. Gbà. Gbogbo ẹ̀yìn tí a gbóhùn yìí. Ohun olúwa ni èyí. Ó yẹ gbà rí. Ẹ̀yin ará iléṣà.
0: Iléṣà.
1: Màá ti dé iléṣà. Láti ọjọ́ Tuesday.
0: Ó yẹ sà.
1: Tuesday. Wòlíì máa ti wọ iléṣà.
0: Kábíẹ̀ṣẹ́ Ọlọ́run o.
1: Láti Tuesday.
0: Láti Tuesday ni o.
1: Tuesday. Màá ti wọlé sà.
0: Alleluia.
1: Ọ̀gá dìde o.
0: Ọjọ́ dìde tiẹ̀.
1: Kó tètè máa súré tètè bọ̀.
0: Máa sáré tètè bọ̀.
1: Láti Tuesday
0: bẹ̀rẹ̀ ni o.
1: Di Saturday. Gbogbo àwọn tí máa fẹ́ ṣiṣẹ́ wòlíì fún.
0: Kábíẹ̀ṣẹ́ o.
1: Màmá ṣe fún wọn.
0: Tó bá fẹ́ gbaṣẹ́ wòlé.
1: Bóyá o ní kẹ́ẹ̀sì kan.
0: Bẹ́ẹ̀ni o.
1: Tó fẹ́ kí Ọlọ́run bá oyè yú.
0: Yẹ́sà.
1: Tó dẹ̀ fẹ́ rí wòlíì ẹ.
0: Kábíẹ̀ṣẹ́ o.
1: Wọ́n náà wọ̀. Máa bọ̀.
0: Ó jẹ́ tètè máa bọ̀.
1: Tuesday to Saturday.
0: Yẹ́sà.
1: Ó máa burú fún èṣù.
0: Ó máa lágbára o.
1: Àyá dálẹ̀ kẹrúà. Olúwa ní nínú ọ̀sẹ̀ yẹn.
0: Yẹ́sà.
1: Ó máa rán mi lọ ìlú kan.
0: Kábíẹ̀ṣẹ́ Ọlọ́run.
1: Kò tí ì sọ ìlú yẹn fún mi.
0: Àdáríwáyé.
1: Tó bá ti sọ.
0: Yẹ́sà.
1: Mò ń bọ̀ wá kéde rẹ̀. A jẹ́ pé ìlú yẹn soríire.
0: Kábíẹ̀ṣẹ́ Ọlọ́run.
1: Ẹ̀rí dé o.
0: Àmẹ́jọsùn.
1: Májẹ̀mú dé o.
0: Àmẹ́jọsùn.
1: Sunday tó gbẹ̀yìn.
0: Ní Sunday tó gbẹ̀yìn.
1: Nínú oṣù yìí.
0: Nínú oṣù tá a wà yìí ni o.
1: Iléṣà. Ẹ múra lẹ̀.
0: Ẹ dìde.
1: Sunday tó gbẹ̀yìn.
0: Last Sunday.
1: Ẹ dìde
0: o.
1: Wòlíì yìí.
0: Kábíẹ̀ṣẹ́ Ọlọ́run.
1: Yóò wà pẹ̀lú yín.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ní àárọ̀ Sunday.
0: Láàárọ̀ Sunday ni o.
1: Sunday tó gbẹ̀yìn.
0: Sunday tó gbẹ̀yìn.
1: Àjẹ́ máa wà gan. Lẹ́yìn Sunday yẹn. A máa tún wa àyè.
0: Kábíẹ̀ṣẹ́ Ọlọ́run.
1: Láti dá àwọn èèyàn lóhùn.
0: Yẹ́sà.
1: Ó máa lágbára.
0: Alágbára o.
1: Ṣé mo bá yóò sọ̀rọ̀?
0: Bẹ́ẹ̀ni sà.
1: Mọ̀mọ́ yìí.
0: Bẹ́ẹ̀ mi o.
1: Tó bá ṣàmì.
0: Tó bá ti ṣàmì báyìí.
1: Ìwọ ni ẹ̀rí kan.
0: Àmẹ́jọ.

gbogbo olùgbọ́ mi jáke jádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbóhùn mi àti láti gbọ́ mi ní kùtùkùtù lónìí ogúnjọ́. Today is 2009 ọdún 2026. Mo wá la gbogbo ẹnu lẹ̀ mo kígbe pé happy happy happy Sunday. Gbogbo léo ẹ dìde ńlẹ̀ is another morning devotion. Gbogbo lé ẹ dìde ńlẹ̀ o a tún ti mú Sunday mi. Mo kí ọmọdé mo kí àgbà Pastor Dẹ́kunlé Epaphras wòlíì yín ni ti ìjọ Comfort Life Mission International ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ka sí opposite Wema Bank tèmi dire market gbági titun nílùú Ìbàdàn pẹ́pẹ́ yọ pọ̀nmọ́ church lónìí. Mo ti ń kígbe látànà oh my God kiní kan ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ mọ́ ni gbàgbé kan bí n bá ti ń sọ báyẹn ó ti yẹ ó yé gbogbo ẹ̀yàn ọmọ Ọlọ́run. Gbogbo lé ẹ máa bọ̀ níbi pẹpẹ a ní dọ̀bálẹ̀ a ní kúnlẹ̀ a ó kàn lọ fẹsẹ̀ tẹ pẹpẹ wá ní a ó sì mọ jó a dá ògo padà fún ẹni tó ní ògo. Màmá bó ṣe ń bọ̀ bí pẹpẹ without wasting time màmá mọ̀ gbé orin sókè gbogbo wọn mọ jó tó bá ti jó níbi pẹpẹ ẹ mọ gbọ́ tá à ń ṣe yìí ẹ mọ fọkàn wò aṣọ tẹ́ ẹ̀ ń wọ ọ̀bọ ní chọ́ọ̀chì láàárọ̀ yìí oh engineer ẹ já gbé orin sókè. Pe mo dúpẹ́ tèmi and dúpẹ́ ni.

bàdàkẹ́ tí ọlọ́run ti ọwọ́ ìránṣẹ́ rẹ̀ pastor Dẹ́kúnlé Epaphras gbé kalẹ̀ ní ìlú Ìlọrin ibẹ̀ ni ọlọ́run ti mọ yí ìpẹ́ àti kádàrá oníkálukú padà ní gbogbo ọjọ́ Thursday ní aago mẹ́jọ àárọ̀ àti ní gbogbo ọjọ́ Sunday láago méje àárọ̀ ẹ̀ǹdẹ̀ fúyà ẹ̀ wá pàdé ọlọ́run arúgbó ọjọ́ mọ́ bọ̀ ní Comfort Life Mission International ti ìlú Ìlọrin láti bí kíbi ní Gẹ̀ríà Limit tàbí Ọ̀fà Garage ẹ̀wọ̀ mọ́tò tó ń lọ sí Asadam ẹ̀ sọ̀kalẹ̀ ní ilé epo agáka ẹ̀ rí ìyànà òṣèré ẹ̀ bèrè bí oyin Event Center níbẹ̀

0: ẹnà ọsìn mi ẹyin tẹ láìkì pé.
1: stretch your hands to me no be like love this calling.
0: Nítorí ọ family ẹ.
1: because of your family.
0: Kán má bàa jẹyà jẹyà jẹyà.
1: so that they will not just continue to suffer.
0: Mo gbé ìwọ dìde lẹ́nu.
1: I lift you today.
0: Ṣebí tí wọ́n bá dìde, o máa ma tọ́jú wọn.
1: When you are lifted, you'll be taking care of them.
0: Nítorí ìran rẹ.
1: because of your generation.
0: Mo gbé ìwọ dìde.
1: I lift you.
0: Ìpè arúgbó ọjọ́ fà ẹ́ sókè.
1: The calling of this mountain lifts you up.
0: Ewọ tí wọ́n máa ń jẹ ní agbolé yín.
1: The abomination they take in your family.
0: Lónìí, a pọ ewọ yẹn jáde lẹ́nu ẹ̀.
1: Today is vomited out of your mouth. Amen.
0: Náwó ẹ sókè wá. Tí o bá lè sàmì mẹ́ta, wọ́n máa tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú ẹ̀.
1: There's a set table of food in front of you. Amen.
0: Ọlọ́wọ́ gbọ́gbọ́ ọ́ mo pè ọ́.
1: Yes.
0: Ẹni bá tètè sàmì, ẹ yọ kúrò nínú ọ̀fin ayé. Ìwọ wà kúrò nínú ọ̀fin ayé.
1: It shall be out of the pit of the world.
0: Ẹ tẹ́ ọ méjèèjì. Ẹ jẹ́ ń bẹ̀ yín fún nǹkan kan kí n tó máa pray mi lọ.
1: Let me beg you for something before I continue praying.
0: Ẹ sáà mọ bí mo ṣe máa ń pray fún yín bí ele.
1: Know the way I pray for you here.
0: Mi ò ṣeré. Ẹni tó rán mi kò jọ̀wé mi nìkan.
1: And the one that sent me did not leave me alone.
0: Ẹni tó rán mi ń bẹ ní ẹ̀yìn mi.
1: The one that sent me is behind me.
0: Arúgbó ọjọ́ ni orúkọ rẹ̀.
1: An ancient of days is his name.
0: Adàgbàmọ́ tẹ pa àdàgbàmọ́ lo kíláàsì.
1: Oh, yes.
0: Ipa inú ipa arúgbó kánrin kése àrí ìró àná ó gbénu wúndí asọlá ó gbénu adélébọ fọn ọrọ lórí ọrọ èdè nínú èdè iná inú àpáta tí ò ṣe pa jí kan lùkan pa ọ̀pá kan lùkan yìí báàlẹ̀ gbogbo àgbáyé agbẹ́kúmi láìpòkòló ikú ẹni ayé kan tàjẹ́ kan tí wọ́n ń sùn sára ó ń gangan ní ọpọ́nlá jigidẹ́ rí oògùn kò ṣe jẹ kò ṣe mú kò ṣe pa kò ṣe dìlédì kò ṣe sàlóògùn ẹni ayé lélé tí wọn bá ẹni ayé sàṣàṣà tí wọn rí sá èdè ò lè mú ẹfún ò lè ràn àṣàṣì kì í mọ́lọ́run ọlọ́run ò dẹ̀ kú rí babalábàbà mi ti kú ṣùgbọ́n ọlọ́run ò kú rí àìkúrò àìsáò àìdíbàjẹ́ ọba mi mo bẹ́rí fún ọ. Gbogbo ìyàwó bí o bí ọlọ́run ìbá wa rán mi.
1: If this kind of God sent me.
0: Tí mo sì ń pray tí mo sì ń fi ìpè tu yín lẹ̀.
1: And I'm praying and I'm delivering you through this calling.
0: Kí ló ṣe yín ní ọ̀pọ̀ ìgbà míì tẹ́ jókòó lé tẹ fẹ́ pa àdúrà jẹ?
1: What is wrong with you many a time that you sit at home and you will miss the program?
0: Ègbé ni fún ẹni tó fi ẹlẹ́ra ṣe ìgbọ́kànlé rẹ̀.
1: Woe unto the one that rely on a human.
0: Àbí ẹnìkan tàn yín jẹ tó ní kẹlọ́mọ rẹ ewúrẹ́ wá.
1: Or someone is deceiving you telling you to go and be buying gold.
0: Orí pẹ́pẹ́yẹ àti orí alábáhùn.
1: The hair of donks.
0: Òfò àti àṣedànù ni eléyìí.
1: All these things are vanity.
0: Lẹ́yìn tí arúgbó ọjọ́ ti kú lórí gàgbélébó gbà kọ́kọ́ lọ́wọ́ ikú.
1: Jesus died on the cross, he took keys from them.
0: Ikú oró rẹ̀ dà, ìsàkú ìṣẹ́gun rẹ̀ dà.
1: And death has no power again.
0: Agbe ikú mi ní ìṣẹ́gun.
1: And death was swallowed in victory.
0: Ẹ pa àtọ́ fẹ́ tó jìnde.
1: Clap for the one that resurrected.
0: Nítorí náà.
1: Therefore.
0: Máa wá dédé sí arúgbó ọjọ́.
1: Come consistently to this program.
0: Ìwọ sọ wípé torí o wá nígbà kan ò rí ìyanu.
1: You said because you came sometimes ago there's no miracle.
0: Ṣé o mọ̀ pé Ọlọ́run kì í ṣe onípidánpidán?
1: No, God is not a magician.
0: Wọ́n àdẹ̀ kí arrest Ọlọ́run.
1: And God cannot be arrested.
0: Ó ní bẹ́ẹ̀ pọ̀ bí yan ìrìnkú ó lọ sànú fẹ́ tó o bá sànú.
1: Even if you are many as the sand of the sea, you will have mercy upon those you will have mercy upon.
0: Ìgbà tó bá ṣe dáa ti gbọ́ tiẹ̀ náà ló máa gbọ́.
1: He is going to lis ten to you when he is ready to.
0: Ó ní mo ti wá ó ní mo wá bẹ̀ yẹn fún bíi 3 months kan.
1: I have been there for like 3 months before.
0: Kí wá ló kọ Ọlọ́run 3 months yẹn?
1: God has no business for 3 months.
0: Tó bá yẹ pé ń gbọ́n bá wá tí ọdún kan fi pé ní òtò dáhùn, bàbá ńlá ta ni ó wà arrest yín lọ́dún.
1: If after a year that is when he's going to answer you, who else will arrest him?
0: Àbí ìwọ tó Ọlọ́run ni.
1: Or you are more than God.
0: Ọ̀nà rẹ̀ ẹnìkan kò mọ̀.
1: His way no one knows.
0: Àwa máa rí dùn. Ó pa iṣẹ́ ìjìnlẹ̀ mọ́ ọba àwọn ọba.
1: He kept the things of mystery.
0: Táyẹ̀ ti mọ ọ̀nà Ọlọ́run ni.
1: You have known the way of God.
0: Ẹ ti mú Ọlọ́run.
1: You would have arrested him.
0: Kálẹ̀ ti mọ̀ pé bí Ọlọ́run ó gbà ni.
1: If you know that God will pass through this
0: round. Ẹ ti lọ dènà dé.
1: You would have waylaid him.
0: Bó o ṣe sàmì bẹ̀ yẹn. Bó o ṣe nawọ́ sókè mo pray. Láàrin 3 days, wọ́n máa máa jí sí ayọ̀ fún ẹ. nkan rere to ni o se se ninu aye re o ya ko ma se se eni to ba ni ide eleyi ki ire mo tele ra won gbogbo agbako to ma pade o ni pade e mo e pe oruko jesu le meta bye bye o ye pe ejo won ni ke so pe ba mi gbe aye mi iwo to ra aye mi mo mi lowo lati ni ijobo okuku ba n gbe aye mi iwo ti won ta aye mi fun ba n gbe ayan mo mi iwo ti won ta fun samile meta sale di owo mo ri ti ori e lele to ba si ami eyo kan ki gbogbo eni to gbagbe eni rere ko ranti e lele ki gbogbo eni ti o useless e ko ma hone ki gbogbo eni to ya aye lenu ko tu wa lori oro re no wo e soke ipa to yo elenu ki ipa yen jabole ipade tan fi oru se ntori e ki jesu otuka amen eni to fe pa ko sare gba ku e ku ki eni ya sare gba ku e ku ogo ti won ti yo ni ara re ri o ya kan da ogo yen pada oyin kan ye bi e to sonu ki won da pada fun ẹyọ ọkùnrin àti obìnrin tí ẹ bá sàmì ayẹyẹ tí ọlọ́run design fún ẹ wọn ní ṣe lẹ́yìn ẹ ẹ̀yin tí ẹ ti ṣe àṣìṣe àkọ́kọ́ tásìṣe yẹn dẹ̀ ń fìyà jẹ yín lónìí olúwa kọ̀rẹ́ ẹ̀tì ẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ pàdé ẹni tí ò yẹ kẹ́ pàdé inú rabraba rẹ̀ ibẹ̀lẹ̀ wà lónìí ayọ̀ ẹ nínú àṣìṣe ariwo tẹ̀lé mi sọ pé ogun tó gbá mi lọ́wọ́ mú
1: bóyá
0: ju ọwọ́ mi lẹ̀ sọ pé ogun tó ju ẹ̀wọ̀n sí mi lẹ́sẹ̀
1: bóyá
0: tú mi lẹ̀ kí n lọ
1: sọ
0: pé mo fi gbogbo ọmọ mi lé arúgbó ọjọ́ lọ́wọ́
1: I hand over all my children to the nation of this.
0: And in your son, Nkoka.
1: You will not die one after the other.
0: Oruko yin mama ateri.
2: Oruko mi ni Deborah Oyerinde. O ni o sele pe nigba ti mo gba program ninu radio. Mo wa wa si kilo ko re ni school Ayedade. Igba ti won ni ka ma na phone soke, mo na phone mi soke. Bi mo se wa o wa to bi igba kerin. Ni omo mi kan ba lo ba gbowo loni ma mi. Se bi 5000 le lo wa lo ni account yin mo ni hin. O ni o ma bo wo nla kan be. Ah, oro wo mo ni e ma gba o e ma na o boya si se be ni o. Titi bi jo me sagbowo un omo mi kan wa de loni a olorun lo yo nde fun yin e lo gba wa ta ri nta
0: owo dede wonu
2: account owo dede wonu account mi ni ojo mi loju o wa dupe lowo olorun arugbo ojo
0: se ti gowo yen
2: o ti gbe yo mo ti gba bo ti na
0: o mo ti na eno phone soke alati kan fe wole o wa kan dede ba lori phone re na phone yan soke agba to dari owo ase to dari ola ori ofe to dari iranlowo en ba na phone iwo to ba ni phone na telewo re se le gba cash abe le gba cash owo to ba le si ami meje kia kia o ya sare gba lati owo ati cash o ya pe owo le meta o ma ra anu si baye

àwọn tó ń kú wọn dédé kú àwọn tó ya tálíkà wọn dédé ya òtòsí àyàn mọ́kàn ni wọ́n gbà kámú ni ẹ̀yin tí ẹ ò lè gbà kámú ìyà ẹ dìde lẹ̀ Friday ọ̀sẹ̀ yìí on the 25 ni gbogbo wa ó pàdé lárúgbó ọjọ́ jẹ́ ọ̀sán kí là ń kó ni a ó pàdé níbẹ̀ side of agara bèrè pé church arúgbó ọjọ́ ló ń bọ̀ ìpàdé Friday ọ̀sẹ̀ yìí ó ti le jù ẹ lọ wá bọ́ ìjẹun yín wá kẹ wá get watermelon eléyìí tán ti gé síbẹ̀ ẹ mọ́ mú bọ̀ kẹ lọ rà á tí ìpàdé bá dójú ẹ̀ gbogbo ẹni tó ń jìyà rí ẹ ò tún jẹ̀yà yẹn mọ́ ọlọ́run fẹ́ wọnú omi ara àti ẹ̀jẹ̀ ọlọ́run fẹ́ sí ọ̀nà àbáyọ gbogbo ẹ̀yin tán gba ìjẹ ògo lẹ́nu yín jésù fẹ́ dá padà ẹ̀yin mélòó lẹ dàbí àkọ́bí ṣùgbọ́n tó jẹ́ pèsè lẹ̀ ń ṣerú bí ọmọdé láti òní lọ a ó gba ìyà jíjẹ kúrò lọ́wọ́ rẹ ó bẹ̀rẹ̀ sí ní adùn ó sì jẹ ayọ̀ láyé ẹ lọ gẹ̀ẹ́tì èso watermelon yìí kẹ́ẹ̀dẹ̀ prepare bottle fi jẹun ìgbésẹ̀ ó wà bẹ̀rẹ̀ a ó pàdé àárọ̀ Friday ọ̀sẹ̀ tuntun yìí on the 25 ló bọ́ sí báwo lẹ́sìn rìn sọ pé arúgbó ọjọ́ ló ń bọ̀ tó bá ti dé jọ́sàn kí là ń kó gangan bá ọlọ́kadà sọ tòsí dẹ̀ ló wà o ní ọ̀fà garage aago mẹ́jọ àárọ̀ lágbe á dẹ̀ parí láago méjì ọ̀sán ṣe mọ̀ pé kánsẹ́lì yóò tẹ̀lé arúgbó ọjọ́ kì í fi ìran ṣeré torí gbogbo àṣírí ogun lolúwa máa tú ìwọ bá débẹ̀ wà á dẹ̀ rí ọ̀nà àbáyọ gbogbo ènìyàn ẹ máa bọ̀ ní àárọ̀

jẹ́ kọ́kọ́rọ́ tó sílẹ̀kùn ìbùkú ọdún tuntun. Ìsọjí tọdún yìí máa bẹ̀rẹ̀ ní ọjọ́ Monday, ọjọ́ kìíní oṣù kejìlá títí di ọjọ́ Sunday, ọjọ́ kẹrìnlá oṣù kejìlá ọdún tí a wà yìí. Ní aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ ojoojúmọ́. Níbi tí Ọlọ́run ti máa lo bàbá wa, ìránṣẹ́ Ọlọ́run alàyè, ẹni àmì òróró Ọlọ́run àgbà wòlíì ni. Bàbá wa Prophet Dr. M.O. Adio. Àtàwọn ìránṣẹ́ Ọlọ́run mìíràn. Pastor Arọ́gbólò. Pastor Ṣẹ́gun Adéníran. Prophet J.A. Adéwuyì. Pẹ̀lú Pastor J.K. Adéníjì. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn olórin ẹ̀mí tí wọ́n mọ ru owó agbára Ọlọ́run sókè ni. Alábùkún Mekwaya àtàwọn olórin mìíràn. Àwọn ìgbìmọ̀ ìsọjí ni wọ́n pe gbogbo ènìyàn. Láti wá bá Jésù olùgbàlà pàdé nínú ìsọjí ọlọ́sẹ̀ méjì yìí nítorí òun ló lè so gbogbo.

Come on. You connect Diamond 88.7 FM. Fair simility, ungbariri.com.

0: àti PRP tó fi mọ́ àwọn ẹgbẹ́ òṣèlú mi ìkẹ́lẹ̀ o níbi àtúndìbò tó wáyé ní Kano lọ́lé asòfin nípínlẹ̀ ọ̀hún o wọ́n ni ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ni wọ́n jáwé olúborí o ìyẹn ni agbègbè ìyẹn ni agbègbè Dawanki Kudu Warara Warawa èyí tó jẹ́ ẹbí ètò ìdìbò àtúndì kan tó wáyé ní ìpínlẹ̀ Kano tó lọ sí ilé asòfin ìpínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí The Nation ṣe jábọ̀ ròyìn wọ́n ní ọmọye èyí tó díje dupò nínú ẹgbẹ́ òṣèlú APC ọ̀hún Uzeni Yusuf Dati òun wà lóní ìbò tó dín díẹ̀ ní 2023 eléyìí tí ó fi fi ẹ̀yìn àwọn tó kù kẹ́lẹ̀ o tó sì fi jáwé olúborí ìyẹn mọ àwọn tó kù lọ́wọ́ tí wọ́n jọ díje dupò lọ sílé asòfin ọ̀hún nínú ètò ìdìbò àtúndì ọ̀hún tó wáyé nípínlẹ̀ Kano The Nation náà ló gbé. Àtúpalẹ̀ náà lẹ̀ ń gbọ́ lóòótọ́ ní ìkànnì ìdámọ́ré 3.7 FM nílùú ti lọ́rin ẹ̀ má gbàgbé pẹ́lẹ́ mọ́ tẹ̀lé wa láwọn ojú òpó ìtàkùn ayélujára wa bíi www.damodefm.net àbí láwọn ojú òpó ìtàkùn ayélujára gbogbo èyí tá ń lò ẹjẹ́ ń ṣe bẹ́ẹ̀ kí n lọ sílẹ̀ òkèrè nílùú Èbó lọ́dọ̀ tèmi bí. Mo ti wà ní yàrá ìròyìn àlìjàsíra o ìròyìn tí mo mú bọ̀ níbẹ̀ rí o ṣe ni ìkàn nínú elétò ààbò nílẹ̀ ìran ni ìyẹn Mohsen Rizal ó bọ̀ ti ṣàlàyé ọ̀rọ̀ fún iléeṣẹ́ ìròyìn ti àlìjàsíra èyí lẹ́yìn tó ṣàlàyé pé sẹ́rí tehran lẹ́yìn tó jẹ́ pé àwọn ti kó àkójọ àwọn ìlànà ń tẹ̀lé o kalẹ̀ o bí wọ́n bá fẹ́ kí ìjíròrò wáyé pẹ̀lú white house yẹn ilẹ̀ us o eléyìí ti ilẹ̀ qatar tí wọ́n jẹ́ ẹni tí ń ṣe alàgàtà láàrin wọn o níṣẹ́ ló ṣàlàyé ọ̀rọ̀ síwájú sí o ní àwọn táwọn ń béèrè fún náà lára rẹ̀ ni kí òpin kódébá ogun lọ́wọ́ táwọn yìí àti pé ńṣe ni àwọn tó jẹ́ dúkìá ilẹ̀ iran àtàwọn ọmọ ilẹ̀ iran tí wọ́n gbẹ́sẹ̀ lé kí ilẹ̀ us kí wọ́n ṣiṣẹ́ kó mẹ́ o kódà wọ́n ní kò tán síbẹ̀ wọ́n ní àwọn pápákọ̀ omi èyí tó jẹ́ tilẹ̀ iran ti àwọn ọmọ ológun orí omi ilẹ̀ us tí wọ́n gbẹ́sẹ̀ lé kí wọ́n ṣiṣẹ́ kó mẹ́ lára àwọn àlélẹ̀ àwọn rèé o kó tó di pé ìjíròrò ó lè wáyé láàrin àwọn àti ilẹ̀ us àlìjàsíra ló gbé ròyìn. Ẹjẹ́ ń lọ sẹ́ka tẹ̀lé ìdárayá bí onílù yìí ṣe ń wì ó ti wà nínú ìwé ìròyìn All Nigeria Soccer lọ́dọ̀ tèmi bí o níbi tí àgbáwọ̀ iwájú fún ikọ̀ Super Eagles ṣe ni ìyẹn Victor Osimhen o tí wọ́n ní kò nílè kópa o níbi ìṣíde ìyẹn àwọn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tó jáde ìpèrègèrè fún ìdíje ife ẹ̀yẹ tilẹ̀ adúláwọ̀ tọdún 2027 eléyìí tí wọ́n ní èyí wáyé látàrí àìfarapa eléyìí tó ní tí kò sì tí ì ṣe bẹ́ẹ̀ tí ò tí ì bọ̀ sípò tán o ńṣe ni àjọ tó ní sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nílẹ̀ wọn nff wọn ni àwọn ló sọ̀rọ̀ náà nínú ìjókòó ìròyìn kan tí wọ́n fi sọwọ́ sí allnigeriasoccer.com ọ̀sìmẹ̀ lẹ́ni tí wọ́n ní wọn kò ṣe bẹ́ẹ̀ lò ó láti gbá bọ́ọ̀lù lẹ́yìn tó ti ní ìfarapa o nínú ìdíje ìfẹsẹ̀wọnsẹ̀ kan tí ikọ̀ ti Galatasaray tí wọ́n fi lu ikọ̀ ti Istanbul Bakazei ní àmì ayò 3-2 lọ́jọ́ kẹrin nínú oṣù kẹsàn-án tá a wà All Nigeria Soccer náà ló gbé. Adéyẹmí Adéwálé náà ló kọ́rin yọ lẹ́nu gẹ̀ẹ́sì o Emi Ọlátíréwájú Ògún ní ọ̀pá ẹ̀bìtì náà ló tu tó kà á lédè abínibí sí etí gbọ̀nyìn ẹ̀jẹ̀ máa lọ ká máa tàta pèsè torí pé Precious Afolabi òun náà ti kọ́yìn dé o tó fẹ́ kà sí létílédè fìtìfìtì èdè gẹ̀ẹ́sì ni o ṣe lọ́rùn ròyìn lórí tọ́rọ̀ wọ́ o tí ń lagun yọ̀bọ̀ nínú èsì kọ́lọ́n bá mi sọ ọ́ láyọ̀ tà láfíà títí gbà míì tá máa pàdé ọ̀sẹ̀ yìí ire ni ọmọ wá fẹ́mi àti yín o ire bẹ̀ náà lámọ̀rí ibi bẹ̀ kò ní jẹ́ tèmi àti yín lógo tọ́lọ́hun ẹ̀jẹ̀ máa lọ fótò ní lórí ètò ẹ̀ má gbàgbé pé ẹ̀ka ìpolówó ọjà lèmi máa ń gbà kúrò lórí ètò ibẹ̀ náà ni wọ́n gbà kúrò lórí ètò fótò ní n ò wá fi sínú ìbànújẹ́ o èmi ò sì ní báyìí nínú ìbànújẹ́ ẹ̀ ní gbọ́ bí sí mi èmi náà ò ní gbọ́ bí sí yín ire o ire.
1: Bàbá màmá ọ̀rẹ́ ará àtòjúlùmọ̀ ǹjẹ́ ìyìn ti gbọ́ ọgbẹ́ kí ni African Press ìpọ́gbọ̀n ọdún African Press Festival at 30 ogo ni

African Praise at 30. Ìyìn ló nira bájì gan. Ọpẹ́ olórí àdáǹdá tán. Níbi àyájọ́ ọdún African Praise. Lọ́pẹ́ ọgbọ̀n ọdún. Ètò yóò máa wáyé. Ní ìjọ Crescent Christian Center. Lẹ́yìn ilé ìwé Eucharistic. Asadam Road. Ìlọrin. Ní dédé aago mọ́kànlá òwúrọ̀. Ọjọ́ kìíní oṣù kẹwàá. October 1st. Ìlú tọrin tòun ti jọ́ làwọn máa fi yan Elédùmarè. Fún àtìlẹyìn rẹ̀ láti ọgbọ̀n ọdún sẹ́yìn. Bàbá wa Bishop Israel Ọláìyálàwá. Lọ́lùgbàlejò. A máa ṣe ìyìn tọdún yìí. Pẹ̀lú àwọn lọ́balọ́ba. Gbogbo ènìyàn lápè. Ẹ wá kájọ dámùsò. Wọ́n bọ̀ níbu ọ̀rẹ́. Bẹ́ẹ̀ ni African Red Cross Choir ti gbáradì. Fún ìyìn lọ́lọ́kan ọ̀jọ̀ kan. Ọkọ̀ ọ̀fẹ́ yóò wà láti kó àwọn ènìyàn. Yóò gba Soludero Post Office àti ilé Pope Vance of Agara. Ẹ̀túyáyá ẹ̀túyáyá. Kájọ fi ìyìn fún ọ níbu ọ̀rẹ́ o. African Red Cross Festival

0: tàbí nínú àwọn tó dúró fún gbèsè. Àwọn tó mọ̀ ń dúró ẹ̀ mọ̀ sàn ẹ̀ ní mẹ́niyẹn tẹ́lẹ̀ àwọn tó tẹ̀ mọ́ sí cooperative.
1: Bẹ́ẹ̀ni.
0: Torí pé káwọn ẹ̀ sọ pé inú ẹ̀ dà. Torí pé bẹ́ẹ̀ ni a sì ń bára wá sí i. Lọ́kàn fẹ́ ló hàn gba wá mi lẹ́hùn. Dàmọ́ mi ẹ̀jẹ̀ sáré bá mi sàn yín lẹ̀ kán lè fún mi bọ̀ náà sàn. Fast 27 máa dáhùn.
1: Ìbéèrè
0: yóò ṣàlàyé rẹ̀. O ní bí ìwọ kò bá ní nǹkan tí ìwọ ó fi san. Pé kó bá wá dọ̀rọ̀ tán torí àìmọye wọn sàtán ti kó sì wàhálà ní gbòòrò. Ẹni tán dúró fún wọn rí mọ́.
2: Àní mo ní ìránṣẹ́ Ọlọ́run kan.
0: Tọ̀.
2: Ènìyàn mele.
0: Tọ̀.
2: Ó bá wọn bá wá ibi odidi ìjọgan ló yá. Lòun ní wọn ò rí nǹkan tán fẹ́ fi ṣe collateral.
0: Ok.
2: Ni ìránṣẹ́ Ọlọ́run yìí èèyàn mi ó lòun gbé Mercedes òun sílẹ̀
0: tó
2: òun fi ṣe collateral
0: tó
2: náà wá rí owó yìí san títí di àkókò tí wọ́n ṣe àdéhùn sí ìjẹ́jẹ́ mọ̀ pé wọ́n gba mọ́tò yìí lọ́wọ́ rẹ̀
0: ẹni wọ́n gbà ni
1: wọ́n gbà lọ́wọ́
0: ẹ̀yin alàgbà gan ò dá ẹ̀yin alàgbà ò ní kò sẹ́ni kankan tó ní mọ́tò inú yín ni bí ó ṣe pé ti pásọ̀lẹ̀ gbé kalẹ̀
2: ẹ̀hún náà ló sọ pé òun gbé tòun.
0: Ẹ sọ dáàdi ẹ mọ wọ orí ẹ máa fi ṣiṣẹ́ ìránṣẹ́ kágbé ti yín kalẹ̀.
2: Ẹ ó wu láti gbé kalẹ̀.
0: Ó ti wu báyìí.
2: Wọ́n gba lọ́wọ́ rẹ̀.
0: Yes. Kódà bó ṣe lé ni wọ́n gbà.
2: Àdé ó tún gbé ilé rẹ̀ ilé iṣẹ́ rẹ̀. Ọ́fíìsì rẹ̀.
0: O le tó yẹn ni.
1: O le o.
0: Ṣé Nàìjíríà gbúdọ̀ ṣe.
1: O tún gbé kalẹ̀.
0: Kò ṣe sún síwájú ni.
2: Wọ́n
0: tún omi ṣe túlànsì àgbúdọ̀ sí lọ́wọ́lọ́wọ́ báyìí. Orin náà oní bí ìwọ kò bá ní nǹkan tí ìwọ ó fi san. Mo mọ máa nǹkan. N tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ di sin nìyẹn. Kò yá yàn lówó rí.
1: Kí ló dé?
0: Kò fẹ́ wàhálà ni. Mẹ́yàn náà máa dàrú mọ lọ́wọ́. Mẹ́yàn náà máa sọ̀rọ̀ kúrò àmọ́ burúkú
1: jà. Bẹ́ẹ̀ni.
0: Tó o bá ti dé lọ́wọ́ bó ṣe 20,000 ló mọ̀ pé páwọn ká.
1: Yẹ yóò kó fún.
0: Tọ́n tó ní nì.
1: Ẹ̀yẹ́ dà o.
0: A pàdé láyọ̀.
1: Ẹ̀yẹ́ dà.
0: Mo kọ́ wá di pé a máa sìn àwọn
1: ẹlẹ́sìn. A máa sìn
0: ẹbẹ́ ni. Kí ló tẹ̀lé tó bẹ́ẹ̀ náà. Ó mọ̀ tẹ̀ lówó. Kò lè bùn mí náà
1: ni. Kò lè bùn mí.
0: Ṣé bíbùn lọ bá lọ bẹ̀.
1: Kì í ṣe bíbùn.
0: Fowó tí o bá ti lè bùn yín sàn kò ní fún yín.
1: Kì í ṣe
0: bíbùn bí ìwọ ò bá ní ohun tí wàá fi san mọ́mọ́ sí onídùúgbọ̀wọ́ fún ẹnikẹ́ni nítorí kí ni yóò ṣe gba ẹni rẹ̀ kúrò lábẹ́ rẹ̀ tẹ́ ẹ bá kó síbẹ̀ tán ìwọ nọ́mbà wàá mú o. Kódà ìgbà táwọn wẹ́ni tó jẹ gbèsè kiri ìwọ tó ṣèdú tán rí signature àtúrúkọ àti nọ́mbà dé pé àwọn máa san ẹ fún un ìwọ nọ́mbà wàá gbé.
1: Ẹnìkan kọ béèrè kan lọ́wọ́ wa lánàá.
2: Ó ní ènìyàn lọ yáwó tàbí ó gba owó lọ́wọ́ èèyàn ó ṣe àdéhùn pẹ̀lú ènìyàn kò sì rí àdéhùn yẹn san nítorí pé kò sí owó lọ́wọ́ rẹ̀. Oníṣùgbọ́n nígbà tí òun bá sọ̀rọ̀ ó ní òun ò san owó yìí padà ní fún un. Ó ní ṣé nígbà tí ò sí kankan lọ́wọ́ rẹ̀ ó ní ṣé ó jẹ̀bi àbí kò jẹ̀bi ṣé ó yẹ kí ó ti ba yọ bẹ́ẹ̀ni yẹn ṣàdéhùn.
0: Irú ìbéèrè wo nù.
2: Pé tó bá ti ní owó tàbí tí òun ò san owó yìí padà fún àbẹ́ ẹ̀jẹ̀ tó jẹ́ òun ò san padà fún ṣùgbọ́n kò wá rówó láti fi san kò rówó. Ó ní ṣé ẹni tí ò rówó yìí tí ò sì rówó.
0: Bó ló ṣe calculate
2: ẹ̀.
0: Bó ló ṣe calculate ẹ̀ ńgbà tí ó lóun fẹ́ gbowó tán sì fún ní condition tó ní ètò bó ṣe ọ̀sẹ̀ méjì ni o. Màá rí san ẹjọ́ kí ni ṣé ẹ gbọ́ mi dáadáa ṣé kò mọ̀ ńgbà yẹn kò calculate pé òun kò ní rí san ńgbà yẹn ni irú ìbéèrè wo nu kó sọ sanwó fọlọ́wọ́ my friend.
2: Kò rówó tí ó fi sá.
0: Kó wá kiri àbí káwọn méjì tún jọ ṣe ara wọn lọ bẹ̀ kí n yí orúkọ mi kú mbẹ̀ sà ẹ máa dì pẹ̀lú ẹ̀dá rẹ kò lè kó mi sí wàhálà wọn lè wá tì mí mọ́lẹ́ kó mọ̀ rìn kiri gbòòrò torí pé mo ti dúró ẹ mẹ́ni yẹn dáadáa ẹ lẹ béèrè pé sọ́ọ̀sù ọ̀pẹ ọdún kan ìwà lè rí san padà bóṣù mẹ́ta tó ẹlòmíín inú wa n ti ń bẹ níwájú wa la kàn ń wò in fact ẹlòmíín aṣọ mi pé gbàwo ni wà á rí san ní the next 2 weeks in fact before a week má kó bára rẹ. Ó possible fún ọmọ mọ̀ pé wà á rí san within a week kó o dá a month or 3 weeks so that tó o bá wá san fún kó tó di ìgbà tó o dá yẹn inú ẹ nìyẹn gan-an tó dọ́ ọjọ́ mi ní o.

0: tó fi ṣe ogun rán ìwọ ló ń jẹ bẹ o.
1: Wọ́n fẹ́ ènìyàn jẹ́ baálẹ̀ tẹnu rẹ̀ ò ká.
0: Paríparí ọlá porogodo ògo olódùmọ̀rẹ́.
1: Orí ìlú tílu òde torí
0: ẹ̀. Pápá ńlá tí ń jó tọ̀húntọ̀hún ẹ̀ fúfù lẹ̀lẹ̀ tí ń ṣe kí ó kó jì àjì àfọláṣadé fàdírẹ̀ ra.
1: Ayé omi.
0: Òwí bẹ́ẹ̀ ṣe bí ọba Sùdé dẹ̀rọ̀, iná inú àpáta tí ò ṣe é pa. Okele bamba tí ò ṣe mí fáṣe bí ìwọ ló ń jẹ́ bẹ́ o.
1: Ìjọba lẹ̀ làwọn.
0: Ọlọ́run tó ní mi, Ọlọ́run tó lẹ̀mí mi ìbà rẹ̀. Òjílógo ṣògo. Rabajigo òdí ọ̀run, òdùdú gbẹ́rẹ́dù. Olódùmarè tó dá ikú tí kò lè pa láéláé. Ó dá orun kì í sùn. Aládé lórí aládé lé ọba tó fadé tòlé aládé ọ̀kàkà kíkí ọ̀kàkà tí ń kímọ láyọ̀ ọbọ̀ wàràwá. Ògbùjàmọ́ ṣèké. Bó láti kìọ́ tá kìọ́. Olórúkọ ńlá, olórúkọ ẹgbàágbèjì, olórúkọ rẹpẹtẹ.
1: Ìwọ lọ́lọ́run, ìwọ lolùwà.
0: Àdìtú tí ò ṣeé tú.
1: Ọlọ́ lọ́run tó pe ohun gbogbo wá. Ọ̀rọ̀ tó láṣẹ lórí ohun gbogbo òtò.
0: Olódùmarè tí ewú orí ò sọ̀dọ̀ lẹ.
1: Ẹni tó lè mú.
0: Láàrin lọ́dọ̀ ayé àti ọ̀run ìbà rẹ
1: o.
0: Àmọ̀kan ṣoṣo tí gbogbo ayé mu nínú ẹ̀ ìwọ ni. Òpin gbogbo ọgbọ́n, òpin gbogbo ìmọ̀, òpin gbogbo òye. Àní wọ ló ń jẹ́ bẹ́ o. Mo barú burúbú níwájú rẹ̀ ajúnilọ́. Mo ká gbogbo ayé mi sókè tán yan fún ọ.

0: ọlọ́run ti ń dá bẹ̀bẹ̀ lára yàtọ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí ètò yìí ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ ògo ni forúkọ rẹ̀ lẹ́ẹ̀kan sí o ṣé o ọba adani wáyé adani mọ́ gbàgbé ẹni ọba ni lálejò wa tó nílé ọ̀jẹ̀ ọlọ́run ti ń gbọ́ bùkátà ayé àti ọ̀run tí bùkátà ayé àti ọ̀run ò sì wọ̀ lọ́rùn rí kò búrókì rí àkìkì tá àyìyìn tán ìwọ ló ń jẹ́ bẹ́ẹ̀ o eléyìí náà ni mo fi ń kí gbogbo ẹ̀yìn tí ẹ wà nídìí àpótí rédíò yín tàbí tí ẹ rìnrìn àjò lọ́wọ́ ṣùgbọ́n tẹ láǹfààní láti máa gbọ́ ìkànnì alálùbáríkà yìí diamond 88.7 fm nílé ìlọrin lójúmọ́ tòní mo kì yín o ṣe dáadáa mo bá a yí ọ̀dẹ̀ ò dábí ọkọ̀ yín kọ́ aya yín kọ́ àwọn ọmọ yín kọ́ o nǹkan ò ní ṣe wà wá láwọn gbé ohun tó dáa ṣe kó wá nípa láàánú wa àti àwa tí wọn yóò ṣàánú fún o ẹ ráyè sàmí àbẹ bízì ilé wa ò ní gbóná òdì ọ̀dẹ̀dẹ̀ wa ò ní tutù òdì lágbára ọlọ́run bó bá ti ń tù báyìí ọmọ bà fún wa ni bá ṣe ìdùmarè bàbá ti ń lù yọmọ dún bàbá ti ń ta báyìí ọmọ bọ́ sójú ẹ̀ ìbá ọlọ́run ibẹ̀ ènìyàn ọpẹ́ ẹ̀mí pàtàkì tún lọ sọ́dọ̀ aláṣẹ àpàṣẹ kànì tá a wà yí bàbá dáadáa tí wọ́n fún wa lórí ọ̀fẹ́ ńlá yìí bàbá mo mọ̀ lóore sá o ẹ ṣe gan sá kí ẹ dórí gbogbo lọ́gàá lọ́gàá ní kànì tá a wà yí. kọ́fí dórí igi wa wa bàmí michael abiodun láríwájú máa o lọ́gbà bẹ́ẹ̀ lẹ́ka kówó pé kówó lé wa bàmí àpọ́sù òyedépò akú ìsinmi òní sá o. This is the golden voice of your boy ọ̀làǹrẹ̀wájú òye wọlé dúkì ọ̀nà ọ̀yìn náà rèé tí ò jẹ́ fi ṣòfò lálẹ́fẹ́ nìkan ọ̀kan o ẹ̀mọ̀ káàbọ̀ o sórí ètò tàpẹ̀ ní díngí ọkàn òní ni ogúnjọ́ nínú oṣù kẹsàn-án ọdún 2026 ọlọ́run adúpẹ́ o.
1: ṣìkún ọgbọ́n ṣìkún àpáàdì ń bẹ lọ́wọ́ rẹ̀ gbogbo ẹ̀ ọwọ́ bàbá o yẹ
0: kẹ́dà. ẹ wá já kẹsẹ̀ sọ́nà ká tẹ́pẹ́pẹ́ ètò lónìí ràbájì gan àti ní rẹgẹdẹ fíìn láàárọ òtò ní ibi à ń lò jìnnà ṣùgbọ́n àwọn ibi tá a láǹfààní láti yà sí ó dàbí pé ìrìn àjò ọ̀hún ó fẹ́ gùn díẹ̀ o. mo fẹ́ kẹ́ ẹ fàpèrè tẹ́ ní gbogbo àyíkáyè tẹ́ ẹ lè wà tẹ́ ẹ ti lè máa fetí gbéyàwó ọ̀rọ̀ ètò yìí láàárọ̀ òtò ní mo bẹ̀yìn ló kọ lọ́wọ́ mo fẹ́ kẹ́ ẹ yá mi létí yín kẹ́ ẹ sì yá mi lọ́kàn yín pẹ̀lú pàápàá jùlọ mo fẹ́ kẹ́ ẹ dákun dábọ̀ ẹ bá ń fọkàn sí ètò tààrọ̀ ọ̀tọ̀ nítorí pé yóò ṣe gbogbo wa pátápátá pòrògbòdò láǹfààní. ẹ̀yin náà mọ̀ wípé èmi a máa fọn rere rẹ̀ ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ lórí ètò yìí wípé bá a bá ń sọ̀rọ̀ nípa díngí ọkàn bó bá ní àkòrí kan tá a láǹfààní láti nà sátẹ́gùn tàbí discourse lórí ètò yìí gbogbo wa pátápátá ni ọ̀rọ̀ ń kàn gbọ̀ngbọ̀ngbọ̀n ó ti bẹ́ni tí ń sọ wí bẹ́ẹ̀ náà ló kan ẹni tí ń gbọ̀ lọ́pọ̀ ìgbà kẹ̀dẹ̀rẹ́ òye ohun tí ò yẹ lòmíì ni pé ọlọ́run bá fún atọ́kùn ètò ní àkòrí kan láti sọ̀rọ̀ ń pa rẹ̀ kò ṣe àfihàn ẹni yẹn gẹ́gẹ́ bí ẹni tó mọ̀ tàbí tó gbọ́n jùlọ ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà kẹ́tẹ́kẹ́tẹ́ bálámọ̀ àmọ́ ríran ju wòlíì lọ ohun tí wòlíì ò rí kẹ́tẹ́kẹ́tẹ́ a máa rí bẹ́ẹ̀ ni mo sọ fún yín ohun tí wòlíì ò gbọ́ ń gbà míì kẹ́tẹ́kẹ́tẹ́ a máa gbọ́ àdìtú lọ́rọ̀ ọlọ́run bá a bá sì ń sọ̀rọ̀ nípa ọgbọ́n àti ìmọ̀ kò pin síbì kan o bó ti wo ọba dẹ́dà ṣẹ̀dá ló ń pin kinní ọ̀hún ẹni ọba wa pin kan kó mọ̀ yọ àyọ̀jù torí wípé kìí ṣe pé òun ló máa ṣe jùlọ kìí ṣe pé òun ló dáa jùlọ àánú ló kàn rí gbà èmi a máa sọ wípé gbogbo àwọn ẹ̀rí lọ́lọ́kan ọ̀jọ̀kan tọ́lọ́run ni ká máa rí gbà láti pàṣẹ bó ti ń lo ètò yìí láti tún ayé àwọn èèyàn ṣe mímọ̀ ṣe wa kọ́ kìí ṣe pé bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ dá ṣáká lẹ́nu wa tó ọgbọ́n wo mo ní ìmọ̀ wo mo ní òye wo mo ní ohun tó tiẹ̀ mọ́ ń yà mí lẹ́nu ni pé lọ́pọ̀ ìgbà máa tún rí àwọn tí wọ́n jí ọ̀jọ̀gbọ́n àwọn professors tí wọ́n tún jókòó ti àpótí rédíò wọn gbọ́ ètò díngí ọkàn ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ tàwa nìmí kí n mọ jámọ́ kí ìbáṣe ọlọ́run ọba dẹ́dà ṣẹ̀dá tí ń ṣe ohun tó wù láti paṣẹ ètò yìí o ọlọ́run lẹ́ẹ̀kan sí ògo ni fún orúkọ rẹ o. níbi tá a wá ń lọ láàárọ̀ èrè o. Ó ní kókó kan tí mo ti pè lò rẹ̀ lẹ̀ tí mo ti pèsè kódà mo ti píyà mọ́ rẹ̀. Ó ní wọ́n láǹfààní láti bá wa sọ láàárọ̀ tòní. Àmọ́ ẹ jẹ́ sọ yóò ń dọjọ́ mẹ́jọ. Wẹ́rẹ́ dè wẹ́rẹ́ ẹ jẹ́ ká máa mú ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìdílé ọ̀rọ̀ lọ́kọ láyé ẹ jẹ́ máa fi àdàgbà kíní ọ̀hún rọ̀ wẹ́rẹ́ dè wẹ́rẹ́ síbì kan. Ohun tí mo wá fẹ́ bá wa sọ rèé o. Bá a bá mẹ́nubọ̀ ọ̀rọ̀ lọ́kọ láyà ké dórí àwọn ọmọ. Ẹ rí wípé ní ìjẹjọ́ ibi tá a bá ètò ti ìjẹjọ́ dé ni ohun tó ní ṣe pẹ̀lú ìdáríjì. Inú mi dùn ayọ̀ mi kún. Wípé àwọn èèyàn láǹfààní láti gbọ́ ètò yẹn ó sì yé wọn dáadáa. Ibi mo wá ń lọ rèé o. Bá a bá sọ̀rọ̀ ìdílé tá a bá mọ́wọ́ ba agbọnrin ibi tí à ń lọ láàárọ̀ tòní bíi pé àti ìsàn kankan ni. Ẹ wá ń béèrè lọ́wọ́ mi pé agbọnrin bó gan. Gẹ́rẹ́gẹ́rẹ́ báyìí ni àgbẹ̀ wọ́ tọkọ rẹ̀ lẹ́yìn o. Bí n bá ti ń ta báyìí ẹ̀yìn ẹ máa bá mi dé lọ́kọ̀ kejì. Bí n bá ti ń fẹnu ọmọdé tèmi sọ ẹ máa bá ń fetí àgbàgbọ́ o. Wọ́n ní bá a bá ta báyà máa ń tọ̀ ni kó má bàa dẹrùn nídìí mọ́ni lọ́wọ́. Ẹ bá ń ké sí lọ́kọ̀ láyà tí wọn ò sí papọ̀ mọ́ o. Láti pín gàárì. Ẹ ní agbọnrin ibi tí díndín ọkàn dé láàárọ̀ tòní àwọn lọ̀rọ̀ kan gbọ̀ngbọ̀n gbọ́n o. Ìdí abá ni pé kò sí bá a ti sọ̀rọ̀ nípa ìdílé tá à ní sọ̀rọ̀ nípa àwọn lọ́kọ láyà tó jẹ́ wípé tírélà ti gbà àárín wọn kọjá. Àwọn míì ń bẹ tó jẹ́ pé ọ̀rọ̀ tí ò tọ́rọ̀. Àwọn ọ̀rọ̀ tí ò nítumọ̀ ọ̀rọ̀ tí ò tiẹ̀ ṣeé gbọ́ sétí. Òun ló mú kí àwọn ọkọ àtìyàwó mìíràn kí wọ́n gbà wípé àwọn ò bára wọn ṣepọ̀ mọ́. Bẹ́ẹ̀ bá gbọ́ èrèdí táwọn míì fi divorce ara wọn. Ojú òní ṣe é wòran mọ́ báyìí ẹnu lẹ́kàn làálẹ̀ dẹ́rẹ́dẹ́ o. Lẹ́ẹ̀mọ́ kọ bóyá kí n kúkú sọ pé olúwa ògùn onímọ̀gbà tọ́rọ̀ yìí ó jáde lẹ́nu yẹn pé àgbà kan. Ìdí abá ni pé àwọn ọ̀rọ̀ tí ò tó nǹkan. Ó ti fọ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó. Ó ti tú ọká. Ọ̀rọ̀ kéèké ó ti di suatayanyan. Yam pepper scatter scatter. Ọkọ ti múrílé bòmí ìyàwó náà ti gboko bòmí lọ. Wọ́n wá fi àwọn ọmọ sáàrín. Àwọn ọmọ wá rán nárìn mọ̀ wọn ọmọ bí wọ́n yà sí. Ibi wọ́n gbẹ́rù wọn kàgan kò yé wọn. Bọ̀dá wa àǹtí ọ̀rọ̀ kan yín o. Ọ̀rọ̀ agídíkọ̀ yìí jẹ́ àjọ bomi ọgbọ́n mu lórí ètò tààrọ̀ tòní ni o. Ṣùgbọ́n kó tó di wípé wọ́n sì sọ lójú eégún ètò yìí lónìrà bájìgàn àti nírẹ̀gẹ́dẹ́ fín láàárọ̀ tòní. Ẹ jẹ́ ń sáré mú ọjà tí ń bẹ lórí igbá Èkó. Bí n bá ti wá padà dé ètò yìí yóò wá nàyẹ́ bíbà láàárọ̀ tòní. Ẹ̀ lẹ́bẹ̀ wo Èkó kalẹ̀ mọ́bọ̀.

0: sẹ́rí ọ̀rọ̀ tí ń bẹ̀ ńlẹ̀ yìí èyí tí mo fẹ́ bá gbogbo etí tó ń gbọ́ mi gbàròyé láàárọ̀ tò ní sọ̀rọ̀ pàápàá jùlọ ẹ̀yin ọkọ̀ àtaya tó jẹ́ pé ẹ̀ sí papọ̀ mọ́ mo fi títóbi ọlọ́run ọba bẹ̀yẹn dákun ọ̀pọ̀lọpọ̀ yín lẹ gbà wípé ẹ bára yín ṣe papọ̀ mọ́ ọlọ́run nìkan ló mọ ohun tó ṣokùnfà ìdí tẹ́ fi pín gàárì ìdílé kìíní ìdílé kejì wọ́n dá sí ọ̀rọ̀ ṣùgbọ́n wọn ò rí yanjú gbogbo ipá tí wọ́n lè sà ni wọ́n sà lórí yín láti rí dájú pé ọ̀rọ̀ ọ̀hún jẹ́ rodò lọ́mú mi ṣùgbọ́n wọn ò rí yanjú lábẹ́ bó ti wù kó rí ibi èmi wá ń lọ rèé o àwọn ọmọ tẹ wá dà álẹ̀ ń kọ́ bó láti fẹ́ ṣe báyìí láàrin èmi àti yín àtọ̀lọ́hun àwọn ọmọ yìí ò rí tọ́jú ohun tó tiẹ̀ mọ́ ń yà mí lẹ́nu jùlọ ni pé bọ́kọ àti ìyàwó bí wọn ò bá ti fẹ́ra wọn mọ́ tán bá ti pín gàárì bó bá jẹ́ ọwọ́ ọkùnrin lọ́mọ́ wà yóò sì weaponize àwọn ọmọ against ìyá wọn àwọn ọmọ yóò bẹ̀rẹ̀ sí ní gbin ìkórira sọ́kàn wọn débi pé àwọn ọmọ yóò sì kórira ìyá tó bí wọn àwọn obìnrin míì sì ń bẹ̀ tó jẹ́ pé wọ́n bá ti di gbàdàgbà wọn kúrò lọ́dẹ̀dẹ̀ ọkọ báyìí wọ́n ti ń palẹ̀ ẹrù wọn mọ́ náà ni wọ́n palẹ̀ àwọn ọmọ mọ́ wọn ò sì ní jẹ́ kí bàbá wọn ní access sáwọn ọmọ mọ́ wọ́n weaponize àwọn ọmọ against bàbá wọn sáyé lẹ̀ ń gbé ìṣá ẹ rí ohun táwùjọ wá dà ẹ rí ohun tá à ń fojú winá láwùjọ wa lóde òní lásìkò tá a wà yìí ohun tó fà ni wípé púpọ̀ nínú àwọn òbí ni wọ́n kọ̀ jálẹ̀ láti ní òye ohun tó yẹ kí wọ́n ní o ẹ̀yin méjèèjì lẹ́jọ́ mọ ohun tẹ́ ẹ rí tẹ́ ẹ fi lẹ́ẹ̀bára yín ṣe papọ̀ mọ́ o torí pé ẹ̀wájọ fẹ́ra yín mọ́ ẹ wá da àwọn ọmọ sínú àdánwò ayé ọmọ mi ti ya amúgbó àwọn ìwọ̀ daràn àwọn ìwà ràn daràn dán ló kún ọwọ́ ọmọ mi torí wípé àwọn òbí rẹ̀ méjèèjì ò sí papọ̀ mọ́ ẹjẹ́ á gbé sórí ìgbéléwọ̀n mo mọ̀ pé àwọn obìnrin kan ń gbó ètò ìlọ́wọ́lọ́wọ́ ọmọ fún mi léṣe pé àtìgbà tí ìwọ nìkan ti dàyàbò àwọn ọmọ tó ti ń dá wọn tán ṣé o yalé anybody wá tọrọ oúnjẹ ni ṣùgbọ́n lọ́dọ̀ ọkùnrin ìwọ gan mọ̀ wípé you are nothing but a shadow of yourself ọ̀gbádùn ilé ayé rẹ ìwọ gan ti lose ara rẹ torí pé o fẹ́ tọ́jú àwọn ọmọ rẹ ẹ mọ̀ jà tanra wa àwọn míì sì ń bẹ tó jẹ́ wípé látìgbà tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ báyìí lẹ́kọ̀ láti fún àwọn bàbá wọn láàyè láti ní ipa nínú ayé àwọn ọmọ wọ̀nyí bọ́kùnrin míì bá nawọ́ ìfẹ́ wípé ẹ fún mi láàyè jẹ́ ń ṣẹ̀tọ́ mi lórí àwọn ọmọ ẹlòmíà sì gba ọkùnrin yẹn agba ní blocking gbogbo mídíọ̀mù tọkùnrin yẹn fi lè reach out sí ọ gbogbo ẹ̀ ló ti gbá ń blocking pátápátá torí pé o fẹ́ weaponize àwọn ọmọ yẹn against bàbá wọn ṣó o lẹ́rìí ọkàn báyìí àǹtí ìwọ nìkan náà ló ń ṣe bàbá ló ń ṣe ìyá fáwọn ọmọ rẹ ìjọ táwọn ọmọ rẹ bá wá béèrè pé mommy where is our daddy àbí tán bá sọ fún ẹ pé mommy we want to see our daddy wàá wá da lílù bo àwọn ọmọ ọlọ́mọ wàá lù wọ́n bí ẹni lu aṣọ òfì torí pé ìkanra ń bẹ lára rẹ ìbínú ń bẹ lára rẹ lọ́pọ̀ ìgbà ló jẹ́ wípé oró ohun tí bàbá wọn ṣe fún ara àwọn ọmọ ló ti ń yọ kí n bá tún gbọ́ tẹ́ tún dárúkọ lórí burúkú yẹn lábẹ́ òrùlé yìí ẹ jẹ yanyin nisù ọ̀rọ̀ tí ń fìgbà gbogbo tẹnu rẹ jáde rèé o àǹtí wa àwọn ọmọ rẹ ò wá rí ìfẹ́ látara rẹ mọ́ ju ìkórira lọ ẹ lọ wò ó statistically speaking bo ni igbe aye awon omo to je wi pe single parent lori esi won bo ba ti je pe baba awon ti ku oto ni yun sugbon baba awon be laye o nbe laye koda lopo igba o wu lati seto e lori won ki lo de to ofun laye anti iwa ibinu to tin bi bo latojo yin na lo si nbi titi di asiko yi tara re nikan lo manti on ta won mo won yin foju wi na lawujo kan so ma pe amoye nkan mi ta won mo yin ba pade ni ile eko ti won o le dele royin fun oni boyo mo be ban ba wa laarin awon akegbe won ni ile eko to je wi pe en boya won sere abi won ti e dele iwe won ra won obi awon akegbe won ton wa ton ah omo mi o ojo te ba nse pta ni ke lo kiyesi so mo wi pe awon omo re inferiority complex ti n damu won bayi o mo ni psychologically won wa okay ibi aba ni pe won miss presence baba won ninu aye won iwo lo mo se tori pe won gbe ojo ko soro fun o so mo ntin lo ninu laakaye ati ninu irori won ni anti mo beyin lo ko lohun niwo igba ti baba awon omo re to ba ti nawo po won fe wa responsible lati toju omo jo fun laaye o tori pe yin mejeje lejo bi awon omo won yi o jeje won ni won joko saju le orun eyin le ni o ma bo wale aye pe le aye dun eyin gangan loko onoko to mu awon omo won yi wale aye e ma wa da awon omo won sinu adanwo aye o be ba ti ejo fera yin mo e le ko parent now ejo toju won awon okunrin mi si wa to je pe e ma binu won obo yin o igba to mo birin be lo dede re gan o mo wi pe o wa responsible o tun ko mo ku o lo dede re tan na sibe sibe o tun wa responsible na se ri o to oro omo ya so ku so ni bo mo ya meji ba wonu iyewu lo mo ba rerin jade awon agba nle won so pe won ni se ni won lo tanra won pe won o bara won so toro o sugbon bi omo ya meji ba wonu iyewu lo tan ba leju jade toju won koro sira won awon agba tan bi a tan be nle tan gbe eto lowo lowo won ni won ti lo bara won so toro ni o so ri eto taaro to ni bo ba ri bakan lara re mo binu ko seni to gbondan ko seni omo tan o sugbon ko so n to buru nu ka mo yara wa ni laakaye ka jo mo sira wa ni gbere ipako bomi ogbon mu ohun ta n se lori eto dingi okan re paapa julo akori ti mo menu le laaro yi o owo ile iwe awon omo re o san o ni won fe wole iwe bayi so ma wi pe iya awon omo won yi tin fi atejise so wo si o tin pe o wi pe owo ile iwe won awon aso baagi nkankan arabirin gan ti bo so iwo boda o ni bata awon omo re ti je tan tori pe ese tomo birin yi se o ara awon omo re lo tin yoro e se bo le da won ton lo se ko won lo to ba mo ko le ton won ba nko awon omo mi pada ki n ti e o ba lohun fe ko awon omo sodo yonda won sugbon je ka awon omo yin mo wi pe despite the fact pe iwa ti iya awon o si papo mo sibe sibe o n toju awon so mo wi pe olorun ni mo n daju afeyin peran ni iwo fi gbogbo aroye awon ejo wewe awon ejo ran daran dan tarabirin yen ro se ti awon omo n pare iwo fi ile o ba ti e ni awon oro kan tarabirin yen ti so nipa re se ti awon omo boyo ti poison mind awon omo yen against ye iwo proof re wrong ni waju awon omo nipa si se eto ti e ngba tan ni o wa responsible sibe sibe iwo na to ko jale o soju se re se e ko ti foju mi mu han pe lito to o wa responsible ba won omo yin o ba ti e gba tele bi won o ba tele enu bi won o ba tele aroye ati ejo ti ya won ro fun won ti a mo ton eyi ti won ri to nse yi nko awon na ti gba pe o wa responsible now amo yo mo mi tin ka ba mo wi pe ibi awon so le si ibi awon ya si agba kan gba ni lawon omo ti won ni ojo waju to da lawon omo ti won ni ojo waju to dara to dara to dara to je pe eni nla nbe ninu won ogore lara awon omo won yi sugbon oju opo ti won to wa le aye ti won rin loju ona be nko bayi bo lati se o o ti ku bo opolopo ayan mo omo mi o ti so ogo omo mi di akurete mo bi o boda wa agidi to nse yi oran o se o mo pe o si san agun mo mo pe ohun to n fun o ni confidence loni ni pe o si san agun daada you know egbon mi e ma gbagbe pipe eyin ati eleja eyin ato molomo pe o le jalamba soto jalamba sosi ohun to ba wu o lo le fira re se loni sugbon ah boda wa ojo ale wa o ojo nbo to ni le sare soke sodo mo ti gbogbo pinpin yo pada pin mo lowo gbogbo egun to lo ni ojo nbo to je wipe awon omo ni yo wa dabi oxygen to ma fi mi be ni mo so fun o awon omo re ni mo dabi oxygen to ma fi mi o baba wa ri omo to nigba to san agun nigba to le sasotun sasosi nigba to le prove e fa awon omo e wi pe o wa responsible bojo ale ba de tan ko e ri tu ta awon omo nfi awon obi won kan pa ni gboro aye bayi e wo bi a tin bo lori eto yi o ni sisentele e wa wo bi a bade laaro yi gbogbo eyin oko ataja te si papo mo mo be yin lo ko olohun e toju awon omo te bi le o e mo je ka awon omo yi o rare e mo je won o jiya iya ti won o lero iya ti won o fokan si le fi je awon omo won yi omo mi toju ori o to nkan to sare gboyun baba wi baba ni ka so tenu ni faya pupo ninu eyin obi le mo ni ah se bi mo se train e ri se bi mo se train e ri bo wa le se train re o iwo to je ya bo ti lo lakitiyan to lori awon omo won se o ni time pelu won ni gbogbo ti nbe lokan re oju pe bo lo se gbo bukata awon omo won yi lo se o mo bi tomo re nje si ta lo mo tomo re n ba rin gbogbo to nbe lokan ti oju bi wa se gbo bukata awon lo awon obirin kan be to je wipe gbogbo ti nbe lemi won lasiko ta wa ni pe bo na won se sanwo ileiwe awon omo won yo ni won se ra uniform tuntun bo ni won se ra bata iwo na fe ko mo re o look good ni ile eko now igba wo lo wa raaye fa awon omo won yi gan se won ti en roju re nle owo lo n wa kaakiri anti no to ni bukata yi n wo olorun mo mo be sugbon indirectly somehow unconsciously o ti lose awon omo won yi o mo ni tori pe o ri nu won o sese kari ninu awon omo won yi to je pe won ti n towo bo so lo ni koko sugbon ti o han si wo to jeya tori pe won nikan ni iwo nikan lo n deru yi gbe ko si enikan kan to dabi father figure ninu aye awon omo won yi e je agbe sori igbele won melo ninu awon single parent ni won gbi eru yen to si ro won lorun woku woku kini percentage won won o so pe won o si o sugbon kini percentage won awon to n kerora ti won pariwo inira labe eru to wuwo yi lo poju lawujo wa e je n sare doke lona ki n lo polowo oja ti nbe lori igba bi n ba ti padade eto n tẹ siwaju ba ti kọwe e mọyin ko nbe yin la wa ọlọrun be pẹlu amọmọ.
1: fun gbogbo ọkàn tó ń jà nǹkan láti lọ fún àjẹ àti umura lọ́dún 2027 ẹ̀yìn dà alájà bọ́lá jòkó travels and tours nílé-iṣẹ́ tó lẹ́tulẹ̀ ó yáyà nípa kábánisètò ìrìn àjò lọ́nà tó rọrùn gbá ilégbè tó súnmọ́ aráàmù ni wọ́n ń kó àwọn alálàájì tiwọn sí láti mú kí jíjọ́ ṣètò ohun ti títà wá fò fọ́lọ́hun ọba allah kọ́ lọ láì mú ìnira kankan dání our services are flight booking passport assistance hotel reservation travel consultancy travel insurance tour packages and many more ẹ kàn sí ilé-iṣẹ́ alájà bọ́lá jòkó travels and tours láti bá yín ṣètò èyíkéyìí ìrìn àjò lábẹ́lẹ́ tàbí sí òkè òkun ilé-iṣẹ́ wọn wà ní àdójúkọ tinu block along sobi road ní agbègbè akérébíàtà nílùú ìlọrin tàbí kẹ́ pẹ̀ sórí àwọn nọ́mbà yìí is 091-3364-2543 tàbí 0707-805-2249 bẹ́ẹ̀ lẹ́sì tún lè pé 0907-89-893-1562 alájà bọ́lá jòkó travels and tours lílọ fún ìrìn àjò àjà àti owó múra dìrọ̀rùn gbá.
2: Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí ilé-iṣẹ́ alájà bọ́lá jòkó travels and tours ń fi tìfẹ́tìfẹ́ pé gbogbo ènìyàn síbi ètò ìfilọ́lẹ̀ ìrìn àjò àjà àti umra eléyìí ti ń ṣe àkọ́kọ́ irú ẹ̀ ìyẹn first launching of umra and hajj tí yóò wáyé ní ọjọ́ sunday ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026 tá a wà yìí ní dédé aago mẹ́wàá òwúrọ̀ nínú agboolé balógun fúlàní tó ń bẹ nílùú ìlọrin àwọn àlejò àyè sí pàtàkì ọjọ́ náà ni bàbá wa ìmáàmù àgbà tìlú ìlọrin asheik al-imam muhammad bashir dasoke imam fúlàní tí mọ bàbá wa tí wọn jẹ mufti tìlú ìlọrin fadilat sheik farouk oníkìjìpá almiski belilai àti àwọn èèyàn jàǹkàn-jàǹkàn mìíràn ni wọn yóò péjú pèsè síbi ètò yìí gbogbo ènìyàn lápè o ẹ̀jẹ̀ kájọ ṣe ilé-iṣẹ́ alhaji abola joko travels and tours ni olùkéde.
3: HBM Nigeria PLC, formerly Lafarge, is inviting ambitious entrepreneurs with growth mindset to join its distributor network.
4: With 250 million naira working capital, 500 square meter warehouse, access to 520 or 40 ton trucks, you can partner with one of the top 10 most capitalized companies on the Nigerian exchange with over 1 trillion naira in annual revenue.
3: Become an HBM distributor today. Call 0913 901 3242 0913 969-3510 and 0916-863-2019. Visit www.hbmngplc.com or HBM Nigeria on LinkedIn and on Instagram at HBM Nigeria PLC. Successful candidates will go through our Business Development Academy. HBM Nigeria, formerly Lafarge. HBM, Beyond Buildings.

níbi tí Ọlọ́run yóò ti fọwọ́ lágbára rẹ̀ bómi paná ogun tó ń jóni lábẹ́ aṣọ. Mú kẹ́sì ọgbọ́n jìnnìjìnnì. Há yabayaba. Pẹ̀lú àkòrí dìde ńlẹ̀ kó gba ìwòsàn. Arise and be healed. Àwọn ipò àti ìríjú tí Ọlọ́run yóò lò níbi àsálẹ̀ agbára yìí. Àwọn bí olùṣọ́àgùtàn. Ayọ̀ Ọlọ́run fún mi. Pẹ̀lú olùṣọ́àgùtàn Samson Abidemi Ajayi. Ìbápàdé pẹ̀lú agbára Ọlọ́run tí lápàrẹ láyé ẹ̀dálẹ̀. Pàdé àdúrà yọ. Ọjọ́ Jímọ̀, ọjọ́ 15 oṣù kẹsàn-án, ọdún 2026. Friday, 25th of September, year 2026. Ní ìpàdé àdúrà tó gbóná jẹjẹrẹ yìí yóò wáyé. Nínú ìjọ Vision Prophetic Global Ministry. Tó ń bẹ ní number 9 Stadium Road. Nílùú Ìlọrin nípínlẹ̀ Kwara. Aago 5 ìrọ̀lẹ́ ni ìpàdé àdúrà yóò gbéra sọ. Gbogbogbò àìsàn, ìjákulẹ̀, àṣẹ́tì, àmúbọ̀ ni yóò wá gbígbà. Lábẹ́ àṣẹ mi mímọ́ látẹnu àwọn ikọ̀ àti ìríjú rẹ̀. Má jẹ́ kí wọ́n ròyìn ẹ̀ fún ọ. Nítorí ìwọ gangan lẹ̀rí kan.

0: pada
1: mi Jesu
0: mo ni oluwa yi pada
1: mi Jesu
0: oruko oruko ogbudo wa lati nu ifihan ni o
1: abi esi o
0: be ni sa
1: ki se pe la mo nso mo re loko ibi lo nso bebi be
0: rara o ogbudo wa lati nu ifihan bo en kan be ninu we rutu
1: yes sir
0: Naomi loruko e o nigba to ri awon iriri nakanaka
1: yes sir
0: ti o joko si bi anyamo
1: yes sir
0: fura e gan lo so pe o dabi oruko daradara yi emi ti sa oruko e logbe lai joko si bi anyamo e ma pe mi ni didun mo ti se Naomi
1: oni kan ma pe oni ikoro
0: ikoro mara
1: ka bi esi o
0: oruko
1: iriri pa oko re da
0: ben sa
1: biesi o
0: oruko ma so mo loruko gaku gaku sa
1: yes sir yes
0: mo oruko ton pi o bye bye bo se ngbo mi
1: yes sir
0: to ba ti ni iran re ko to mo gbo mi opolopo ma ni iran yen o
1: yes sir
0: ben ni o opolopo ma ni iran yen
1: yes sir
0: won wa wo pa aboruko ini kini ya ma gbe wa kami kami
1: ama wa
0: confirmation lo ngbo yi
1: hey
0: ben ohun confirmation o lo ngbo yi
1: mo
0: ti ri opolopo to ye pe ka to bimo
1: yes sir
0: lo ti ma gbadua
1: yes sir
0: oluwa
1: oruko wo lo fe ka fun won yi
0: bo se ninu ala
1: yes sir
0: bo se ninu iran
1: yes sir
0: oluwa gbe wa bo ba je iwo ni kankan lo kokoko se
1: ben
0: jesus gan ti so mo lorun nigba ti angeli oluwa yo si maria
1: yes sir
0: ninu we matthew
1: yes sir
0: ori kini ese 21
1: yes sir
0: angeli oluwa wi pe omo ti nbo yi
1: yes sir
0: so loruko o sugba e so ni jesu nitori pe yo gba awon
1: eniyan re la
0: so itumo oruko jesu gan lati igba
1: ti igbala ni
0: igbala ni
1: ka bi esi
0: o wa gba ni la olugbala ni jesu itumo re jesu yeshua god saves oluwa gbala olugbala ni jesu so wa mo iran yen se abi omuse
1: omuse omuse sa
0: ninu we joanu ninu we joanu ninu chapter to pari
1: yes sir
0: igba ti jesu o pari ki lo so nibe o ni o ti o pari
1: o pari
0: o si se igbala yen o se like a se pari
1: kabiyesi o baba o ti e de bi kan to je pe bibeli pe ati fi oruko kan fun
0: ba ni ninu we philipi ori keji nitori pe o sise ba ni nigba to pari ise lori bi
1: abi yes sir
0: iwe philipi lati ese karun ori keji ese karun
1: yes sir
0: o so fun wa oni pari jesu oni jesu yi oni of the warare kale fun iku
1: yes sir
0: ani iku odara iku lori bi agbelebu oni nitori na awa gbe dide awa fun ni oruko kan
1: to ju gbogbo oruko lo
0: oni ni oruko jesu yi ki gbogbo eku mi tin be ni oro
1: tin
0: be lori ile ati ni sale ile oni kan wole ki gbogbo ahun si je ri pe
1: jesu
0: oluwa
1: oluwa
0: oruko ma foko sere nti oluwa so ni
1: baba iya to nbe ninu iyawo ati mommy
0: o nbe sa
1: o ko ototo ni o
0: ototo ni
1: kabiyesi o
0: oko ati iyawo gan ninu ile
1: yes sir
0: bi iyawo ba se n to da tanana
1: yes sir
0: foko
1: yes sir
0: oko le pe ni one
1: yes sir
0: ko ni pe ni mommy lagbagbe
1: iro
0: ni one
1: yes sir suiri
0: suiri
1: yes sir
0: ani sugar pie
1: dali
0: ani dali
1: yes sir
0: elomi to ba fe pe iyawo a tun change ohun
1: eh
0: bẹ́ẹ̀ ni sa
1: o ọkọ iná ni
0: ọkọ ni a ti jẹ
1: yes sir
0: tó o bá ti ẹlòmíì gbé ti mọ̀ tó bá ṣe ọkọ rẹ̀ nínú ilé
1: yes sir
0: ọkọ tó pẹ̀ ní ọ̀nẹ́ láàárọ̀ tó
1: bá ti ní ìyá alágbájá
0: a ti sọ pé ìyá alágbájá a ní baálé mi kí ni mo ṣe
1: nǹkan ti rọ́ọ̀lù ọkọ nù
0: bẹ́ẹ̀ ni sa
1: ọ̀ní yẹn nǹkan ti rọ́ọ̀lù
0: kí ni mo sọ fún yín
1: yes sir
0: gbogbo bí tẹ́ ẹ ti ń gbọ́
1: mi ẹ̀mí
0: mímọ́ jẹ́ kó yẹ òde ò ṣí
1: ẹ
0: má dédé sọmọ lórúkọ o
1: àdìtú o
0: má jẹ́ ká pí ọ lórúkọ burúkú
1: àdìtú o
0: jẹ́ jẹ́ sọ lẹ́ẹ̀kì tó máa sọ̀sọ́ tẹ́lẹ̀
1: yes sir
0: ó rírí àwọn ọmọ tí mo ṣe jàǹdùkú ni
1: yes sir
0: bó o bá pàdé wọn gáràjì àbí tó pàdé wọn níbikíbi
1: yes sir
0: orúkọ wo ló rò pọ́ ń pè wọ́n ṣé o mọ ṣé ìwọ ó dé gáràjì ní nígbà mi sọ pé àwọn èèyàn burúkú ní bẹ́ẹ̀ ń gáràjì
1: yes sir
0: àbá àwọn tí ṣe jàǹdùkú tó ibi gbogbo tó ń rìn sí àbágbolé tó wà
1: yes sir
0: tó bá ti rí ọ rí pé ń gbogbo ògbà tí òbí wọn bá sọ wọn lórúkọ kan ìrírí wọn á dẹ pa orúkọ yẹn dà wọn lè máa pè ní kílà wọn lè máa pè ní ẹjẹ
1: gúgò gọbẹ
0: wọn lè máa pè ní gúgò wọn lè máa pè nítorí pé kí ni
1: orí fọgò
0: bẹ́ẹ̀ ni sa àyànfọ orí fọ.

níbi tí Ọlọ́run yóò ti fọwọ́ lágbára rẹ̀ bómi paná ogun tó ń jóni lábẹ́ aṣọ. Mú kẹ́ṣù ọgbọ́n jìnnìjìnnì. Há yabayaba. Pẹ̀lú àkòrí dìde ńlẹ̀ kó gba ìwòsàn. Arise and be healed. Àwọn ipò àti ìrìjú tí Ọlọ́run yóò lò níbi àṣálẹ́ agbára yìí. Àwọn bí olùṣọ́àgùtàn. Ayọ̀ Ọlọ́run fún mi. Pẹ̀lú olùṣọ́àgùtàn Samson Abidemi Ajayi. Ìbápàdé pẹ̀lú agbára Ọlọ́run ti la parẹ́ láyé ẹ̀dálẹ̀. Pàdé àdúrà yọ. Ọjọ́ Jímọ̀, ọjọ́ 15 oṣù kẹsàn-án, ọdún 2026. Friday, 25th of September, year 2026. Ní ìpàdé àdúrà tó gbóná jẹjẹrẹ yóò wáyé. Nínú ìjọ Vision Prophetic Global Ministry. Tó ń bẹ ní number 9 Stadium Road. Nílùú Ìlọrin nípínlẹ̀ Kwara. Aago 5 ìrọ̀lẹ́ ni ìpàdé àdúrà yóò gbéra sọ. Gbogbo àìsàn, ìjákulẹ̀, àṣẹ́tì, àmúbọ̀ ni yóò wá bí gbà. Lábẹ́ àṣẹ Ẹ̀mí Mímọ́ látẹnu àwọn ikọ̀ àti ìrìjú rẹ̀. Má jẹ́ kí wọ́n ròyìn ẹ̀ fún ọ. Nítorí ìwọ gangan lẹ̀rí kan.

0: wákàtí ìrètí òní ètò tí ó ń dé sí etí ìgbọ́ rẹ nínú ẹ̀kọ́ tòní tí a mọ̀ gbéyẹ̀wò ó ní a pe àkọlé rẹ̀ ní ìtúsílẹ̀ tí ó ga jùlọ tẹ́rí ọkàn rẹ bá jẹ́ kí a gbàdúrà sí ọlọ́run ọ̀gá ògo nítorí wípé kò sí agbára mìíràn yìí tí a ní bí kò sí agbára ọlọ́run elédùmarè bàbá wa tó ń bẹ ní ọ̀run ògo àti ọlá ni fún yín nítorí pé ẹni tí ẹ̀yin bá fún ní ìdáǹdì òun náà ni ó rí ìdáǹdì gbà ẹni tí ẹ̀yin bá wòsàn òun náà ló rí ìwòsàn gbà àwọn ọmọ rẹ ti tọ́ wá ní wákàtí yìí à ń bẹ̀bẹ̀ fún ìtúsílẹ̀ tí ó ga jùlọ èyí tí ìran àwa ọmọ ènìyàn nílò èyí tí ẹ ṣe fún wa nípasẹ̀ Jésù Olùgbàlà bàbá fún gbogbo ọkàn tó ń bẹ̀bẹ̀ fún ìtúsílẹ̀ kúrò nínú àìsàn nù wàhálà nínú ìbànújẹ́ Jésù ẹ fún wa ní ìtúsílẹ̀ ẹ fún wa ní ìdáǹdì ẹ bẹ̀ wá wò ẹ fi agbára yín hàn wá ògo àti ọlá ni fún orúkọ mímọ yín Jésù Olúwa wa àmì. Nínú ayé lónìí ọ̀pọ̀lọpọ̀ ń sákàkiri nítorí pé wọ́n wá ìtúsílẹ̀ kúrò nínú àìsàn kúrò nínú wàhálà kúrò nínú ègún ìdílé kúrò nínú kòtò ayé tí wọ́n bá ara wọn ṣùgbọ́n èmi fẹ́ fi yọ nínú ẹ̀kọ́ tòní wípé ìtúsílẹ̀ tí ó ga jùlọ òun ni a lè rí gbà ní ọ̀dọ̀ Jésù Olùgbàlà ìtúsílẹ̀ tí ó ga jùlọ òun ni yóò wáyé nígbà tí Jésù Olùgbàlà bá padà dé ní ẹ̀ẹ̀kejì láti wá kó àwa àyànfẹ́ lọ sí ilé ohunkóhun tó lè jẹ́ àìsàn ayé rẹ nígbà tí Jésù bá dé kò ní sí bẹ̀ mọ́ ohunkóhun tó lè jẹ́ ìfàsẹ́yìn wàhálà ìdààmú àìrìnà àìlérìn àárọ̀ ohunkóhun tó lè jẹ́ ìrora àti ìbànújẹ́ nígbà tí ọba fi ìgbẹ́kẹ̀lé rẹ sínú Jésù èmi fi yé ọ wípé nígbà tí Jésù bá dé yóò fún ọ ní ìtúsílẹ̀ kúrò nínú gbogbo àwọn nǹkan wọ̀nyí nítorí náà nínú ẹ̀kọ́ tòní mo fẹ́ kí o fi ìgbàgbọ́ rẹ sínú bíbọ Jésù lẹ́ẹ̀kejì ẹ jẹ́ kí a wo ìwé Hebrews orí ìkẹsàn-án ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n kí ni bíbélì sọ fún wa ṣé lóòótọ́ ni Jésù padà bọ̀ tọba padà wá àwọn òwò ni yọ wà bá ṣé lóòótọ́ tí Jésù bá dé àwọn kí ní bọ̀ wá ṣe ní ẹ̀ẹ̀kejì nítorí pé nínú ayé lónìí ọ̀pọ̀lọpọ̀ ló tẹ ń sọ wípé Jésù ò ní wá mọ́ ọ̀pọ̀lọpọ̀ náà sọ wípé kò tẹ ẹ̀sẹ́nìkankan tó ń jẹ́ Jésù ọ̀pọ̀lọpọ̀ ló sọ nípa bíbọ̀ Jésù lẹ́ẹ̀kejì wípé àròsọ ọ̀rọ̀ ni ṣùgbọ́n èmi fẹ́ fi yọ wípé kò rí bẹ́ẹ̀ tí ọba fi ìgbẹ́kẹ̀lé rẹ sínú Jésù èyí ni ìtúsílẹ̀ tí ó ga jùlọ tí ìwọ náà yóò ní ìrírí rẹ̀ nígbà tí Jésù bá dé ní ẹ̀ẹ̀kejì ìwé Hebrews orí kẹsàn-án ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n wípé bẹ́ẹ̀ ni Kristi pẹ̀lú lẹ́yìn tí ó ti fi rúbọ lẹ́ẹ̀kan ṣoṣo láti rú ẹ̀ṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ yóò farahàn ní ìgbà ẹ̀kejì láì sí ẹ̀sẹ̀ fún àwọn tí wọ́n ń wo ọ̀nà fún ìgbàlà dájúdájú láì sí àríyànjiyàn bóyá ọgbà gbọ́ Jésù yóò padà dé lẹ́ẹ̀kejì kìí ṣe láti wá ṣe ìrúbọ kò ní wá gẹ́gẹ́ bí ọmọ wá kò ní wá gẹ́gẹ́ bí alárìnkiri ṣùgbọ́n ó ń bọ̀ nínú ògo ẹsẹ̀ bíbélì yìí fi yé wa wípé Jésù ń bọ̀ lẹ́ẹ̀kejì láti wá gba àwọn ènìyàn rẹ̀ là kúrò lọ́wọ́ ikú ayérayé kúrò lọ́wọ́ àrùn kúrò lọ́wọ́ ẹ̀sàn kúrò lọ́wọ́ ẹ̀tẹ̀ kúrò lọ́wọ́ agbára sàtánì kúrò lọ́wọ́ àwọn agbófinró kúrò nínú gbogbo ìbànújẹ́ tó wà nínú ayé yìí ìwé Jòhánù orí ìkẹrìnlá ese iketa o fi ye wa nipa bibo jesu le keji nitori pe oro olorun ye bi ese iketa si bi a pe bi emi ba si lo pese aye sile fun yin emi yo pada wa emi yo si mu yin lo soto emi ti kalara mi pe ni bi ti emi gbe wa ki eyin ki o le wa nbe pelu ti jesu ba wa le keji mo awa ti a je kristeni ni a padanu julo sugbon ileri re ki ye o ti fi ye wa wi pe o yo pada wa lati wa mu wa lo si odo o ti kalara re ke se wi pe a lo ba rara o pada bo lati wa mu wa lo si ile o pada bo lati wa fun wa ni isegun o pada bo lati wa fun wa ni ayo ayeraye o pada bo lati wa fun wa ni itusile ti o ga julo ti a ba we si awon apostoli ori kini ese ikesan titi de ese ikokanla bawo ni Kristi se pada lo si orun ati pe bawo ni o se pada wa saye le keji ise awon apostoli so yi pe nigbati won si ti wi nkan woyi bi won ti wo agbe soke awon samo si gba kuro ni oju won bi won si ti tejumo oju orun bi o ti n goke lo kiyesi awon okunrin meji alaso ala duro leti odo won ti won si wipe eyin ara galili eyin ara kwara eyin ara nigeria ese ti eyin bi duro ti eyin woju orun jesu yi ti a gba soki orun kuro lowo yin yo pada be gege bi e ti ri ti o lo si oke orun awon ara galili won ri jesu nipa ti o fi lo si oke orun ni igba koko bibeli wa fi ye pe nipa ti jesu ba de awon olorun ni lati ra awon angeli meji lati jeri si pe jesu o yo pada wa ni ona kan na pe bi awon eyan se ri ti a gba soke nipa to lo si oke orun bẹ́ẹ̀ ni àwọn èèyàn ó rí nígbà tí ó bá padà dé lẹ́ẹ̀kejì ọ̀pọ̀lọpọ̀ fi yé wa wípé ìgbà sókè kọ̀kọ̀ ó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n nínú ìwé ìfi orí ìkíní ẹsẹ̀ ìkeje àwọn wo ni yóò rí jésù nígbà tó bá dé lẹ́ẹ̀kejì bíbélì fi yé wa nínú ìwé ìfihàn orí ìkíní ti a ba wo ese ikeje bibeli so wipe kiyesi oro olorun ye oro olorun si ni agbara kiyesi o po kristi n po ninu awo somo gbogbo oju ni yoo ri ati awon to ku ni opo pelu ati gbogbo orilede aye ni yoo si ma pohun rere eko ni iwaju re bee ni ami ma se je ko oto oje kò sí nkankan tí a lè pè ní ìgbàsókè kọ̀kọ̀ jésù nígbà tí ó bá dé bíbélì sọ wípé gbogbo ojú òun ni yóò rí kristi nígbà tí ó bá dé lẹ́ẹ̀kejì gbogbo orílẹ̀-èdè ayé ni ọmọ pohùn rere ẹkún nítorí pé ní ọjọ́ náà àwọn kan máa sunkún ayọ̀ àwọn kan máa sunkún ìbànújẹ́ nínú àwọn tí ọmọ sunkún ayọ̀ sọ wà lára wọn nínú àwọn tó mọ sunkún ìbànújẹ sí ìwọ wà lára wọn nítorí pé ọrọ ọlọrun fi yé wa wípé jésù yìí ó padà bọ sẹ àní gbogbo ojú ni yóò rí àti àwọn tí ó kún ní ọkọ pẹlú gbogbo orílẹèdè ayé ni yóò sì máa pohùn rere ẹkún ní iwájú rẹ ara lọkùnrin lóbìnrin ìrètí tí ó dájú àti ìtúsílẹ tí ó dájú tó yẹ kó máa retí òní bíbọ jésù lẹẹkejì nínú ìwé matthew orí ìkẹrìnléníogún tí a bá wọ ẹsẹ ìkẹtàdínlọgbọn k
1: kiri bíbélì sọ bíbélì ní gẹ́gẹ́ bí mọ̀nàmọ́ná ti kọ láti ìràwọ̀ tí sì ń mọ́lẹ̀ dé ìwọ̀ oòrùn bẹ́ẹ̀ ni wíwọ́ ọmọ ènìyàn yóò rí pẹ̀lú ewé olùgbọ́ mi nígbà tí mọ̀nàmọ́ná bá kọ gbogbo bí tó bá wà bó ṣe wù kó sóòkù tó ipa rẹ̀ yóò mọ́lẹ̀ débẹ̀ bíbélì ní bẹ́ẹ̀ ni bíbọ jésù yóò rí nítorí náà jésù òní wá ní kọ̀kọ̀ jésù òní wá gẹ́gẹ́ bí ọmọdé jésù òní dé sí nàìjíríà kan ọmọrin ní amẹ́ríkà kan ọmọrin ní íjíbítì kan ọmọrin ní lọ́ńdọ̀ kan ọmọrin ní kánádà kan ọmọrin ní kamẹrù kan ọmọrin ní nìjẹ́ nígbà tí jésù bá dé gẹ́gẹ́ bí gbogbo wá ṣe máa rí òòrùn ní ojú ọ̀run tí ó ń tàn sí gbogbo ayé bẹ́ẹ̀ ni wíwá jésù yóò rí torí pé kò ní fi ẹsẹ̀ kan ilẹ̀ olùpẹ̀ tí a wà yìí nínú ìwé tẹsítalóníkà kínní orí ìkẹrin ẹsẹ ìkẹrìndínlógún bíbélì ní nítorí olúwa tìkára rẹ yóò sọkalẹ pẹlú ohun ńlá àtúhun ohun olórí àwọn áńgẹlì àwọn òkúrun kristi ni yóò sì kọkọ jìnde ọlọrun fúnra rẹ ni yóò sọkalẹ wá sí orí ilẹ̀ alààyè jésù òmíràn áńgẹlì kò ní rán wòlíì kò ní rán pásítọ ní bíbọ rẹ lẹẹkejì òun gangan ni yóò sọkalẹ wá ìtúsílẹ tí ó ga jù òun ni yóò ṣẹlẹ nígbà tí jésù bá dé gbogbo àwọn òkúrun kristi á jí wọn dìde gbogbo àwọn tá a bá wà láàyè tá a jí onígbàgbọ á pa wá lára dà gbogbo àwọn ẹni búburú tá a bá wà láàyè ògo kristi ni yóò pa wọn run gbogbo àwọn ẹni búburú tá a bá ti kú ó sì wà nínú ìṣànkú wọn síbẹ̀ bí a ṣe ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ yìí á padà ṣàlàyé fún wa nígbà tá a bá débẹ̀ ṣùgbọ́n mo fẹ́ kọ́ mọ̀ wípé bíbọ jésù lẹ́ẹ̀kejì ọ̀dájú ìwé matthew orí ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n ẹsẹ̀ ìkọkànléníọgbọ̀n ẹ jẹ́ kí a gbọ́ ohun tí ọ̀rọ̀ ọlọ́run sọ níbẹ̀ nígbà tí ọmọ ènìyàn yóò wá nínú ògo rẹ̀ àti gbogbo àwọn áńgẹ́lì mímọ́ pẹ̀lú rẹ̀ nígbà náà ni yóò jókòó lórí ìtẹ́ ògo jésù ni ọmọ ènìyàn nítorí wípé ó gbé àwọ ènìyàn wò nígbà tó wà láyé jésù ni ọmọ ọlọ́run nítorí pé ó gbé àwọ ọlọ́run wọ ọlọ́run gangan ni jésù fi yé wa wípé nígbà tí ọmọ ènìyàn bá padà dé pẹ̀lú àwọn áńgẹ́lì mímọ́ a fi yé wa wípé ọ̀run yóò sóko nígbà tí jésù máa ń bọ̀ nítorí pé gbogbo àwọn áńgẹ́lì wọ̀nyí òun ni yóò tẹ̀lé wá láti wá kórè àwọn áńgẹ́lì ni olùkórè àwa ènìyàn àwa ni irúgbìn tí jésù fẹ́ kórè jésù òun ni olùkórè ayé ni oko náà gẹ́gẹ́ bí òwe tí a fi yé wa nínú ìwé matthew orí ìkẹtàlá ìwé olùgbọ́ mi lónìí mo fẹ́ fi yé ọ wípé ìtúsílẹ̀ tí ó ga jù kúrò nínú ìrora ayérayé tọ̀ ńlá kọjá yóò ṣẹlẹ̀ nígbà tí jésù bá dé ìtúsílẹ̀ tí ó ga jù kúrò nínú àìríjẹ àìrímo àìrílékọ́ àìsàn tó ń ṣe ọ́ yóò ṣẹlẹ̀ nígbà tí jésù bá dé ìdí nìyí

bíbélì yìí. Torí pé Jésù ní èmi ń bọ̀ gángan, Jésù ń bọ̀, ó ní èrè níbẹ̀ pẹ̀lú mi. Nígbà tí ó bá dẹni yóò fo olúkúlùkù ní èrè iṣẹ́ ọwọ́ rẹ̀. Tí a bá wo ìwé Jòhánù orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkẹta yẹn, ó ní èmi lọ pèsè àyè sílẹ̀ fún yín. Èmi ó sì tún padà wá pé níbi tí èmi gbé wà, kí ẹ̀yin kí ó lè wà bẹ́ẹ̀ pẹ̀lú. Ìwọ olùgbọ́ mi lónìí, o nílò Jésù nínú ayé rẹ, kó o lè bá a gbé níbi tí ó ti lọ pèsè àyè sílẹ̀ fún ayé rẹ, nítorí pé Kristi ń bọ̀ láti wá san fún ọ gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ. Ìbá a ṣe rere, ìbá a ṣe búburú. Olùgbàlà mi ń bọ̀, àní ọ̀rẹ́ mi ń bọ̀, àní Ọlọ́run mi ń bọ̀, àní Alfa àti Omega ni ó bọ̀ sẹ́, àní ìbẹ̀rẹ̀ àti òpin ayé mi ń bọ̀, àní ikú àti ìyè mi ó bọ̀ wá, àní ìbìnú ẹ̀yà Júdà ó bọ̀ ní àwọn sánmọ̀ láti wá fún mi ní èrè iṣẹ́ ọwọ́ mi. Ìjẹ́ ìwọ ṣe tán láti múra de bíbọ̀ Jésù? Ìjẹ́ èmi ṣe tán láti múra de bíbọ̀ Jésù? Nítorí pé Jésù yìí kan náà, òun ni a ní láti wàásù rẹ̀ fún gbogbo ẹ̀dá ará lọ́kùnrin àti lóbìnrin. Tí a bá wo ìwé Fílípì, àwọn ìṣẹ̀lẹ̀ ńlá tí ó ṣẹlẹ̀, ìwé Fílípì orí ìkẹta, tí a bá wo ẹsẹ̀ ogún àti ẹsẹ̀ ìkọkànléní ogún, a sọ ìṣẹ̀lẹ̀ ìyanu tí yóò ṣẹlẹ̀ sí ìwọ àti sí èmi nígbà tí Kristi bá dé. Bíbélì fi yé wa wípé nítorí ìlú ìbílẹ̀ wa ń bẹ ní ọ̀run, láti ibi tí àwa pẹ̀lú ń gbé fojú sọ́nà fún olùgbàlà Jésù Kristi Olúwa, ẹni tí yóò sọ ara ìrẹ̀lẹ̀ wa di ọ̀tún, tí kò lè bà mú ara wa, kí ó lè bà sọ ara wa di aróko gẹ́gẹ́ bí iṣẹ́ agbára nípasẹ̀ ẹni náà tí ó fi ṣe olórí ohun gbogbo fún ara yìí tí ṣe Jésù Kristi. Ara tí a wà yìí, ara kíkú ni a kò lè gbé lọ sí ìjọba ọ̀run. Ìṣẹ̀lẹ̀ iṣẹ́ ìyanu ńlá ìtúsílẹ̀ ńlá tí yóò ṣẹlẹ̀ nígbà tí Kristi bá dé yóò fún wa ní ara ògo, ara tí kìí kú, ara tí kìí bíbàjẹ́, ara tí kìí ṣàìsàn, ara tí kìí rẹ̀wẹ̀sì, ara tí àárẹ̀ kìí mú. Ìjẹ́ ìwọ nílò irú ara ògo yìí bí? Tó o bá nílò rẹ̀, o ní láti gba Kristi gbọ́ lónìí. Torí pé tó o bá gba Kristi gbọ́ lónìí, nígbà tí ó bá délẹ̀ kejì, ìwọ ọ̀pá kú, ìwọ ọ̀pá wà láàyè, yóò jí ọ dìde kúrò nínú ipò òkú. Tó o bá wà, tó o bá wà láàyè, yóò pa ọ láradà, yóò fún ọ ní ara ọ̀tún. Ìwọ olùgbọ́ mi lónìí, mo fẹ́ kí a lọ sínú ìwé Wòlíì Àìsáyà orí ìkọkànlá, kí a wo ẹsẹ̀ ìkẹrin, kí a gbọ́ àṣẹ Ọlọ́run Elédùmarè tó ní sọ fún wa nípa bíbọ̀ Jésù lẹ́ẹ̀kejì. Torí pé Jésù yìí ó bọ̀ wá, kò ní pẹ́ dé mọ́. O lè máa sọ wípé láti gbà yí tá a ti ń sọ wípé ó pọ̀. Bẹ́ẹ̀ ni Ọlọ́run kò fi ìlérí rẹ̀ jáfara bí àwọn ẹlòmíràn ṣe ka ìjáfara sí, ṣùgbọ́n ó mú sùúrù fún gbogbo ènìyàn níbi gbogbo nígbà gbogbo. Torí pé kò fẹ́ kí a ṣègbé ara nínú Olúwa, Ọlọ́run ọ̀fẹ́ kò ṣègbé bí kò ṣe kí gbogbo wa kí a wá sí ìrònú kùwàdà. Ìdí nìyí tí Ọlọ́run nínú agbára rẹ̀ kò ṣe tí dé wo ayé rẹ wò. So ṣe dọ́kú bíbọ̀ Jésù lónìí, wo ayé rẹ wò, ṣé ayé rẹ sọ́pà ìlànà Ọlọ́run mu? Wo ayé rẹ wò, ṣé ayé rẹ sọ́pà sí Ọlọ́run mu? Wo ayé rẹ wò, ṣé ayé rẹ, ṣé ìgbàgbọ́ wà ńbẹ̀? Ṣé ayọ̀ wà ńbẹ̀? Ṣé ìṣẹ́gun wà ńbẹ̀? Wo ayé rẹ wò, nítorí wípé Ọlọ́run ó pè ọ́, Ọlọ́run ó bẹ̀ ọ́, Ọlọ́run ó ràn ọ́ wípé

0: A gbàgbọ́ pé Olúwa ti bá yín pàdé nínú ọ̀rọ̀ ìyànjú yìí. Bí ẹ bá ní ìbéèrè tàbí ohun kan láti bá wa sọ, ẹ lè pè sórí ẹ̀rọ ìléwọ́ yìí 070-36-52-7016 070-36-52-7016. Ẹ pàdé wa ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ní dédé àkókò yìí lórí ètò wákàtí ìrètí. Kí oore ọ̀fẹ́ Jésù Kristì Olúwa kí ó wà pẹ̀lú yín. Àmì.
1: Ní gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹní mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: Àláfíà Ọlọ́run kó máa bá wa gbé níbi gbogbo tí ọwọ́ já ìkànnì yìí dé tí ẹ̀ sì ti ń gbóhùn wa. Àdúrà wa ni pé ọ̀rọ̀ yìí yóò mú ìgbàlàbà yín.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run gbogbo àgbáyé agbé orúkọ yín ga. Ibi gbogbo lẹ́wà. Ẹ sì ń ṣe ohun tẹ́nikẹ́ni ò lè ṣe. A dúpẹ́ fún àánú yín tó pọ̀ lórí ayé wa. Bàbá ẹgbà ọpẹ wa. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ láti gbọ́rọ̀ yín ẹgbà ẹ̀yìn wa. Ọlọ́run bí a ti ń gbọ́rọ̀ yín lẹ́ẹ̀kan sí, ẹ fi agbára tì í lẹ́yìn. Ẹ jẹ́ kí ó ṣiṣẹ́ ìgbàlà, iṣẹ́ ìdáǹdè, iṣẹ́ ìtúsílẹ̀. Ògo ni forúkọ yín, Jésù Olúwa wa. Àmì lẹ́ẹ̀kan sí, mo kí wa káàbọ̀ sí wákàtí ìgbàlà. Ní ọ̀sẹ̀ tí ó kọjá, a ń sọ lórí ọ̀rọ̀ Ọlọ́run tí a pè ní sàsálà fún ẹ̀mí rẹ. Olúwa ránṣẹ́ sí wa wípé a gbọ́dọ̀ sàsálà fún ẹ̀mí wa kí a má baà bọ́ sí ewu ìdájọ́ tó ń bọ̀, kí a baà ní ìpín, kí a baà ní ipa nínú ìdájọ́ tó ń bọ̀ lórí ayé ẹ̀ṣẹ̀ àti lórí gbogbo ọkàn tí ó kọ̀ láti ronúpìwàdà. Ó ní kí a sàsálà fún ẹ̀mí wa. Tí a bá gbìyànjú láti kọ́lé tí ilé ò ṣe kọ́, ẹ̀mí wa ò gbọ́dọ̀ bọ́. Tí a bá gbìyànjú láti lówó tí owó ò ṣe ní, ẹ̀mí wa ò gbọ́dọ̀ sọnù. Tí a bá gbìyànjú, tí a bá fẹ́ tálákàkà láti bí ọmọ pàápàá tí a ò rí wọn bí, ó ní pé ohun kan gbọ́dọ̀ jẹ wá lógún. Òun náà ni ẹ̀mí wa. Ẹ̀mí wa ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀. Lónìí yìí, a ó máa tẹ̀síwájú láti sọ fún wa èrèdí rẹ̀ tí ẹ̀mí fi ṣe pàtàkì. Kí ni èrèdí rẹ̀ tí a gbọ́dọ̀ sàsálà fún ẹ̀mí wa? Torí náà lónìí a ń sọ ìṣe pàtàkì ẹ̀mí wa tó fi gbọ́dọ̀ mú wa kí a mú ìgbàlà ẹ̀mí wa ní ohun àkọ́kọ́ tó ga ju ohunkóhun lọ. Mo gbàdúrà wípé Ọlọ́run máa fún wa ní òye àti èmi àti ẹ̀yin a ò ní sọ ẹ̀mí wa nù sínú ìdájọ́ Ọlọ́run ní orúkọ Jésù Kristì. Matthew chapter 16:26. Ìwé ìrere ti Jésù tí a ti ọwọ́ Matthew kọ, orí 16, ẹsẹ̀ 36. Jésù ló ń sọ̀rọ̀ ní ó ní nítorí pé èrè kí ni fún ènìyàn bí ó jèrè gbogbo ayé yìí tí ó sì sọ ẹ̀mí rẹ̀ nù, tàbí kí ni ènìyàn ìbá fi ṣe pàṣípààrọ̀ ẹ̀mí rẹ̀? Ẹ wo ìbéèrè ńlá yìí tí Jésù ń bi wá léèrè pé èrè kí ni yóò jẹ́ fún ènìyàn bí ó bá jèrè gbogbo ayé tí ó sì sọ ẹ̀mí rẹ̀ nù, tàbí kí ni ènìyàn ìbá fi ṣe pàṣípààrọ̀ fún ẹ̀mí rẹ̀? Ìbéèrè ńlá ni. Ó sọ fún wa nípa ìṣe pàtàkì ẹ̀mí wa, ìṣe kókó ẹ̀mí wa, olúborí ẹ̀mí wa. Ó ní èrè kí ni yóò jẹ́ fún ènìyàn. Ká ní ẹnìkan ṣoṣo, ènìyàn kan, ó gbìyànjú, ó tiraka, ó ṣáyan, ó sa ipá láti jèrè gbogbo ayé tó bá ṣeéṣe fún ẹnìkan. Èyí tí èmi àti ìwọ náà mọ̀ pé kò ṣeéṣe, ṣùgbọ́n Jésù fẹ́ kó yé wa ipò ìṣe pàtàkì tí ẹ̀mí wa wà. Bí ẹ̀mí wa ṣe pàtàkì tó, bí ó ṣe ga tó, bí ó ṣe níwọ̀n tó, ló fi ń sọ èyí pé èrè kí ni yóò jẹ́ fún ènìyàn tó bá ṣeéṣe fún ẹnìkan láti jèrè gbogbo ayé yìí. Ohun tó túmọ̀ sí ni pé tó bá ṣeéṣe fún ẹnìkan láti ní gbogbo ilẹ̀ ayé yìí, òun náà ló ní gbogbo ọkọ̀ mìrìnmìrìn ayé yìí, òun ló ní gbogbo ilé ayé yìí, òun ló ní gbogbo obìnrin ayé yìí, òun ló ní gbogbo ọkùnrin ayé, gbogbo ilé-iṣẹ́ ńláńlá tó wà láyé yìí. Tó bá ṣeéṣe fún ẹnìkan láti ní gẹ́gẹ́ bí ogún, kó jẹ́ ẹnìkan ló ní gbogbo ẹ̀. Jésù pé èrè kí ni yóò jẹ́ fún ènìyàn tó bá ṣeéṣe láti jèrè gbogbo ayé yìí, láti Nàìjíríà dé Áfríkà, Áfríkà dé Europe, Europe dé Amẹ́ríkà, Amẹ́ríkà dé Canada, Kára Déṣíà, gbogbo ayé tó bá ṣe fún ẹnìkan láti jèrè rẹ̀. Èyí tí ẹ sì mọ̀ pé kò ṣeéṣe fún èmi àti ẹ̀yin. Ó ní tó bá ṣeéṣe o, kátẹ̀ ni ó ṣe kágbà kó ṣeéṣe. Èrè kí ló máa jẹ́ fún ẹni náà tó bá jèrè gbogbo ayé tó sọ ẹ̀mí rẹ̀ nù? Ìyẹn túmọ̀ sí pé ká ní èèyàn jèrè gbogbo ayé tó bá sọ ẹ̀mí ẹ̀ nù, abòṣì àti ó tòṣì jùlọ ni ẹni náà. Ó ní nítorí pé ẹ̀mí ènìyàn ó ṣe pàtàkì ju gbogbo ohun tó wà ní ayé yìí lọ. Ọ̀pọ̀lọpọ̀ ni mọ̀ bẹ́ẹ̀ lónìí. Ká ní wọ́n mọ̀ bẹ́ẹ̀ ni, wọ́n á fi ẹ̀mí wọn àti ìgbàlà ìràpadà ẹ̀mí wọn wọ́n á mú ní òkúndùn. Ọ̀pọ̀lọpọ̀ ni mọ̀ wípé ẹ̀mí wọn ṣe pàtàkì ju owó lọ, ẹ̀mí wọn ṣe pàtàkì ju aṣọ lọ, ẹ̀mí wọn ṣe pàtàkì ju ìgbéyàwó lọ, ẹ̀mí wọn ṣe pàtàkì ju ilé kíkọ́ lọ, ẹ̀mí wọn ṣe pàtàkì ju ipò tí ọ̀pọ̀lọpọ̀ fẹ́ kú sórí ẹ̀ lọ. Tí ènìyàn bá mọ̀ wípé ẹ̀mí rẹ̀ ṣe pàtàkì ju náírà Nàìjíríà àti dọ́là Amẹ́ríkà lọ, irú ẹni bẹ́ẹ̀ á fi ìgbàlà ọkàn rẹ̀, á fi ìràpadà ọkàn rẹ̀ ṣe ohun àkọ́kọ́ tó yẹ kó mójútó. Irú ẹni bẹ́ẹ̀ ò ní máa gbégbé ayé àìbìkítà, ìgbé ayé sọ̀mí bẹ́tọ́, ìgbé ayé tó dàbí pé kò sí ewu. Jésù sọ pé àbí kí lè èèyàn máa fi ṣe pàṣípààrọ̀ ẹ̀mí ẹ̀? Kí lè èèyàn fi ṣe pàṣípààrọ̀ ẹ̀mí ẹ̀? Kò sí nǹkan mìíràn tí èèyàn lè fi ṣe pàṣípààrọ̀ ẹ̀mí rẹ̀. Ẹ̀mí rẹ̀ ó ṣe pàtàkì ju ohunkóhun àti ohun gbogbo tí a lè dà papọ̀ lọ. Ẹ̀mí tí o ní ó ṣe pàtàkì ju ohunkóhun tó lè máa lé ní ayé yìí lọ. Èrèdí rẹ̀ tí ẹ̀mí rẹ̀ fi ṣe pàtàkì, èrèdí ẹ̀ ni pé ẹ̀mí tó ní, ẹ̀mí tí kìí kú ni. Ohun gbogbo tí a fi ṣe ayé yìí, tá a bá láyé yìí, tí a lè fojú rí ló máa ṣègbè. Mo sọ fún wa ní ọ̀sẹ̀ tó kọjá láti inú ọ̀rọ̀ Ọlọ́run wípé a to ayé yìí jọ gẹ́gẹ́ bí ìṣúra fún iná. ohunkóhun tí a bá lè fojú rí ó máa ṣègbè. Everything that is tangible is perishable. Everything you can see, anything you can see on this earth is what is liable to decay and destruction. Ohunkóhun tí a bá lè fojú rí tí a sì lè fọwọ́ gbá mú. Wọn ò ní pẹ́ títí. Ènìyàn kì í pẹ́ títí. Ogiri ó máa ń wó, owó máa ń dín bàjẹ́. Kò sí ohun tí a fojú rí láyé yìí tí ò ní lọ. Ilé ìtẹ́ sọ wípé a mú ohun kó wá sí ayé yìí. Bẹ́ẹ̀ la ò ní mú ohun kó jáde. Ìhòhò la wá, ìhòhò náà la máa padà. Ẹ̀mí tí o ní, ẹ̀mí ayérayé, ẹ̀mí tí kì í kú ni. Èrèdí rẹ̀ nìyí tí ẹ̀mí rẹ̀ fi ṣe pàtàkì tí ó fi ṣe iyebíye ju ohunkóhun tí o lè ní ayé yìí lọ. Èrèdí rẹ̀ nìyí tí o gbọ́dọ̀ sá àsálà fún ẹ̀mí rẹ̀, tí o gbọ́dọ̀ mú ẹ̀mí rẹ̀ ní òkúndùn. Má jẹ́ kí ẹnikẹ́ni kó tàn pé owó ni àkọ́kọ́, tàbí ọmọ ni àkọ́kọ́, tàbí ilẹ̀ ni àkọ́kọ́, tàbí ipò ni àkọ́kọ́, tàbí ìwé ẹ̀rí ni àkọ́kọ́, tàbí àtìlọ ilẹ̀ òkun ni àkọ́kọ́. Má jẹ́ kí ẹnikẹ́ni ó tàn o, ohun àkọ́kọ́ òhun ni ìgbàlà ẹ̀mí rẹ̀. Torí ẹ̀mí rẹ̀ ẹ̀mí tí kì í kú ni. Ohun gbogbo tó kù ó máa ṣègbè. Sàtífíkẹ́ẹ̀tì ó máa fi sílẹ̀. Aya ikú máa pínyà, ọkọ ikú máa pínyà, ọmọ tẹ̀ ń ṣàníyàn fún ìgbà míì. Kò sóhun tí a mú wá sáyé tí a máa ṣe kí ni o, tí a máa mú kúrò. Ṣùgbọ́n ẹ̀mí wa òhun ni ẹ̀mí tó sì máa lọ títí láéláé nígbà tí a bá fayé sílẹ̀. Mo fẹ́ kí o mọ̀ wípé ohun tó ya ènìyàn kúrò, tó ya ènìyàn sọ́tọ̀ kúrò ní ẹranko, òhun ni ẹ̀mí yìí, òhun ni ẹ̀mí Ọlọ́run. Kò sóhun tí ènìyàn ń ṣe tí ẹranko ń ṣe. Ẹranko ń bímọ. Ó ń kọ́ ilé o. Mi mọ̀ bóyá mọ ohun tí a ń pè ní ọ̀gán. Ọ̀gán ni ilé tí àwọn ikán máa ń kọ́. Mi ò tí rí tẹkinọ́lọ́jì ènìyàn tó bíìtì ilé tí ọ̀gán kọ́. Àwọn tó mọ tí mò ń sọ wọ́n á jẹ mi lẹ́rìí. Ilé tí ikán tó ń kọ́ là ń pè ní ọ̀gán. A rí pé níbẹ̀ ni èsì wà. Oríṣiríṣi department, oríṣiríṣi àyè ni wọ́n kọ́ sílẹ̀. Ẹranko lásán ló ń kọ́. So ẹran kọ́ ilé. Ẹranko náà ń rin ìrìn àjò láti ìlú kan sí ibòmíràn. Ní sáà kan ní ọdún, a rí àwọn ẹyẹ kan tí wọ́n máa ń rìn láti ìlú kan, láti continent kan lọ sí continent míì. Ẹranko náà rin ìrìn àjò, ẹranko náà travel out. Ṣùgbọ́n ohun tó ya ènìyàn kúrò nínú ẹranko òhun ni èémí Ọlọ́run. Òhun ni èémí Ọlọ́run tó sọ ènìyàn di àlàyé ọkàn. Òhun ni ẹ̀mí ẹni akọ́ pínlẹ̀ àti kọ́ṣe. Olúwa dé ènìyàn ní àwòrán ara rẹ̀. Olúwa sì mí èémí rẹ̀ sínú ènìyàn, ènìyàn sì di àlàyé ọkàn. Olúwa mí èémí rẹ̀ sínú ènìyàn, ènìyàn sì di àlàyé ọkàn. Ohun tó sọ ènìyàn di àlàyé ọkàn, òhun ni èémí Ọlọ́run. Òhun ni ẹ̀mí Ọlọ́run tí kì í kú. Òhun ni èémí Ọlọ́run, èémí ayérayé. Òhun ni èémí Ọlọ́run, èémí tí kì í kú. Òhun ló jẹ́ kí ènìyàn jẹ́ ènìyàn. Òhun ló sọ ènìyàn di ènìyàn. Mo fẹ́ kó mọ̀ wípé nígbà tí ènìyàn bá kú, gbogbo ara ẹ̀, gbogbo aṣọ ẹ̀ la sì máa rí. Ṣùgbọ́n ènìyàn gangan ó ti lọ. Ikú ni ìyapa ẹ̀mí kúrò nínú ara. Bí ènìyàn bá kú tó ṣubú lónìí, a sì máa rí aṣọ ẹ̀, a sì máa rí ara ẹ̀. Ohun gbogbo tó wà láyé a sì máa rí. Ṣùgbọ́n ènìyàn gangan á ní kó ti kú. Nítorí náà ló ṣe jẹ́ pé ẹ̀mí ẹ̀ gangan ni ìwọ. Ara kọ́ ni ọ́, aṣọ tó wọ̀ kọ́ ni ọ́. Ara kọ́ ni mí, aṣọ tí mo wọ̀ kọ́ ni mí. Ohun tí ó jẹ́, ohun tí mo jẹ́ ẹ̀mí gangan, òhun ni ẹ̀mí mi. Òhun ni ẹ̀mí ni ẹ̀mí tó wà nínú mi. Èrèdí rẹ̀ tí a fi gbọ́dọ̀ sá àsálà fún ẹ̀mí wa nìyí. Kí ẹ̀mí ọkàn bá ṣègbè, o lè máa bí léèrè pé kí ló fa ìsá àsálà, kí ló fa ìràpadà ẹ̀mí. Èrèdí rẹ̀ ni pé ènìyàn kú, ó sì ṣe kí ni o, ó sì sọ ẹ̀mí ìyè Ọlọ́run. Olúwa sọ fún Ádámù àti Éfà wípé ní ọjọ́ tí ẹ bá jẹ èso náà, kíkú lẹ̀ yóò kú. Mo fẹ́ kí o mọ̀ wípé wọ́n jẹ èso yẹn, ọjọ́ tí wọ́n jẹ èso yẹn, wọn ò ṣubú lulẹ̀ kí wọ́n kú báyìí. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ni wọ́n kú nítorí èémí Ọlọ́run fi wọ́n sílẹ̀. Èémí Ọlọ́run yẹn ó ṣe kí ni o, ó kú. Ipò tí ni wá wà, o kò wá yàtọ̀ sí ipò tí ẹranko wà. Tí wọ́n lè fi oríṣiríṣi tí àwọn èèyàn ṣe lónìí. Nípa nǹkan tí ẹranko gan ò lè ṣe, ènìyàn ń ṣe. Ẹṣẹ́ ti rí akọ ẹranko kó máa bára wọn lòbí. Abẹ ti rí abo ẹranko kó máa bára wọn lòbí. Ẹ rí àwọn ìwà oríṣiríṣi, ìwà oríṣiríṣi, ìwà ìkà, ìwà ẹ̀ṣẹ̀, ìwà ìdíbàjẹ́, ìwà búburú tó kún ayé àwọn ènìyàn lónìí. Ìwà irọ́, panṣágà, àgbèrè, ìtọrẹnijẹ, ìjí owó, ìgbésùnmọ̀mí, oríṣi ẹ̀ṣẹ̀ ló ti gba ayé àwọn ènìyàn kan. Nítorí pé èémí Ọlọ́run sọnù, nítorí pé ẹ̀ṣẹ̀ wọlé, Ọlọ́run fi wọ́n sílẹ̀. Àìsí ìwà láàyè Ọlọ́run nínú ènìyàn ló fihàn sí ipò ikú ti ẹ̀mí. A kọ́ pé ẹni tó fi ara rẹ̀ sí ayé jíjẹ, ẹni tó fi ara rẹ̀ fún ayé jíjẹ, ó kú nígbà tí ó wà láàyè. Ìyẹn túmọ̀ wípé àìmọye ènìyàn ló rìn káàkiri, ṣùgbọ́n tí wọ́n jẹ́ òkú alàyè. Àwọn tí wọ́n ti sọ ẹ̀mí wọn jí, àwọn tí wọ́n ti di ẹni rà padà. Ipò gbogbo ènìyàn wà ní ipò tí a ti ẹ̀bí ènìyàn sí nìyí. A kọ́ pé nípasẹ̀ nìkan ni ẹ̀ṣẹ̀ fi ràn sórí gbogbo àgbáyé. Nípasẹ̀ nìkan ni ẹ̀ṣẹ̀ fi ràn sórí gbogbo àgbáyé. Àti ikú nípasẹ̀ ẹ̀ṣẹ̀. ni lati odo enikan lati odo Adamu ati Efa ni ese ti ran si ori gbogbo agbaye iku si wa lati pa ese ati ku ti ara ati ku ti emi gbogbo e lo wa lati kini o lati pa ese ko ye ki eyan ma ku bi o ba se ese iku ni iyapa emi kuro ninu ara iku kini niyan iku keji o ni iyapa emi kuro ni odo Olorun titi lai lai sinu ajoku yen bi fi to fi ye wa ni iwe ifihan iwe to keyin bibeli ori kokan le ni ogun ese ikejo o ni pe sugbon awon ojo awon lai gbagbo atawon eni rira ati awon apaniyan ati agbere ati osho ati panshaga ati awon aborisha ati awon aje ati awon eke gbogbo ni yo ni ipa ti won ninu adagun ti fi ina ati sufuru jo eyi ti nse iku keji yen tumo si wipe leyin ti yan ba ku iku tara nitori ese iku keji tun se nbo ta o ya emi eniyan ni ipa ko ni odo Olorun titi lai lai ni inu inu ajoku ina ti ki parun ti a npe ni orun apade iku kini gbogbo eniyan lo jebi ku yi iku kini gbogbo eniyan lo jebi re nitori pe ninu ese ni a gbe bi wa ninu ese dede ya ninu yi wa gbogbo eni ti a bi nipase ibalopo okunrin ati obirin lo jogun ese tori ile fi se ri pe ko si ile iwe ti a da sile ton ti n ko awon eniyan mo ti n dese ko si ile iwe ti a da sile ton ni ko eniyan mo se n pa iro mo se n ja ile mo se n seke mo se n sepe mo se n bo isa mo se n sagbere mo se n se pasaga mo se n seyun ko si ile iwe ti a da sile nibi ton ti n ko eniyan ni bi won se n ji owo ilu ko si ibi ta ti n ko sugbon iseda ese ti a jogun lati inu oyun wa niyen eredi re ni ti o fi se pai fun wa lati pe ki ara emi wa pada ki a gbo emi wa la ki a sa asala fun emi wa ki emi wa kon ba kon sowo idajo idajo ayeraye idajo iku eyi ti o n bo wa ibere ti o ko ma birin pe bala ife ra emi wa pada ki la fe fi ra emi eniyan pada iwe saamu ori kokan din ni adota ese ikeje o ni ko si enikan bi o ti wo ki o ri ti o le rarakunrin re beeni ko si eni ti o le san irapada fun Olorun nitori re o ni ko si eniyan ti o le rarakunrin re pada ko si ohunkohun ta le fe ra emi pada a n lo church lasan ko le ra emi wa pada a wa inu esin kan tabi omiran ko le ra emi wa pada a n setore anu ko le ra emi wa pada mo n gbawo emeta lose ko le ra emi wa pada mo n lo rin ajo lo sile mimo ko le ra emi wa pada mo n si ara mi ko le ra emi wa pada irapada emi a o le fi ebe kankan ra pada mo n pa ewure mo n pa agbo ko le ra emi wa pada o ni ko si enikan bi o ti wo ki o ri ti o le ra arakunrin re pada bẹẹni kò lè san owó ìràpadà fún Olorun nítorí rẹ nítorí ìràpadà ọkàn wọn iyebíye ni iyebíye ni ìràpadà ọkàn wọn ó ṣe iyebíye ó sì dẹkùn láéláé ìràpadà ọkàn ènìyàn kò sí ẹni náà tí ó lè rà ìràpadà ènìyàn kò sí owó náà kì í ṣe náírà nàìjíríà tàbí dọ́là amẹ́ríkà tàbí pound sterling ti uk ló lè ra ẹ̀mí ènìyàn padà kò sí o kò sí ohun kan náà tó lè rẹ̀mí wá padà ó ní ẹ̀jẹ̀ tí ó lábàwọ̀n ẹ̀jẹ̀ tí ó lábàwọ̀n nítorí ohun gbogbo tó kù ló ní àbàwọ̀n ohun kan tí ó tó láti rẹ ẹ̀jẹ̀ wá padà láti rẹ ẹ̀mí wá padà òun náà ní ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ jésù kristi ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn tí kò ní àbàwọ̀n tí kò ní ẹ̀ṣẹ̀ ìwọ tó ń gbọ́ mi ní ọ̀sán yìí ìwọ tó ń gbọ́ mi ní wákàtí yìí jẹjọ́ mọ̀ wípé èrèdí rẹ ni tí jésù fi wá sí orí ilẹ̀ ayé yìí ohun tó mú jésù wá ní ìrísí ènìyàn òun ni pé kò sẹni tó máa gba ìran ènìyàn là kò sẹni tó ní ipá kò sẹni tó ní agbára kò sẹni tó ní ọrọ kò sẹni tó ní orí ọfẹ kò sẹni tó ní okun láti gba ẹnìkejì rẹ là láti ra ẹmí rẹ padà kúrò lọwọ ẹrú ẹṣẹ kúrò lọwọ okun ẹrú ẹṣẹ àti èṣù àti kúrò lọwọ ìdájọ ọlọrun tó ń bọ kò sẹni náà tó ní agbára àti ipá o torí ẹni jésù ṣe wá àwa ọgbà ẹ títí kò sẹni náà tó tó láti rẹ wá padà ohun tó mú jésù wá sáyé nìyí ẹ̀jẹ̀ tí ò lábàwọ̀n ẹ̀jẹ̀ iyebíye ló mú jésù wá sí ayé yìí fún ìràpadà èmi àti rẹ fún ìràpadà gbogbo ènìyàn àkọ pé kíyèsí wọn jẹ́ kan yóò lóyún yóò sì bímọ jésù lẹ́ẹ̀ máa korúkọ rẹ̀ nítorí pé òun yóò gba ènìyàn rẹ̀ là kúrò ní ẹ̀ṣẹ̀ wọn ń jẹ́ kó mọ̀ wípé jésù nìkan ni a bí láìsí ìbálòpọ̀ ọkùnrin àti obìnrin ohun tó mú kí ìwáyé rẹ̀ kó yàtọ̀ ohun tó mú kí ìbí rẹ̀ kó yàtọ̀ òun náà níṣẹ́ ìràpadà tó wá ṣe oníwòó ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó mú ẹ̀ṣẹ̀ aráyé lọ èrèdí rẹ̀ ní kò sí olórí ẹ̀sìn kan náà kò sí ẹnikẹ́ni gbogbo ìwé ẹ̀sìn ayé tó jẹ́rìí sí pé ẹnìkan tó farahàn ní ìrísí ènìyàn ní àárín àwọn ènìyàn òun náà ni jésù tí kò sì ní ẹ̀ṣẹ̀ rárá tí kò ní àkọsílẹ̀ ẹ̀ṣẹ̀ òun náà ni jésù kristi èrèdí rẹ̀ tó fi rí bẹ́ẹ̀ ni pé kò bá lè gbà wàhálà ọ̀rẹ́ mi tó ń gbọ́ mi ní òní mo fẹ́ sọ fún ọ wípé jésù ti wá ó ti fi ẹ̀mí rẹ̀ sí ètùtù òun ní ètùtù fún kíni o òun ní ètùtù fún ẹ̀ṣẹ̀ gbogbo ara ayé jésù wá o gbe igbe aye ti ko ni ese o si yonda esile gege bi ebo gege bi etutu ti olorun fe lati dariji eniyan lati ra eniyan pada o ni odo agunto olorun ti ko ni abawon o ni odo agunto olorun ti ko ni ese a pa lori bi agbelewo agbeko laarin orun taye gege bi etutu fun ese mi ati iwo pe enikeni to ba wo ki o ba leye pe enikeni to ba gbagbo ki o ba leye ko ma ba sebe a ko pe ti olorun fi ara etu bege ti o fi won bi re kon so fun ni pe enike ti wa gbagbo ko ba sebe sugbon ko ba le ni iye ainipekun yen ti a sonu ninu adamu ninu jesu ni ati ri pada nipase ise irapada re nipase ise itutu ati ebo re lori gagbelewo bibele wi pe nipase enikan ni ku fi ran si iran gbogbo eniyan nipase enikan na ni a fi ri igba la se nko lori pe e ka haleluya o e ka haleluya e ka haleluya o eyin jesu logo awa njogun iku latodo adamu awa si ri ye o lodo jesu oluwa e ka haleluya o e ka haleluya ore mi to ngbo mi ni oni etutu fun irapada jesu ni ninu jesu ni irapada mi re wa jesu ni kon lo ni agbara o lo ni ipese lati ra emi wa pada o si ti se etutu yi etutu yi ti olorun lorun etutu yi ti tu olorun loju to ma mu ki idajo kore koja o ni bi n ba ri eje naa emi yoo si ri okoja nje a ti gba okunrin laba nje a ti ra emi re pada ko so ohun to le wo ese re mo ko si leyin je jesu olorun sọ pe

0: Jesu mo so fun loni ko si leyin eje Jesu ko se tu miran mo eje agbo eje wure eje malu eje yele eje niyan ko si eyi to tun lati gbo la eje kan sosho to se ye biye eje kan to se teoba onu ona eje Jesu a si we o a si we o o le eniken to to bi wa emi ki o tanu bo ti n ki ori o ni gba wa so pe oni ese a n tora wa je ni o olotito ati olododo ni ohun lati daji wa ati lati we wa mo lati we wa nu kuro ni ninu ese wa nitori pe eje Jesu Kristi omo re o nwe wa mo kuro ninu aisododo gbogbo ore mi to nje elese a ti we omo bi nje a ti ra oko re pada ti ra emi re pada bi nje o ti di omo olorun nje a ti fe eje Jesu we o mo fe ki mo pe eje si lagbara sibe eje si ni pa sibe eje si sise iwenumo eni kan tun ba gba gbo yo ni iwenumo yo ni dande yo ni tusile ko ma na lohun kohun ko na ni iwe odo ko na ni abela ko na ni aso funfun ko na ni etutu ati se etutu re ati fi jesu se etutu fun imukuru ese ati ira pada emi re ko ba le bo lowo ewu idajo olorun to nbo loni ojo igbala loni ni ojo anu loni ojo ira pada ira pada ile je ti re idari yi ile je ti re idade ile je ti re ki ki o gbagbo ni ibi yo nko wa to tin gbon wa ni oni anfani ara iregbe lo tun ni loni lati gba jesu ni luwa to lu lati ronu pada ko nu ese re ki a si we omo o ni bi ese wa le po to ti won pon bi alare won yo funfun bi egbon owu eje Jesu ma n we ese na ko si bi ese re ti po to elese na ni wa elese ti agbala ni pase ori ofe ori ofe Jesu lo gba wala ori ofe na si le gba wala lodi ko si ese to ti koda o le ti payan ri o le ti sesori o le ti eyun ri o le si jale ri o le ti siyan ni jamba iru ese yo n ko le da mo fe ki mo wi pe eje Jesu o n we wa mo kuro ninu aisere gbogbogbo nipa igbagbo ni nibikibi to ba wa to ti n gbohun mi ni wakati akoko igbala re akoko idariji re akoko irapada re eje Jesu yo sogo lori idajo o ni bemi ba ri eje na emi yo ri oko ja ni idajo bi n ba ri eje na emi yo ri oko ni idajo ohun kan to ma mu ki idajo olorun ri oko ja ohun ni eje eje idapada eje idande se ati sami eje si ori re nipasẹ irapada se ati fi eje irapada ra o pada eje yi si n rayan pada eje yi si n gba ọkan la eje yi si n fọ ọkan mọ eje yi si n wẹ ẹri ọkan ẹsẹ mọ kúrò nínú ìdálẹ bí ẹsẹ eje yi o si n sọ wade tun niwaju ọlọrun eje yi naa fẹ ṣiṣẹ inu aye rẹ to ba faye gba nitori ibi yoo n kole wa ni wakati to fẹ gba jesu oluwa to lu gba o fẹ jẹwọ ẹsẹ rẹ o fẹ bọ lọwọ ẹsẹ o fẹ jarapọ mọ awọn ẹni irapada awọn ti arapada nipasẹ ẹjẹ rẹ mo fẹ ki o tẹri ọkan rẹ ba nibikibi to ti wa ẹ ko jẹwọ ẹsẹ fun ọlọrun akọpọ ẹnikẹni to ba bu ẹsẹ mọlẹ ko ni ṣe rere o ṣugbọn ẹnikẹni to ba jẹwọ to ba kọ silẹ yoo ri anugba mo fẹ ki mo wi pe niwọn gbagba to ṣi wa laaye yii aanu ọlọrun n ṣogo lori idajọ ko ni ṣe ẹsẹ to ti da bẹ ẹnikẹni ba tọ wa ki yoo taanu bo ti n kori ẹjẹ jesu n wẹ ni mọ mo fẹ ki o pe jesu na ọkan ni oko oluwẹ ṣaanu fun mi jesu ṣaanu fun mi ẹlẹṣẹ ni mi ṣaanu fun mi mo fẹ ki o jẹwọ ẹsẹ fun ọlọrun beere fun idariji bere fun iwenumo ninu eje jesu pe jesu we ọkan mi mo kuro ni idalẹbi ẹsẹ dariji mi fi eje re pa ẹsẹ mi re pa orukọ mi re kuro ninu iwe iku jẹ ki a kọ sinu iwe iye mo gba ọgbọn ninu atolugbala mo gba iku ti o ku lori gbagbele ibukọ mo gbagbọ ninu ajinde re jesu ṣaanu fun mi ṣaanu fun mi ṣaanu fun mi sọ mi di tirẹ jesu oluwa wa ami mo fẹ gbadura fun ọ ni wakati mo fẹ ki o gbọ rẹ si o kan aya rẹ bi ẹmi oluwa ti n ṣẹnu ọkan rẹ ọlọrun igbala wa gborukọ n ga nitori pe ẹ o ni ninu irisi ku ẹlẹsẹ bi ko to bi ki ẹlẹsẹ koro n pada ki o si le ye njẹ mo gbadura iye awọn ti wọn tọ yin wada akoko yi iye awọn ti wọn bere fun idariji ẹ ọlọrun sọ pe ẹ o dariji wa nitori jesu ọlọrun mo gbadura loni oluwa dariji wọn nitori jesu ti kú lori gbagbele mo nitori to ta ẹjẹ sílẹ fun imukuru ẹsẹ a si n gbagbọ ninu ẹjẹ etutu yi ninu ẹjẹ idariji yi fun idariji wa lorukọ jesu wẹ idariji wọn mo n bere fun ẹjẹ jesu wakati ati owo yi ki o wẹ ẹri ọkan ọmọ kúrò ní ìdálẹ́bi ẹsẹ kó sì fọ ní ìdáláre lorukọ jesu oluwẹ ṣe bẹẹ ẹ sọ wọn di ọtún ẹ dariji wọn ẹ fún wọn ní agbára máa lọ má dẹsẹ mọ kí ẹ fi ẹmí kún wọn ògoni forúkọ oluwa jesu oluwa wa àmì àmì àmì lorukọ jesu wọn tó ti gbé ìgbésẹ yìí mú kí ọkú rire ìyípadà ti dé sínú ayé rẹ o ọlọrun ń ṣe ènìyàn bí ẹnikẹni bá wà nù kristi ó ti di ẹ̀dá titun o ọlọrun ò fi ojú àtijọ́ wọ̀ ọmọ ní kí tó ti di ọmọ ọlọrun nísìnyí àti wẹ̀ ọ́ nù àti wẹ̀ ọ́ mọ́ kò sí ìdálẹ́bi fún ẹnikẹ́ni tó wà nù jésù ẹjẹ jésù bú ọ níwájú ọlọrun báyìí ó ti di ènìyàn tọ ó ti di ẹni titun nítorí náà má ṣe padà sínú ẹṣẹ rẹ mọ ènìyàn titun ni ọ ẹni ọtọ ni ọ o ní láti padà sínú ẹṣẹ ọmọ àti dáríjì ọ má padà sínú ẹṣẹ rẹ mọ ohun tó nílò náà ni láti tẹsíwájú nínú olúwa láti tẹsíwájú pẹlú ìrìn àjò titun pẹlú jésù kristi láti jẹ kí lè ṣe ṣe o nílò ọrọ ọlọrun bíbélì oúnjẹ ẹmí titun ẹmí jésù tí a fi fún ọ nípa ìròyìn padà yìí bíbélì òun ni ọrọ ọlọrun o nílò ìjọ tí a ti ń sọrọ ọlọrun yìí tí ó mú kí ẹmí rẹ dàgbà tí ó máa kọ ní ìgbé ayé ọmọ ọlọrun ní ìgbé ayé ọmọ titun tí a ṣe ẹbí sínú ìjọba ọlọrun mo fẹ kí o wá ilé ìjọsìn kan ní àyíká àti agbègbè rẹ tó ń sọrọ ọlọrun ẹmí rẹ máa bá ọ jẹrìí tó bá lọ síbẹ ẹmí rẹ máa bá ẹ jẹrìí pé òótọ náà sọ a lè sọ pé gbogbo ìjọ ni ìjọ jésù àìmọye ẹjọ ni ìjọ èṣù mọtìlẹ pé orúkọ jésù bẹẹ à ń gbà pé olúwa yóò darí rẹ ẹmí ọlọrun yóò darí rẹ sí ìjọ ọlọrun alààyè níbi tí a ti fi ẹsẹ rẹ múlẹ ní ìrìn àjò yìí títí jésù yóò fi dé mo gbàdúrà pé ọlọrun yóò ràn ọ lọwọ olúwa yóò pa ọ mọ oore ọfẹ jésù yóò sì tó fún ọ nítorí náà mo kí ọ kórè lẹẹkan sí mo sì kí ọ káàbọ sí ìjọ àwọn ẹni rà padà kí olúwa kó bùkún fún ọ àlàáfíà jésù kó máa bá yín gbé àmì.
1: A gbàgbọ́ pé ọ̀rọ̀ ìgbàlà yìí ti mú ìgbàlà bá yín. Ọ̀rọ̀ ìgbàlà yìí ni ó tọ̀yìn wá láti iṣẹ́ ìránṣẹ́ Mission to Save Ministry International. Fún ìbéèrè, àmọ̀ràn, tàbí àdúrà, ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 070-4948-1728 lẹ́ẹ̀kan sí 070-4948-1728. Ẹ darapọ̀ pẹ̀lú wa ní àkókò kan náà ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lórí ìkànnì.

0: ìkànnì tó jálejako tó tàn kárí ayé.
1: gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ààbùn.
2: àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì ìgbà tí gbangba tó wà dẹ̀bùn gedere.
0: ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
3: bí a bí ní fún mi lẹ́bí wa bí. bí a yẹ ṣe bí bí wa.
0: pẹ̀lú Diamond FM ìgbádùn tí ò lópin ni.
4: after working kí ló kù ìgbádùn ló kù ká wá jẹ.
0: àní nínú ohun gbogbo ayé ọpẹ tó yọ.
5: ṣé ọlọ́run òbójú mi jẹ́.
0: Diamond FM ìkànnì aláyọ̀ ni wá.
5: ṣé ọlọ́run òbójú mi jẹ́. obìnrin mi sọ̀tà lẹ́nu

0: ìkànnì tó jálejako tó tàn kárí ayé.
1: gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń wá bò.
2: àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì ìgbà tí gbangba tó wà dẹ́gùn gedere.
0: ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
3: bí àbí bí fún mi lẹ́tùrẹ́bí bí àṣẹ
0: bí. pẹ̀lú diamond fm ìgbádùn tí ò lópin ni.
4: after working kí ló kù ìgbádùn ló kù ká wá jẹ.
0: àní nínú ohun gbogbo ayé ọpẹ tó yọ.
5: ṣé ọlọ́run òbójú mi jẹ́.
0: diamond fm ìkànnì aláyọ̀ ni wá.
5: ṣé ọlọ́run òbójú mi jẹ́.
0: obìnrin ti sọ̀tà tó tún rinlẹ̀ dòdò dòdò.
6: ìlú lẹ́gbọ́ tẹ̀mí ẹ gbọ́dọ̀ wọ́n mi.
0: Diamond FM nìkan ló ní sí àtọ́mì gbòòrò títì.

0: ìkànnì tó jalejako tó tàn kárí ayé.
1: gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ààbùn.
2: àpọ̀pọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì ìgbà tí gbangba tó wà dẹ́gùn gedere.
0: ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
3: bí a bí fún mi lẹ́kùn àbí. bí a yẹ ṣe bí bí wá.
0: pẹ̀lú Diamond FM ìgbádùn tí ò lópin ni.
4: after working kí ló kù ìgbádùn ló kù ká wá jẹ.
0: àní nínú ohun gbogbo ayé ọpẹ tó yọ.
5: ṣé ọlọ́run òwòjú mi jẹ́.
0: Diamond FM ìkànnì aláyọ̀ ni wá.

0: ṣáájú ẹgbọ́ àwọn kòkó tó wà nínú ìròyìn náà. Ìjọba ìpínlẹ̀ Kwara ti ké sí ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ rí kan kún ìjọba lápá láti pèsè ètò ẹ̀kọ́ tó yóò kóró. Ẹgbẹ́ òṣèlú APC ló bode nínú àwọn ètò ìdìbò láti ṣe ìrọ́pò tó wáyé ní ìpínlẹ̀ Kano, Bauchi, ìpínlẹ̀ Gombe. Ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Èkó ti pàṣẹ fún àwọn ọmọye rẹ̀ fún ìtọ́jú tó ń bọ̀ pé wọ́n lọ kúrò nílẹ̀ Nàìjíríà di ẹ̀yìn ètò ìdìbò ilẹ̀ tí ó wáyé lọ́dún tó ń bọ̀. Ní ilẹ̀ òkèrè, wọ́n já okùn ẹ̀mí àwọn èèyàn méjì nígbà tí ilẹ̀ Ukraine ṣe ìkọlù alágbára sí ìlú Moscow. Ìròyìn eré ìdárayá ikọ̀ Falconet yóò wá kó pẹ̀lú ilẹ̀ Colombia lónìí ìdíje àgbáyé àwọn obìnrin tọ́jú wọn tó gọdún tó lọ lọ́wọ́ nílẹ̀ Poland. Ẹ̀ka san akíwa pé a kú ìsinmi òní ọpọ̀ rẹ̀ láṣìláyè. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti kànyìndá mọ́dẹ̀ tí 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Taiwo Adéyẹmí ìròyìn yìí ká sọ fún yín pé ẹlẹgbẹ́ wa ní ojú ìtàkùn www.diamondfm.net ẹ̀kúnrẹ́ náà ń bọ̀ lẹ́yìn ìsinmi ránpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ kú ìkàlẹ̀.
1: Ta ni mọ̀la ṣó ti gbé ilẹ̀ yẹn lọ dà sójú agbára.
2: Bàbá ta ni mọ̀la, ẹ ti gbàgbé pé ẹni ní kílẹ̀ ayé ó da, ó nìkan kọ́ ni yóò jèrè ẹ, bẹ́ẹ̀ sì nílẹ̀ ayé ò dùn fẹ́nìkan ṣoṣo. Ẹ kúkú mọ̀ pé
3: ìjọba ò ní dáwọ́ dúró láti máa dẹ́kun dída ilẹ̀ sójú agbára tó ń fa ìṣẹ̀lẹ̀ omíyalé agbára ya ṣọ́ọ̀bù, ilẹ̀ rírì, ilé dídàwó àti àwọn ìjàm̀bá míì tó lè tètè sọ ni di aláìnílé lórí. Ẹ sì mọ̀ jẹ́ àgbàgbé pípín agbára a máa gbé tọmọdé àti àgbà lọ. Ẹ sá fún ilẹ̀ dídà sójú agbára.
4: Ilẹ̀ dídà sójú agbára kò dára, káyé fọwọ́ ara wa ṣera wa.
5: Ọ̀rọ̀ ìmọ̀ràn yín wá láti ilé-iṣẹ́ Diamond 88.7 FM.

0: ní ìpínlẹ̀ Èkó ẹgbẹ́ òṣèlú òní tẹ̀síwájú APC ẹ̀ka àti ìpínlẹ̀ Èkó ti pàṣẹ fún àwọn ọmọye rẹ̀ fún tìbọn tó ń bọ̀ pé wọ́n gbọ́dọ̀ kúrò nílẹ̀ Nàìjíríà dìgbà tó fi parí ètò ìdìbò gbogbo ọdún tó ń bọ̀. Alága ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Èkó Cornelius Oyelabi ló pàṣẹ ọ̀hún nígbà tó ń ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ ìpolongo ti Tinubu Hamsat ló léṣe ẹgbẹ́ òṣèlú APC ní agbègbè Ìkẹjà. Nígbà tó ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn ọmọ ọ̀hún Oyelabi ké sí wọn kíkàkọ̀ pẹ̀lú àwọn ìgbìmọ̀ ìpolongo ọ̀hún kan lè rí ọ̀nà àbáyọ pàápàá jùlọ àtìlẹ́yìn àwọn èèyàn nínú ètò ìdìbò ọ̀hún. Gẹ́gẹ́ bó ṣe wí ó ní ìpolongo ọ̀hún ò ní wọ́n de ẹsẹ̀ kùkú tó sì jẹ́ pé ìgbésẹ̀ wọn ò láti rí pé ìpínlẹ̀ Èkó ni ó fún ẹgbẹ́ òṣèlú APC ní ó kéré tán ìbò 5,000,000. Ẹwẹ́ ẹgbẹ́ òṣèlú onítẹ̀síwájú APC ó ní ó wọlé nínú ètò ìdìbò láti ṣèrọ́pò tó wáyé ní ìpínlẹ̀ Kánò, Bauchi àti ìpínlẹ̀ Gombe. Tọ́sí kéde páwọn ló wọlé níbi ìjókòó mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún ní ìpínlẹ̀ Kánò. Ọmọye fún ẹgbẹ́ òṣèlú APC Uzeni Yusuf Dati ń lọ wọlé nínú ètò ìdìbò láti ṣèrọ́pò tó wáyé fún ìjókòó ìlẹ́gbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ ọ̀hún ti Dawaki Kudu Warawa. Ní ìpínlẹ̀ Bauchi, ọmọye ẹgbẹ́ òṣèlú APC Yakubu Ali ń lọ wọlé nínú ètò ìdìbò ṣèrọ́pò tó wáyé fún ìjókòó aṣojú àwọn èèyàn Dìsínà nílẹ̀gbẹ̀mọ aṣòfin ìpínlẹ̀ ọ̀hún. Bákan náà ní ìpínlẹ̀ Gombe, ọmọye ẹgbẹ́ òṣèlú APC Kalamu Usman May Jama ń lọ wọlé nínú ètò ìdìbò láti ṣojú àwọn èèyàn Gombe Kwami Funakaye nílẹ̀gbẹ̀mọ aṣojú ṣòfin ilẹ̀ yìí. Àjọ ìjọba lẹ́yẹ tó wà níjanu ọ̀rọ̀ ogun àti oúnjẹ náà dárúkiri ṣàlàyé wípé àwọn èèyàn 62 gbére fáyé tí àwọn èèyàn 5 sì fọ́ lójú látàrí bí wọ́n ṣe mu ọtí kan tí wọ́n gbé kalẹ̀ ní ìpínlẹ̀ Ondo. Ọtí ọ̀hún ṣàlàyé pé àpọ̀jù ẹta náà ló fà á tí ló fi wáyé. NAFDAC nígbà tó ń sọ̀rọ̀ nàtẹ̀jáde kan tó lédè láti ọwọ́ adarí àgbà rẹ̀ ọ̀jọ̀gbọ́n Mogosola Adéyẹyẹ ṣàlàyé pé àwọn èèyàn 2 ò ní wọ́n fọlójú díẹ̀ látàrí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó wáyé ìjọba àbílẹ̀ Odigbo ní ìpínlẹ̀ ọ̀hún. Nàdàkẹ́ fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn èèyàn àádọ́rùn-ún tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún kàn ò ní wọ́n ti padà sílé wọn láti ilé ìwòsàn. Ó tẹ̀síwájú pé àwọn 6 ló sì wà ní ilé ìwòsàn. Nàdàkẹ́ wà kẹsí àmọ́lẹ̀ yìí kan jáwọ́ láti máa ra àwọn nǹkan tí wọ́n bá ń tà pàápàá jùlọ ọtí mímu àbí àgbo lọ́dọ̀ ẹnikẹ́ni tá sì mọ̀ nípa rẹ̀ pàápàá jùlọ kán mọ́ ra torí pé wọn mọ nǹkan tí wọ́n pò sínú rẹ̀. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ ni amúwáṣe tí gbọ̀nyìn láti kànńdá Mọ̀lẹ́tì 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara. Ìròyìn ọ̀hún tẹ̀síwájú ní ilẹ̀ òkèrè ó kéré tán ti já okùn ẹ̀mí àwọn èèyàn 2 ẹ̀mẹ́fà sì fara kááṣá nígbà tí ilẹ̀ Ukraine ṣe ìkọlù láàjìn sí agbègbè Moscow. Adarí agbègbè Moscow Sergei Sobyanin ṣàlàyé pé adó olóró tó lé ní 400 tí wọ́n jù láti ilẹ̀ Ukraine ò ní wọ́n já wálẹ̀ nílẹ̀ Moscow. Ó ṣàlàyé pé wọ́n tún ṣe àkóbá fún iléeṣẹ́ ibùfọ́pọ̀ tó wà ní agbègbè Moscow ọ̀hún. Ààrẹ ilẹ̀ Ukraine Volodymyr Zelensky fìdí ẹ̀ múlẹ̀ wípé ilẹ̀ Ukraine ó ní ó ṣe ìkọlù tó nágbára tó sì ba ọ̀pọ̀lọpọ̀ dúkìá jẹ ti ilẹ̀ Russia lò láti máa ja kógun jà. Ilẹ̀ Ukraine náà fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ẹ̀mí sọ̀rọ̀ dágbére fáyé láti rí àwọn ogun rẹ̀ mẹ́ta nígbà tí ilẹ̀ Russia náà ṣe ìkọlù ságbé Kiev àti àgbè Sumy ní àná ọjọ́ Àbámẹ́ta. Síbẹ̀ ní ilé òkèrè iléeṣẹ́ ìjọba ilẹ̀ Amẹ́ríkà káàkiri agẹmídú yìí sí ti jára kí ọwọ́ fún àwọn ọmọlẹ̀ rẹ̀ kan kíyèsára kan sì máa sun aṣupìyè látàrí ìkọlù tó wáyé látọwọ́ ikọ̀ Houthi tó fi ilẹ̀ Yemen ṣe gbogbo tí ilẹ̀ Iran ṣe àtìlẹ́yìn fún tó ṣe ìkọlù sílẹ̀ Saudi Arabia. Ìfìdí ẹ̀ múlẹ̀ látọwọ́ iléeṣẹ́ ìjọba ní Bahrain, Israel, Iraq, Jordan, Kuwait, Lebanon, Oman, Qatar, Saudi àti UAE ṣàlàyé wipe oro olohun se ku fegu si ege bo se won tun ke si awon eyan wipe kan ke se bo se kan ba gele ina jojo furu fun won ah be ko se akoba fun irajo won ege bo se wi oni ikolu to lede latowo iko uti oni won ti se ikolu to nagbara o sin doju so ile saudi arabia iko ohun to fi ilu yemen se bo pe ti kede saju pe won ti gbege dinna ile saudi arabia ninu osu keje papa julo lori irin na ni ori omi labala eroyin ere daraya iko falconet oni o n gbaradi lati wa ko pelu ile colombia loni ni ndije agbaye awobere to ko ti to ogodun iko falconet oni o gbewuro si oju ile england nigba atapade pelu ami ayogo meta si odo idije oni yo waye ile poland ni oni le kan se awon koko na re ijoba ipinle kwara ti ra webe si awon eko tele re kan se papo pelu ijoba a ri pe se tu eko to ni tumo a ka fun yin pe bo se le pisi lo wole ninu eto ibo se ropo to wa ye ni ipinle kano bauchi ipinle gombe a tun so fun yin pe egbe oselu apc ni ipinle eko ti pase pa amuye re omudo ko nile tan bi pari eto dibo odun to nbo ni lo kere aka fun yin pe adolotide latowo ile ukraine lo si ilu moscow ti ja okan mi awon eyan meji la ko tan aka fun yin pe ko falconer tin gbaradi bo se wa ko pelu ile colombia loni ni ilu poland to eyi lo pin iroyin ohun abiodun akiumi ni olu oturoyin taiwo adeyemi lotu to ka se ti gboyin lekan si akiwa pe ako isimi oni opo re lase laye ami
1: ido baba ido ara baba ara diamond 88.7 fm ajuwon lo

Diamond FM, Adeori Okin, Ko Jotayekeye.

ẹ̀jẹ̀ lẹ́tí òkùnkùn pẹ̀lú ọkọ̀ fọ́lọ́ òde sí omi. Ọmọ tó lọ ní iná tó jẹ́ èrù tí ń bẹ̀rù ni ọmọ àwọn ọba. Olúwa olúwa adẹ́dá aṣẹ̀dá mẹ̀dá ayé gbogbo. Àgbẹ̀ ọ̀gá lọ́jọ́ òní kóore àtàánú tàrígbà láti wà níwájú rẹ̀. Àwúgbé

0: gbogbo wọn là á ṣe.
1: Ẹ káàbọ̀ sórí ètò ìrànlọ́wọ́ láti òkè wá. Èyí tí iléeṣẹ́ ìránṣẹ́ Christ Apostolic Church òtítọ́ lérè World Outreach ṣe onígbọ̀wọ́ ẹ̀ bàbá wa nínú Olúwa wòlíì o Fágbèmí ni wọ́n mọ̀ bá wa sọ̀rọ̀ Ọlọ́run lákòókò yìí fún ìbùkún ayé gbogbo ènìyàn kí Olúwa kí ó bùkún fún yín bí ẹ ti ń gbọ́ ọ̀rọ̀ náà. Àmì.
2: Kí Olúwa kí ó bùkún wa bí a ṣe ń gbọ́ ọ̀rọ̀ náà. Mo kí wa pé a kú ìsinmi lónìí. A kú ìsinmi mo pààrọ̀ àṣẹ fún ayé ẹnì kọ̀ọ̀kan tó ń gbọ́ mi lórúkọ Jésù. Àánú àtòkè yóò wá ayé wa rí. Orí ọ̀fẹ́ Kristi yóò tó fún ayé wa. Òní ni Sunday kẹta nínú oṣù kẹsàn-án. A dúpẹ́ fún àánú tá a rí gbà. A dúpẹ́ fún májẹ̀mú rẹ̀ lórí ayé wa kẹ́rẹ́kẹ́rẹ́. Oṣù kẹsàn-án náà ń parí lọ. A dúpẹ́ pé Ọlọ́run dá wa sí. Kò jẹ́ ká mọ ìnira. A tún dúpẹ́ bákan náà pé àwọn ọmọ wa tó gbọ́ láti jẹ́ wọn ti múra àti wọlé lọ́la. Ọlọ́run tí ò jẹ́ àdàmú lórí kankan nínú wọn tí wọ́n dẹ̀ tún wọlé lálàáfíà tí ò ní sí wàhálà. A gbé orúkọ Ọlọ́run ga kí Ọlọ́run kó gba ọpẹ́ wa. Mo fẹ́ kí a lọ gbàdúrà orúkọ Jésù. Orúkọ Jésù. Ayérayé gba ọpẹ́ wa. Ẹ̀mí àwọn wòlíì gba ẹ̀yìn wa. Ọlọ́run tó ti wà kí ayé kí ó tó wà gba ọpẹ́ wa. Ọlọ́run tí ó máa wà nígbà tọ́run àtàyè òní tí mo gba ọpẹ́ wa. A dúpẹ́ o torí pé o dára sí wa. A dúpẹ́ fún ìfẹ́ ńlá rẹ lórí ayé wa. A dúpẹ́ májẹ̀mú orí ọ̀fẹ́. A dúpẹ́ àwọn iṣẹ́ ìyanu gbogbo tó ń fi ayé wa ṣe. A sọ pé o ṣe Elédùmarè bàbá gba ọpẹ́ wa. Ọlọ́run láyà afẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ jáde lọ́sàn yìí kó ba ayé àwọn ènìyàn pàdé gbogbo etí tó ń gbọ́ ojú tó ń wò ní ọ̀sán yìí olúwa kó ba ayé yín pàdé. Ní kó ẹ̀dọ̀ nílò ìbá pàdé Ọlọ́run kó ba ayé pàdé. Mo pa á láṣẹ ní gbogbo ibi tá a gbà nílò ìfọwọ́tọ̀ ẹ̀mí mímọ́ ẹ̀mọ́ kó fọwọ́tọ̀ ayé wa. Lórúkọ Jésù lẹ́yìn ètò ìkadì alábùkún fún Jésù Olúwa wa. Mo mú ìkìlọ̀ látọ̀rọ̀ bàbá wa wọ̀n sí nílé wà ní ìrìn àjò ṣùgbọ́n ọkàn wọn wà níbí báyìí. Mo gbàdúrà lórúkọ Jésù ayé ẹnì kọ̀ọ̀kan wa yóò fi ògùn hàn lórúkọ Jésù. Mo fẹ́ ká mọ̀ wípé prógámù ọjọ́ Wednesday prógámù alábìyamọ wa ó máa ń wáyé ní gbogbo ọjọ́ Wednesday ní Spring of Mercy ní ẹ̀yẹ ń kọrin roundabout. Ẹ̀yẹ ń kọrin roundabout ní side roundabout ẹ̀yẹ ń kọrin lẹ́yìn ilépo mọ́gì níbẹ̀ ni church yẹn wà CAC òtítọ́ lérè Spring of Mercy. Mo fẹ́ kó wá bá Ọlọ́run pàdé every Wednesday ní ago mẹ́sàn-án sí ago mọ́kànlá. Ó dẹ̀ jẹ́ program tó Ọlọ́run ti máa ń ṣiṣẹ́ agbára ṣùgbọ́n ní èyí tá a ti bẹ̀rẹ̀ láti àkókò lọ ní ìrì òwúrọ̀. Ẹ jẹ́ ká jí ká lọ gba ìbùkún Ọlọ́run ní fún wa. Àwọn ohun oore tẹ́lẹ̀ àti gbà sọnù mọ́ wa lọ́wọ́ Ọlọ́run láti dá padà fún wa láti ra ayé wa padà. Mo dẹ̀ gbàdúrà lórúkọ Jésù. Ọlọ́run yóò da gbogbo ògo àti ìbùkún òwúrọ̀ wa yóò dá padà fún wa. Àwọn ògo tá a ti sọnù láìmọ̀ Ọlọ́run yóò padà dá padà fún wa lórúkọ Jésù. Bákan náà gbogbo ọjọ́ Thursday nípàdé aláṣeyọrí ní òtítọ́ lérè Beautiful Gate Assembly ní oko erin bí báyìí. Ìyẹn ti máa ń wáyé wákàtí kan náà ni ago mẹ́sàn-án sí ago mẹ́wàá. Gbogbo ẹni tó wà mọ́lẹ̀ ní aláṣeyọrí tó dẹ̀fẹ́ ṣàṣeyọrí lọ́nà kan tàbí òmíràn wá bá Ọlọ́run pàdé yóò sì ṣètì ẹ ní àṣẹ pé gbogbo ọjọ́ Friday jẹ́ ọjọ́ ìṣóòru. Mo dẹ̀ gbàdúrà bí a ṣe ń ní ìbápadé pẹ̀lú Ọlọ́run ní àwọn prógámù yìí ayé wa yóò ní ìyípadà lórúkọ Jésù. Gẹ́gẹ́ bí ohun tí a ti ń sọ̀rọ̀ bọ̀ láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn wọ́n sọ nípa ipá rẹ nínú iṣẹ́ ìsìn rẹ. Kí ni àwọn ipá rẹ nínú iṣẹ́ ìsìn tó ń ṣe? Ṣé o kàn ń lọ ṣọ́ọ̀ṣì lásán o ní kankan tó ń ṣe ni àbí o ń lọ ṣọ́ọ̀ṣì o ṣiṣẹ́? Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run Ọlọ́run ń retí ó ń bèrè fún iṣẹ́ wa. Kò fẹ́ kákàn dé ní mo lọ ṣe bench warmer. Iṣẹ́ ènìyàn ni ó fi ènìyàn nínú ìjọ tí ó bá wà. Ẹni tí ó ń dàgbò tí kò níṣẹ́ ò kú ni. Ẹnikẹ́ni tó bá ní ìjọ tí ò bá níṣẹ́ a ò lè dá mọ̀. Iṣẹ́ ènìyàn ló máa jẹ́ ká dá ènìyàn mọ̀. Mo fẹ́ kà fún wa láwù ní ọ̀sán yìí nínú ìwé Joshua orí kìíní. Màá bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kìíní. À ń sọ nípa ìgbé ayé Joshua ọmọ ẹ̀yìn Mose. Ó tí ó kà báyìí pé ó ní ó sì ṣe lẹ́yìn ikú Mose ìránṣẹ́ Olúwa. Ni Olúwa sọ fún Joshua ọmọ nínú ìránṣẹ́ Mose wípé Mose ìránṣẹ́ mi kú. Ǹjẹ́ ìwọ dìde gòkè Jordani yìí ìwọ àti gbogbo ènìyàn yìí sí ilẹ̀ tí mo fi fún wọn àti fún àwọn ọmọ wọn. Ibi gbogbo tí àtẹlẹsẹ̀ yín bá tẹ̀ ẹ̀yìn ni mo fi fún gẹ́gẹ́ bí mo ti sọ fún Mose. nigba ti bo se ku fun ara oluwa lo ranse si joshua tori pe omo ise re tori po je alakikoju iranse tori po je ni ti ki fi mele sise re tori po je ni to n sise pelu akikanju oluwa gan ko ko si joshua pe dide o mo se ranse mi ti ku o sugbon iwo dide wo loku to de adari won wo lo ma adari won mo ma so kini kan pe a good follower will always be a good leader anything ba so me yin to to ko le je olori

0: made for you.
1: Ìkànnì tó jalejako tó tàn kárí ayé.
2: Gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ààbùn.
3: Àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì. Ìgbà tí gbangba tó wà dẹ́gun gedere.
1: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
4: Bí àbí people will make you happy. Bí àyè ṣe wa.
1: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
5: After working kí ló kù, ìgbádùn ló kù ká wá jẹ.
1: Àní nínú ohun gbogbo ayé ọpẹ tó yọ.
6: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
1: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.
7: Ebi ò pa wá ní Kwara lásìkò ẹgbẹ́ òṣèlú PDP. Àlàáfíà jọba lásìkò PDP. Àwọn ọlọ́jà ń tàtàjìrì lásìkò PDP. Ọmọ Kwara ń kọ́lé mọ́lé bẹ́ẹ̀ lọ́ralẹ̀ mọ́lẹ̀. Gbogbo ọmọ Kwara ń gbé nǹkan rere ṣe. Àwọn bàbá ń ṣe bàbá rere. Ọmọ Kwara ṣe gbàgbé àṣeyọrí ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Kwara. Ebi ò pa wá ní Kwara lásìkò ẹgbẹ́ òṣèlú PDP. Àlàáfíà jọba lásìkò PDP. Àwọn ọlọ́jà ń tàtàjìrì lásìkò PDP. Ọmọ Kwara ń kọ́lé mọ́lé bẹ́ẹ̀ lọ́ralẹ̀ mọ́lẹ̀. Gbogbo ọmọ Kwara ń gbé nǹkan rere ṣe. Àwọn bàbá ń ṣe bàbá rere nínú ilé wọn. Lónìí wá ń kọ́.

0: tẹ̀lé ìlànà ìjọba àpapọ̀ ni ó ti di ìpínlẹ̀ kwara ò tẹ̀lé ìlànà ìjọba àpapọ̀
1: ẹ̀yin ní
0: àpẹẹrẹ a ní àpẹẹrẹ tí mo ní ni pé first batch of CNG bus tí wọ́n kó wá ìjọba ìpínlẹ̀ kwara àwọn lọ lè kó fara dání ni I'm not sorry to say
1: ibo ni wọ́n fi ná
0: ọ̀dọ̀ wọn fi ná ibi tó wù wọ́n torí as far as tí ò sí ní kwara express mi ò ní oore ọ̀fẹ́ àti mo sọ pé ibi kébà ìnáfi ná
1: ẹ sá mọ̀ pé
0: wọ́n ti fi mọ́tò tí ìjọba àpapọ̀ CNG tí wọ́n kọ́kọ́ kó wá sí kwara pé kí ìjọba kọ̀ọ̀kan kí wọ́n máa fi tu ìlú lójú kán máa máa tètè rí pé kò yí ti wọ́n torí bí wọ́n bá dé gáàrí tó bá wọn púpọ̀ pé kí wọ́n kó sí kwara express ìjọba ìpínlẹ̀ kwara kó sí abẹ́ aládàáni ni
1: tẹ́yìn sì lá
0: èmi ní àṣẹ mo ní ẹ̀rí
1: tí
0: mo
1: sì
0: ẹ máa gbọ́ mo ti lọ bẹ̀ tí mo ti lọ háyà
1: tẹ́yìn kan ti lọ háyà
0: yes mo sì san owó aládàáni ni mo sanwó fún lẹ́yìn tí ò yẹ kó rí bẹ̀ tó bá dé kwara express tó bá ń lo mùhàn receipt owó fún receipt kwara express ni and kì í ṣe kwara express ló wà then ibi tó wọ̀ ẹ́ ṣe kwara property private property ẹnìkan ni wọ́n kó síbẹ̀ sí ìjọba àpapọ̀ tí wọ́n pariwo páwọn kọ́ mi bọ̀ wá tàbá wọn lè pariwo ní stage pé ìjọba ìpínlẹ̀ kwara ẹ sí kwara express àwọn bọ́ọ̀sì tí ìjọba àpapọ̀ ń kó wáyé ẹ kó sí kwara express that means báwọn náà nífẹ̀ẹ́ àwọn ìlú wa nìyẹn náà.
1: ṣùgbọ́n kwara express yìí àwíjàre ìjọba tó wà lóde ni pé àwọn tí wọ́n ń darí rẹ̀ ń gbà yẹn bí owó ṣe ń lọ bó ṣe ń lọ kíní yóò dàbí pé kò sí ọmọ ìpínlẹ̀ kwara lóore wọ́n wá ń gbégbèsè láti ṣe àtúnṣe bí ó ṣe
0: ní ọdún àkọ́kọ́ tọdún méje fi pé ṣe rí tẹni tó ń parọ́ ò bá mọ̀ ẹni tó ń pa fún mọ̀ àní ẹni wọ́n ń ṣe kwara express báṣubàṣu kí Bukola Saraki tó dé gọ́vnà kwara express ti wà ń bẹ̀ Bukola Saraki wá lọ́dún mẹ́jọ kò parẹ́ kò ní àwọn kan ṣe báṣubàṣu Abdul Fattah Ahmed lọ́dún mẹ́jọ kò parẹ́ kò náwọn kan ṣe báṣubàṣu ẹ̀yin wá fẹ́ lọ́dún mẹ́jọ epo wa wọn lásìkò tó aráàlú tẹ wàá bílùpọ̀ yẹ káwọn ní káwọn rí gbádùn kwara express ẹ wá láwọn kan sanwó báṣubàṣu táwọn lè sanwó báṣubàṣu lọ́dọ̀ ìjọba ìjọba ju anybody lọ ibi tó náà bá ibi tó bá ń gbà wọlé tí ò bá tó bá fẹ́ rújú wọ́n mọ bẹ́sẹ̀ fẹ́ tún ṣe wọ́n mọ̀ láti pa kwara express rẹ ni because ìtì mo fi ní wọ́n mọ̀ à ń bọ̀ rúmọ́sì báyìí pé wọ́n ti ń sọ pé wọ́n fẹ́ ta àwọn property tó wà ní under harmony holdings à ń bọ̀ rúmọ́sì tó ìjọba ìpínlẹ̀ kwara bá mọ̀ pé àhesọ ni kò rí bẹ́ẹ̀ kí ìjọba ìpínlẹ̀ kwara jáde pé hòtẹ́ẹ̀lì kwara hotel tẹ́ fi 27 billion tẹ́ fi ṣàtúnṣe rẹ̀ ẹ̀fẹ́ ó wà nù tẹ́fẹ́ ta
1: ṣe rò pé ìjọba lè ná adúgbò
0: tó wà láwọn fẹ́ ta ẹgbẹ́ tí mo ń sọ fún yín ṣe àní tó bá jẹ́ pé kò rí bẹ́ẹ̀ ẹni kan jáde ọ̀kan tó fún mi ní invitation mi pé ká tó pè mí ní police headquarter ká pè mí ní dss service tó bá jẹ́ pé kò rí bá a ṣe ń sọ yìí ká wá sọ̀rọ̀ fún ọmọ ìpínlẹ̀ kwara náà kwara property ni kì í ṣe private property government
1: abẹ́ kwara holdings
0: ló wà bẹ́ẹ̀ ni abẹ́ harmony holdings ló wà yes a fẹ́ kí ìjọba ìpínlẹ̀ kwara jáde wá gbogbo àwọn nǹkan tó yẹ kó jẹ́ wúlò fún ọmọ ìpínlẹ̀ kwara kò jẹ́ wúlò náà níjọ́ kìíní àná tí wọ́n láwọn ń tún amusement park ṣe millions of naira náà fi tún amusement park ṣe kọ́mọ kí ìjọba ìpínlẹ̀ kwara wá jáde wá sí kí ni ìwúlò amusement park láti ìjọ tí malam abdulrahman abdulrasaq tí wọ́n ti ṣàtúnṣe rẹ̀ kí wọ́n wá sọ ìwúlò baseball field tó wà ládéwọlé tí wọ́n fi millions of naira tó fi ṣàtúnṣe rẹ̀ kí wọ́n sọ fún wa lẹ́nìí.
1: ṣe ẹ lérò pé ìjọba lè ṣe nǹkan kan kó mọ̀ ní ìwúlò lọ́jọ́
0: wa. my dear brother kí ṣe gbogbo ìjọba ló níwòye sọjọ́ wa.
1: ṣùgbọ́n ẹ̀yin náà sọ lẹ́ẹ̀kan pé ìjọba ti yín nígbà tí wàá mẹ́rin sí cargo terminal kan tí wọ́n sọ di ilé tán ti ń sa sọ́ọ̀sì ìyẹn gamet factory. ẹ sọ pé ọjọ́ iwájú lẹ̀yìn náà wò tẹ́ fi dálẹ̀.
0: ẹ pẹ sàkíyèsí ni tó bá gbọ.
1: ó dá àkókò wa ti lọ lórí ètò kí ni kọ́mọ ìpínlẹ̀ kwara mọ̀ retí lọ́dọ̀ ẹgbẹ́ òṣèlú.
0: níta afẹ́ kọ́mọ retí ni pé inshallah bikurati lai
1: ṣáájú ètò ìdìbò
0: ẹ máa gbọ́ ṣáájú ètò ìdìbò
1: ní pàpàpà
0: manifesto àwọn olùdíje wa tí a bá ti ṣe ètò ìpolongo wa a tẹ̀ níwèé a sọ lórí rédíò níta afẹ́ ṣe níbẹ̀ kẹ́nìkan ni ọba lóhùn ló sọ ẹ̀tún pọpọlọ sí no ẹ rí i pé ẹnjìnìà kalẹ kàwú fáwẹnú àwọn ni wọn ṣe kíní ìpè níta fẹ ṣe fún yín ni tó bá kú díẹ káà tó ń gba ẹ mọ bẹẹ lọ wa torí abẹ náà káwa náà lè mọ wá báyìí kẹyìn yẹn sì lè mọ gbọ wa.
1: ẹ jẹ́ ìwọ ní wàmí náà 0913656952 ẹ̀lú ẹ̀ káàsì ó kọ yín o.
2: ẹ̀rọ ẹ̀ka
1: ṣẹ́gun tó. O kọ̀ yín ìṣẹ́jú péréte lẹ́nu.
2: Ta ni mọ̀lá láti
1: ìtakùdé. Ó yá ẹ lọ́tọ̀ọ̀tọ̀ sórí ọ̀rọ̀.

0: ẹ lọ tara tasọrọ. Èyí tí mo fẹ́ mẹ́nu bàlẹ́ tí àlejò wa sọ tán nísìnyí. Bẹ́ẹ̀ tọ́ba ìkújọba ìpínlẹ̀ Èkó àbá ń gba àdéhùn láti ta bá òtẹ̀ àtàwọn nǹkan mi kẹ́dà kó torí tọ́lọ́ nǹkan máa ń tà. Dúkìá máa ń pọ̀ sí ni kì í dínkù o. Tábà ta àwọn okòwò rẹ̀ sí. Kí wọ́n dà kó torí tọ́lọ́ àbẹ̀wọ́n tá a máa ṣe ṣe ọtẹ́ wa lọ́rùn.
1: Ọ̀dà kí kò sí tá a lè wílé rẹ̀ wọn ò sọ pé bóyá àwọn tí fìdí ọ̀rọ̀ múlẹ̀ ẹjá wẹ̀lú míì tó wà ń bí torí àkókò wa káwọn nìkan àbí méjì sí ká máa fi ṣe lọ 0913655952 náà lójú òpó 0913655952 ẹ bá gbàgbé o pé ìwòye àlejò wa lórí ètò yìí àtẹ̀yìn tẹ bá pè kò ní kankan ṣe pẹ̀lú ìkànnì ìdámọ́ra 88.7fm àbí àtọ́kọ ètò ìwòye ti yín àbí ti aṣojú ẹgbẹ́ òṣèlú pdp ní ẹ̀lú ẹ̀ka
2: ẹ̀sìn ọ̀gá ṣe rí gbogbo tí màlàwọn ọba lóhùn sọ yìí òdodo ọ̀rọ̀ ni so tí ẹ bá sì rídìí òdodo yóò sòdodo àmọ́ àwọn tí wọ́n ń sọ fún yìí nísìnyí kò sí nǹkan kan tọ́ yẹ wọ́n tayọ kí ìjọba ó kù lọ́wọ́ wọn so bí ìjọba bá ń bẹ lọ́wọ́ wọn wọ́n máa dàrú rà ní dágbóró ni wọ́n o.
1: ọ̀dà àti mọ̀ta fẹ́ mú nínú ọ̀rọ̀ yín ọ̀dà ẹja mọ̀ lọ ẹ mọ̀ pé àfàyílẹ̀ fún ọ̀rọ̀ àlùfànsá àti àwọn sọ̀rọ̀ tàbùkù ara ẹni lórí ètò yìí rọ ọkàn wa ní kẹjẹ ká máa sọ lórí ètò yìí adúpẹ́ lọ́wọ́ malam ọlá ìtàn ọba lówó tí wọ́n jẹ́ state organizing secretary ẹgbẹ́ òṣèlú pdp nípínlẹ̀ kwara adúpẹ́ lọ́wọ́ yín ọ̀sẹ̀ tí ń bọ̀ lámọ̀ pàdé lórí ètò tá a pè ní ọ̀nà àbáyọ ti ẹgbẹ́ òṣèlú pdp people democratic party pdp ẹgbẹ́ ọlọ́branda nípínlẹ̀ kwara tí wọ́n ṣe agbátẹrẹ ní kẹ́nìdá mọ́ 88.7fm ńlọrin ọ̀làríwájú ògùn níyọ̀ pa ibi tí lórúkọ tèmi àná náà nífọ́lẹ́ o nàìjíríà ò ní bàjẹ́ o ìpínlẹ̀ kwara ò ní dàrú ó dọ̀sẹ̀ tí ń bọ̀ o.

ìjọba Kérúbù àti Sáráfò ní tẹ̀síwájú district headquarter Ìlọrin. Orúkọ mi náà ni Olúwa Kómiyọ Oyenìran. Ohun tí a ó mọ gbé yẹ̀wò ní òní òun ni níní àjọṣepọ̀ rere pẹ̀lú ẹlòmíràn. Níní àjọṣepọ̀ rere pẹ̀lú ẹlòmíràn. A ó mọ kà látinú ìwé Róòmù orí kejìlá. Ìwé Róòmù orí kejìlá, a ó wo ẹsẹ̀ méjì ńbẹ̀. Róòmù orí kejìlá, ẹsẹ̀ ìkẹsàn àti ẹsẹ̀ ìkẹwàá. Ó ní kí ìfẹ́ kí ó wà ní àìṣẹ̀tàn. Ẹ máa ta kété sí ohun tí ń ṣe búburú. Ẹ faramọ́ ohun tí ń ṣe rere. Ní ti ìfẹ́ ara, ẹ máa fi ìyọ́nú fẹ́ràn ara yín. Ní ti ọlá, ẹ máa fi ẹnìkejì yín ṣáájú. Ẹ jẹ́ kí n ka ẹsẹ̀ kan sí èyí tó jẹ́ ẹsẹ̀ tí ó parí ẹsẹ̀ orí kejìlá yẹn, verse 21. Má ṣe jẹ́ kí búburú ṣẹ́gun rẹ, ṣùgbọ́n fi rere ṣẹ́gun búburú. Mo gbà aládùúrà wípé Jésù ọmọ Ọlọ́run yóò bù sí kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ ní orúkọ Jésù. Àmì. Ohun tí a ń gbé yẹ̀wò lákòókò yìí, òun ni níní àjọṣepọ̀ tó dára pẹ̀lú ènìyàn. Mo bẹ̀rẹ̀ wípé lẹ́yìn àjọṣepọ̀ ènìyàn pẹ̀lú Ọlọ́run, lẹ́yìn wípé ènìyàn ní àjọṣepọ̀ pẹ̀lú ẹlẹ́dàá rẹ̀, ohun kan tó ṣe gbòógì lẹ́yìn ìgbà tí ènìyàn bá ti ní àjọṣepọ̀ pẹ̀lú ẹlẹ́dàá rẹ̀ pẹ̀lú Ọlọ́run rẹ̀, ohun tó ṣe gbòógì ni wípé kéèyàn ó ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn ènìyàn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ti sọ fún wa nínú ìwé Matthew orí 22, ẹsẹ̀ 36 sí ẹsẹ̀ 37. Matthew 22 verse 36 and 37. Olùkọ́ni, èwo ni àṣẹ ńlá nínú òfin? Jésù sì wí fún wọn wípé kí ìwọ kó fi gbogbo àyà rẹ àti gbogbo ọkàn rẹ àti gbogbo inú rẹ fẹ́ Olúwa Ọlọ́run rẹ. Verse 38 wa ní èyí ni ìkíní àti òfin ńlá. Verse 39, ó ní ìkejì sí dàbí rẹ̀. Ìwọ fẹ́ ọmọ nìkejì rẹ bí ara rẹ. Ìwọ fẹ́ ọmọ nìkejì rẹ bí ara rẹ. Now, so lẹ́yìn wípé ènìyàn ní àjọṣepọ̀ tó dára, èyí tó wá láti inú ìfẹ́ pẹ̀lú Ọlọ́run. Ẹ wo irú àjọṣepọ̀ tí Ọlọ́run fẹ́ pẹ̀lú wa, èyí tó fi yọ̀ǹda ara rẹ̀ láti wá kú fún ẹ̀ṣẹ̀ aráyé. Ìwé Jòhánù orí 3 ẹsẹ̀ 16. Ọlọ́run fẹ́ràn aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ọmọ bíbí rẹ̀ nìkan ṣoṣo fún wa, wípé ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ kó mọ̀ bá a ṣègbé, ṣùgbọ́n kó lè ní ìyè àìnípẹ̀kun. Ìkíní Jòhánù orí 3 ẹsẹ̀ 1, ó ní ẹwo orú ìfẹ́ tí bàbá fi fẹ́ wa, tí a fi ń pè wá ní ọmọ Ọlọ́run. Ó ní bẹ́ẹ̀ sáà ni àwa jẹ́. Ẹwo nǹkan, ẹwo orú ìfẹ́ tí bàbá fi fẹ́ wa. Kìí ṣe nítorí wípé a mọ̀ ń ṣe, kìí ṣe nítorí wípé a dára, kìí ṣe nítorí wípé a mọ ìwà wù, kìí ṣe nítorí wípé a pé gẹ́gẹ́ bí ènìyàn. Ọlọ́run fi fẹ́ wa. Kódà Róòmù orí 5 ẹsẹ̀ 8 sọ fún wa wípé Ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sí wa hàn pé wípé nígbà tí àwa jẹ́ ẹlẹ́sẹ̀, Kristi ó kú fún wa. So lẹ́yìn àjọṣepọ̀ tí ènìyàn ní pẹ̀lú Ọlọ́run, gẹ́gẹ́ bí ìwé Jòhánù orí 15 bó ti ṣe sọ fún wa, nínú ìwé Jòhánù orí 15, ó ní èmi ní àjàrà tó tọ́, bàbá mi sì ní olùṣọ́gbà. Ó ní gbogbo ẹ̀ka nínú mi tí kò bá sì so èso, òun ni a ó mú kúrò. Ẹ̀ka tó ò bá so èso gbọ́dọ̀ jẹ́ ẹ̀ka tí kò ní àjọṣepọ̀ pẹ̀lú àjàrà tó tọ́. So ó wá ní gbogbo ẹ̀ka tó bá sì so èso, òun ni a ó wẹ̀ mọ́ kí ó bá lè so èso sí. Ó ní ẹ̀yìn mọ́ nísinsìnyí nítorí ọ̀rọ̀ tí mo ti sọ fún yín, ẹ máa gbé inú mi. Ìyẹn túmọ̀ sí wípé ẹ mọ ní àjọṣepọ̀ pẹ̀lú mi, ẹ mọ ní ìdàpọ̀ pẹ̀lú mi. Gẹ́gẹ́ bí ìkejì Kọ́ríntìn orí 3 ẹsẹ̀ 4 láì sọ fún wa wípé kí orí ọ̀fẹ́ Jésù Kristì Olúwa wa, ìfẹ́ mímọ́ bàbá àti ìdàpọ̀ ti ẹ̀mí mímọ́. So ó ní ẹ máa ní ìdàpọ̀ pẹ̀lú mi, ó ní èmi náà sì mọ ní ìdàpọ̀ pẹ̀lú yín. Ó ní gẹ́gẹ́ bí ẹ̀ka kò ti lè so èso fún ara rẹ̀ bí kò ṣe pé òun bá ní ìdàpọ̀
pẹ̀lú àjà.

ra bẹ́ẹ̀ ni ẹ̀yin bí kò bá se wí pé ẹ̀yin bá ní ìdàpọ̀ pẹ̀lú mi meaning that wí pé tí a ò bá ní ìdàpọ̀ tí a bá mọ gbé inú ọlọ́run tí a ò bá ní ìdàpọ̀ pẹ̀lú kristi kò sí ohunkóhun tí a lè dá ṣe kò sí ohunkóhun tí a lè rí ṣe bíbélì sọ fún wa wí pé by strength shall no man prevail nípa agbára ènìyàn that is human strength ló ń sọ̀rọ̀ bá bákan náà ló sọ fún wa nínú ìwé zakaria orí kẹrin ẹsẹ̀ ìkẹfà wí pé ó ní ẹ sọ fún serubabeli kì í ṣe nípa ipá kì í ṣe nípa agbára bí kò ṣe nípa ẹ̀mí ọlọ́run gbogbo ẹ̀ka tó bá ti yara rẹ̀ kúrò ní ara àjàrà kò lè ṣe so so gẹ́gẹ́ bí àjọṣepọ̀ àwa àtọlọ́run ti ṣe so lágbára tó dára tó gẹ́gẹ́ bí àjọṣepọ̀ àwa àtọlọ́run ṣe so ṣe pàtàkì tó sì yẹ kó gbóná kó múná dóko tó bẹ́ẹ̀ gẹ́lẹ́ ní àkókò yìí ọ̀rọ̀ ọlọ́run tọ̀ wá wá wí pé a nílò àjọṣepọ̀ pẹ̀lú àwọn ẹlòmíràn náà a nílò àjọṣepọ̀ pẹ̀lú àwọn ẹlòmíràn náà a sì mọ wo àwọn kọ̀ọ̀kan nínú bíbélì tí wọ́n ní àjọṣepọ̀ pẹ̀lú ara wọn a ó padà wo ọ̀pọ̀ nǹkan tí a rí nínú ayé wọn àkọ́kọ́ a fẹ́ wo ìgbé ayé jonathani àti dáfídì ìkíní samueli 1 samuel chapter 18 ìkíní samueli orí kejìdínlógún 1 samuel chapter 18 a bá wo ẹsẹ̀ ìkíní sí ìkẹrin rẹ̀ a ó rí wípé jonathani àti dáfídì wọ́n jẹ́ ọ̀rẹ́ tí wọ́n sì ní àjọṣepọ̀ tó dára pẹ̀lú ara wọn ẹ jẹ́ ká sáré lọ bẹ̀ ó sì ṣe nígbà tí ó bá sọ́ọ̀lù sọ̀rọ̀ tán ọkàn jonathani sì fà mọ́ ọkàn dáfídì jonathani sì fẹ́ bí òun fún ara rẹ̀ sọ́ọ̀lù sì mú un sọ́dọ̀ lọ́jọ́ náà kò sì jẹ́ kí ó lọ sọ́dọ̀ bàbá rẹ̀ mọ́ jonathani ohun dáfídì sì bá ara wọn múlẹ̀ nítorí wípé ó fẹ́ gẹ́gẹ́ bí ó ti fẹ́ ọkàn ara rẹ̀ jonathani sì bọ́ aṣọ ìlekè tí ó wọ̀ ní ara rẹ̀ òun sì fi fún dáfídì àti ìhámọ́ra rẹ̀ títí dé ìdá rẹ̀ ohun rẹ̀ àti àmúre rẹ̀ dáfídì a sì máa lọ sí ibikíbi tí sọ́ọ̀lù ràn a máa hùwà ọlọgbọ́n sọ́ọ̀lù sì fi jẹ olórí ogun òun sì dára lójú gbogbo àwọn ènìyàn àti pẹ̀lú lójú àwọn ìránṣẹ́ sọ́ọ̀lù à ń wo àjọṣepọ̀ tó wà láàrin dáfídì àti jonathani débi wípé àjọṣepọ̀ yẹn sò lágbára débi wípé ìfẹ́ ìṣẹ̀tàn ó sọ wà láàrin wọn bẹ́ẹ̀ ni a rí òtítọ́ débi wípé ìmùlẹ̀ ó wà ní inú láàrin wọn ẹ ó rí ẹsẹ̀ kẹta yẹn bíbélì sọ fún wa wípé jonathani òun dáfídì ó sì bá ara wọn múlẹ̀ nítorí pé ó fẹ́ gẹ́gẹ́ bí òun ti fẹ́ ọkàn ara rẹ̀ ó fẹ́ dáfídì gẹ́gẹ́ bí òun ti fẹ́ ọkàn ara rẹ̀ ẹsẹ̀ kẹrin wá sọ fún wa wípé jonathani sì bọ́ aṣọ ìlekè èyí tí wọ́n fi ń dá ní mọ̀ gẹ́gẹ́ bí ọmọ ọba èyí tí wọ́n fi ń mọ̀ ni gẹ́gẹ́ bí àrólé ó sì bọ ohun àti ìhámọ́ra rẹ̀ ó sì bọ fún dáfídì nítorí wípé ó fẹ́ ó sì fẹ́ràn dáfídì a sì rí òtítọ́ láàrin àwọn méjèèjì débi wípé nígbà tí èdè àìyedè ìjowú burúkú ṣẹlẹ̀ láàrin sọ́ọ̀lù àti dáfídì tí dáfídì ọba bẹ̀rẹ̀ sí ní jowú dáfídì débi wípé dáfídì gbìmọ̀ láti pa sọ́ọ̀lù jonathani sì wá ọ̀nà àbáyọ ọ̀nà láti jáde kúrò nínú ìdẹ̀kùn èyí tí bàbá rẹ̀ pèsè kalẹ̀ fún ọ̀rẹ́ ìmùlẹ̀ rẹ̀ ẹ wo irú ọ̀rẹ́ yẹn ó ní àjọṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú dáfídì a sì rí èsì rẹ̀ nínú ayé ọmọ jonathani ní tabalọ wo ìkejì samuel yẹn 2 samuel chapter 9 a rí èsì ìfẹ́ ọ̀rẹ́ yẹn nínú ayé ọmọ yẹn a ó rí wípé bíbélì sọ fún wa wípé dáfídì sì béèrè pé ọ̀kan nínú àwọn ẹni tí ń ṣe ìdílé sọ́ọ̀lù kù síbẹ̀ bí kí èmi kí ó lè ṣe oore fún nítorí jonathani ọ̀rẹ́ mi ǹjẹ́ a ní irú àjọṣepọ̀ yìí láàrin àwọn onígbàgbọ́ lákòókò yìí ǹjẹ́ kì í ṣe ìfẹ́
ẹ̀tàn o la ń bára wa ṣe ǹjẹ́ kì í ṣe ìfẹ́ tí kò dénú tí kò dọ́kàn o la ń bára wa ṣe ǹjẹ́ àjọṣepọ̀ tó dánmọ́rán tó lọ́rìn tó ṣe gbẹ́kẹ̀lé ìjọ wà láàrin àwa onígbàgbọ́ síra wa ó ṣe ní láàánú lónìí wípé kódà ibi tí ìkórira àti ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀ wa jù ilé ìjọsìn ni a sì jọ káwọ́ sókè a ó jọ mọ képe orúkọ olúwa ṣùgbọ́n ṣe ni láàánú wípé inú ilé ìjọsìn ibẹ̀ náà la sì ti ń sára wa ní ọgbẹ́ nítorí wípé ìfẹ́ òtítọ́ irú èyí tí a ń ṣàkàwé rẹ̀ lákòókò kò sí ní àárín àwọn ènìyàn apostle paul wa ń gbà wá nímọ̀ràn ó ń kọ ìwé sí wa gẹ́gẹ́ bí ìwé tó kọ sí ìjọ róòmù yẹn ó ń kọ ìwé sí àwa náà ní àkókò yìí wípé kí ẹ jẹ́ kí ìfẹ́ kí ó wà ní àìsẹ̀tàn ó wà ní ẹ mọ́ takété sí ohun tó ń ṣe búburú ó ní ẹ fara mọ́ ohun tó ń ṣe rere ó ní ní ti ìfẹ́ ara ẹ máa fi ìyọnú fẹ́ràn ara yín ní ti ìfẹ́ ara ẹ máa fi ìyọnú ẹ máa fi fẹ́ràn ara yín ẹ jẹ́ ká wo àwọn mìíràn náà gẹ́gẹ́ bí àpèjúwe àwọn tí àwọn náà fi ìfẹ́ ńlá èyí tí ó dára tí wọ́n fi han ara wọn bóyá kí n sáré sọ ìtàn yẹn ìtàn arábìnrin Rútù àti Nàómì nínú ìwé Rútù orí kínní tí a bá wo láti ẹsẹ̀ ìkẹrìndínlógún Rútù chapter 1 verse 16 Rútù sì wí fún pé má ṣe rọ̀ mí láti fi ọ́ sílẹ̀ tàbí láti padà kúrò lẹ́yìn rẹ nítorí ibi tí ìwọ bá lọ ni èmi yóò lọ ibi tí ìwọ bá sì wọ̀ ni èmi yóò wọ̀ àwọn ènìyàn rẹ ni yóò máa ṣe àwọn ènìyàn mi ọlọ́run rẹ òun ni yóò máa ṣe ọlọ́run mi ibi tí ìwọ bá kú ni èmi yóò kú sí níbẹ̀ ni a ó sì sinmi sí kí olúwa kí ó ṣe bẹ́ẹ̀ sí mi àti jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú bí ohun kan bí kò ṣe ikú bá yá ìwọ àti èmi now ẹ wo irú ìpinnu tí Rútù ní fún ìyá ọkọ rẹ̀ nítorí wípé kò rí gẹ́gẹ́ bí ìyá ọkọ ó rí gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ó rí gẹ́gẹ́ bí ẹnì kejì rẹ̀ ẹ mọ́ gbàgbé wípé ìyá ọkọ rẹ̀ yìí ni ẹni tó pàdánù ọmọkùnrin méjì tó sì pàdánù ọkọ rẹ̀ ṣé kì í ṣe irú ènìyàn bẹ́ẹ̀ là ń pè ní ìyá àjẹ́ ládùúgbò wa ṣé kì í ṣe irú ènìyàn bẹ́ẹ̀ la takété sí tí a ò ní ohun kankan bá ṣe nítorí wípé kò ní ohun kan tó lè fi ṣògo ní àkókò náà ṣé kì í ṣe irú ènìyàn bẹ́ẹ̀ la dẹyẹ sí nínú ilé ìjọsìn lákòókò yìí wípé ọ̀rí ó mọ̀ ti pa ọkọ rẹ̀ jẹ́ ó mọ̀ tó ti pa àwọn ọmọ rẹ̀ jẹ́ ọmọ jò pàwọ̀ náà jẹ́ ṣùgbọ́n Rútù sọ wípé rárá ó ní àwọn ènìyàn rẹ ni yóò mọ jẹ́ ènìyàn mi ọlọ́run rẹ ni yóò mọ jẹ́ ọlọ́run mi ó ní gbogbo ibi tí ìwọ bá sùn sí ibẹ̀ lèmi náà ń sùn sí ó ní àwọn tíbi tí ọba kú sí ibẹ̀ lèmi náà ó kù sí ẹ ò rí wípé Rútù fún Nàómì ní èjìká tí Nàómì ó borí lé gẹ́gẹ́ bí ohun tí ò ní jẹ́ kí Nàómì ó pokùnso ẹ jẹ́ ká jọ wòówò wípé bí ohun búburú tí ó ṣẹlẹ̀ sí Nàómì yẹn bó ti ṣe ṣẹlẹ̀ sí kó mọ̀ wá sí ẹnikẹ́ni tí yóò dúró ti Nàómì ní àkókò náà ẹ ò rí wípé ohun tí ò bá ṣẹlẹ̀ sí Nàómì ní ojú ọ̀nà padà lọ sí Bethlehemu ìlú bàbá rẹ̀ ẹ ò rí wípé ohun búburú ni ò bá ṣẹlẹ̀ sí sincerely ó ṣeéṣe kí Nàómì kó mọ̀ dé Bethlehemu tí ó fi pokùnso lójú ọ̀nà tó bá ṣe wípé Rútù náà padà ni ṣùgbọ́n Rútù dúró wípé rárá máa dúró tì ọ́ kì í ṣe ìgbà tó ń dán nìkan ni máa dúró tì ọ́ àti ìgbà tí kò dán àti ìgbà tó nira àti ìgbà tó dàbí ìgbà wípé kò wọ̀ àwọn orú nǹkan tí Nàómì àti Rútù jọ ní àjọṣepọ̀ àjọṣepọ̀ Rútù àti Nàómì túmọ̀ sí Rútù ní ìfọkànsí bẹ́ẹ̀ ni Rútù ní ìkáánú ọ̀rẹ́ rẹ̀ èyí tí ń ṣe ìyá ọkọ rẹ̀ ó fi ọkàn ó kọ̀ mí ti ara rẹ̀ ó fi gbogbo ayé rẹ̀ síbẹ̀ wípé náà gbogbo ibi tó bá débọ̀ èmi náà ló débá gbogbo ire tó bá débọ̀ èmi náà ló débá ǹjẹ́ a sì rírú àjọṣepọ̀ yẹn mọ́ nínú ìdílé láàrin ọkọ sí aya ǹjẹ́ a sì rírú àjọṣepọ̀ yẹn mọ́ láàrin ọmọ sí òbí ǹjẹ́ a sì rírú àjọṣepọ̀ yẹn mọ́ láàrin àwọn ọmọ síra wọn ǹjẹ́ a sì rírú àjọṣepọ̀ yẹn mọ́ láàrin àwọn èèyàn nínú ìjọ ẹ wo bí Jésù ti ṣe sọ wà commitment sí àwa ènìyàn tó débi wípé kódà ní àkókò tó nira tó ń wo ìpọ́njú àti ìjìyà lọ́ọ̀kan síbẹ̀ Jésù sọ wípé bàbá
to ba se se ni o sugbon sibe mo fi aye fun ife re nitori mo mo pe ife re ni wipe kin ku ki a ba le ra awon eniyan pada gege bi iwe juanu ori keje lati so fun wa wipe ti ko ba se wipe oworo oka kan ba wo inu le to si ku iru re miran ko ni jade wa so ki iru awa omo olorun miran ko ba le jade wa jesu yonda ara re lati jiya nitori ti wa nji a ni iru ore be nji a ni iru ore be mo nji a ni iru ajosepo be mo nje ni bi se wa nji a ni awon eniyan teniyan le fokan tan mo nitori wipe ajosepo pelu awon eniyan o je nkan ti olorun fe laarin wa o je nkan to dabi igba ko se pataki to se le je ki a ni imuse iran ti a o ba ni ajosepo to danmoran pelu awon eniyan yo se ni laanu wipe eniyan ko ohun gbogbo ti eniyan ba nse eniyan gbe lori ipile ti ko dara ni nitori wipe ti eniyan ba ti ni ajosepo to dara pelu awon eniyan igba ti eniyan ba fe pada leyin re oni mo sugbon ipe ni akoko ni wipe inja ari awon onigbagbo ti won si ni ajosepo to danmoran bi iru awon won yi ki eniyan ori eni ti oko re kutu omo re mejeji si ku lu tu si tan taku sibe wipe o ni olorun re ni yo mo je olorun mi eniyan re ni yo mo je eniyan mi ile re ni yo mo je ile mi ibi to ba ku si lemi o ku si ibi to ba sun si ibe ni ma sun si be gele na lari ajosepo laarin jesu ati awon omo eyan re ari ajosepo to so danmoran laarin jesu ati awon omo eyan re e ja sare lo wo iwe juanu ri ketala na ko to di wipe mo salaye ohun kan miran ti mo fe so fun wa John chapter 13 e je ka wo verse 12 si 15 nitori akoko mi John 13 12 e wo nkan ti bibeli so fun wa nitori na leyin ti o ti wo ese won tan ti o si ti mu agbada re ti o si ti tun joko o wi fun won pe eyin mo ohun ti mo se si yin eyi eyin n pe mi ni oluko ni ati oluwa eyin wi rere be ni mo je nje bi mo ba tin si oluwa ati oluko ni yin ba we ese yin o to ki eyin pelu si ma we ese ara yin nitori mo ti fi apere fun yin ki eyin ki o le ma se gege bi mo ti se si yin meaning that we pe Jesu fe ki awa na feran ara wa gege bi o na ti feran wa Jesu fe ki awa na ko feran omo ni keji wa gege bi ohun na funra lara re bi o ti se feran wa nitori we pe o mo wi pe bi a ba ni fi ara wa opolopo ohun kan lo mo nsoro se e je ka gbe yewo ninu idile e ri wi pe idile mo nduro soju kan ni gbogbo igba ti oko ati aya to ba da bi igba wi pe ife saki e ri wipe ohun gbogbo mo taku soju kan e ri wipe awon omo won mo jiya re e ri wipe itesiwaju mo duro ninu idile yen nitori wipe ninu isokan ati irepo ibe ni itesiwaju ati aseyori wa ninu isokan ati irepo ati ifokantan e ri wipe ibe ni igbega wa ni nitori wipe gbogbo igba kigba ti ko ba ti si ife isokan ti ko ba ti si igbemite ipe keniyan le simi le ra eni o mo n je ki ohun gbogbo ko taiku si oju kan kini awon igbese ti a le gbe ti eniyan fi le ni ajosepo to dara pelu awon eniyan kini awon igbese

0: láti inú yàrá ìròyìn Diamond 88.7 FM ìlọrin ìròyìn àgbáyé.
1: Ẹ kú rọ̀lẹ́, ìròyìn káàkiri àgbáyé lamúdé ṣe tí gbọ̀yìn láti lè ṣe Diamond 88.7 FM ìlọrin. Wọ́n yí ni àwọn kókó tó wà nínú ìròyìn náà. Igbákejì ààrẹ Kashim Shettima yóò léwájú àwọn aṣojú Nàìjíríà lọ sí ìpàdé àjọ ìṣọ̀kan àgbáyé. Bishop Adewole rọ àwọn tọkọtaya láti gbé àdéhùn ìgbéyàwó wọn ró. Àjọ ẹ̀ṣọ́ aláàbò ojú pópó sẹ́ ìròyìn Èké èyí tó ń jà ìròyìn káàkiri ilẹ̀ nípa gbígba àwọn òṣìṣẹ́ tuntun. Nílẹ̀ òkèrè, ìdìbò ilé ìgbìmọ̀ aṣòfin ń lọ lọ́wọ́ ní Russia. Lẹ́ka eré ìdárayá, Awoniyi yóò rọ́pò Osimhen nikọ̀ Super Eagles níbi ìfẹsẹ̀wọnsẹ̀ ìpèrègede ìdíje AFCON. Ẹ kú rọ̀lẹ́ lẹ́ẹ̀kan sí àsìkò ìsinmi òní. Ẹ ṣeun bẹ́ ẹ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ìròyìn káàkiri àgbáyé ní Diamond 88.7 FM ìlọrin. Olóyè Dé Sey Jacob ni oníròyìn yín. Ẹ má gbàgbé pé ẹ lè gbọ́ wa lórí ìtàkùn ayélujára www.diamondfm.net. Ẹ lè rí wa wò lórí Facebook at Diamond 887 FM. Bákan náà lè download app wa lórí Play Store Diamond 887 FM. Ẹ̀kúnrẹ́ ìròyìn káàkiri àgbáyé yóò dé sí etí ìgbọ́ yín lẹ́yìn ìtànúdúró ráńpẹ́ yìí. Ẹ kú kalẹ̀.
2: Ẹ wá sẹ́ amòkú ti wùwà ìbàjẹ́, amòkú ti jíwó ìlú, ṣùgbọ́n ọmọ olúwa náà ni kódà ẹ̀sìn kan náà látijọ́ ń ṣe. Ẹ wo jẹ́ ká bo láṣìírí, jẹ́ ká gbójú ń bẹ̀, àṣírí ẹ̀ kò gbọdọ̀ tún lójú ewé.
3: Ẹdùn o, ẹ jẹ́ aronú jinlẹ̀ o. Ṣé ẹ mọ̀ pé èrè ìwà àbàjẹ́ àti ìpinnu òdì kò mara alé ẹlẹ́yàmẹ̀yà tàbí ojú ṣáájú? Ẹ jẹ́ a béèrè fún àkóyawọ́ fún àwùjọ àti orílẹ̀-èdè tó dáa. Tó o bá rí nǹkan tí ò bójú mu, fi tú àwọn aláṣẹ tó tọ́ létí.
4: Ìmọ̀ràn yìí ló ń dé sétí ìgbọ́ yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.
5: Ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́
6: láti ilé iṣẹ́
5: Diamond FM.

0: ṣàfihàn bí àwùjọ yóò ṣe rí.
1: Ìdí nìyí
0: tí ìrètí Ọlọ́run lórí ìdílé kó wa wá sí ga fí ofí ojú èrò ènìyàn lọ.
1: Kí wá ni ọ̀nà àtọ̀
0: láti mú kí gbogbo ìdílé wà ní ìbámu pẹ̀lú àgbékalẹ̀ ètò Ọlọ́run.
1: Wọ̀nyí àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ míì
0: tó ṣe kókó
1: lẹ́ ò mọ bá pàdé
0: lórí ètò ìdílé onígbàgbọ́
1: àkànṣe ètò
0: tí yóò mọ ṣàtúntò
1: tó ń tàtúnṣe
0: àwọn ibi tí ògiri ìdílé kọ̀ọ̀kan ti lanu
1: léyìí tó fàyè gbé iṣu
0: tó ń ti alàgàtà
1: láti rí ìdíjókòó tẹ kán
0: ṣohun tó wù wọ́n nínú ìdílé
1: ìdílé onígbàgbọ́
0: ní gbogbo ọjọ́ ìsinmi Sunday
2: ní dídí agogo mẹ́fà ìrọ̀lẹ́ sí mẹ́fà àbọ̀ ní gbogbo ọjọ́ ìsinmi Sunday 6 p.m. to 6:30 p.m.
0: ètò yìí yóò mọ wáyé o
1: lórí ìkànnì Diamond 88.7 FM nílùú Ìlọrin
0: níbi

bẹ́ẹ̀ni ètò òye ìjìnlẹ̀ látinú bíbélì gbárò tún wọ̀ lórí ìkànnì diamond 88.7 fm nílùú ìlọrin ní gbogbo ìrọ̀lẹ́ ọjọ́ ìsinmi láàrin aago méje sí mẹ́jọ ìrọ̀lẹ́ 7 p.m. to 8 p.m. every sunday atọ́kọ̀ ètò ní olùṣọ́àgùtàn ẹ̀kọ́nowó olùkópa pàtàkì lórí ètò yìí ni olùṣọ́àgùtàn ak ogunyemi láti cac òkè mọ́lẹ̀ tó wà ní òpópónà unity nílùú ìlọrin gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ mọ ìmọ̀ àti òtítọ́ ọ̀rọ̀ ọlọ́run tó yẹ kóró látinú bíbélì láìsí àmúlùmọ́là tàbí ṣùgbọ́n ń bẹ̀ ẹ jájọ mọ tẹ́tí sí ètò yìí ní gbogbo ọjọ́ ìsinmi john bat foundation ni onígbọ̀wọ́ ètò yìí bíbélì wípé ọ̀rọ̀ rẹ ni fìtílà fún ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí pa ọ̀nà mi bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rẹ ni mo pa mọ́lùkà àyà mi kémi kó má baà sẹ̀ sí ọ jésù ni ọ̀rọ̀ ìyè náà ẹ jájọ máa gbọ́

0: Olùṣọ́àgùtàn Ekodumu ti ṣàtọ̀kùn ètò iye ìjìnlẹ̀ láti inú bíbélì fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ la sì ń dúpẹ́ lọ́wọ́ onígbọ̀wọ́ ètò Indian Bat Foundation. Bẹ́ẹ̀ wá lọ sọ́dọ̀ gbogbo àwọn tí ń fún wa ní ìmọ̀ràn lórí ètò yìí àti àwọn tí ń fi àdúrà ràn wá lọ́wọ́. Àgbàládùá pé Olúwa yóò gbé ìrànlọ́wọ́ dìde fún gbogbo yín. Níwájú mi ni Olùṣọ́àgùtàn Eke Ogunyẹmi wà tí wọ́n ó dáhùn sí àwọn ìbéèrè tí yóò wáyé lórí òye ìjìnlẹ̀ ti òní. Olùṣọ́àgùtàn Eke Ogunyẹmi, mo kí ẹ pé òkú àbò sáárín wa.
1: Ẹ ṣeun bàbá, mo kí yín. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí, níbi gbogbo tí afẹ́fẹ́ ètò ń fẹ́ dé, a kí yín o pé ẹ kú ìfẹ́ gbá, ẹ kú ìgbà gbogbo. Ìbùkún Ọlọ́run kò ní dágbére fún yín. Bá a ṣe wà lórí ètò yìí, ẹ̀yin tẹ́ máa ń pàdé wa lórí Facebook wa, ẹ ti ní àǹfààní láti gà á síbẹ̀ báyìí. Bí ẹ bá ti gbé síbẹ̀, Kọ́láwọlé Ogunyẹmi kedere náà ni ẹ máa bá wa pàdé. Ìbùkún Ọlọ́run yóò wà sórí ayé yín o.
0: Amen. Ẹ jẹ́ ká tẹríba fún àdúrà. Olúwa Ọlọ́run wa fọpẹ́ fún ayẹyẹ bàbá gbọ́pẹ́ wa.
1: Àmì o.
0: Gbogbo àìṣedédé wa Olúwa dáríji wa.
1: Àmì.
0: Yà wá símọ́.
1: Àmì.
0: Ní orúkọ Jésù Kristo Olúgbàdá, a bẹ̀bẹ̀ ní wákàtí àná bá wa ṣe.
1: Àmì.
0: Olúwa bá wa ṣe.
1: Àmì.
0: Ètò tí ò ní Olúwa bá wa ṣe.
1: Àmì.
0: Ó yọrí sí ìgbélékè ògo orúkọ rẹ̀.
1: Àmì o.
0: Ká sì máa dúpẹ́.
1: Àmì.
0: Ògo ni forúkọ rẹ̀.
1: Hallelujah.
0: Jésù Olúwa wa.
1: Àmì.
0: Ní ọ̀sẹ̀ tí ó kọjá láti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ lórí ẹ̀sán àti nǹkan tá ń pè ní ìgbẹ̀sán. A ṣe introduction rẹ̀ ní ọ̀sẹ̀ tí ó kọjá yìí. A sì jẹ́ kí ó di mímọ̀ fún wa gbogbo ìhà tí òfin orílẹ̀-èdè wa kọ sí òfin àti ìgbẹ̀sán. Ó tilẹ̀ jẹ́ pé a ti jẹ́ kí ó di mímọ̀ fún wa nǹkan tá ń pè ní ẹ̀sán àti ìgbẹ̀sán. Kí a tó fẹnu kan òfin orílẹ̀-èdè wa tí ó sì ṣe ètò lórí nǹkan tá ń pè ní ẹ̀sán àti ìgbẹ̀sán. Torí ti bẹ́ẹ̀ ni wọ́n ṣe dá ilé ẹjọ́ sílẹ̀. Tí àwọn adájọ́ sì wà.
1: La ṣe dá àwọn agbófinró náà
0: lẹ́. Àti àwọn agbófinró náà sì wà.
1: Ká má máa ṣe ìdájọ́.
0: Ká má ṣe ìdájọ́ láàrin àwọn lọ́wọ́ ara wa torí ọ̀pọ̀lọpọ̀ ló ti ṣe ìdájọ́. Tí wọ́n ti pa ẹlòmíràn tí ò yẹ kí wọ́n pa. Bẹ́ẹ̀ni wọ́n ju táyà sọ́run ẹlòmíràn. Wọ́n á ṣáná sí. Ẹnìyà wa kú ikú oró. Ó sì lè ṣeé ṣe kó má jẹ́
1: kó má mọ
0: nǹkan tó ṣẹlẹ̀ yìí. Ọ̀nà ti sọ fún wa pé ẹ má jẹ́ á ṣe ìdájọ́ lọ́wọ́ ara wa. Ìyẹn òun náà látún tẹ̀síwájú lórí nǹkan tá ń pè ní ẹ̀sán àti ìgbẹ̀sán yìí. A fẹ́ ṣe àyẹ̀wò òtítọ́ nípa ẹ̀sán àti ìgbẹ̀sán. A fẹ́ mọ nǹkan tí òtítọ́ àti ìgbẹ̀sán yìí. A fẹ́ mọ òtítọ́ tó wà ń bẹ̀. Bóyá ó lé òtítọ́, bóyá kò sí òtítọ́, bóyá a kàn dédé ń gbẹ̀sán tá a sì ń ṣe ìgbẹ̀sán lásán ni. A fẹ́ mọ òtítọ́ yìí. Ìyẹn ni a ṣiṣẹ́ lé lórí.
1: Ìyẹn ni àwọn òtítọ́ tá a gbọ́dọ̀
0: mọ̀. Tá a gbọ́dọ̀ mọ̀ nípa ìgbẹ̀sán.
1: Tàbí ẹ̀sán fúnra rẹ̀.
0: Ìyẹn ni a fẹ́ ṣiṣẹ́ lé lórí.
1: Bàbá máa sọ bí mẹ́rin.
0: Bẹ́ẹ̀ ni.
1: Ṣéwárí ó tún wá ní àwọn ọmọ lábẹ́.
0: Bẹ́ẹ̀ ni.
1: Ṣùgbọ́n ẹjá bẹ̀rẹ̀ ní kí n ka ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run bí méjì. Ìwé Hebrew orí kẹwàá ẹsẹ̀ ọgbọ̀n. Kí a tibẹ̀ wọlé máa tún ka ìwé Galatia orí ìkẹfà ẹsẹ ìkeje sí ìkẹjọ. Ẹ jẹ́ kọ́kọ́ ka ìwé Hebrew. Nítorí àwọn ọmọ ẹni tí ó wí pé ẹ̀sán ni ti èmi, Ọlọ́run Olódùmarè ló sọ pé ẹ̀sán ni tèmi, èmi mo lẹ̀san, ẹ má gbẹ̀san fúnra yín, ẹ fẹ̀sán lẹ̀ fún mi. Èmi ni mo ní ẹ̀sán, ẹ má gbẹ̀san ẹnikẹ́ni fúnra yín, èmi fúnra ara mi, èmi ó gbẹ̀san, èmi ó gbẹ̀san. Olúwa yóò ṣe ìdájọ́ àwọn ènìyàn rẹ̀. Olorun o se dajo a ti so ya to to wa laarin esan esan je ere fun ise rere tabi fun ise buburu igbesan je idajo a ti so yen ni ijejo
0: a ti so yen
1: iwe Galatia ori kefa eje ki awo ese
0: ese ikeje ko niyan
1: ikeje ori kefa iwe Galatia ka wo ese ikeje siwaju die oni ki a ma se tanyin je oro esan na la nso yi o a ko le gan olorun
0: be ni
1: lona mi a le da olorun lejo
0: a di da lebi
1: nitori ohun ko ti eniyan ba furugbin
0: o na la pe
1: o ni o ka
0: be ni o ti to niyan
1: nitori eni ti o ba furugbin si pa ti ara re nipa ti ara re na ni o ka ibi baje sugbon eni to ba furugbin si pa ti emi nipa ti emi ni yo ka iye aini pekun otito bi merin ni mo fe fidi e mule labe ibere yin toni ikene oni ko si eda kan laye yi ti oni gbesan
0: se fun ara re tabi ko
1: gbesan ta ni sesan fun ta ni san lesan tori ere ni iba je ohun wa buburu tabo ohun wa rere wa gba gbere re ere yen gan la npe ni esan bo ba je iwa buburu wa gba dajo le lori ere iwa buburu ni dajo ere iwa rere lesan
0: okay
1: so igbesan o je ere fun iwa buburu nigba ti esan je ere fun iwa rere
0: iwa rere
1: ko wa si eda kan laye ti o ni gba esan lori gbogbo to ba se ko si o le pe o si le ya ikeji sa olorun a ma sesan a si mo gbesan olorun a mo sesan fun obi nipase omo won olorun a mo sesan fun oko nitori aya olorun a si mo sesan fun aya nitori oko olorun a mo sesan fun awon olori awon aladari awon asaaju nitori awon omo leyin olorun ati mo sesan fa awon omo leyin nitori awon asaaju eje so die mi eleyi mo mo baba kan ninu ise oluwa baba ise ise pupo sugbon ijo ti won gbe baba isi ijo ti o lagbara lati toju baba yi ni baba yi si opolopo nunu se na so tan fo ti to sise lo ko kole ko si moto ko sa so gidi lara ko so nje gidi fun ra baba ati yawo aton mo na lo dako na lo dako tokan tokan ni le fi se ise yin kódà kò jowó àwọn tán wà níjọ ńlá ńlá tí wọn lo nǹkan bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ pa gbogbo ọkàn kan ni bàbá ìfi ń ṣiṣẹ́ ó jẹ́ olóòótọ́ púpọ̀ sí ọlọ́run ó sì jẹ́ olóòótọ́ sí ìjọ àti tí àwọn aláṣẹ tí wọ́n rán lọ sórí ìjọ yẹn lọ́lọ́run bá ṣe ìyanu lára àwọn ọmọ ìjọ tí ó ti kú ò ìlọrin bí ló ti ṣẹlẹ̀ torí ẹni tí mo sọ ọ̀gá ló jẹ́ fún mi ní ó ṣe olúwa lọ́lọ́run bá ṣe ona iyanu ni ona ara ni arakunrin kan omo mechanic kan baba kan wa ninu church ti mo so yi to je pe mechanic ni baba ti wa ko awon omo re nse to ti mo se mechanic dada enikan wa wa sibi inawo kan nilu ilatolu oyinbo lo ti wa ba to wa wa o de iwaju ni airport road yen ni waju workshop baba mechanic ni moto re ba yonu won mo to se le to wa lati ilu oyinbo yi moto tan fi lo gbe ni airport toro ti ran awon encourage e wa ti won wa represent to je representative enikan ni ilu oyinbo l'America so but o de waju sobu baba mechanic yi oni moto yaba lokam lolo ah o wa worried lomo baba mechanic omo yen si mo se dada a pe ni benja
0: se baba iranse olorun je omo re le n soro
1: iro o lara omo ijo
0: ohun omo te ni o jade si baba yen
1: o jade na baba mechanic yen member baba pastor ti mo so yi oni baba benja Benga ni baba Benga na mo pe mechanic ni.
0: O se Benga yen ni mechanic.
1: Baba Benga o je omo ijo oga mi ti mo nso yi.
0: Eh oye mi.
1: Eh so baba Benga yen olobi Benga. But mechanic baba yen sugbon gbogbo awon omo re to je okunrin lo ti konse yen.
0: Se yen mechanic.
1: Be ni.
0: Okay.
1: So iwaju shop e oni moto wa taku si. Lojo na airport ni nigba na omo gbe ga ba wa sare lo pele sa o kilo se moto yin kan gan ba o ti awon opo tori pe yi se ru moto tan ro pelu omo yen le se nkan kan nipa re omo bayi ni quick driver I'm sorry o omo yen na de lo si school de I'm sorry please let me assist you my father wasn't around this is our workshop okari ron ba de lo omo yen lo ba ni nkan ba bye lo se omo yin do lo si be straight o wa ye ni elenu pe a small boy like you
0: to she at
1: can easily detect the problem of my car eni elo wa mu
0: o si she at she lo
1: bi e a lo ga koda bi eni se wa se visa fun eni e to fi travel out ni
0: omo yen
1: be ni omo baba mechanic yen ko bojo popo su o wa wo sere bi ati pa ti baba alufa oga wa to ti ko ninu aye family won
0: eyan omo mechanic yen lo wo ipa
1: beni ohun lo wa ko le fun baba lo se ra moto fun
0: eyi to ti lo si ilu ebo yen
1: beni sa beni sa e wu ona to ise mi fe mu jade e wu ona to lo ngba sesan fun baba yi ona wa o lo ko le fun ninu e baba e de ti sumo retired age baba bo le fe kin kole fun si
0: ah
1: o ke lo kole fun baba ile to fine
0: ni ilu ohun
1: ara be ni o de ra moto fun e wo na tolorun ba sesan to ba pe ise buruku na baba iba nse lori ijo yin
0: ti nse pe esan re yo wa
1: esan na o to wa yin so olorun a ma gbesan oga lara omo se a si ma gbesan omo se lara oga on le pe na e magbanrin iro ni o e pe lati magbanrin bayi o
0: eh ah ba lo se mo agbanrin e pe lai magbanrin ni tori a e
1: ngba ti agbanrin ba
0: ngba a ma je la ni a je la
1: se ila lo hu fun ara re
0: eyan kan lo gbin la
1: okay awa de be oloko de bo ri pe won gbogbo ilahun won ti baje lo ki lo wa se
0: ayo se pe
1: to ba se pe se pe lo ma gbanrin o agbanrin o ti ni lojo meta to wo lodo o fi
0: ba
1: se pe lo o ti ma gbanrin
0: o ti mu ko mu lo
1: ta ma wa ibi ni ka ma wa ibi ni
0: se owe yen bayi ka ma tun pa mo owe ti
1: en e le ma pa sugbon awon to n pa ti eyan ba wu wa ibi awon je saba ma n po owe yen lawon eyan buru
0: okay
1: se gbon àwọn èèyàn aburú náà sábà mọ pé òwe yẹn pé mọ sí pé ìpè láì má gbọ̀nrín ilé ìpè láò má gbọ̀nrín o ó ti má gbọ̀nrín o
0: agbonin ti o
1: se daada mo so ni jejo mo so ni jejo sagbonin mo se daada odobi se awon kan ni sin won pe ra won ni bandit won pe ra won ni kini kan won de mu oko
0: eh
1: won si ge gbogbo nkan ta ma gbe gbe
0: awo gboko ara
1: won de ge ge won de ge agba won de gbe oka won so awon yan sinu adawo
0: eh balu won ni won run won ni oko
1: won so wajo waju ni
0: yo se ba gbogbo oko
1: ijojo olorun bo ko sa se gbe sa Olorun a ma gbesan ijoba to koja lare ti nbo se gbo o sele ninu iwe Samuel keji nigba Saul to lo pa awon ara jibioni
0: jibioni beni
1: awon omo re meje omo re meje oni o lo si come on to yonu si awon ara Israel so ama besan orilede lara orilede ameleki o lo kolu Israel ni gba ton ti Egypti bo nigba ti Olorun wa gbe Saul gori oye
0: eh
1: Olorun wa so fun Samuel oya akoko to ti mo fe gba esan oya lo si so fun Saul ko dira ogun ko lo si ameleki ko lo pa gbogbo won ni aparun tori mo ranti eje ka bibeli je mo ranti unti awon ara ameleki se si awon eyan mi nigba ti on ti Egypti bo
0: be ni
1: ko gbodo dan kankan si ko pa gbogbo won ni aparun Olorun a ma besan orilede kan laro orilede orilede ni Israel Olorun wa besan eh awon omo Israel orilede Israel lara ameleki so Samuel kini ori ikedogun Samuel si wi fun Saul pe Oluwa ran mi lati fi ororo yan o ni oba ko le gbesan lo fi joba o nitori na nisisin yi fesi ti oro Oluwa bayi ni Oluwa awon omo ogun wi emi ranti o ti ameleki ti se si Israel bo se lo lugmo de won loju ona ti won lo da won lona gba ton ti Egypti jade bo mo ranti nitori na lo nisisin yi ki wo ki o si kolu ameleki ki Olorun se yen Olorun gbesan Olorun gbesan Olorun gbesan Olorun gbesan
0: o gbesan fun awon omo ise
1: gbogbo iwa abuto ba wu pata si yawo re Olorun a gbesan lara re iwa abuto ba wu wa sa awon omo re Olorun a gbesan lara re iwa abuto ba wu so orilede iwa abuto ba si ilu Olorun a gbesan iwa abuto ba wu sa awon ton dari won Olorun o gbesan Olorun o gbesan so ki o si pa gbogbo nkan won ni aparun mo si se da won si sugbon pa ati okunrin ati obirin omo kekere ati awon ti o mu omu lowo ba malu ati agutan ba ibaka si e ati ketekete
0: dai ku eye kan dai ku eyo kan
1: dai ku kankan lai dan kankan si mo pe ni war of no mercy ogun ti o sa nu nbe
0: ogun ailanu
1: ogun ti o sa nu nbe ta lo mo bo lo lo gbogun sa lori lede to ra awon minority lati mo yo majority lenu
0: authority
1: won so awon soja di alai fe mo se
0: be ni
1: won so awon agbofin lo de bi pe won fe rofin kankan gbero mo
0: kan ton ma pa awon soja
1: olopa nko
0: eh
1: olopa nko
0: eh
1: so pe to pe won kan sigun lo ba awon soja won de lu won bole
0: won si run won
1: wa si run won
0: ah
1: kini number awon yen kini population won ton wa si awon ton lo ba ai gba kata lo wa kichi asipa owo
0: ai gba le baba
1: asipa owo oyin o sise mo amayelu na ti gba to de Kwara yi
0: awo to ma niyan
1: amayelu to ti gba Nigeria yi won gba baba won bodidi local government bo mi
0: be ni
1: eh se won agba le baba lowo ni
0: won gba
1: eh suti
0: won gba
1: ayiran wa iban se to le faye gba igbesan to le gba igba ibinu olorun to le fa igba idajo olorun ni eja kiesi lati samu ti samu lati wo wahala
0: be ni ni mo ta de da first sack isile
1: da yen wahala ti sele
0: eh ta ta ko gbogbo
1: orilede to ba gbe ibori saga for the sake of culture
0: ile to lagbara la kon
1: won ti wa ibinu olorun but e ton do mi ni pe address isoro orilede yi approach town fun kolo ye ka fun se ibori sa ti panu lorilede
0: nibo
1: se o si ma
0: o wa
1: se o si ma
0: a lo wa
1: e to ba wa se fi niru bo o si ma awon ta mu ton fi yan rubo
0: be ni
1: ijoba wo lo se dajo won
0: kan fe je yan we
1: ijoba wo lo se be lo won npa
0: awon fe yan se suya
1: en ba ti abada ti le se idajo Olorun a wa dide fun ara re lati se idajo orilede be
0: nitori pe Olorun esan ni
1: be ni sir
0: o si budo gbesan
1: o gbesan yo si gbesan yo si ma gbesan number 3 esan ogbogun koda ko gba adua
0: ko gbogun
1: ani lo koda ko gba adua
0: ko gba adua
1: be so pe ohun ko ti eniyan ba furugbin
0: o na ni o ka
1: adua ona awe ona ka jawo nu biri
0: ka jawo ninu ise ibi
1: be ni ko de sa se gbe se nkoko
0: ase pamo
1: ni be eyan ori olohun ri ko si bi o fe foju pamo si fọlọrun eyan ni ori elomi se fefe elomi smart gan lati se ibi te ni mo eni mo ko no ran o le wa sadugo
0: o ti gbagbe pe okukun dabi osan ni
1: waju olorun gba ti esan ba wa de e je npe wa si akiesi kan awa ta mo daro ta mo ba awon eyan buburu kanu ta mo kanu oro lo ki wa nilo ninu we sa eye kanu ikodo sele sele mi awa fa binu yo bi eni pe so wa bọlọrun ja ma mo pe wa so wa fe bọlọrun ja ni olorun to fa aye gba ijalu olorun to fa aye gba isele buburu omo ti nse
0: oh my god ti nse
1: ko wa mo ti nse se bo olorun so si nkan kan tolorun ba fa aye gba to le sele
0: ko si o ko si
1: boya fun ogoruko re boya fun igbesan boya fun iranro
0: be ni
1: boya olorun foro yaro ẹni tó o fi yà jẹ kò lágbára yes torí pé ìwọ lágbára jù lọ olóhùn kan tó wá lágbára jù wọ lọ.
0: a wá fi yà jẹ
1: bí ènìyàn bẹ́ẹ̀ on behalf of ẹni tó fi yà jẹ. ẹgbọ́n tó rọ ọlọ́run sọ psalm 37 verse 8 ò ní dákẹ́ inú bíbí
0: kò sì kan ìkànnú sílẹ̀
1: kí o sì kọ ìkànnú sílẹ̀
0: má ṣe ìkanra kó má ba ṣe búburú
1: kó má ba dẹ́sẹ̀ sọlọ́run. Onídàájọ́ lọ́lọ́run ẹlẹ́sàn ni dákẹ́ inú bíbí o lè bínú sọ́lọ́run o lè dá ọlọ́run lẹ́jọ́ pípé níṣẹ́ rẹ̀ ohun tó ṣe ló tọ́ ó dẹ̀ mọ̀ bí gbogbo àwọn nǹkan tẹ́ ṣe tíran tó kọjá ṣe ọlọ́run awúrẹ́ adìrí adẹ́wọ̀n gbẹ̀sán rẹ̀ lára ìran tẹ́lẹ̀ tọ́rọ èmi ni ọlọ́run owú
0: tí
1: ma bẹ̀ẹ̀sẹ̀ bàbá wò láwọn ẹ̀sán ní jẹ́ bẹ́ẹ̀
0: ní ìrànkẹta
1: ẹ̀sán ní jẹ́ bẹ́ẹ̀ kò sí ta ní tọ́lọ́run fẹ́ jowú ẹ̀ onílẹ̀-èdè tí ọba kọ ìbọ̀rìṣà sílẹ̀ mọ́ ó jìyà ìkánnú ìyà tá à ń jẹ nìyẹn
0: ìkànnì ní ìyà tá à ń jẹ
1: agbára ewéda
0: gẹ́gẹ́ bí olùdókòwò
1: agbára egbòdà àwọn tó fi ewé àtẹgbò ṣe ìgbẹ́kẹ̀lé àmọ́dà
0: wọ́n ti gbàgbé pé ewé ń sùn kó
1: ẹ wò bí ó ṣe mú wọn balẹ̀ ṣe bọ́lọ̀ ní mẹ́wé jẹ́
0: àti egbò
1: ṣe bọ́lọ̀ ní lọ́dọ̀ egbò kí ni àwọn nǹkan tó lè fi mú sagbára láyé sì sí pọ́lọ̀ lọ́dà òun wà ibi ayẹta ò ní rọ́ta yẹ̀ lára rẹ̀ bọ́lọ̀ bá mọ̀ pé ọláyẹta ọlọ́run adẹ̀rẹ̀ bọ́ǹbù
0: ẹlòmíràn máa ọ máa ṣe gbẹkúde.
1: gbẹkúde.
0: ẹ ò ní
1: olódàkú. àníṣe òun lọ dákú. àwọn mẹ́lọ mọ́ mẹ́lòó lọ́sẹ̀kù. ti o si lo eh baba gbe ku deda mama gbe ku deda
0: eh
1: aro ni da
0: o ti lo
1: sangoda ogun da oba talada
0: ko si won mo
1: won ti lo
0: ah
1: kini ale ro
0: hmm
1: eje pada sodo olo
0: hmm
1: ka pada sinu iberu olorun
0: hmm
1: ka pada sinu iwa bi olorun se alufa to ri awon eyan mole afa to fi eje eyan se ranturu bo olorun se ni binu si
0: yo be ni o
1: ejo omo olomo
0: hmm
1: ojo ti esan oba de ti e o ti wa dagba ti o ti mo dawo gan lorun to ti wa mo sogo po bi mo
0: ke esan je o to wa
1: ah mo gan ba hmm olorun ba si orun fun idajo
0: Mm.
1: Ati fun igbesan
0: abajo ton won so pe esan lo ma nju
1: eh o na ma so pe eh oro oro akoda koda bi adabeyin
0: mm mm
1: ola igbayan yo ti wa late fun wo
0: mm
1: eni oda loro olohun ti di oju ogbe re bo ti to olohun ba gbesan koni si kankan ti wo fi di oju ogbe
0: Mm.
1: Toro ti soja le.
0: Esan ya wa gaju e to.
1: Ayo gasa, yo gasa, yo gasa.
0: Mm.
1: Yo gasa.
0: Mm.
1: Iwo gbase lowo enikan.
0: Eh.
1: Ojo nbo t'Olorun gbase lowo ti ena. O le fa isan gba.
0: E o to ni.
1: Ori. Lo lo ba fa, lo ba, no ba fi isan ye agama ondi.
0: Bede.
1: Iwo lo lagbara lati ye agama enikan. Olorun wa fi isan ye agama ondi. Olorun wa fi ku e tojo ye agama ondi.
0: Mm.
1: Olorun wa fi ewon ye agama ondi.
0: Mm.
1: O wa wa laye bi alaisi.
0: Mm. O wa do ku guru.
1: E sora, e san ogogun, ko ba ko gbo adua.
0: Ko gbo adua.
1: Bene.
0: Hmm.
1: It's okay. Isaiah 39:8. Eja tun gbon ti oro Olorun so fun be. Bi Obama to ro pe o lagbara, o lagbara o, bo ba si lagbara, o lagbara t'Olorun.
0: Hmm. It's okay. You okay?
1: You okay? Ko se dogmo si.
0: Ko se dogmo si. Ah.
1: Bi oke lori re yo ke lori ran re tin bo.
0: Mm.
1: 39:8.
0: Enye igbe Isaiah.
1: Nigba na ni Hezekiah wi fun Isaiah pe rere ni oro Oluwa. Olorun lo won gbesan. Iwa ti mo wu ti oda. O si wi pe. Dakun se alaafi o sa wa nigba temi. E ti oba jiya o ma jiya. E ma gboro.
0: O n bebe fun ara e.
1: O
0: gbagbe pe ohun na mo ti o gbe
1: mo omo ko lomo but bo ni lo tonto bo ni omo to take over leyin re bo lo se ri
0: o to ni
1: bo lo se ri sori joba se
0: ko di se
1: eyin omo wa ka esa se yori e wa mo ba ojo la je fun awon iran tin bo e ronu daada eyin oloselu na e ronu daada Tani kan nisi to fu to fe yin ru lo soke okun di si won si n lo gba nisu idin wale o ti ri gba tan se o je igbadun fa won family re sa won mo re jere owo to ru lo yen se yawo jere re
0: ani ko jere e
1: wa do lowo ana lai ti ku
0: o do lowo ana
1: e ronu dada eyin ko le laye alaye alorun o kilo fun yi bayi pe ke yi pada
0: eyin ni lolu
1: beni
0: olodumare
1: beni
0: mm
1: bibeli wi pe bi ati le fi owo sowo po
0: elese
1: kan elese kan
0: ko de lo
1: ni lo lai jiya Proverb 11:21 lo so be eje tun wo korinti kini korinti keji ori ikejila Essay Kesan. Second Corinthians 12:7-9. Second Corinthians 12. Come on, Tobani. I want to unkey, better unkey. Tio Bawa, let's see. My don't know more. to ba ti satunse pelu olodun ti e ba onu
0: wa e danu mo to
1: ko si bi e so pe ko si atunse ninu sare
0: nibi ti e lo
1: ko si
0: se olodi
1: ko si
0: se olodi fa fun baba to nje osan to joru to nje gugu e dedun
1: ba to don to wa bara re ninu oro ninu iponju
0: o ma bebe
1: se bere se adura re gba
0: a ko gba sha
1: e ronu si dada 2 Corinthians 12:7-9 ati nitori opopolopo isipaye ki emi ki o ma ba gbe ara mi gare koja e ma gbo esan ni o ta fi si Paul lara o se Paul apostle olohun gbe sin lara e
0: be ni
1: ke gbogbo eyin alufa te nse bi ke gbo
0: o gba
1: o le escape esan
0: o gba
1: o le escape idajo olorun afi to ba yi pada to ba tuba
0: to ronu pada
1: mo tuba gan olorun gbe sin ibujugba o ra anu ijoba orun gba
0: be ni
1: sugbe lomi tori pe ko tuba ko yi pada o tun tesi waju nu wa bi pe ko senti o mo tori pa wa ku agbara loni olorun o mu olojo kan
0: be ni
1: so on asi fi ego kan si mi lara iranse satani lati pon mi loju ki mo ba agberaga de koja e mo ye eyan ti so lupa
0: be ni
1: paul igba ti je so lu
0: e
1: mo ye eyan to pa
0: be ni
1: en tori to se binu si awon omo olorun mi tori kan yi mo bi olorun ni igba meta ki o le mu kuro lara mi sugbon olorun pe rara o ji ya ese
0: mu kuro ayo ko le ore ofe lasan
1: o ji ya ese
0: mu kuro
1: ore ofe mi to fun o o ji ya ese
0: o ji ya re o
1: ba fowo so wo ko o ni escape idajo
0: e be ni
1: o le escape iya
0: a be eyan ba
1: ti san olorun
0: eyan ba ku idajo na lo kan
1: ko to kun kan
0: ko si o le escape we
1: pa ni eti ku bayi olorun gbe ami le lara ami ti mo gbadu ba o de gbadu ani igba meta ototo olorun ni no I want to take it off bo se baku ni bo se baku nu te ba tun wo kuruku to kuna idana fi pa
0: wona
1: ayuna fi ge o se se bi loni iwo ni tag tan lo se lu nlo e lo pa oda ojo kan bo kan kan wole ton pa yawo ton tu pa ma re o pa re iran re run eyi pada ikeni lori o ti to ti agbodo mo ibe yen ni o se se ki a ti duro lale yi
0: ibe na lati duro yi ti pe o se se
1: lori ki lọlọrun ogbe san le mo fe ka die ninu tọlọrun ogbe san le lori o po gan sa o po gan o po gan
0: oniruuru ni
1: number 1 ọlọrun ogbe san lori iwa ika
0: àwọn tó ní ìwà ìka
1: bẹ́ẹ̀ ni
0: tí wọ́n ń ṣèkà sọ́mọ ẹnì kejì
1: ọ̀rọ̀ ọlọ́run sọ wípé mọ́ ṣe ìlara nítorí àwọn búburú torí àwọn oníṣẹ̀ṣẹ̀ tó pé a ó kẹ wọn lulẹ̀ láìpẹ́ ó sì wo ìbùjókòó wọn ní kò dé ní òní
0: ìbùjókòó wọn mọ́
1: orúkọ wọn ó di gbàgbé lábẹ́ ọ̀run tó ọlọ́run ọgbẹ́ sàn gbogbo tí wọ́n rò pé àwọn kójọkójọkójọ ọlọ́run wà á parẹ́ lójú wọn ṣé ìdájọ́ ọlọ́run ti máa dé báyìí àwọn efcc gbá wọn míì mú wọn forfeit gbogbo property wọn
0: bẹẹni
1: fúnjọba bọlọtìrọwé tó rò pé òun wọn máa lọ jẹ lẹyìn
0: nígbà tí òun bá
1: kúrò ní ìjọba ọlọrun wa gbà lọwọ ẹ a wá padà dátọrọ jẹ lọdọ àwọn ẹgbẹ
0: nítorí ìwà ìka
1: tó ti wù sí àwọn ọmọ ẹnì kejì tó ti wù sí àwọn mẹkúnnù tó ti wù sí àwọn orílẹ̀ èdè
0: bẹẹni
1: ọlọrun lè wo yìí kọ jẹ pé o rò pé o gbọ́ ò gbọ́n gbogbo ètò kọjá tó gbé mi yẹn ló pọ̀ parọ́ pé jò gbowó mi ejò tí bó ejobo elo million million melo le jogbe mi ejo se ti wa ri e ti wa lanu ejo wa ko won jade
0: ejo lo gbe mi
1: ejo gbe mi ejo opo bi wona lo ba dejo
0: tu wa gbe mi
1: awon ogun orun opo jade nu re
0: bibele so be ologbe kokoro mi oni sugbo obi
1: o jo be ni so ikeji iwa ire je
0: ire ni je
1: olorun o se dajo awon are ni je
0: o titi
1: ore yawo ore je ore oko ore je
0: lo yi pada
1: ore ore re je
0: tete yi
1: ore awon omo to wa labe re je ngba po ogun apo rice pe ke lo pin fun adugbo yin
0: o gbe pamọ sinu yara
1: o ko pamọ olori bag e egbe ori gba fun yawo yin on ta
0: ni ko ma ta
1: e jo jiya lodo olorun ni
0: ha iyawo ko lo gbe bag
1: ti won jo jiya ni
0: ha
1: iyawo ko lo gbe bag se iyawo omo
0: gbe bag rice
1: se iyawo omo se bi iyawo la lagbata
0: ẹnu
1: ogbe po lọja tẹn tọ gba ṣe wọn ọmọdé kọ ló lé ní.
0: bẹẹni
1: ẹjọ jìyà ni
0: bẹẹrọ
1: odidi ọba tó ń sẹwọn lókè òkun báyìí bẹẹrọ odidi ọsẹlẹtọ tó ń sẹwọn lókè òkun báyìí
0: bẹẹni
1: ìwà ìka ìjálẹ onílé bó tiẹ lẹyìn
0: ìwà ìka
1: ìrẹnijẹ ìrẹjẹ ìkẹta ìbọrìṣà. Ẹgbọ́ ìyẹn ẹgbọ́ o èmi o ọ̀tọ̀ ní àṣà ọ̀tọ̀ ní ìbọ̀rìṣà but ẹ ti pápọ̀ for the sake of culture now ẹ ti wá di abọ̀rìṣà ẹ ti lé ètò ẹgbẹ́ bí kẹtẹ́ ìforí balẹ̀ fún yàtọ̀ fún ọlọ́run ó jìyà lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni sà
0: àwọn tó
1: ọba ọba àjọ onígbàgbọ́ ọba àjẹ mùsùlùmí
0: tó ní òrìṣà sí ilé tó ń forí
1: bẹ́ẹ̀ ni sà
0: okay
1: oni to n tọpo si oni to n gbese le o to jade o jiya lodo olorun idajo fe de tori iwa iborisasa olorun se pa odidi orilede palestine
0: be ni
1: ta pa mo israel gbona patapata ni ibaji se kenin kankan loni ana ogbona ta dara awon ara jibioni si ta ba won da
0: be ni ta ba won da maje mu
1: tori ìbọ̀rìṣà wọ́n ti kìí lọ́dọ̀ mo ti kọ́ ikọ̀ ní jìbìtì o gbọ́dọ̀ hùwà bí torí abọ̀rìṣà náà làwọn jìbìtì ń gbà náà
0: bẹ́ẹ̀ ni
1: lónìí báyìí à ń lọ ṣọ́ọ̀ṣì lónìí báyìí à ń lọ mọ́ṣáláṣí lónìí báyìí à ń lọ jerusalemu lónìí báyìí à ń lọ
0: mẹ́
1: sá sí ò sọ́ọ̀ṣà gbọ́ sí ò sọ́ọ̀ṣà
0: àló wà digbí
1: àwọn abọ̀rìṣà sì tún lára pọ̀ mọ́ wá sí mọ́ wọn bọ́ọ̀ bá jẹ́ orúkọ kìsẹ́ni wọ́n jẹ ti muslim name
0: tàbí àbí kẹfẹ́rí
1: wọ́n jọ òpera wọn kẹfẹ́rí
0: wọn òpera wọn
1: rárá o tó bá bímọ bí ọ̀jẹ̀ pásọ̀ lọ́lọ́ sọ́lùkọ àwọn afánú sọ lóko
0: wọn ṣe ọ̀ṣásán mẹ́ná ọ̀ṣá òsán mọ́
1: o kọ́ tó dá wọn mọ̀ pé kíní kan abdul kíní kan john kíní kan jacob kíní kan
0: jacob moses john
1: ẹ lọ wo ojúmọ̀ sọ yìí dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn abọ̀rìṣà yẹn nísìnyí bí pásọ̀ bí àwọn àfa ẹni lọ sọmọ wọn ló kọ ẹ gbọ́ tí mo sọ
0: àwọn ló lọ sọmọ
1: àwọn ní
0: ìfèrí yẹn lórúkọ
1: bẹ́ẹ̀ ni sà ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń sọ yìí nísìnyí ní ìlànà ẹ̀sìn kìrìsìtẹ́nì tàbí ti mùsùlùmí náà fi ń ṣègbéyàwó fún wọn fún ọmọ wọn
0: àwọn kẹfẹ́rí wọn yẹn
1: se n pe wọn kẹfẹ́rí se bá náà wọn jálàjì se bá náà jẹ jp kí wọn ni yàtọ̀ and we tolerate nonsense we encourage nonsense torí pọ́n ti ń gbowó lẹ̀ ẹ sì ń wo òun ìgbọ̀rìṣà wá pọ̀ sí lórí nǹkan míì tọ́lọ́wọ́ tún gbẹ̀sán lórí ní ìwà ìpànìyàn
0: èyí tó sì wá wọ́pọ̀ lórílẹ̀
1: èdè ọwọ́ wọ́pọ̀
0: lónìí
1: ọmọ kékeré wọn á dá lápáta èèyàn kò dẹ̀ sí ìdájọ́ òtítọ́ ẹ gbọ́n tá à ń sọ
0: kò sí o
1: kò sí ìdájọ́ òtítọ́ ibi ẹgbẹ́ ọmọ náà lẹgbẹ́ ọmọ
0: bẹ́ẹ̀ni
1: njọ́ náà gbé ọlọ́wájú ilé wọn tí wọ́n ní kọ́ lọ́ọ́ dé wọn má gbà kán yìnbọn fún wọn
0: kò sí
1: kó lè kọ́ àwọn míì lọ́gbọ́n
0: wọn ò ṣèyẹn o
2: Bandit melo na ti mo to ti yin ba fun.
0: O se yen o.
2: Boko Haram melo na ti loji ru won won ni pe e ja lo rehabilitate won.
0: Won ni won ti ri onuku ada ni.
2: Igbawo ironuku ada kini. Ironuku ada kini. Ironuku ada wo.
0: Ise bi o si kuro lowo won.
2: So Olorun o se idajo iwa ipaniyan. Iyen ni ikarun ikefa. Olorun o se idajo iwa igboran. Ensai gboran
0: bi ru ti solu yen.
2: Ensai be ni. Gbogbo ile solu o fe parun tan ni. Iwa igboran. So Olorun o se idajo iwa igberaga. Awa lawa nbe, awa ni o fe mo jewo mo. Olorun fa Yesu o, o si ni rorun lo.
0: Biru Herodu ti de jeyan.
2: Kama ni de jeyan. Koto ke soro ojo kan ke sojo kan ilai saison idin je yan ora die die ni
0: on a ro pe ojo kan
2: ni ero ora die die die die ni ora die baba ora die die die ni ora die die ni
0: o to ma ni o ki sojo kan lo mo wa ran ti pe Nebukadnezar yen ki sojo kan ni won ni ya ti eje nigba to gberaga
2: odun meje ni
0: eh
2: olorun le ko laarin ilu
0: eh o je koriko
2: eh
0: bi
2: mamalu odun meje ni iwo na gberaga
0: odun ma ba wa wi
2: iwo na gberaga yiyi adehun ati didale majemu olorun o se dajo lori e iwa o le jija Olorun o se dajo jibiti lulu Olorun o se dajo iwa riri ofin koja eyin te nrufin en fa agbara arufin Olorun o se dajo lori esan bo lori e fifi eniyan se so owo jiji ni gbe Olorun o se dajo lori e
0: fifi eniyan sogun
2: be ni aigbagbo Olorun o se dajo awon alaigbagbo ai ni igbekele ninu Olorun be se se bo le sogun a mo ni kini mo gba iranse Olorun kan mu wa wonu yara re rin pe yara agbara wa ni what offense do I commit what am I want tell omo pe offense wo lo commit kini eleyi ni se olugbohun re iwo re asere
0: ah
2: wa lo commit offense
0: in mission
2: se eni ti an mu ti an lo ba bi eyan to ri mole so ye keni o tun wa laaye mo
0: yara rara o ye ki won yanju e o ye ki ijoba o yanju e loju ese
2: iwa ipa ije gaba lori eni achi ai se idajo otito eyin te n defend awon eyan buruku eyin na o gba dajo otin be ni adatojo to dajo eke lawyer to defend case ro Digbe omo ni keji lese ko dede ma binu omo ni keji esan bo o le escape we turu pe lati odo Olorun lo ti wa oro Olorun so pe opin gbogbo oro na ta ngbe yo ero nu pada o ijoba onu ku si dede o
0: e beru Olorun ke se po ofin re mo yi ni se gbogbo eniyan tori pe Oluwa yo mu
2: gbogbo
0: wa si da
2: ka si oju opo le fun ara ile lati
0: ka ba de ni keni ti o ni ibere to fe bere lowo wa ko ma sha lai pe wa sori ero yi 091 0961 36 55 55 69 69 52
2: studio line ni
0: Olorun yo gbe sa
2: hello e ti wale oruko yin ati fija ti pe
3: Precious treasure lato gbo loruko ni
0: sa okay agbo yin
3: reza mo lisa etun ati igbesan o ye mi dada ri pe ti eniyan ba te wa ni boya adari abi to je bi balili abi to je ore to je pe o le pa lati igbesan nkan re to ngangan fe fun ara ma wa dile tori gbogbo statistics ati strategy to fi igbesan yen ma ma wa kò ní lè nípa n tí ó jẹ ká yí tẹ̀ gẹ́gẹ́ ó dà bọ̀ jáde ní gbogbo ti ní confusion díẹ̀ ni ó jẹ́ kó yé mi díẹ̀ nípa ìsan wípé tí ènìyàn bá tẹ̀ ń gbé ayé ó yóò ti ṣe àwọn nǹkan tí ò dá sẹ́yìn but bóyá at the end of the day ó bá ká ìpàdé ọlọ́run gbà là wọ́n jẹ́ kó yé mi tèmi náà ti fẹ́ kẹ́ bá mi tàn mọ́lẹ̀ ṣètò tọ́ ni pipe looto o ti ba olohun pade o lori ofe ke to ba ku mo lo so won apaji sugbon se gbogbo iwa to wu yen o ma je laye o to ti ko fi aye sile se looto ni rade
2: ati so ni ati so atmo to so bibe lo to pe bi a ti le fowo so wo po ko sele se kan ti o lo naijiya olohun o ni se bi awon omo wa fun apere ti won ba se wa won le pada nu onje odidi ojo kan
0: Tani
2: fun lonje
0: ani fun lonje
2: bo ba ti ero du para tan wa mu bebe a tun gba won pada wa le sugba o ti pada nu onje ojo
0: kan
2: o ti di ya ese yen olohun le ni ti o forije la jise ese e lo e ti wole oruko yin ati ti
3: e ka le
0: sale
3: adupe
0: oruko ati bi te ti pe oruko ati bi te
2: oruko ni sa
3: ti mo le mi daddy
2: oruko ni sa
3: lati checking point bola karere
0: okay anboyin
3: bẹ́ẹ̀dá kun démi nílà àdìdíyì ni pé láwọn kan lọ gbókù sí ìdájọ́ ibi tó gbé gbogbo déèyàn bá ṣe tí rágbébí èèyàn ní ìsìn báyìí ó fẹ́ ni ẹ tínú gbèkùn títí tẹni ẹ á fi kú ó fẹ́ ni ẹ ó fi ó ṣèkà fún ó wá fẹ́ ni ẹ tínú gbèkùn.
2: ṣé wàá ní òsì ìdájọ́.
3: tí ẹni ẹ bá kú wọn wá ní pé tí ẹni ẹ bá ti tó wà fún ẹni tó fihàn sínú gbèkùn yẹn tó bá ti tó wà fún oríjì ibi kò sí ìdájọ́ kankan mọ́ báwọn.
2: lọ́dọ̀ ta ni.
3: Àwọn
2: àfa àwọn ló ń sọ báwọn.
4: Àwọn àfa àwọn ló ń sọ báwọn. Bọ́yá àwọn àfa àyàn ọmọ tó ń sọ. Ọlọ́run ó darí jẹ lẹ́bí ẹ. Bọ́yá ó lè jẹ́ ìran rẹ̀ tí ń bọ̀ ní ọ̀wà jìyà ń wo bóyá ò ní mọ̀ darí kan. Ṣùgbọ́n yàrá ó jìyà. Ẹ̀mí ẹ̀ ti wọlé. Orúkọ yín àti ìbílẹ̀ ti pè.
3: Wálé láti ọ̀fà gáràjì.
2: À ń gbọ́ yín sá.
3: Ẹ ẹjọ́ sáta bá wo númẹ́rì 25-8
2: kí ló sọ
3: lórí ọ̀rọ̀ ìnáfì nígbà táwọn ọmọ ìsírẹ́lì dẹ́sẹ̀ tí wọ́n ti kú lọ rẹpẹtẹ sí ẹlòmíín tó ń wá bẹ́ẹ̀ ni kó ságídá wá ṣe àtúnwá dẹ́sẹ̀ àtúngbóbèrè wọnú àgọ́ irú tífínà ti ń ṣe yẹ téèyàn bá ṣe nírú àsìkò iṣẹ́ yóò ìṣèjọba ó darí yìí.
0: ní tó mú ìjà tó fi gún àwọn méjìdé lára wọn sì ti kú ṣe.
3: a kà níbẹ̀ yẹn pé nígbà tó ṣe tó ṣe yẹn tó gbẹ̀sán
0: yẹn. bẹ́ẹ̀ni
3: ọlọ́run
0: wá jí bẹ́ẹ̀ni sí nǹkan tó ṣe ó ní ṣe irú ìyẹn ni bó bá wáyé báyìí ní.
4: akọ̀wé ṣé bẹ́ẹ̀ mọ iye àwọn tí ó ti rehabilitate wọn ta ló mọ̀ bọ́lọ́run lọ́wọ́ náà àwọn adájọ́ ta ló mọ̀ bọ́lọ́run lọ́wọ́ náà àwọn ìjọba sẹmọ yẹn tán dájọ ọkú fún tán tún lọ fún ní amnesty pé kán máa lọ sẹrí ọlọrun àdìjìnlẹ ni kò sẹni tí ò yí ọlọrun lè yé pátápátá bó ti wọ so ọlọrun ìjìnlẹ ni but n tó dájú ni pé ọlọrun ó gbẹsan yóò sì ṣe dájọ bó ṣe rí nu ọ̀nà tí ó wà gbà ṣe ara ẹni tó lọ́wọ́ gbà ti ṣe dájọ́ yẹn làwà
0: á mọ̀
4: so àwọn ọmọ sẹ́lì wọn kẹgbẹ́ pé àwọn bàbá ló jèso àwọn lẹ́yìn kan àwọn tó lọ ọ̀gbìn kọ̀ọ̀kan náà ṣẹ̀ náà àbí ẹ̀gbọ́ bó ṣe rí nìyẹn ṣùgbọ́n kò sí ẹnìkan
2: tí ò ní gba ìdájọ́ ohun tó bá ṣe ẹ̀lú ẹ̀ ti wọlé orúkọ yín o.
5: ẹ kó ṣe olúwa sà.
0: olúwa ló ń ṣe o. ìrẹsà.
5: adéfilápọ̀.
2: à ń gbọ́ yín màmá láti sábà òkè.
5: yẹ́sà
2: kí ni ìbéèrè yín mọ̀.
5: kó tó mọ̀ kọ̀ọ̀kan tọ́ ni pé ọlọ́run ẹ̀sán ni sà ẹ wo orí ẹ̀sán tí ọlọ́run ṣe fún ọba ẹrọ́dù orí àwọn ọmọ kéékèèké tó ní kó máa pa àwọn ọmọ tó mọ ọwọ́ tó ràn mẹ́sì ọlọ́run sì fi ẹ̀sán fún tó jẹ́ pé ní.
2: gbogbo àkọ́bí ọmọ ní àti tèèyàn àti tẹranko lọ́lọ́run fi gbẹ̀sán.
5: bó ṣe rí nìyẹn
4: ẹ já sọra bọ́ọ̀ bá já tóbi ju èsà tóbi tán ọlọ́run la tóbi tán kò sí ẹ̀dá kan láyé yìí tó o ṣe nǹkan kan bọ́ọ̀ jìyà yẹn ọmọ rẹ ọ jẹ
0: bọ́ọ̀
4: jẹ láyé ọ jẹ lọ́rùn
0: inú iná
4: kẹ́yìn ọmọ tún ṣe bí ló dáa kẹ́lẹ́sẹ̀ òyípadà ló dáa tó o bá ti wá àánú ọlọ́run kó o tó kú.
2: ilé ẹ lò ó ẹ ti wọlé
6: olùkọ́ ni
0: bàbá ní mú bọ̀.
6: gorilla ti mú bọ.
2: agbọnyin sá.
6: ẹlẹsà ọrọ náà kìlọ kó máa ṣe kò sẹdá kan tó lè yí padà.
2: kò sí.
6: olùwà gbẹ̀sán kápítù lè ga ojú parí ẹ olùwà gbẹ̀sán yóò gbẹ̀sán.
2: yóò gbà ó
6: kì í ṣe lára igin.
2: yóò gbà ó
6: ẹrẹ ni wọn yóò gbẹ̀sán ẹ ọfẹ ẹkọ kò sọ̀nà tí yẹn máa gbé gbà tí ọmọ ọba gbà omo agba omo omo ran ko adugba
1: bo se rinu baba thank you sir
6: bo ti niyan
1: thank you baba oro olorun lo so be oni temi lesan nbe
0: se mi o ti gbe
1: se le da esan duro aha ko si ko si
0: eni kan ma nbere
1: elo ati wole oruko yin ati betete
6: baba
0: amen
6: o amen baba
1: amen
6: o ko mi ni online tan te ti la ti da ba ri lo
1: e
6: sambe en bo meta e sambe I yambe a no tumbe
1: ben
6: e gbo tolo na kiare o ni un lo ba jo ki ayi o ba
0: ati o
6: ah elomi atayi ni o ti ma ri
1: ben
6: mo fe o da ko president kan jo ni e wa gbenu mi ku
1: nbe a fe akama so ni
6: e esi ma ayi lat ma ri olon ni be ba ti si wa ri ko n wa ni tun ma yin ka so un yin lo
1: bo se ri
6: mo se se o n si ri
1: ko si nkan wa to pa mo
6: o gbe san ri to ba ni sai da o ba
1: ben kosi
6: ama ipe yo ni je
1: ah ira ni te afa to ba so ba nkan ko mo qur'ani be ni o mo bi
6: baba baba iya to nbe leyin esan iya to nbe leyin esan
1: na la ko ni dajo na la pe ni dajo o ti re na la pe ni dajo eh ah na la pe ni dajo iponju nbe tawon eyan mo tomo don pe koko owo lu won o ke so pe won ni owo lu won dajo nbo ah olo wa ni se dajo aye pe awon elo ti wole oruko yin ati
6: beje
0: e ka le oruko ati beje ati pe
1: a ko ti wole
6: alaji alade won ko ni so alade won
0: ma ku se o ta nbo ta modu
6: yo
0: e se o mo dupe o
1: eh network e puti hello
0: ah
1: o ti lo o
0: ti lo
1: o ti re o
0: ah
1: eh
0: hmm
1: alo lo fe yan meji si ka ma lo lale baba
0: hmm
1: ah awon eyan ti wa loju opo yan ni hello e ti wole oruko yin ati bi tete pe
6: hello o dara fun yin sir
1: ami oruko yin ati bi tete pe sir
6: olorun oga ogun a gbe yin ro
1: ami o ami
6: oluwole lati akadanu
1: okay am gbe yin sir
6: sunday ko si na ni eni kene to ba ti se o di dadan
1: ko jiya
6: ko jiya e wo paul apostolic

0: e ja gba ipin kan si ka ma na lale last caller for today ba lori ofe re last caller for today hello last caller
1: hello e kale sa
0: e kale oruko yin ati bi se pe o
1: odun pila to fa sa
0: okay lati ofa
1: ben sa
0: okay am going sa oruko yin sa
1: e jo da kun nti mo fe ke ba mi time le si
0: okay
1: awon kan si ni gbagbo yi pe ti yan ba ti ku adu awa foku awon yen wa opolopo wa sa gan mu gan wo pe tori olo
0: wa sa
1: wa ti wa a believe pe e lagbaje o gbadura fun tun ba ku tete mo je ko yen ti yan ba ti wa gbadura ba fun ka ko ma se din bi en ti o ba ri yan gbadura fun
0: o ni
1: bi jobo olorun wo
0: bi be ni wi pe
1: o ni alabukun ni fun oku to kunu olu antori ti so won to won le
0: bi be ni wi pe ko si ete tabi
2: ero tabi
0: mi sa oku
2: ni bi to n re
0: ko si dariji nbe ti o ba ti se dariji ti o ba ti ri dariji gbalaye
2: ko si
0: ko si that is the bible ko si
1: e ko se ni opolopo opolopo pastor wa election ni won po gidi gan tan deceive awon yan
0: ki la won je ton ba deceive e ja ma lo le loni
2: mo po oloro yen o do ijo o de bi to tin jiya o si nbebe pe
0: kokoro yen pada lo le ko lo so fa awon ara le baba
2: mo ni ti o ba awon ara ile yen na ba gbo ti iranje olodun ti o wa si ni gbe yen ibi to wa na na awon na o wa o wa wa ni igba ni mi wa ni awon gba
0: ja o lo si omun rere abo lorun apadi o wa lowo re bayi lati yan igbala lati yan orun rere
2: be ni
0: koronu kuada
2: eyan
0: o se re sile
2: eyan na ni wa
0: komo komo se ibi mo o ti bi o ba de ko da do be ko de je wo fun
2: yan rere tabi buburu
0: o se ninu
2: yan ijoba orun tabi orun apadi
0: eniyan ni wa
2: gbogbo ọrọ
0: wa
2: gbogbo ọrọ ta n gbọ
0: naa naa ni pe
2: ka bẹru
0: ka
2: si pa
0: ofin ọlọrun mọ tori eyin ni fun gbogbo eniyan
2: bẹẹni
0: ọlọrun o mu olukuluku iṣẹ wa si
2: gbogbo iṣẹ ti o ba ṣe wa si idajọ
0: iba
2: ṣe rere ni iba ṣe buburu nitori naa gbọdọ pada loni iwọ ti o n ṣe buburu nihin a o ti duro ta ba rẹnikẹni ti o fẹ pe wa ko ma ṣàlàyé pe wa sori awọn ẹrọ wọnyi 08055584204646 ati 08035030302 03 21 2194 nkan ti ẹpẹ wa si niyẹn o lẹyìn ètò ilé o a fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ ọlọ́run àti ìdúpẹ́ lọ́wọ́ ìránṣẹ́ ọlọ́run tàpẹ́ wa sórí ètò yìí ní olùṣàkùtà èkó ògúnyẹmí agbáládùúgbà pé olúwa yóò túbọ̀ máa fún yín ní ìmọ̀ àti òye níhìn ni a ti dúró ẹgbàdúrà kí a tó máa
0: lọ ọlọ́run tó lọ́run àti ayé ọ̀rọ̀ rẹ ti jáde etí gbọ́ àyà ìgbàṣe jó wọnú gbogbo ènìyàn tún orílẹ̀-èdè yìí ṣe àwọn tó ń ṣe bíi jẹ ó jáwọ́ àwọn òkà yìí jẹ ó jáwọ́ ẹ̀mí láti rántí ìgbẹ̀yìn wọn jó wọnú wọn gbogbo àwọn tí a gbọ́dọ̀ lónìí ẹ̀ ní dààmú bàbá rẹ̀ ń tó níṣòro ọlọ́run lànà àbáyọ ọkàn yóò balẹ̀ iléeṣẹ́ rédíò èkó ní jóná ẹ̀yin ẹnjíníà ẹ ó gòkè ẹ ó jẹ èèyàn láyé ẹ̀jọ̀n bá tiwọn mẹ́sàn-án tó jẹ́ onígbọ̀wọ́ ètò yìí lórúkọ jésù ẹ̀ ò ní dẹni lẹ̀ níkẹyìn gbogbo wa ọjọ́gbọ́n iye jésù
2: olúwa wa.

0: bisimi lai a bere iba olodumare o oba orun to da aye ati orun iba olodumare awa ma se ba iba baba o iba yeye a ma se ba yin agba te fi wa rere ko wa nile yi te fi le wa lowo a ma dupe o ayin yin akiyin alu yin logo enu ibe yin ewe to ni o te o pada wadi akuko goloba ti o mo ko lojo waju awa ma se ba fun gbogbo olugbe eto onile ni ata lejo amo kiyin e ku a moju beto alo baba agba awa mama n be lori ikunle nibi ta ba fi seyin ke darijin wa kejo o e fowo wonu o tori pe agba ti o binu lomo re e po gbogbo eyin ewe ku kale amo tun dode to ni o lori eto alo baba agba ikani diamond 88.7 fm nilu lorin na ni opopo na yidi na la kukuwa awa mama dode o alo baba agba gbogbo bi ti afẹ́fẹ́ ìkànnì diamond ń fẹ́ dé náà láti ń kiyín ẹ á kí gbogbo ẹ̀yin àgbàlagbà tẹ wà ń kalẹ̀ gbogbo ẹ̀yin òwe ẹ̀yin obìnrin pátápátá tẹ ti wà ń kalẹ̀ tẹ ti ní káwọn ìwé kan jókòó kan gbà lọ bàbá gbà kiyín o alòyìn lọ́gẹnu bẹ́ẹ̀ látòrí bàbá tán gbélé iṣẹ́ ìkalẹ̀ pé kó mọ jẹ́ àǹfààní fún gbogbo tẹrù tọmọ tọkàn ọkan ṣoṣo arabe tó ti tọ àwọn ọmọdé náà sọnà èyí wọn àlọ bàbá àgbà tó jẹ ọkàn bẹ tí gbogbo ẹ ń jálálá ti ń jálálá iwájú iwájú iléeṣẹ ìyá ọmọ òkè òkè báyìí lẹyẹ ń fọ gbogbo àwọn bàbá tán di ẹka nǹkan kọkan kọkan mọ tí gbogbo ẹ fi ń dán tí fi ń dùn tó fi dórí gm wa pátápátá náà la fi kìyín akìyín ọlọrun kan sọtajọ wà lórí ètò àwòwá ìmùlẹ wa olóyèdè ṣèyí jacob àkọ́bí
1: dò mímí
0: náà la fi ń kìí pé ẹtún kọ àmójúbà wa lónìí àtúnjọ gbádùn ara wa a kú wẹliwẹli òjò yóò tù wá lára o yóò tù wá lára abdomi kí ara lé
1: ẹtún ká ẹnugbó ibi tí atẹ́gùn kan nìyí fẹ́ dé ètò àlọ́ bàbá gbà ni ẹ̀ ń gbọ́ láti ìkànnì yìí náà ni àtọ̀rọ̀ gáfárà fún àìlè wá sórí ètò ní ìjẹjọ́ ó ní bó ṣe jẹ́
0: babaláwo tó já lórí igi ata tó bọ́ sí wàhálà kan o ni bó ṣe jẹ
1: afatai náà ló ṣàlàyé bó ṣe jẹun olọmọ kòókò ló bó ṣe jẹ
0: ìsọlẹ
1: abdulmumin ni ọmọ tó ṣọṣà ló ń kí n káàbọ̀ sórí àkótí ètò àlọ́ bàbá gbàá.

0: bẹ́ẹ̀ ni tẹ bá ti rí n tó ń kọjá lójúde ọba tí ò kí ọba àgbàrá òjò ni ọdọ akémi náà má dàbí ẹni pé mo fowókọ tèmi pamọ fẹni tí máa ń gbó
1: kọ mi ti gbé kọ rẹ
0: kò gbé kálukú ní ọwọ ayé
1: tiẹ ipa awokọ mi ọka kó gbé kọ rẹ
0: ni ọka ọka
1: ìwòjú kọ mi lọ yá.
0: Abdulfatah Remu ọmọ ọlọ́kan làwọn odonigi kòkó lamọ wọn nídìí tá a bá yí dó bàbá yà mú bẹ inú alámọ yóò bàjẹ ẹ mọ pé lábala lábala náà ni abala ètò yìí abala àkọ́kọ́ ni
1: àlàyé àlọ́
0: abala kejì ńkọ́
1: àlọ́ aládùn
0: abala lẹ́ẹ̀kẹta náà ni a ti mọ sí ojú òpólẹ̀ fẹ́ ìyẹ̀wò ńlẹ̀ ẹ jẹ́ kájọ bẹ̀rẹ̀ rẹ̀ ẹ kájọ wa ọkọ rẹ̀ gúnlẹ̀ lónìí gbogbo bá ṣe ń jù bèrè sí yín ẹ máa han ẹ máa fi ìdáhùn padà sí wa mẹ́tẹ̀ẹ̀ta náà ni ó tàn lọ lónìí nítorí àkókò wa Abdulmi já lọ sí abala àkọ́kọ́ tó kàn.
1: Ẹ káàbọ̀ sí abala àlàyé àlọ́ lórí ètò àlọ́ bàbá àgbà àlọ́ tí à ń ṣe àgbéyẹ̀wò láti bí ọ̀sẹ̀ bíi mélòó ni àlọ́ tí ẹ̀hún àti ẹ̀já rẹ̀ tó ní í ṣe pẹ̀lú irú àgbìrìwá ìyẹn ni pé kò sí irúfẹ́ àlọ́ kan pàtàkì tàbí kò sí irúfẹ́ àlọ́ kan tá a dásàyàn tá a gbọ́dọ̀ bá ní abala hun bí kò ṣe pé gbogbo irúfẹ́ àlọ́ pátá la lè máa ṣe alábàápàdé níbẹ̀ àpẹẹrẹ tá a fẹ́ mú ara lẹ̀ yìí ẹ fi kún èyí tó ti wà lọ́wọ́ yín tẹ́lẹ̀ kẹ ẹ dé mọ́lẹ̀ kẹ ẹ kọ́ àlọ́ o
0: àlọ́
1: àlọ́ o
0: àlọ́
1: àkùkọ bàbá mi kan láéláé àkùkọ bàbá mi kan láéláé tá a bá kọ nísàlú ọ̀run gbogbo aráyé ní gbọ́ igbe rẹ̀ kí ni o àwòkọ bàbá mi kan láéláé àwòkọ bàbá mi kan láéláé tó bá kọ nísàlú ọ̀run gbogbo aráyé ní máa gbọ́ igbe rẹ̀.
0: Ara ti ń san lójú ọ̀run.
1: Ara ara pàtẹ́wọ́ fún ara rẹ̀. Ara náà ni ẹ̀kọ́ àsìkò òjò láwa yìí. Tí òjò bá sú tí bá ń rọ̀ nígbà mi ò lè má ti rọ̀ púpọ̀ nígbà mi ò lè má rọ̀ púpọ̀ tí ara bá san kọ́dà ẹlòmíì tó bá wà ń ta yóò gbọ́n rírì pé é kèésì sàyé ni ó ti ní ti ara òun ni wọ́n fi wí àkùkọ́ àti òkè
0: láti mọ́
1: tí ó ti là wá tí ó ti san ó parara tó bá san gbogbo ara ayé ni mo gbọ́ ìpè ìgbé rẹ̀ pàtẹ́wọ́ fúnra rẹ̀ lẹ́ẹ̀kan sí ìwọ náà fi àpẹẹrẹ kan fi kẹ́ mi lẹ́yìn káwá mọ́ ẹ lórí
0: àgbàlá ẹ̀yẹ ìwé ẹ̀dùn dáadáa ẹ̀dùn dáadáa ẹ̀ farabalẹ̀ ẹ̀ gbádùn ẹ̀ ọ̀yà ìjà lọ́ba àlọ́ o
1: àlọ́
0: àlọ́ o
1: àlọ́
0: alágbẹ̀dẹ òjòrígi jòrígi alágbẹ̀dẹ òjòrígi jòrígi bó ṣe ń fọ̀ tó ń rọ bẹ́ẹ̀ ló ń fò sí rọ bẹ́ẹ̀ ló tún ń fi ẹnu yẹ ẹ̀yìn iná kí ni o.
1: Adìẹ tó sábà ni adìẹ tó sábà
0: pàtẹ́wọ́ fúnra rẹ̀ adìẹ tó sábà ni ẹ rí i pé àwọn adìẹ ìbílẹ̀ tá a mọ̀ ń sìn nínú ilé òun tán bá yé ẹyin yóò lè bẹ̀rẹ̀ yíyé ẹyin lónìí ọjọ́ tó bá ti bẹ̀rẹ̀ yóò máa yé lójoojúmọ́ ẹyọ kọ̀ọ̀kan ẹyọ kọ̀ọ̀kan ẹyọ kọ̀ọ̀kan bó bá ṣe lágbára sí omi òye mẹ́jọ omi òye mẹ́wàá kúrò omi àmọ́ yé ju mẹ́wàá lọ tó bá wá fẹ́ sábà yìí ni pé ó ṣetán tí ó pa ọmọ ó ti yé dèdè tó fẹ́ tán yóò wá sábà lè yóò farasin síbẹ̀ kò ní kò lórí rẹ̀ mọ́ bó bá ti wá bá lórí rẹ̀ yóò mọ̀ fi eyín yóò mọ̀ fi tún ẹ̀yìn sí lẹ́gbẹ̀ẹ́ kìí tó bá ti fẹ́ bọ́ síta yóò tún fi eyín fà lẹ́gbẹ̀ẹ́ kejì yóò tún so ní ẹ fi ní ń fọ̀ tún rọ ìyẹ́ apá kìíní apá kejì yóò fi bo ẹ̀yìn mọ́lẹ̀ ẹnu tí wọ́n fi ń fa ìdọ̀tí lẹ́gbẹ̀ẹ́ kìíní bí pé kí ẹyin sàmọ́ fi yí kúrò lọ́dọ̀ rẹ̀ òun ni pé tó ń fi ọ̀tún tó fi ń fa ẹ̀yìn iná pé alágbẹ̀dẹ sì ní tálágbẹ̀dẹ bá tó bá wà lágbẹ̀dẹ tó bá fẹ́ wùrí jọ̀hún ọwọ́ ọ̀tún wọ́n máa ṣe gbùrùrù tó bá yín sí bẹ́ẹ̀ ni wọ́n tún máa ṣe kíni wọ́n tún máa mú ọwọ́ wọ́n tún máa fi ọwọ́ tún ẹ̀yìn sí èyí ò ní pé edu tí wọ́n dà
1: sójú tó níbi
0: iná tí ń fẹ́ náà iná fi wé ni pàtẹ́wọ́ fúnra rẹ̀ lẹ́ẹ̀kan sí ẹ mọ̀ pé ẹ̀yin náà ti tún rí méjì sí mẹ́ta ẹ̀ tún fi kún èyí tí ó ti wà lọ́wọ́ yín tẹ́lẹ̀ ẹ̀ bí ó ti mọ ni abala àlàyé àlọ́nu ẹ ti mọ́ bá àti wà mọ́ ń ṣe lábala àlàyé àlọ́ pé àwọn àlọ́ tó yẹ pé irú wá ògiri wá òun là ń yàn nàná tá a sì ń bá lọ ẹ máa fi kún kọ́ máa jẹ́ àlékún àpẹẹrẹ tẹ́ ẹ ti ní lọ́wọ́ bá a bá ti wá kú ń bẹ́ n tó kù tá a ṣe náà ni pé kí ni kájú bàtà ẹ̀yin ìwà ẹ̀dìdẹ́ lórí àpótí n yẹ fi bàtà jò bọ́ bàtà o ti bọ́ bàtà n tẹ̀
1: ẹ bá ti bọ́ bàtà tó tẹ̀ sí ti wà ní gbaradì á pa àjú bàtà àmọ́ká tó wà lọ
0: bẹ́ẹ̀ bí èmi àti mímìnì ṣe súnmọ́ra wa yìí ayé ti wà láàrin wa bí ẹ bá fẹ́ gbọ́wọ́
1: kora to ba fe yi to fe yi rondo pelu bata
0: yi rondo yi rondo rondo ko randu ni
1: eh kama fi akoko yi na ba lo wa si gba awon onile eko asiko wole lo dey
0: be ni o
1: ati wole bayi
0: ni ipinle kwara awole eko to fun site eko to lola
1: eh jesu ko lo wa ni abi jesu
0: bi to ba wo pe mo to mo ba mo to ta wa ta fi bodi set e
1: ko ti ara kesi bi to ba wa ta fi bodi lo to pada sifa o ti ko on class kan ba won opo si class
0: in bi to mo pe mo wa ngba o ta n pe
1: o
0: ta n pe mo gba ipo pe ti won esun si waju
1: ina lo je ma
0: kesi pe won tun tun class ka
1: o gba wa obi ati awa lagbato akumura olorun o ba sire
0: amen
1: awon ni jotu
0: gba
1: yo nile eko na e dara po mo a lori eto yi
0: e wa ko pa lori eto yi
1: ta fa rere ile eko yin to ra si ko te me gba omo wole
0: ka polongo yin
1: ka polongo yin ka yan omo bi te wa ki won mo ru n to wa ni ile eko yin ko ru awon te se lojo sibe
0: to mo ida ya to ti o mu awon omo won ya to laujo
1: si mo ki aye pada otun ba awon omo won te ba sibe e si pe
0: efe kede efe polowo ja efe sunibo wi to efe fun wa lebun atonile ise ni atonile taja nla ni ore ofe wa fun yin lati kopa
1: ja lojo bata
0: ka jo bata ba ja lo

0: gbé lẹ́ẹ̀kan sí.
1: Àlọ́
2: òun ni ò ti ẹ̀ dùn. Ẹ káàbọ̀ láti abala àlàyé àná. Ó dùn.
1: Ọjẹ́ wò ni.
2: Oyin kan sí.
1: Àbọ̀lá.
0: Ẹyin ìwọ́sẹ̀ ti wà ń kalẹ̀. Ìyá alálọ náà ti wà pẹ̀lú yín. Ilé ẹ̀kọ́ tí ó tún gbà wá lálejò lọ́sẹ̀. Àwọn náà ti wà ń sẹ pé ẹ̀dúró rí. Ọyá ìyá alálọ já lọ.
3: Lọ bàbá àgbà.
4: Ẹkùn dédé wòyí o ní gbogbo 39 láti bọ̀ wá. Ìkànnì Diamond 8.7 FM ni a wà lórí ètò àlọ́ bàbá àgbà. Abala àlọ́ aládùn òun ni ajá sí. Pẹ̀lú èmi ọmọ yín, ìyàwó yín, àbúrò yín, mo tún ráyè Olúwa Dámiláre Ẹlẹ́ṣin. Aya ẹni àdúrà Sìlẹ̀kẹ̀ Amúgírí. Èyí ilé ẹ̀kọ́ tí wọ́n gbapò àlọ́ lálejò lọ́sẹ̀ yìí. Àwọn ni a mọ̀ sí Salem Nursery and Primary School. Salem Nursery and Primary School tí wọ́n wà ní Ọ̀sìn Tailẹ́pà ní ìlú Ìlọrin. Lábẹ́ àkóso olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ yìí Mrs. Orotunji Bunmi Christiana. Àwọn akẹ́kọ̀ọ́ ti wà níkàlẹ̀ láti dáhùn ìbéèrè tí ìyálà ló mú wá. Ẹ̀yin akẹ́kọ̀ọ́. Ṣé ẹ ti ṣe tán?
5: Bẹ́ẹ̀ni.
4: Ṣé ẹ pàtẹ́wọ́ fúnra yín? A bẹ̀rẹ̀ pẹ̀lú àlọ́ àpamọ̀. Àlọ́ o.
5: Àlọ́.
4: Àlọ́ o.
5: Àlọ́.
4: Mo sun iṣu gbọ̀ọ̀rọ̀ mi ò lè jẹ́ tán. Ta ló mọ̀ ọ́? Orúkọ ẹ.
5: Orúkọ mi ni Nurudeen Suhaiba. Ìdáhùn sí àlọ́ yìí ni ọ̀nà.
4: Ẹ̀fún látẹ̀wọ́. Àlọ́ o.
5: Àlọ́.
4: Mo wẹ̀yìn mi ò rí ìyé mi àbí mo wẹ̀yìn mi ò rí ìyá mi. Ta ló mọ̀ ọ́? Ẹ̀yà ara wa náà ni.
6: Orúkọ mi ni Táyé Bọ́lájí Yusuf. Ìdáhùn mi sí àlọ́ yìí ni orí.
4: Orí kọ ẹ̀yà ara náà ni. Ó yá kẹ́lẹ́ mi wá gbìyànjú.
7: Orúkọ mi ni Sultan Sahi. Ìdáhùn sí àlọ́ yìí ni ojú.
4: Ojú kọ́ o ìgbà ẹlòmíì.
8: Orúkọ mi ni Faruk Mustapha. Ìdáhùn sí àlọ́ yìí ni ẹ̀yìn.
4: Mo wọ ẹ̀yìn mi ò rí ìyá mi. Ẹ má jẹ́ nítorí ẹyin lẹ́nu o. Ó yá kẹ́lẹ́ mi wá. Mabọ̀ fún mabọ̀.
5: Orúkọ mi ni Nurudeen Suhaiba. Ìdáhùn sí àlọ́ yìí ni ọrùn.
4: Ẹnìkan iṣẹ́ ni mo fún àǹfààní yá ìdá máa bọ̀.
9: Orúkọ mi ni Abiodun Emmanuel. Ìdáhùn sí àlọ́ yìí ni ìyá.
4: Ẹ sọ pé mò ń mi ìfẹ́nìkan. Mo ti fẹ́rẹ́ ẹnu yín àti gbogbo ojú yín. Ìdáhùn sí àlọ́ yìí ni etí. Ó yẹ wẹ̀yìn wò. Ṣé ẹ rétí yín? Mo tún ṣe báyìí sí yín. Mo ní ẹ̀yà ara yín ni. Ẹ fún yín alálọ látẹ̀wọ́. Àlọ́ o. Ẹyẹ bíi ti fo igba igi ta ló mọ̀ ọ́? Ẹ̀yà ara lòun náà.
10: Orúkọ mi ni Akíngbadé Yunis. Ìdáhùn sí àlọ́ yìí ni ẹsẹ̀.
4: Rárá o gbọ́.
11: Orúkọ mi ni Sàáyí Sultan. Ìdáhùn sí àlọ́ yìí ni ojú.
4: Ẹ̀fún látẹ̀wọ́. Àlọ́ o.
5: Àlọ́.
4: Kò lọ́wọ́ kò lẹ́sẹ̀ ó ní gbọ́mọ wá.
5: Èmi mọ̀.
6: Orúkọ mi ni Táyé Bọ́lájí Yusuf. Ìdáhùn sí àlọ́ yìí ni ẹni.
4: Ẹni ẹ̀fún látẹ̀wọ́. Àlọ́ o. Kò lọ́wọ́ kò lẹ́sẹ̀ ó ń gbẹ́lẹ̀.
12: Orúkọ mi ni Mbà ní Fòfébọ̀. Ìdáhùn sí àlọ́
4: yìí ni Ìtọ̀. Ìtọ̀. Ìtọ̀ ó gba pọ̀tọ́. Àlọ́ o.
5: Àlọ́.
4: Àlọ́ o.
5: Àlọ́.
4: Kò lọ́wọ́ kò lẹ́sẹ̀ a bá lórí igi.
6: Orúkọ mi ni Táyé Bọ́lájí Yusuf. Ìdáhùn mi sí ìbéèrè yìí ni.
4: Ìdáhùn sí àlọ́ yìí ni.
6: Ìdáhùn sí àlọ́ yìí ni èso.
4: Nǹkan ẹlẹ́mì ni.
13: Orúkọ mi ni Abdulrakeem Baraka. Ìdáhùn sí ìbéèrè yìí ni ewé.
4: Ara mo ní nǹkan ẹlẹ́mì ni. Bóyá kò lọ́wọ́ kò lẹ́sẹ̀ àbá lórí igi. Ẹ má jẹ fẹ́rẹ́ yín ní.
13: Orúkọ mi ni Akíngbadé Yunis. Ìdáhùn sí àlọ́ yìí ni kẹlẹ̀mbẹ̀.
4: Ẹnì kan ṣoṣo tó máa pèsè ni. Tí ò bá ti gbà máa fẹ́rẹ́ yín ní.
14: Orúkọ mi ni Ọlájídé Aizaya. Ìdáhùn sí àlọ́ yìí ni ẹyẹ.
4: Ẹ sọ pé mò ń fẹ́ kí n fẹ́rẹ́ yín lójú. Mo fẹ́rẹ́ yín lẹ́ni mú. Mo fẹ́rẹ́ nu yín àti gbogbo ojú yín. Ṣé ẹ faramọ́?
5: Bẹ́ẹ̀ni.
4: Ìdáhùn sí àlọ́ yìí ni ìgbín. Kí ni mo pè é?
5: Ìgbín.
4: Mo ní kò lọ́wọ́ kò lẹ́sẹ̀ àbá lórí igi. Gbogbo wa la mọ̀ gbín àbá mọ̀.
5: Àmọ́.
4: Mo máa ń ra kúrò ni wọ́rọ́wọ́rọ́ yóò fi máa rìn dé orí igi. Ó yẹ fún yàrá lọ látẹ̀wọ́. Ani ó pàlọ́ fún wa.
5: Àlọ́.
4: Ani ó pàlọ́ fún wa.
5: Àlọ́.
4: Ẹ sọ̀rọ̀ sókè.
5: Àlọ́.
4: Ani ó pàlọ́ fún wa.
5: Àlọ́.
4: Wọ́n máa bù yín lẹ́ja.
5: Àlọ́.
4: Wọ́n máa bù yín lẹ́ran.
5: Àlọ́.
4: Ilé iṣẹ́ Diamond.
5: Àlọ́.
4: Ẹ sọ̀rọ̀ sókè.
5: Àlọ́.
4: 8.7.
5: Àlọ́.
4: Ìdí tuntun la wà.
5: Àlọ́.
4: Àwa ikọ̀ àlọ́.
5: Àlọ́.
4: Ọba pàlọ́

0: Orúkọ mi ni Maruf Rukaya, ìdáhùn sí àlọ́ yìí ni. Eku.
1: Orúkọ mi ni Ọlajide Isaiah, ìdáhùn sí àlọ́ yìí ni iso.
2: Àlọ́.
3: Orúkọ mi ni Faruk Mustekima, àlọ́.
0: Àlọ́.
3: Kí ló bá bàjẹ́ ohun tí ò palẹ̀ mọ́?
4: Orúkọ mi ni Kọ́lá Wọlé Àbíbá, ìdáhùn sí àlọ́ yìí ni ìsinsin.
0: Orúkọ mi ni Oyèbọ̀dé Ìláṣà, àlọ́. Òkúta méjìdínlórí àwọn kíni o.
2: Òkúta mẹ́ta ò ṣe gbé kara wọn kíni o. Bóyá àlọ́ mọ̀.
0: Orúkọ mi ni Kọ́lá Wọlé Àmúmi, ìdáhùn sí àlọ́ yìí ni ẹyin.
2: Ẹyin ẹ pàtàkì fún. Ẹ jẹ́ ká dá dúró mẹ́ torí ìjọba àsìkò. Ẹ ká bọ́ síbi àlọ́.
5: Àlọ́ bàbá àgbà.
2: Àlọ́ o. Àlọ́ mi dá lórí àwọn ẹranko ní ìgbà láéláé. Àwọn ẹranko ń gbé papọ̀ mọ́ àwọn ọmọ ènìyàn. Ó wá ṣẹlẹ̀ wípé ní àsìkò kan àwọn èèyàn wọ́n ṣe ọdún, wọ́n jó, wọ́n yọ̀, wọ́n jẹ, wọ́n mu, wọ́n wá pe àwọn ẹranko sí i. Ìgbà tí àwọn ẹranko rí gbogbo nǹkan tí wọ́n ṣe yìí, ó dùn wọ́n wípé ṣe nítorí pé àwọn ò kí ń ṣe èèyàn bíi sí wọn. Òun ni ò jẹ́ kán pè wọ́n síbi ọdún tí wọ́n ṣe, tí wọ́n ń jó, tí wọ́n yọ̀, tán sì ń jẹ, tán mu, wọ́n pe àwọn sí. Àwọn náà wá ní fún ìdí eléyìí tán ṣe yìí o, àwọn náà fẹ́ di èèyàn. Àwọn náà gbọ́dọ̀ wá gbogbo ọ̀nà táwọn fi lè di èèyàn. Wọ́n wá wọ́n kóra wọn jọ, wọ́n ṣèpàdé, wọ́n wá yan ẹnìkan kó lọ sí ọ̀dọ̀ Elédùmarè, kó lọ sọ wípé kí nìkan táwọn lè ṣe tí àwọn fẹ́ fi di èèyàn. Wọ́n wá yan ọ̀bọ lọ, ó lọ síbẹ̀, ó lọ ṣàlàyé fún Elédùmarè wípé àwọn fẹ́ dé èèyàn o, irú ọgbọ́n wo làwọn lè dá. Olódùmarè wá fún wọn ní òróró kan wípé kí wọ́n máa gbé e lọ, kí wọ́n gbé sí inú agbada. Tá bá ti gbé sínú agbada, kán gbé sínú òòrùn fún odidi ọjọ́ méje ní orí òkè tó jìnà réré òkè keje. Tá bá ti débẹ̀ òróró yẹn, kí gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní ìbú, kán máa fi pa ara. Tá bá ti fi para, àwọn náà máa di èèyàn. Inú wọn ti wá gbà tó padà wá jí tí ọ̀bọ padà wá tó wá jíṣẹ́ fún wọn. Inú gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní dùn wípé àwọn náà ti nírètí wípé láìpẹ́ láì jìnà àwọn náà dé èèyàn. Táwọn náà bá ti dé èèyàn, àwọn darapapọ̀ mọ́ àwọn èèyàn. Tán bá ti ń ṣe ohun gbogbo, àwọn àjọ máa ṣe ni. Inú wọn bí wọ́n bẹ̀rẹ̀ sí ní kọrin, wọ́n ń jó, wọ́n ń yọ̀. Ẹ mọ̀ sọ wípé dènìyàn. Kí ni mo wí?
6: Dènìyàn.

inú wọn bẹ̀rẹ̀ sí ní dùn wípé ìrìn àjò ọjọ́ kan péré lókù táwọn fi dé ibi táwọn ń lọ. Ẹjẹ́ káwọn sinmi dáadáa, káwọn farabalẹ̀ dáadáa, ìgbà tó bá yá káwọn tún gbéra, káwọn bẹ̀rẹ̀ sí ní rin ìrìn àjò àwọn ọ̀gbà tẹ́ pé ọjọ́ kan náà ló kù. Bí wọ́n ṣe dé ibi tí wọ́n dé dúró, wọ́n sinmi, wọ́n bá sùn, wọ́n ní káwọn sùn, wọ́n jẹ, wọ́n mu, wọ́n sùn, kálukú wọ́n bá sùn jùrọ̀ jùrọ̀. Ibi tán sùn sí bí wọ́n ṣe gbàgbé ara wọn nìyẹn. Wọn ò rántí jí títí ilẹ̀ ọjọ́ keje tó fi mọ́ bá wọn. Ọjọ́ keje yẹn sì yẹ kó mọ́ bá wọn ní orí òkè keje tí wọ́n ti lọ fi òróró yẹn para bí wọ́n ṣe gbàgbé sùn lọ nìyẹn. Wọ́n wá jí ìgbà tílẹ̀ ti mọ́ bá wọn tó ti bọ́ sí ọjọ́ keje. Girigirigiri tẹ́nìkan jí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní jíra wọn pé àwọn ti gbàgbé sùn lọ. Wọ́n bá jí, wọ́n bá ṣe gidi, wọ́n bá ṣà ń sáré lọ síbẹ̀. Ìgbà tí wọ́n dé ibi ibẹ̀ òróró ti fẹ́ẹ̀ gbẹ tán. Òróró yẹn ti fẹ́ẹ̀ gbẹ tán. Wọn kò lè tó gbogbo iye wọn láti fi para. Ìwọ̀n bá díẹ̀ díẹ̀ tí wọ́n rí mbẹ̀, wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní fọwọ́ kan nìyẹn. Wọ́n fi pa ẹni tó rí fi pa ojú, ẹni tó rí fi pa ọwọ́, ẹni tó rí fi pa ìdí. Wọ́n ṣàfi gbogbo àwọn ẹ̀yà ara tí wọ́n rí òróró yẹn fi pa. Ibẹ̀ yẹn wá di èèyàn. Ẹ̀rí ta bá ti ṣàkíyèsí àwọn ọbọ̀ àti gbogbo àwọn mọ̀lẹ́bí rẹ̀ tẹ́ bá rí, báwo ni wọ́n ṣe rí? Ẹ̀rí pé wọ́n jọ èèyàn. Iṣẹ́ sí wọn náà bí èèyàn ni ẹ̀rí pọ́ gẹ̀dẹ̀ téèyàn máa ń jẹ, àwọn náà máa ń jẹ. Wọ́n bá fẹ́ jẹ gan tẹ bá ti lọ sí wọn báyìí, wọ́n ó gbà bí èèyàn ni. Àwọn máa ń jókòó, wọn máa fọwọ́ rìn bí àwọn ẹranko yòókù. Wọ́n bá ara díẹ̀ tí wọ́n rí òróró yẹn fi para, òun ló di èèyàn títí dọjọ́ òní. Àwọn ara yòókù ẹ̀rí pé irun ló wà ńbẹ̀. Àwọn ibi tí òróró yẹn ò dé tí wọ́n rí òróró fi pa, òun ni ó ṣì wà bí ẹranko títí di ọjọ́ òní. Ṣàárọ̀ gbọ́n pọ́n bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Aláàbò láti wá. Bí báyìí ni a dé dúró lórí àlọ́ aládùn. Èyí tó wáyé sétì gbọ́yìn láti lè ṣe Diamond 8.7 FM. Ilé ẹ̀kọ́ tí wọ́n gba ikọ̀ àlọ́ lálejò, àwọn ni a mọ̀ sí Amina Group of, àwọn ni a mọ̀ sí Salem Nursery and Primary School. Salem Nursery and Primary School tí wọ́n wà ní Ọ̀sìn ní ìta Ẹlẹ́pà ní ìlú Ìlọrin. Lábẹ́ àkóso olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ yìí ni Mrs. Orotunji Bunmi Christiana. Nígbà tí olùdarí wa lórí ètò yìí nílé ẹ̀kọ́ yìí àwọn ni Mrs. Àkàdé Kẹ́hìndé Gloria. Orúkọ mi ìyálà ló yí padà. Mo tún ayọ̀ lu Adámiláre Ẹlẹ́ṣin. Ayẹni àdúrà sílẹ̀ kí amúgírí èmi lọ́mọ agẹ́ṣikárọ̀ máa súdẹ. Èmi lọ́mọ àgbàrójò tó ń bá wọn jà tó ń kó tòde bàbá wọn lọ. Èmi nìkan kọ́ mo wà lórí ètò èmi àti

0: jangbala e ka bo lati ile eko salem ti a lo ojo opo te gba wole ni
1: 0910913655569652
0: le kan si
1: 0910913655569652
0: ojo opo te gba wole ni eyin ewe e pe wole tarata e sun ko legbe radio yin o
1: e si ri daju pa jo bere ni o
0: ka jo bere ka jo bere ka jo bere
1: ìtí wá fẹ́ pé wọlé
2: ìjọ jẹ́ pẹ̀lú
0: ẹ̀lú ẹ̀ka alẹ́ o
2: ẹ̀ka alẹ́
0: orúkọ àtàrípò tẹ́ ti ń pè
2: ọbájídé ọpẹyẹmí
0: ọbángídé ọpẹyẹmí láti àdúgbò ọbájídé
2: láti òkèodò
0: òkèodò kíláàsì wo lọ wà nílé ẹ̀kọ́
2: gs3
0: pa lọ méjì tí èmi àti àdúmì pa lórí ètò yìí kò sì fi ẹja méjèèjì tẹ̀lé
2: a jọ bẹrẹ
1: ẹ jẹ ká jọ mọ bẹrẹ
0: a mọ mú àtẹ ìbéèrè wa láti bẹrẹ ni kódà a bá débi pé ó kọ àbúrúmí ọ̀ṣájú tìmọ̀ tẹ̀lé a wà wòye tí wọ́n gbá káṣí bẹ́ẹ̀ ẹja tún wẹ̀lú mi 0913655592
1: nọmba tí ẹ lò wọlé ẹlọ ẹ kalẹ o orúkọ àtàdúgbò tó ti kù wọlé.
2: Rọ̀fíà ń fẹ́ fi ìjọ ìgbàdí.
1: Rọ̀fíà kí ni.
2: Taofik láti ìjọ ìgbàdí.
1: Taofik kí ni.
2: Taofik Rọ̀fíàt.
0: Taofik Rọ̀fíàt
1: láti
2: ìjọ
1: ìgbàdí. Ọ̀yà pa àlọ́ méjì sí mẹ́ta ọ̀fọ̀tà ìpa ní abala àkọ́kọ́.
2: Alágbẹ̀dẹ odò ìdìdó yìí. Alágbẹ̀dẹ odò ìdìdó yìí. Bó ṣe ń pọ̀ tún ro bẹ́ẹ̀ ló ń fò sí ru bẹ́ẹ̀ ló tún fa ẹ̀yin iná.
0: Ìdáhùn
2: rẹ̀ ni adìẹ tó ṣàbà.
1: Adìẹ tó ṣàbà wáyà ẹlẹ́kìdì ń bọ́.
2: Àkùkọ bàbá àlọ́kẹ́ láéláé. Àkùkọ bàbá àlọ́kẹ́ láéláé. Tó bá kọ nísàlẹ̀ ọ̀hún.
0: Ọ̀yà ọkọ síbi kan
1: ní. Wọ́n gbọ́dọ̀ bí ọ̀rọ̀ náà.
0: Ìsálú ọ̀run ìsálú ọ̀run ni ìsálú ọ̀run ni.
1: Tí àwọn ọkọ náà àbọ́sá
0: gbìyànjú jùlọ. Torí àkókò wa àìmọ́bìnú a tún pàdé lórí ètò yìí lọ́jọ́ mẹ́jọ. Abdullahi Al-Miskin Akinseya Adubi Precious Afolabi Dolapo The Press. Wọ́n wà ketekete báyìí. Akinye o ẹ máa bá a pin káàkiri. Abdulmi
1: darúkọ láti rẹ̀. Tíṣe ìjọba kọ̀ọ̀tọ̀ ẹ̀tọ́ àlọ́ àbágbà. Abdelmumin ọmọtọ́sọ Salman tó sọ pírẹsẹ̀ntà ló ń dágbére pé ìpàdé wa ó tún dọjọ́ mẹ́jọ.
0: Lórúkọ lọ́wọ́ kan sọ wa olóyèdè ṣe Jacob. Abdul Fatai Aremu ọmọ ọlọ́kan làwọn odonigi ìkòkò lamọ̀. Wọ́n dìde tá a báyé dún bàbá yàmọ̀ bẹ́ẹ̀ inú àlámọ̀ yóò bàjẹ́. A pàdé lọ́jọ́ mẹ́jọ.

Ayọ̀ Babalọla ti gbé ètò kan kalẹ̀ tí yóò máa dé sí etí ìgbọ́ yín ní gbogbo ọjọ́ Sunday ní déédé agogo mẹ́jọ àbọ̀ àṣálẹ́ 8:30 p.m. Àkórí ètò yìí ni ìbápàdé Ọlọ́run 19:30 God of 19:30 Divine Encounter. Nínú ètò yìí ni Ọlọ́run yóò ti máa lo àwọn bàbá wa Evangelist Victor Ebenezer Owolabi JP tí gbogbo èèyàn mọ̀ sí Man of Faith láti máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ àwọn ènìyàn láti máa tú ìdè já ìdè tí àwọn tí ó ń wojú Ọlọ́run yóò sì máa rí àánúgbà lórí ìkànnì Diamond 88.7 FM ẹnìkan sí àwọn bàbá wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08063742508 Ọlọ́run tó fi omi ń ṣe ìwòsàn ń dúró dì ọ́ o ìwọ náà darapọ̀ mọ́ ètò yìí kájọ gbẹ̀gbádùn ètò náà. Ọlọ́run 90

0: ẹni gbé stoke yín dání ẹni gbé gáàsì yín dání ó ń rìn lórí gbogbo ilẹ̀ yìí kí ọlọ́run ṣe ọ́ lórí orí òkè tí mo ní pé olúwa ní kí n ṣí yìí ibẹ̀ nìyẹn kan tí wàá fún mi ní kọ́kọ́rọ́ mọ́tò láti èkó ọjọ́ yẹn náà ni mo kọ́kọ́ gun orí òkè yẹn olúwa dẹ̀ sọ pé orí òkè tó wà yìí òun lórí òkè yanu tí wọn náà bá débẹ̀ màá fìbì kan ọ lórí òkè yẹn tí gbogbo orí òkè yẹn bá gbóná ibẹ̀ yẹn mọ́ ń tutù ni ibẹ̀ lolúwa ní ìjòkó sí lọ́jọ́ tí mo kọ́kọ́ gun orí òkè yẹn mo ti gbàdúrà fáwọn èèyàn bẹ̀ ní amẹ́ríkà ní london wọ́n ti gbàwé ìgbélu àwọn kan ti gbà wùsàn tó bá débẹ̀ tó bá ti débẹ̀ kọ́ wá já irọ́ mi màá mú ọ débẹ̀ tí òun bá mú ní ọ̀sán gbẹ̀yìn rẹ̀ tí gbogbo orí òkè yẹn gbóná ibi tí mo sọ yìí ó máa tutù ibẹ̀ ni mo máa ń dúró sí tí n bá ti ń gbàdúrà nínú oòrùn mo fẹ́ kí àwọn ènìyàn kan ó débẹ̀
1: tí ò dẹ̀ sí bòjì ń bẹ̀ rárá
0: kò sí bòjì kò sí gí ńbẹ bẹẹ ni tí o bá wá débẹ tí ò rí bẹ bẹẹ ni mo sọ fáwọn yẹn pé onírọ ni ọlọrun mi tó bá olúwa ló jẹjẹ ni kí n sọrọ orí òkè mi ò fẹ ṣi tẹlẹ torí àwọn ènìyàn ti ń gba orí púpọ ńbẹ ṣùgbọn olúwa ni ó ti tó time bẹẹ ni tó bá débi tí mo sọ àwọn ìyá mi kan ti wá bẹ láti amẹríkà ìyá mi kan ti wá bẹ láti uk tó bá débi tí mo sọ bẹẹ ni tó bá ti tẹbẹ tí ò rún mú ibẹ yẹn máa tutù lẹsẹ rẹ kò ní gbóná olúwa ní ibẹ̀ yẹn gbogbo ẹnikẹ́ni tó bá ti ń tẹ orí òkè yìí kí n make sure pé ó tẹ kó dẹ̀ máa bèrè gbogbo àwọn tó dẹ̀ ti bèrè nǹkan bẹ̀ kò sí ẹni tí ò ní testimony bàbá kan pásítọ̀ ni ó wá láti Benin ó ní òun wá nǹkan tọ́lọ́run bá ti ṣe ìgbà tó dẹ̀ máa yá tí màá rí mo bá rí àláàtì ló dẹ̀ ní ọlọ́run ti ṣe so gbogbo ìwọ tó ń bọ̀ wá mú ìgbàgbọ́ rẹ dání àti ke omi àti bíbélì rẹ on the 24, 25, 26 shaking heaven and earth praise Haggai chapter 2 verse 1-10 gba lẹ́ẹ̀kan sí èmi ò ní ayé àti ẹ̀rù wúrà àti fàdákà èmi ó sì fi kún un nílẹ̀.
1: ẹ má bínú ní ṣókí àwọn kan wà ní ìlọrin tí wọn máa wá programu ìlọrin wọn ní sàwọn náà lè wá ṣàwó fún programu.
0: lágbà mo ti sọ fáwọn tó wá programu bẹ́ẹ̀ ni ẹ̀yin tẹ́ wàá lọrin à ń lọ ṣàwó náà di 24-26 bẹ́ẹ̀ ni ẹ̀wọ̀n tó bá fẹ́ sùn. Chọọchì wà nbẹ
1: program àárọ̀ Thursday nkan ṣó wà nílọrin náà.
0: Bẹ́ẹ̀ni lágbára ọlọ́ program àárọ̀ Thursday wà bẹ́ẹ̀ni ìrọ̀lẹ́ ni program ilé ní ṣàwù by the grace of God.
1: Ẹ bá mi pe nọ́mbà yín ló pè yẹ ní ẹ̀yọ̀kan.
0: Ó pè 2000 fún ìrúbọ ọ̀sẹ̀ yìí ọ̀nà ó sì là fún 80-80-63-63-74-25-08 ó pè make sure pé ṣé lálẹ́ yìí àbí àárọ̀ kùtùkùtù. Bẹ́ẹ̀ni kò sì fi bọ́ ọlọ́run sọ̀rọ̀.
1: Ẹ bá mi dáwó kan yín ká máa ṣe.
0: Orúkọ mi ni ajínrere Victor Ebenezer Owolabi Ọmọlágo Àjìlù.
1: Mami's program yìí o, ó ṣe kókó ṣe pàtàkì torí program tọ́lọ́run fi ń dáhùn àdúrà ni. Tí di ọjọ́ Thursday tá a máa pàdé nílọrin láàárọ̀ ṣàwò nírọ̀lẹ́. Orúkọ mi ò yí padà Olamide Ọmọláwùjọ lórúkọ tèmi. Má ṣe bí o, má ṣe kà tó pín padà ààbọ̀ wá bá o. Ó dàbọ̀.

0: Ṣáájú Ayọ̀ Babalọla ti gbé ètò kan kalẹ̀ tí yóò máa dé sí etí ìgbọ́yín ní gbogbo ọjọ́ Sunday ní déédé agogo mẹ́jọ àbọ̀ àṣálẹ́ 8:30 p.m. Àkórí ètò yìí ni ìbápàdé Ọlọ́run 19:30 God of 19:30 Divine Encounter. Nínú ètò yìí ni Ọlọ́run yóò ti máa lo àwọn bàbá wa Evangelist Victor Ebenezer Owolabi JP tí gbogbo èèyàn mọ̀ sí Man of Faith láti máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ àwọn ènìyàn láti máa tú ìdè já ìdè tí àwọn tí ó ń wojú Ọlọ́run yóò sì máa rí àánú gbà lórí ìkànnì Diamond 88.7 FM. Ẹnìkan sí àwọn bàbá wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08063742508. Ọlọ́run tó fi omi ṣe ìwòsàn ń dúró dì ọ́ o. Ìwọ náà darapọ̀ mọ́ ètò yìí kájọ jẹ̀gbádùn ètò náà.
1: Bumi Babalẹ̀ nípa òjò balẹ̀.

ya ki gbogbo wa patapata loni ani pe gbogbo bi ti atakon mole de tata gbogbo de iyen kon ni Diamond 887 FM yi eja ma so wi pe kin se rin pa agbara ti wa ori ofe olorun na la rigba lati le wa sori eto ati gbogbo ori ofe e to lon fi sile fun wa adupe pe a silo are dupe fun itosona ludumare lori aye gbogbo wa lokankan lejeje eje won ma fi le ma fi kin pe ka le ye o eku reti lataro asiku gbogbo ise na ba ti mu lokankan lejeje oni ojo sunday ojo simi ni sugbon ase ni opolopo awon eyan na be ti se won na je mo iru ise tawa na to je pe lojo toni na o ma nje akoko ati igba ojo tawon eyan na ma fi ngba bi ise lo ru awon eyan bayi awon na si wa ni awon ti ton wa ni ti eka ti dabobolu iru ti wa yi na ati awon onkowe kankan lorisirisi ati awon be lo to je pe awon orile fu gbogbo ara ni ori ofe na lati le wa le bayi sugbon idi ise na idi ise ni na lati mo ni lole eja ma ki gbogbo akabo pada sori eto wa lawo le suna re eti mo teto idale lori fa awon to ba ngbo nigba akoko eje ka so wi pe won ko rire abi bo le ti pe eja ni won ko rire tori eto yi je eto ti olorun ba gbe kale lati le manu mi je da nigba ta ba wa lawon osoro kankan ta mo bi ta ya si eto yi je eto to n to ni sona ti nla ni loye baba de ikorita ibonikin ya si adupe pe olorun oba o fe to fi dinki wa o fi wo wa lewu bi aso adupe lodo olorun oba olorun ti wa se nkan kan lori eto yi lo je pe o jeun ti a le ka tan baba ni amoka atori opolopo awon eyan tona ti fi jinki wa lori eto yi loba loba ni joye lokunrin lobirin lomode lagba patapata ti awon na gbe eru omo la keji sori wipe to eru yi oni baje adupe lodo olorun oba to si nse kini to nfun won loro so adupe awa na o si so latapa abita wai eyan ara ile na e sigbo mu ki gbogbo yin pe e ka bo sori eto fun tito ni e ma gbagbe pe abala kan soso ni nbe lori eto yi abala kan to so to wa lori e na la npe ni abala so sita abala so sita abala ije abala kan to lagbara to si je pe a le so wi pe in ton soro omo e daada mo baba ti ni itiju lati ma so ta e sa je ka wa so ta bo ba se ri gele ni ke se ja so e ma ja yo ko nbe e ma si ja fikun ohun ti mo fi ni e ma yo ko nbe ka ma fikun na ni pe akoko amen tin soro tori ba ti gbeto ikale agbe kale debi pe eni ti n soro amo ibi te ni ti n soro ti n soro a tumo be na itumo re na o na ni pe a se ton lati boyin lasiri precious afolabi na to wa lori eto lasale yi o na se ton di jewe menu mo to je pe a le to feyan kankan beyan baba ti ri na la so fun ti wa si sugba dupe wi pe ori ofe ton lo fi le na lo fi n je kawon eyan le ni igboya ninu wa lati le so sita ba si se se lasale ina re ba ti mo n se na nu ta fi n bora wa lasi ba si se re se ri ari nomba meji to wa sori ikanni so wa sori eto bye bi ti n se to yi nomba akoko le le pe si oni 0913-655-6952 0913-655-6952 o nomba te pe si e pe yen si tarata e si wole si ile agbara nbi ta wa yi sugbon to ba dabi pe n pe tori oju opo ya ma di opolopo awon eyan na won a fe se kini lo n gbiyanju lati le pe sori eto a ma di sugbon owo ta na tun wa da si na ni pe e se atakete si oju opo ti whatsapp wa nomba kan na wa nbe e fo yin ranse sibe a gbe jade lodo ti wa lade ina pinu láàfi àfikún sí ẹ̀mí bẹ́ẹ̀ tí ẹ ṣe sọ́nà ni ó ṣe jáde sí ti àwọn aráyé ọgbọ́n tẹ́ dà sí náà nù nọ́mbà ẹlẹ́ẹ̀kejì yẹn òun náà ni 0913-655-6952
0913-655-6952. Ẹ má gbàgbé wípé ẹ là lọ̀rọ̀. Bàbá là kìíní kìí yéèyàn o. Ó sì dàbí ìbẹ́pẹ ni, ó dìgbà tá a bá tó la ìbẹ́pẹ ká tó lè jẹ́. Bẹ́ẹ̀ bá ti sọ yóò yé wa. Kí lé bẹ́ẹ̀ ti sọ yóò yé wa bẹ́ẹ̀. Ṣùgbọ́n gbà míì náà ṣe mọ̀ pé wọ́n ní tá a bá jẹun wàdùwàdù, ó ti yé yín gẹ́gẹ́ bí àwọn àgbà ti sọ. A máa jẹ́ pé ìgbádùn oúnjẹ tá a jẹ gan lè dùn mọ́ wa lẹ́nu dáadáa, torí àhán wa tẹ́ rí ó kún dùn pé oúnjẹ bá dùn yóò sọ, bí ò sì dùn yóò tún sọ náà. Ṣùgbọ́n ẹ jẹ́ ká rọra sọ díẹ̀ díẹ̀ díẹ̀ kó lè yé wa dáadáa. Ẹ má gbàgbé wípé ilé ayé yìí a ti rin àwọn ìrìn àjò kan, a ti gbé àwọn ẹsẹ̀ lápọn apá ibìkan tí ò yẹ ká gbé, a ti rin àwọn ìrìn àjò kan tó sì jẹ́ pé lọ́nà kan àbọ́nà mìíràn à ń kábàámọ̀ rẹ̀. Ó ti fa àwọn nǹkan kan tá a ti jẹ́ tó ti dàbí àfọ́fà sí wa lára. Ṣùgbọ́n a wá ro gbogbo rẹ̀ sí wa rò sẹ́yìn, a rò àríro, ó sú wa àmọ́ bíi tá a yà sí. Ó ti jẹ́ ọ̀rọ̀ kan títí ń gbé wa lọ́kàn, tí bí ń gbomi jẹ́ lójú wa báyìí, ló tún fi sí wa lẹ́gbẹ̀ẹ́ ọkàn kan wípé ǹjẹ́ Ọlọ́run gbọ́ tèmi láti lè sọ̀rọ̀ tèmi dayọ̀ báyìí. Torí a ti bá ogúnlọ́gọ̀ àwọn èèyàn sọ, a ti gbóòórùn ara wa níbi tí ò yẹ kó dáa. Gbogbo rẹ̀ náà làwa náà ń wò pé tọ̀ ó dà pé tèmi ìṣòro ṣe o. Ṣùgbọ́n nǹkan kan wà ń bẹ́ẹ̀ tó lágbára, bó sì ṣe lágbára tó ìṣòro kan tó jẹ́ pé bá a bá ti ń gbé sọ́kàn jù, bó bá ti pọ̀ jù lọ́kàn wa, àṣìtáàní náà gbabẹ̀ wọlé sí wa lọ́kàn. Àwòrán rẹ̀ ìwọ táwọn èèyàn tiẹ̀ tán tiẹ̀ bìkítà rẹ̀ ṣì bí ìwọ làwọn èèyàn ti ròpin láàrin àwùjọ yìí. Inú ilé tó ń gbé gan wọ́n ti kàbùkù ẹ̀. Kí ló kù fún ọ? O níyì ò lẹ́yẹ ń wájú ọmọ àtìyàwó mọ́ báyìí. Ọkọ rẹ̀ gan kò tiẹ̀ ṣe kínni, kò bìkítà rẹ̀. Kí ló wá kù tẹ́rù tí ó sọ lọ́kàn èèyàn kó tó? O náà ni pé lọ gbẹ̀mí ara rẹ̀ téèyàn sì fi owó ara rẹ̀ ta fi gbẹ̀mí ẹ̀. Àdọ́hùn rí o, ṣùgbọ́n ó fi ń yé wa pé ẹni bá gbẹ̀mí ara rẹ̀ lówó ara rẹ̀ gan pàápàá, àfi yé wa pé ó jẹ́ ohun tí Ọlọ́run bá kọjú sí, tó sì jẹ́ pé ó kọjú tó korò sírú nǹkan bẹ́ẹ̀. Kí wá nìtumọ̀ gbèsè ayé tá a wá? Kí wá nìtumọ̀ ọ̀run tá a tún wá yà sí, tá a tún wá rọrùn wọ̀? Gbogbo rẹ̀ náà làwa náà máa ń rò wípé ẹ gbìyànjú àti sọ síta. Inú ìṣòro tá a wà ń bẹ̀ yìí a lè bọ́ o, wà láìdálà a lè bọ́. Bá a bá ti dìgbà gbọ́ mú, tá a sì kún ẹnu wa, tá a sọ̀rọ̀ fún ẹni tó yẹ ká a sọ sí gẹ́gẹ́ bí irú ètò yìí, ẹ ra àwọn èèyàn tí wọ́n gbà yín mọ̀ràn. Ìkóríta tẹ wà yìí wọ́n sì ṣe kíni, wọ́n ṣàlàyé fún yín, yóò sì dá lágbára Ọlọ́run. Precious Afolabi olóko tèmi, Fresh Bao.

ọwọ́de mi ọmọ ọba Owedola bàbá onípasà kòkòrò bàbá 30 minutes. Gbogbo ọmọdé tí nǹkan wá ń bá wá ń dà láàmú ségede lẹ ń pè ní o. Ẹni gbogbo orúkọ tó bá lè jẹ́ tó bá ti jọ pé láàrin ìṣòro ìdààmú lórí ẹnu ni àbí eyín àbí èrìgì àbí ahán. Ẹ mọ bọ̀wádò èmi ọmọ ọba Owedola bàbá onípasà kòkòrò bàbá 30 minutes. Kẹ́ẹ̀sì máa pè mí sórí nọ́mbà tí mò ń pè fún yìí náà 08054660077 08054660077. Kí wàá ní mo wá fa àwọn kinní yìí sí ẹnu ẹ̀dá ènìyàn. Níbi kí a máa fi eyín sí nǹkan tó bá le tó lágbára bíi mínírààsì àbí bíi kóòkì. Tí a bá ti ń feyín sí léra wọn ó le kó bá eyín àti nǹkan mìíràn bẹ́ẹ̀ lọ. Kí ènìyàn máa fi eyín jẹ nǹkan tó le bí egungun tó le. Àbí kí èèyàn máa jẹ nǹkan tó ní egun tó bẹ lè gún yàn léyìn bí ẹja tí ò bá mójútó. Ayé ó le gbà á láyè tí nǹkan ó máa stọ̀ síbẹ̀ táwọn kankan ó máa wọnú bẹ̀. Tó bá wá ti ń dijọ́kẹ̀dijọ́ kẹta yóò di nǹkan tí ń fọ́ọ̀mù kòkòrò tá ń wí. Pàápàá jùlọ láwọn ìgbà mìíràn èèyàn lè máa jẹ nǹkan kó fi eyín pa òkúta lógijì ó le kó bá eyín. Ìwọ́ tó bá ti wá rí àpẹẹrẹ àwọn kan wọ̀nyí mọ́ jìnà sí mi bàbá onípasà kòkòrò bàbá 30 minutes. Tí èèyàn bá fi eyín jẹ nǹkan tó le àbó fi sí nǹkan tó le ó le kírètì o àbí kí eyín yẹn kó san tí nǹkan máa wá stọ̀ síbẹ̀ yóò wá di nǹkan tí ó fi wá gbalẹ̀ tí ntí à ń pè ní kòkòrò yóò fi wá gbalẹ̀ lẹ́nu ẹni náà. Ìyẹn tí nǹkan tí èèyàn bá jẹ bá ti rọ pamọ́ síbẹ̀ tí ò ríbi jáde. Eyín kíkan ẹ kàn sí mi bàbá onípasà kòkòrò. Kòkòrò tá ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ó jẹ́ nǹkan tó burú. Ó dàbí terrorist of the teeth ni torí pé ó rẹ́dì láti yọ gbogbo nǹkan tí ń jẹ eyín ẹ̀dá ènìyàn láti mọ́ sí nǹkan kan ńbẹ̀ mọ́. Bẹ́ẹ̀ náà làwa náà sì wá ti wá ṣe àwọn oògùn kalẹ̀ ní tìgbàlódé láti máa fi kojú àwọn ìgbìnijà yìí. Àwa náà múra kòkòrò yìí kalẹ̀ gẹ́gẹ́ bíi kó jẹ́ nǹkan tí tètè gbóògùn àti wá múra rẹ̀ kalẹ̀ tógun. Inú àwọn oògùn tí a wá fi ń ṣèrànlọ́ fáwọn èèyàn tó jẹ́ nílé iṣẹ́ tiwa òun náà ni oògùn tí ẹ gbọ́ tí àwọn èèyàn ń pè ní pàṣán akókóró. Àtúnwá ti tún ṣe oògùn kan tá à ń pè ní anti toothache tó yẹ pé ó máa gbìyànjú fún àwọn ẹ̀dá ènìyàn nípa pé gbogbo tí ń jẹ yín yóò sì di ohun gbàgbé lágbára ọlọ́run. Èmi bàbá Owedola a wà ní Gèrè Alimi roundabout tẹ bá ti débẹ̀ ẹ béèrè Rasia Umutọ ibẹ̀ la fi ṣèjókòó. Ẹ sì máa rí wa láti àárọ̀ ní aago 9 sí aago 5:00 ìrọ̀lẹ́. Àmọ́ ní ọjọ́ Sunday tí ń jẹ́ ọjọ́ ìsinmi láàrin aago 10 sí aago 4 ọ̀sán lè rí wa. Bákan náà ni iléeṣẹ́ wa a ti ní àwọn ẹ̀rọ ìgbàlódé lóríṣiríṣi. Ní tó ní ṣe pẹ̀lú Complete Tooth Equipment and Tools ó ti wà ní iléeṣẹ́ àwa ọmọọba Owedola. Ultrasonic Scaler Machine ó ti wà ńlẹ̀ láti fi ṣètọ́jú ẹnu fẹ̀yàn ọmọ yá wa lówó pọ́kú. Check Retractors ó ti wà ńlẹ̀ náà fẹ̀yàn ọmọ yá wa tẹlifíṣítà fi ṣe ìtọ́jú eyín fún yín lówó pọ́kú. Check Retractor yìí òun náà làwọn míì ń pè ní Lips Retractors. Bẹ́ẹ̀ làwọn mìíràn sì ń pè ní Mouth Retractor ní iléeṣẹ́ bàbá onípasà kòkòrò ọmọọba Owedola. Bákan náà Dental Lead Teeth Whitening Lamp Machine ó ti wà ńlẹ̀ náà ní agbára tọlọ́run lówó pọ́kú láfi ṣèwòsàn fún yín. Eyín tẹ́ ń rí yìí ó ní ẹ̀ka tó pọ̀ gan tó ní ẹ̀ka ní oríṣiríṣi. Bí eyín ṣe jẹ́ ọ̀kan ẹ̀ka tí bẹ́ẹ̀ tó ṣe pàtàkì jù tó ìjà sí pé tí nǹkan bá yẹn le ṣe ìdààmú ni máa kó bá ara àfi kí èèyàn tètè mójútó. Eyín ó ní gbòǹgbò ó ní egun nínú bẹ́ẹ̀ náà ló sì ní àwọn ṣan kéékèèké tí wọ́n pè ní vessels tó máa gbẹ́jẹ̀ rìn tí nǹkan bá ti ṣe a máa ṣàkóbá fún ẹ̀dá ènìyàn. Bẹ́ẹ̀ náà sì ni eyín ó ní adé tá ń pè ní crown òun lẹ̀dẹ́ ènìyàn tẹ́ ń rí yẹn tó bẹ́ẹ̀ fi lè fọ́n tí nǹkan bá wá ń kan bí egun tó wà nísàlẹ̀ abẹ́ rẹ̀ yóò máa mú ìnira wá kàn sí èmi bàbá onípasàn kòkòrò. Bákan náà eyín tẹ́ rí yẹn ó ní gọ́ọ̀mù tiẹ̀ tó lẹ ìrìgì papọ̀ mọ eyín tó bá ti ní ìṣòro a máa mú eyín mì kàn sí èmi bàbá onípasàn kòkòrò. Bákan náà ó ní tí à ń pè ní root ìtàkùn rẹ̀ tó fi gbé amú àti bẹ́ẹ̀ lọ tó bá ti ní ìṣòro kinní kejì ó lè máa fi rí fífọ́ ara ríro ara títa kàn sí èmi bàbá onípasàn kòkòrò ní Gèrè Alimi roundabout ọmọ ibi Owedola bàbá 30 minutes. Eyín tẹ́ sì rí yìí tí ìdààmú bá ń bá èyí tá ń pè ní upper teeth ó ní ìtọ́jú tá a ṣe fún èyí tá ń pè ní lower teeth ìtọ́jú ẹ wà lọ́tọ̀. Bákan náà front teeth ó ní ìtọ́jú tá a fi ṣètọ́jú ẹ yàtọ̀ sáwọn èyí tó wà nínú tí ẹ̀dá ò lè fojú rí fúnra ara rẹ̀ àfi tá a bá fẹ́ bá a ṣètọ́jú ẹ. Ọlọ́run ọba kò ní fi àìsàn tí ò gbógun fi ṣẹ̀dá ẹnìkọ̀ọ̀kan o. Ẹ kàn sí èmi ọmọ ibi Owedola bàbá 30 minutes ní Gèrè Alimi roundabout ẹ béèrè Rasha Umutọ tẹ bá ti dé Gèrè Alimi roundabout ẹyẹ méje jásá ọmọ ibi Owedola bàbá onípasà kòkòrò. Nọ́mbà mi náà ní tún pè fún yín lẹ́ẹ̀kan yìí 08054660077.

0: ekwataro ekwatele eku suru eku ife tefin ba lo lori eto abalati ipuluwoja no lati krombe e ma gba pe ipuluwoja agumo woni gbogbo te fe ni lati je ki ayo gboka yo mo etimo ikoni to jali to jako ni ki se orile ide Nigeria ni kan o ati kakiri gbogbo agbaye gbogbo bi ton wo ja wa to na de o na ni gbogbo asidupe pe bi ye ti na to Olorun oba ofo isu laye lati kan ye yi adupe lodo Olorun oba eyin na Olorun lo fun wa gege bi eni ti tun gbe wa ro pelu re ofe Olorun olugbala e le kan si wa e kan si mi ke kan si gbogbo wa pata lokan kan lejeje te ba ni polowo oja e ba wa soro ate siwaju siwaju ati siwaju si la pa be e ma gbagbe awon ti won ti gbianju lati so sita ati arabirin ta won na so laipe nipa ti omo tonu ti wa lo da won fun gba die lati odun gbongboran lomo ti wa lodo ta won sugbon ohun to sele na ni pe awon ririn ajo kan ni idale ta won lo ba to de ku ka won mo bo ni won ba so fun won pe to omo yi o le tele wa le mo la oni awu kini nsele nse pa won se before mo yi omo yi si ti je bi enta le pe ni ikeji ara won to je pe eni ta won pe ranse nu o si ti dia bi omo awon tori oko ti won ti salaise opo lara birin la won na wa o pe awu omo o se ni wa mo ki lo sele won ni won so nkan kan won ja na mo le ba won wa mo ni na wa bi pe to kiloku to ye ka won se ma si gbagbe arabirin ta won na ti pe ni omo 42 okoji o le ni meji wi pe nkan ta won bi ma nseun nkan osu awon o ma se awon o se nkan osu ninu e na la won na ti jade soro ara won opolopo awon eyan na awon ti won ti nfa won se cash out gbogbo re pata babo gbogbo e jasi bi ojo bi melo seyin na ni pe to la won ku gbe nkan je sugba dupe lodo Olorun ba pe Olorun je kokun emi won ko ja ninu e na ni awon na tun ro tori ko si okunrin kan to ti e denu fe ka won gbogbo e na la won na ro eyan arabirin ton ni kiloku to ye ka won se ke gba won moran arabirin akoko ta won na ko pe sori eto awon na so nkokan wi pe to oro ko awon iya won o tori awon ti wa po lati bi odun merin o sunmo marun bayi Olorun si ti yondo omo meji si won laarin laipe laijina na ni won no yun kan o si wale sugbon to nko won lominu bayi ti sin daya ja won ti o munu awon dun na ni pe arakunrin ba won tin wo yi o da pe ko setan lati san kun ri awon lati se ohun to to to ye ka won se le won lori o lati gbe won sile gege bi aya awon eyan ti won na awon na si tin so ki yin se gba koko ekeji ta won na ti n ba arakunrin so pe ajo babe ki lo nsele son kon ori mi oko da won ki si pe ko da won ohun to na fi lede na ni pe owo na la nwa o mo po owo na la sajo ta fi se gbogbo e mo wa bi arabirin ki le ro po nsele gangan won ni bi o ba nidi obirin je ku molu ki lo ohun to sele gangan to lo ba ni to nkan ta won na ro ati ta won ebi won lo ro pata na ni pe o dabi pe arakunrin yi o ni nkan se eyen lati gbe won sile se ohun to to le won lori awon meteta ton sori sugbon te ba si fe so ko si wahala ko to di pe a kuro lapa bi ta wa yi ta ba te si waju die si awon to ku ton ti so sita na a tu gbe ti won na sita a jo gbogbo re po mora won lokokan lejeje e lo e kale e ba n gbohun soke o Ema binu oju opo yen ni o Ema binu oju opo yen o domoran dada latapa be o Ema binu 0913 655 6952 0913 655 6952 Hello Ekale
1: Ekale
0: sa
1: Oro
0: lórí ọ̀rọ̀ ewu sá
1: ọmọ tó ní ọmọ àdúrò wọn gba ọmọ ń gbà
0: ẹ ṣeun bá mi
2: to be pay the gummy bar to feel you near for me. But to lose your hospital, to share everything. You know, we change this. But no part of lost your hospital to more share everything. So I pay I'm our pretend. You see, I got a over by at your pretty. Be pay my local, my thing come as a chair to my few that's everything. I have a cure man, Nigeria, but minimal. I think I can't live for me. Tell me, I'm low, that's me, my Lucy. To my very father, glorious enough. See, I love you every day to eat. Araman ni mi lọpọ igba ti o ma damu mi ti o pe omi ekun lo ma bo loju mi ti mi ni dun ejo sa mo ni di won lo mo Nigeria kan jo n ton ba le fi ran mi lowo ti ma mo lo si ni abi nipa iwon lo ton ba le se fun mi lori re mo lo je kin so sita ejo sa atokun.
0: Olorun sinu ayo yo sinu ore lagbara Olorun eja tun gbe keji mo ko je bi meji bayi meta akoko eja fi meji na ka tun gun mo
3: e kale aku ito Olorun ni gbe te je o e ma ti ni ba je o eja mo fe so sita ni oruko mi ni eyin ti Olorun mo lati ibi ti Olorun mo o sele laarin mi ati iyawo mi ati fransi yii o se lo bi 16 years but suddenly iyawo mi bẹrẹ rin kurin eyin to de rin ko tẹmi lọrun mo de ti sososososo ko po torí ìgbà tó ń ṣe tó náà ti ríṣẹ́ kan tó ń ṣiṣẹ́ tó náà ti rí sí ìdíje díẹ̀ ó rìnrìn kúrẹ́ ní tó wá ń bà mí ń jẹ́jù ní pé wọ́n ti sọ fún wọn tó oríṣìí mẹ́ta tí wọ́n dẹ̀ mọ́ra wọn tá ń sọ pé ẹ̀mọ́jà àárọ̀ yìí pé láti ẹjọ́jà kan látọ̀nà láti jẹ́ tàgbà tí wọ́n sọ wọn pé wọ́n yẹ fún bàbá àwọn ọmọ yìí kó yẹ kí n mọ̀ tó bá ń yẹ fún ìmọ̀ kọ́ wọ́n yẹ fún àwọn fún bàbá wọn ẹ má ṣiṣẹ́ mọ́tọ̀ ọmọ sí ní iṣẹ́ wọ́n ti pè mí lọ́jọ́ kan pé wọ́n ṣe ti sú òun ó ti sú òun ò ṣe mọ́ ẹni tó wá ń bà mí ń débi ni pé oríṣiríṣi wòlíì èèyàn bí mẹ́ta àfọ̀n kan lóṣù kẹrin tájọ ń gbé sọ́run gbà èyí àtìyàwó ẹmọ jà ò wòlíì kan tó ń sọ fún láàrọ̀ yìí pé tí èmi àtìyàwó ń bá jà ò kí n lọ bẹ̀ ká parí ìjà láàrin ara wa ká mọ́ jà ò kún ní ká mọ́ jà ò tá bá ń jà tó bá lọ parí ẹ kí n wá bá ṣe parí ẹ ò ká mọ́ jà ò ìjà ìyẹ́rú wa ń fún mi ní pẹ́lẹ́t ìyàwó mi ní ìkú ni èyí lè sọ àwọn olùyọ àfáwọn lè sọ fún mi pé ká má jà ò nítorí wá dúró ìta kò yé mi mọ́ ò ní mo máa tí mo lè ṣe ó ní mo lè fẹ́ kẹ̀yìn ọmọ nàìjíríà kẹjọ kẹ gbà mí ní ìmọ̀ràn ohun tí mo lè ṣe ẹ ṣe.
0: 0913 655 6952 àti gbọ́ ohun tí ọkùnrin àkọ́kọ́ sọ tí wọ́n ní àwọn ní ìpèníjà kan lẹ́sẹ̀ àwọn ti lọ sí pitu wọ́n ti ṣe x-ray ṣùgbọ́n wọ́n sọ fún wọn wípé wọ́n ṣiṣẹ́ abẹ wọ́n sì ní káwọn gbálé gbàtà báyìí kò sí nǹkan kan ṣùgbọ́n wọ́n ní kẹran àwọn lọ́wọ́ ìrànlọ́wọ́ ti bá lè ṣe fáwọn wípé ohun táwọn bá lè tún lò tí ó fi da omi tútù sí wọn lára lórí ìnira tí ó ń bá wọn fi ẹsẹ̀ ìfinra yìí pínú àwọn adùn o bó sì jẹ́ ìrànlọ́wọ́ ti kejì náà ni wọ́n nínú àwọn adùn ìyẹn kan Ọlọ́run kan ẹlẹ́ẹ̀kejì arákùnrin táwọn náà sọ tó ń sìn ẹ ti gbọ́ bá arákùnrin náà ṣe sọ wọ́n ní kẹgbà wọn mọ̀ràn wípé ìgbéyàwó táwọn wà ìgbéyàwó wọn yìí kì í ṣe ìrìn àjò kékèké o ó ti gun ogún ọdún ó dín mẹ́rin nígbéyàwó wọn yìí wọ́n sì ní àtìgbà tí ó ti dàbí ìgbéyàwó wọn tiẹ̀ ti níṣẹ́ tiwọn yìí ló ti dàbí pọ́n ti rìnrìn kùnrin ṣùgbọ́n kó tó di pé wọ́n ti ní gbólóhùn asọ̀ láàrin ara wọn gẹ́gẹ́ bí ọkọ̀ àtayà wọ́n ní kì í ṣe èèyàn mẹ́rin tó jẹ́ pé wọ́n ti sọ fáwọn pé gbólóhùn asọ̀ àwọ̀ àbíjà fẹ́ wà láàrin wọn wípé káwọn má já o bíjà bá sì wà kí wọ́n bẹ̀ wọ́n o ṣùgbọ́n ní láìpẹ́ láìjíran lárábìnrin wa bá wọn lónìí gbọ̀ngbọ̀n mi ò tí ẹ ṣe mọ́ jáde ṣe mọ́ arákùnrin sì wò pé òun fẹ́ dàrú fún arábìnrin yìí torí àwọn ọ̀rọ̀ táwọn ti gbọ́ kí ló kù tó yẹ káwọn ṣe báyìí ìgbéyàwó ogún ọdún dín mẹ́rin ọlọ́run máa ṣàánú fún wa o tó ti wá dirú kan báyìí ọmọ sì ti wà láàrin ẹ̀ ọlọ́run máa ṣàánú fún wa. Hello.
1: Hello, hello.
0: Hey, Kalisa.
1: Mo fẹ́ dá sí ilé tí obìnrin kan sọ tó ní ohun orin kan sọ. Kó máa gbàdúrà sí nǹkan tí àdúrà ò lè. Níwọ̀n ìgbà tó ti gbé nǹkan jẹ tí ò lè. Ọlọ́run ti ẹ̀pẹ́ bí àti orí ẹ̀ ti gbé nìyẹn. Ọkùnrin tó ṣe sọ tán ní kí ẹ̀ ń gbọ́ mi sà.
0: Mo wà pẹ̀lú Isa.
1: Tó ní ìrìn àjò gbé àwọn ọmọ pé ọdún mẹ́rin ti kú. Bóyá ó ti ní ohun tí ó ṣe fún ìyàwó tí ìyàwó yẹn ò fẹ́ sọ fún. Bóyá ó ti ọkùnrin yẹn ti ní lọ́wọ́ tẹ́lẹ̀ rí tí ó fi mọ ìyàwó ẹ̀ dáadáa. Bóyá ó ti wá yíwọ́ ó ti yí bàrà kúrò lọ́wọ́ ọkọ̀
0: bọ́sọ̀ wá yá
1: lọ́wọ́ ìyàwó. So now ìyàwó ti wá dúró pé ibi báyìí náà ni wọ́n á ti gbẹ̀sọ̀. Lóòótọ́ bóyá wọ́n ti sọ fún pé kó má jà kó má jà kó ìyàwó ẹ̀ kó jẹ dáadáa kó lọ́wọ́ ẹni tí ọwọ́ ẹ̀ máa ń gbọ́ ọ̀rọ̀ kó bẹ̀ kó bẹ̀ dáadáa kó tẹnu kó bèrè ẹ̀ṣẹ̀ tó ń ṣe láì síbẹ̀ ìgbéyàwó yẹn kó má bàa forí sọ̀pọ̀. Tó bá ní ohun tí ọkọ ti ṣe fún ìyàwó tẹ́lẹ̀ tí ìyàwó wá dúró ní dúró gbẹ̀sán tó kó lè bẹ̀ dáadáa. So Ọlọ́run ní bàjẹ́ amọ̀lẹ̀ jẹ́.
0: Àmì Ọlọ́run ọba ẹ ṣeun bá mi kò ní bàjẹ́ kò ní bàjẹ́. 0913-655-6952 0913-655-6864 Hello. Ẹ ká lè bá mi, ẹ gbóhùn sókè sá.
1: Níbi ọ̀rọ̀ bàbá tó sọ bẹ́ẹ̀ nísìnyí mo fẹ́ sọ̀rọ̀ bí.
0: Ẹ ṣeun bá mi.
1: Ẹgbẹ́ bí ọ̀rọ̀ tọkùnrin sọ̀rọ̀ rẹ̀ sáyé nǹkan tí ó ní tó ṣe fún ìyàwó. Torí àwọn obìnrin wọn máa ṣí ọ̀rọ̀ máa wọ́. Wọ́n máa ṣí ọ̀rọ̀ máa wọ́ tọ́ pé kọ́dà ọkùnrin ò ní máa nǹkan kan bí òun ti fi sí ìdàpọ̀ òṣìṣẹ́ sọ. Àmọ́ tó bá sọ̀rọ̀ lọ́hùn pọ̀ lọ́rùn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àbá tó sọ̀rọ̀ náà ti tó ṣe lóhùn ẹ̀kọ́ tí wọ́n ti kọ́kọ́ jọ pera wọn náà kó tó di pé ọ̀kan. Kọ́dà bá jẹ́ dídò bálẹ̀ fún sọ́tò bálẹ̀ ní kí lèmi ṣe nígbà ìtẹ́lẹ̀ ọbẹ̀ tọkọláyà ti bẹ̀rẹ̀ àwọn tó bẹ́ nǹkan ọlọ́run ti kẹta wọn tó gbìn wọn kọ́dà kọ́ máa kọ́ bẹ̀ láàrin bí ọ̀sẹ̀ kan ẹyìn kó gbìn lọ́sọ̀ tinútinú rẹ̀ tó bá bẹ̀ tó láàrin bí ọ̀sẹ̀ kan kó tó di pé ń lọ síta kọ́kọ́kọ́ bẹ̀ náà ọlọ́run fọ́nà mọ́ mẹ́.
0: Ẹ ṣeun bá mi kò ní bàjẹ́ 0913-655-6952 tàbí 0913-655-6864 ní nọ́mbà tẹ́ pé láti dá sí ètò láṣàlẹ̀ ok ẹ já gbé báyìí. Hello.
1: Hello, ẹ kú ètò.
0: Yes sir.
1: Ọ̀dọ́
4: arábìnrin tí ó lóun ti bímọ méjì tó ní oyún kan bàjẹ́ tó lọ́kọ̀ tí ìsànkan orí nǹkan sí nǹkan wọ́n máa ní kò sówó kò sówó àwọn advice àwọn èèyàn fún yẹn náà ni mo kàn fẹ́ buttress lé lórí kó pe ọkọ rẹ̀ jókòó tó bá yẹpó bá ní lára àwọn èèyàn ọkọ rẹ̀ tó mọ̀ pọkọ fẹ́ tí wọ́n máa ń gbọ́rọ̀ sí lẹ́nu ó lè báwọn náà sọ kẹjọ sọ kó wá bí ọkọ rẹ̀ bí wọ́n ti sọ yẹn kẹjọ pawọ́ pọ̀ kó mọ̀ jẹ́ kẹrù kọ́kọ́ kó sọ fọ́kọ́ kọ́kọ́ mọ̀ jẹ́ kẹrù báwọn nǹkan kékeré náà ni wọ́n ṣe tó bá ti mọ tí wọ́n gbà ní ilé ìyàwó wọ́n sì jọ máa work towards ẹ̀ kí ọlọ́run máa ràn wọ́n lọ́wọ́ wọ́n máa ṣe tí wọ́n máa ra àwọn nǹkan kọ̀ọ̀kan pamọ́ tí wọ́n sì gbogbo nǹkan yẹn lọ́nà rọrùn tí wọ́n sì rí ṣe torí tí wọ́n bá ṣe ń sìn tó bá ti di pé bùkátà àwọn ọmọdé níbi ọ̀rọ̀ iléèwé ọ̀rọ̀ gbogbo nǹkan ti lọ yìí kò ní dùn ṣe mọ́ gbogbo ẹ̀ náà ni kí ó bọ́kọ rẹ̀ sọ kó sì jẹ́ káwọn tán lè dá sí i lára àwọn bí ọ̀rẹ́ ọkọ ni bí àwọn èèyàn ti ẹ̀ náà nígbà tó ti pé bó ṣe rí kó sunkún sọkọ rẹ̀ lọ́rùn pé gbogbo ohun tó ń ṣe yìí gbogbo ẹ̀ ò ń pé òní wọ́n ń bú ni pé tí ì bá ṣe ohun tó ń ti tara òun lọ́pọ̀ fún ọ má wàá jẹ́ wọn bù mọ́jẹ wọn sàn lẹ́nu mọ́jẹ wọn sàn dọ̀mọ yẹyẹ sàánú mo mọ̀ pé ọkọ rẹ̀ náà ní òrònú sí wọ́n sì rí ṣe lọ́nà ìrọ̀rùn ọlọ́run sì wàá bùkún wọn gbogbo iṣẹ́ tó kọ́ni tó náà ṣe lásìkò yìí ọlọ́run máa ràn wọ́n lọ́wọ́ títí wọ́n tètè rí àwọn nǹkan tó fi ṣe àárín yẹn ìyẹn bó ṣe jẹ́ nìyẹn ìwọ̀n bí tó bọ̀.
0: ẹ ṣeun bá mi kò ní bàjẹ́.
5: mr fresh ẹ̀kọ́ ètò táwọn màmá tán ní àwọn fi ọmọ àbúrò wọn sọ́dọ̀ pé ó gbà padà mo fẹ́ kàn wò ní wò pé ìṣe èèyàn ni ṣe rí ìtẹ̀ kò sẹ́yìn tán máa fi ọmọ ẹ̀ sọ́dọ̀ tán bá ti ń rí i pé ọmọ yìí wọ́n ti ń tọ́jú ẹ̀ ó ti ń dàgbà nínú wọn náà máa dàn yóò wá mọ̀ dàbí pé kán mú ọmọ yẹn padà sọ́dọ̀ kán mọ ṣó rẹ̀ ní parental law parental care ó ní òkan gbá tọmọ tó dà ó yẹ kó explain fún yín at least tó bá tiẹ̀ fẹ́ kó mọ wá máa lọ lédè lọ́dọ̀ mú ló yẹ kó explain fún yín but bọ́rọ̀ ṣe ti wá rí báyìí máa fi ọgbọ́n àgbàgbé náà lè ẹ̀ ṣàlè bàjà torí tó bá di pé bóyá ẹ wá ń dírààgì mọ́ra yín lọ́wọ́ nísìnyí kó má lọ di pé ẹ lọ máa gbọ́ àwọn ọ̀rọ̀ tí ìyẹn kí ti yín gbọ́ kó má wá di pé yóò àmọ́ sọ pé sẹ́yìn lẹ báwọn bí ọmọ ni so advice tèmi gẹ́gẹ́ bí ìwòye tọmọdé tèmi o ìgbà kan ni ke fi omo le ti o ba ti yonda omo fun yin nisin e fi omo le fun te ba ri omo kekere mi mo sodo e le wo omo mi sodo e de ma gbe sokan ju because mo understand yin nisin e ti like e gan te ba de gbe sokan ju ko mo tun a lo fa nkan mi e ti wisely so e ma kan fi ogbon agbagbe na ni ti o ba fun yin lomo omo o le gbagbe yin lai lai mo that is just it omo le gbagbe yin lai lai mo kuda won le fi sodo nisin o je pe to ba de ojo la nisin omo ma pada wa yin kan so ko le gbagbe yin mo is well God be with us.
0: 0913-655-6952 tabi 0913-655-6864 hello. Yes, sir. Yes, sir. Egbon soke di, yes, sir. Ashun ba mi.
1: So, lori ti iya ti aburo egbon mo ya ti lo te mo te ko. Ori la ta yi da yi. Eyan na di won ma je. Ori ti ta ba tun yan, ta ba tun yan lo mo, ti ba mi so. Kẹ́tọ̀ wa sọ pé mo yọ ìdá rẹ̀ fún ẹ kí ẹ má sì ní ìrètí ti bóyá nǹkan kan níwá ìṣẹ̀lẹ̀ lẹ́yìn rẹ̀. Bí mo bá ti bímọ ayé máa ń padà yẹ̀yàn náà ní kẹ́tọ̀ pé òun náà gan pé o lè bímọ ni. Orí nǹkan tí wọ́n fà yọ fún mi kẹ́tọ̀ ṣé òun náà ò bímọ ṣé ọmọ tèmi ní wàá fi sọmọ. Àwọn tí wọ́n fún lọ́mọ láti ilẹ̀ wọn ò rò bẹ́ẹ̀ ni wọ́n tó fún àmọ́ gbà tó dáàrin ìṣẹ̀lẹ̀ wa òkú kan. Bí wàá fọmọ ti lè sọmọ mi kò sí ìyá yẹn kó mọ bàrà jẹ bí èsì ní ẹsẹ ti fi jẹ sí ìlọrin tí ń sọ àwọn ọlọjọ tí mi nǹkan tó fa sábà sí tí wọn ò lọkọ ní àbíba ìdíje jẹ ọdún tí wọn ní òun ò lè bímọ ní àdúgbò wọn tún lè mọ ìrìn àjò kan fẹ́ràn ní orí rẹ ọlọ́run ní bàwá ló jẹ o
0: àmì ọlọ́run bá gan.
1: Nǹkan tó máa ń ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú òfin ìjà òfin èèyàn ló ṣe tí ẹ ọlọ́run ọlọ́run wọ́n sì ní kéèyàn bá ká ní ṣe ọlọ́run sì ṣe ní ọlọ́run ṣe káàkiri fẹ́mi ìlà lọ́gbọ́n ọlọ́run ọlọ́run ó dùn wọ́n ní ẹ. So ẹlẹ́ẹ̀kejì ni ẹni tó lọ pé 42 years àti kí ló sọ.
0: 42.
1: So ìbéèrè kan wá wà ń bẹ̀ yẹn ó sì kò tún lójú ti tèmi. Kí ni kẹ̀kẹ́ ìbéèrè fẹ́lẹ̀bọ̀ ìgbà tí òsì wá bẹ́ẹ̀. Ṣé kìí ṣe fẹ́ àti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni wọ́n ti ṣe ní fake. Ìkẹta àwọn láti jẹ́pẹ́ ẹni tí yẹ kí wọ́n ti ṣe ọkọ̀ òun ó fi ṣàlẹ̀. Ìgbàdí táwọn ìgbà tí wá yẹ kí wọ́n wá sọ fún òun fẹ́ máa tètè ní ìpọ̀yàn wá ní rí ọkọ mọ́ tí wàá jẹ́ ọgbẹ́ ọkàn. Àti pé tí òun rìn kan láti ìbẹ̀rẹ̀ ọ̀pọ̀ àwọn ọmọ skul ní ìfún sábà ti wà ní skul ọ̀pọ̀ ní wọn tọ́ba ní wọn ó ṣe ọjọ́ iwájú lédè mọ́ra fẹ́ ti àwọn àárín yẹn mo fẹ́ kí èèyàn wó bọ̀ tí ò bá ti wá sí ìyẹn a jẹ́ pé nǹkan kan wà ń bẹ ibi tá a ti bí wọn yẹn ọ̀rọ̀ kan kan wà ń bẹ tí ìṣèjọba bá ti di dá má jẹ̀mú àmọ́ afá yóò ní ká wa.
0: Yes, sir. Ẹṣeun bá mi. Ẹṣeun bá mi. Kò ní bàjẹ́. Kò ní bàjẹ́ lágbára ọlọ́run. Kò ní bàjẹ́. Nífẹ̀ẹ́ kí àgbàgbé arákùnrin táwọn kan náà sọ wípé ìyàwó àwọn tiẹ̀ ti ń wùwà ségesège àbí rìnrìn rẹ́gbẹ̀rẹ́gbẹ́ báyìí pé ìrìn àjò yẹn ti gùn ìrìn àjò ọdún mẹ́rìndínlógún pẹ̀lú ìyàwó àwọn ṣùgbọ́n nígbà tí iṣẹ́ ti dọ́dọ̀ wọn báyìí tó ti dọ́wọ́ ìyàwó ló ti di pé wọ́n tiẹ̀ tiẹ̀ ti wá sọ fáwọn gan ni pé wo ò ṣe mọ́ jàre ò ṣe mọ́ kódẹ̀ tó dìgbà pé ó di pé arábìnrin ti wá bá àwọn tó ti sọ fún òun ò ṣe mọ́ yìí àwọn èèyàn ti àwọn kí á sọ pé ìránṣẹ́ ọlọ́run àwọn àfa wòlíì wọ́n ti sọ fún wọn pé ìjà kan abẹ́lẹ̀ ò pé kán má báyà wọn ọjà o tó bá dé dàbíi pé ó fẹ́ lágbára díẹ̀ wípé káwọn gangan bẹ̀yàwó àwọn yìí kan bẹ́ẹ̀ pé bí gbogbo ẹ̀ dẹ̀ sí ń lọ yìí gbe ti o ti wa bo won pe ohun lo oro yi ti lagbara o ti ju emi awon gan lo bayi ki lo ye ka won se oro yi je oro to ndun arakunrin to ndun won lati le je ki le re ko duro kini karakunrin se nibi ti oro de bayi to de bayi 0913655-6952 tabi 0913655-6864 e number te pe te fi da si to la chale okay e jagbe lati bi no
4: olotu e kale e ku se opolo loruko jesu opolo yin o ni daru o
0: amen
4: Imini Reverend St. Alabedi retired lati ilu Ogbomoso. Mo fe fun omobirin ni imoran yi pe oun lo fe okunrin yen o fe. Tori na to ba mo oun ti o dara fun ki o gbe igbese ti o to. Ko si obirin ta fe lai se to tabi eto lori obirin na ti o pira re ni iyawo. Oun ti awon eya kan lo le Nigeria n pe ni wajoko o na ni oun ti won se yi eti awon oloyibo n pe ni cohabitation o na ni so ko gbe igbise to da to mokunrin ba fere lo chito o ye ko le gbe igbise to da to mokunrin o ba gbe igbise to da o ye ko no mo igbise to ye ko won gbe olorun yo je ki o mo chito ki o to ki o di so di ominira e se e ku ise opo
5: olo e ka le olotu e peto e pataro ala ma fun yin se o ti baba ti o so sita to ni iyawo won suspect ilere awon ibere te ma n bere pe nje o ti e ka ko to di pe o ma suspect iyawo e iyawo teyan o ka teyan si n so pe ohun suspect e pe ohun ri pe o si n ririn kurin ti fisan de n salaye fun pe ko ma ba iyawo eja se ti mo po lorun rina ju ohun gangan fun ara re lo iyawo to n ba ja yi emi ro bo se nkan koko to ba se nkan koko ni ala fisan ni ma so fun pe ko ma ba iyawo eja boya boya iyawo gan du ori re leyin olorun gan se ranse si wi pe ko ma ba iyawo eja ko lo pokan papo ko lo pa okan re papo ko mo fokan si pe boya yawo ohun nyali elomi wa to je pe to ba ti ni station to wa o ki oko le ma wo pe boya boya enikan pe boya ero okan lo nse okunrin yen awon na boya awon na si se nkan to ti jo mo be ri to je pe won wo pe to boya oru re yawo na wa fe fi mo se san fa won kan jo pe ra won ni ajo ironu kan jo pe ra won papo iyawo e le ma se nton ro kan jo pera won kan jo bira won ile wa oni daru olohun ran wa lowo
6: e ka do lutu akueto lataro e mi fe so le obin to lo ti pe 42 yen se mi ba ni boya ko tun ko lo si standard hospital lori awon to gba tan ba specialize lori awon kan yen so likely kan ri ona abayo fun likely kan ri and then lori toloko de to ba se to ba le change location and then ko ma gbe sore soju ko ma gbe soju ju to ba change location number 1 and then ko ma o ma nira o ma take special grace ko to lori en to ma je single man lati fe bi a to ba ri divorce tabi en ti en to ti lost yawe something like that sha because for a single man ti o bi mori lati fe obirin 42 o take special grace so mi ba ni ko tun wo ni awon aspect yen ko ma se pe boyo n wo pe ohun wa single man ti o ti bi mori to ba ri en to serious to serious to de mi mo religion re to ba je muslim to ba ri en to serious to le se yawo keji lodo e that is reality of life for a woman of 42 lati so pe o tun wa single man o ma nira die so mo gbadura pe olorun a gbo adura re so ka ta ba se so pe ko ma gbadura amo pe yo ti gba opolopo adura yo ti ya le wodi yo ti ya le alafa yo ti ba se yo ti ko lo awon bi ti o ye ko lo gan mo sa pe olorun wa laye olorun a de dan adura re se se
0: asion baba mi ko ni baje igbese no luku ti o ye karabirin gbe awon na lo fi ha so sita pe to kini gbe se to ku o to ye ka won gbe
7: e ka le o akweto olorun ma fun yin se yi ti mo fe da si ni ti omo ben to ran ti pe 42 years to won ori time akoko na mo fe gba ni mara ko mo mi lero po won o si won para won mo ko mo gbe yanju ati gbe nkan po won gbe nkan je ti yan ba tun pa re ese ni lodo olorun susugba ko gbo kan lodo olorun akoko na ko lo so hospital to ba je ko lo to ti lo so hospital to ati ri nkan kan si si ko bere si be olorun ko gba we lojo meta to ba tun to e pe muslimi ni to ba tun fe sinu ni role ko gbe kini ko ma ko ma si touch ba ko fa da ko fa bismillah ko se bismillah rahman rahim ko ma se 33 pelu gbo olorun ba lagbara olorun ati aye yo re tamwe lagbara olorun ko ma gbe nkan ko ma gbe yanju ati gbe nkan je o ese tin lodo olorun o
0: ana o sha no fun wa o
8: o ko ti oruko ti mi ni Mr. Rashid Latopin se sister tan so pa won sin fun sumo e omo 42 years fe ti mo si tun loko kan lo hospital kini nkan don ni se won kan lo wo kan lo hospital kan lo hospital is go se ni ti o ba se ko sugbon ba won se fe le yo gan bi mo kan lo hospital o ko ti le kan se oruko ti Mr. Rashid Latopin se yi mama to so po ma buru awon mo so de mama in to sele na niyan mama je kin tan yin edo tolorun e so kan giri se ti gbo to ba je pe si tun le bimo e lo loko pelu e ni gbagbo te ba mo pe e se sin sin kan su e lo loko o possible ko lo fun yin lo mo ti yin nkan ti o sele na niyan mo be olorun fun gbogbo awon agan tin reti omo ko lo ba mi fun won ni omo alayo ko le ayo ko so ninu teni o je ki santa tan o olo sanu gbogbo wa o ikweto
0: ami olorun ba o ami o
5: elu sai kale o ikweto la mo dun ni ba je o o ma ti won so sita pa won ti gbon meji o pa won ti sanwo ri awon mo fe so le o nge bi o gba won yen tin so lataro pe awon na ma ni suru since to ti je pe o ti wo wa lati le lati baba bi mo fun ra won ko easy ati lo ma se pe mo fe sanwo ri obirin be yen o ma ma ba won leru bo o ma yen gangan kawọn gangan kan poko won kan jo fowo sowo po oro laarin oko siyawo ni kódà ko kan mọlẹbi tọkọ ba ti gba tan de jọjọ boya jọ kan won le jọ fi ṣe aṣiri awọn yeji naa ni wọn bu ọmọ ò ní dìtòru ni.
0: 0913-655-6952 nọmba tẹ pe si nu. Hello. Yeah. 0913-655-6952. Number te pe si no. Elekeji telephone Russia si oni 0913-655-6864.
5: Eka le o. Eku ise o. Eku eto gbogbo Olorun a ma fun yin se.
0: Ami o.
5: Ejo eni ti omobirin to so pe oun te pe 42 years yen. O ni mo fe gba ni mo. Gege bi oun ti e fi da lohun pe adura re ti gba. Ejo mi ba fe ke ba mi so fun. Ko private chat mi tabi ki ni pe yin boya leyin eto ki n gba nimọran kan to le je ọna abayọ fun emi ni ẹni ti ọlọrun mọ WhatsApp nọmba mi naa ni mo fi n ba yin sọrọ e o naa de ni direct line mi ọlọrun adẹ tun ọna ẹ ṣe a ri anu ọlọrun gba ẹ ṣe ẹkúṣẹ o.
0: Ẹ ṣeun ma ìyanu àṣẹlẹ bí arabirin na ba ngbo to ba ngbo ton ti su ah emi de mo gbe ko ye ke sun bayi number WhatsApp wa le fi ateranse si be abi ke fun yin ranse si be pe eyin ni arabirin to so sita nipa bayi bayi bayi number WhatsApp yen e je fun yin bayi to ba da bi pe ngbo wa ki ma da yin lagara to ra ni pe ma kuro lori eto bayi ni seju kan loku ta ko kan gara wa lori eto 0913-655-6864 0913-655-6864 Let can see 0913-655-6864 La wole son tin lo la chale yo O do se tumbo la gbaro long gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti sọ síta gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tèmi náà ni pé báwọn èèyàn ti gbà yín mọ̀ràn yín nǹkan kan tún lágbára ń bẹ̀ náà tá a lè dìmú bá a bá ń sọ ń gbà míì á dàbí tí kò fẹ́ nítumọ̀ ṣùgbọ́n ìtumọ̀ ńlá wà ń bẹ́ o ẹ já dìgbàgbọ́ mú wípé tiwa yóò ṣe kínni yóò ṣe é ṣe kò ní ṣòro ṣe lọ́dọ̀ ọlọ́run ká a tún wá má fi òpó àdúrà lẹ̀ torí a máa ṣiṣẹ́ o Precious Afolabi opo adua lo gbe mi na ro bayi o ati gbogbo eyin te n gbo wa opo adua yi koni kan koni shedanu koni ge lagbara olon ti wa oni soro se an lo la sale bu ba do se tun bo lagbara olon atun wa pelu akanse eto lotun lotun lojo yo lotun lotun lo ran lotun lotun lolon tun gbe wa gbotun si lori eto yi Precious Afolabi on lo ko te mi fresh Ba bao udaro.

orúkọ Ọlọ́run Alá pẹ̀lú àtìlẹ́yìn aṣíwájú ẹ̀dá tó ń jẹ́ Muhammad ni mo fi kí múmìnì àti múmìnà mo sì kí gbogbo ẹlẹ́sìn kristi lápapọ̀ náà o gbogbo ẹlẹ́sìn ìbílẹ̀ pátá náà mo kí o ìbànújẹ́ wàhálà òfò Ọlọ́run Alá kò ní fi kángun ayé ẹnìkọ̀ọ̀kan wa orúkọ tèmi ni King Aṣíwájú Adéyẹmí Akérèlé tí mo jẹ́ aláṣẹ àtolùdarí iléeṣẹ́ ìwòsàn ìbílẹ̀ àgbáyé ni Dr. Worm International Apps èmi àríyá gbọ́mọ́là ilẹ̀ Yorùbá ọba ìṣègùn àgbáyé aṣíwájú gbogbo oníṣègùn ìbílẹ̀ jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà mo kí wa pé a ò ní fa àìsàn ló gbà o mo dẹ̀ tún kí a pé a kú oṣù wọnú oṣù bàbàbà àwọn oṣù mẹ́rin tó parí ọdún nìyẹn September October November December ayọ̀ tá a fi wọ́ ayọ̀ náà láfi kúrí gbogbo oṣù mẹ́rin tó parí ọdún ọ̀làlá ìlà ìlàlá o lábẹ́ bẹ́ẹ̀ ọ̀sẹ̀ lera ń lọ lọ́wọ́lọ́wọ́ nílùú ìlọrin tó bá ti wọ̀ lù ìlọrin sọ pé ò ń lọ sódò ta tó bá dé odò ta bọ́ọ̀lẹ̀ ń lè pọ̀ láti greece ilé epo àlàdédé ń pè tẹ́lẹ̀ o ti ń pè láti greece báyìí o ti dá ti greece báyìí tó bá ti bọ́ọ̀lẹ̀ ń lè pọ̀ láti greece yẹn ọ máa rí complex yẹn ó fẹ́ gbẹ́ ti ilé epo àti greece asi shopping complex ò ń la wà so bá ti wọnú complex tó fẹ́ gbẹ́ ti ilé epo àti greece yẹn ó bá ti gorí òkè complex yẹn ọ́fíìsì àkọlápòsì àwa la wà ń bẹ̀ ẹgbẹ̀rún kan lówó card ẹgbẹ̀rún kan àbọ̀ lówó oògùn àpapọ̀ 25 àpààrùn ajẹ́gùn ọ̀fẹ́ ni ẹ̀rọ ìgbàlódé ọ̀fẹ́ ni wọ́n tó bá yẹ pé kéèsì tiẹ̀ full treatment lọ́jọ́ mọ́ bílànà tiẹ̀ bá ti jẹ́ lásọ fún ọ ẹlòmíì sì ń bẹ tó yẹ gbogbo ayé tiẹ̀ bílànà tiẹ̀ bá ti jẹ́ lásọ fún ọ mo fẹ́ lè kí gbogbo ọmọ ẹgbẹ́ apò ògùn ìbílẹ̀ Nàìjíríà Abasiutika Yusuf Nàìjíríà Hound wọ́n tó bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ aláwọn gọ́vnà nípínlẹ̀ Ọ̀yọ́ àní gọ́vnà nípínlẹ̀ Ọ̀sun àní gọ́vnà nípínlẹ̀ Ogun àní gọ́vnà nípínlẹ̀ Niger àní gọ́vnà nípínlẹ̀ Kano àní gọ́vnà nípínlẹ̀ Niger tó bá ti láwọn gọ́vnà káàkiri nìyẹn Alhaji Abdulhakeem Ọláìyá àwọn ni gọ́vnà wà nípínlẹ̀ Kwara tó jẹ́ pé àdàrẹ́ tiẹ̀ sí wọn tó bá ti pe nọ́mbà bó ti láwọn gọ́vnà àǹfààní wà láti darapọ̀ mẹ́gbẹ́ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ló sì wà nínú ẹgbẹ́ yẹn tẹ́mi ààrẹ gbogbogbò fẹ́gbẹ́ apò ògúnbílẹ̀ ní Nàìjíríà national president tí mo kí gbogbo ọmọ ẹgbẹ́ pé àkùdédé àsìkò yìí o ẹgbẹ́ hàn á máa tẹ̀síwájú o ẹja gbójúgbò wà lókè lọ́hùn àtàdúrà tí wọ́n ṣe fún wa àríyá gbọmọlà òpin méjì o bẹ́ẹ̀ ni òpin mẹ́ta o fún ti ń bèrè pé sáré agbọmọlà nìyẹn àríyá gbọmọlà òpin méjì yàtọ̀ pé mo jẹ́ òye mo gbóye àmì ẹ̀yẹ àríyá gbọmọlà ilẹ̀ Yorùbá mo tún jẹ́ ààrẹ gbogbogbò fẹ́gbẹ́ àpapọ̀ agbọmọlà òtún ọ̀fìn nàìjíríà ẹ̀gá pọ̀ àwa òpó kọ ọmọ nìjánu ọmọ ó lè dọjọ́ iwájú káràwọn kan tó fẹ́ mọ lóko wa ó kọ ọmọ sì ṣe pàtàkì ó kọ ẹni ṣe pàtàkì ńlá fi tọ̀jọ́ba àpapọ̀ lọ àwa níjọba fún ní àríyá gbọmọlà nàìjíríà limited láti wọ corporate affairs commission ṣe àríyá gbọmọlà òpin méjì bẹ́ẹ̀ ni òpin mẹ́ta o ẹ̀kọ́ àkọ́kọ́ yìí o.

0: Plaza, Elde Road, Ofatedo, Osogbo, Osun State. Ele Lomare, 080-322-6525. Are Agbona Langwe, Oni Emambo.
1: Tedo.
2: Kai, kai, kai.
1: Tedo.
2: Tedo.
1: Tedo.
2: Tedo. Igbegi, bile ton sokone dako.
3: Ele ve sadua fwa.
4: Ele ti wali se walo do tan baka.
5: Niki bobawa njona, ayi atogbe. Ati agbara okunrin Olorun owo yin do ma ruke lagbara tolo in tefe lagbara lo e ma ri se insha Allah ise yin Olorun o je okeji tun ju bayi lo se muslimi yin abi muslimi atala lagbara tolo ola ka bata lo ola safai marwa ola maqama ibrah ola taurita ola linjila ola sabura ola qur'an alafia temi gugu Olorun ko se fun la wala haula wala quwwata illa billah isele ni
4: isele
5: isele oyo
4: almost
5: eba
4: e ti belet wa si lorin ba te ko wa
5: eh beni ama ibena mo wa digo
4: ni wa ba te tu wa si jibo lori
5: beni
4: beni si ba gaye atope ye e ni se dada
5: alhamdulillah
4: komo fun ni wa o dada
5: alhamdulillah
4: lu tu wa ola pe wa di atun ba ile tu wa fu pe ke tu pa ba nkan mi wa ba ya
5: beni beni
3: Elefe ti gbogbo aye gan gbo ni lo radio abi eko
6: be ni
3: enu ni kan la tin gbo pon
6: oruko mi ni Oloye Joseph Oyelade Jekete omo bibi ilu ilokun ni Ijero Ekiti enu ijo mo ti joye mo wa si bi ile ise yi ni around August lodun ta wa yi igba ti mo wa si bi ero radio mo ti gbo announcement baba igba ti mo wa si bi mi o ri nkan kan mi o ri nkan kan ṣùgbọ́n lẹ́yìn ọ̀sẹ̀ mi ló kan tí mo ti ń wá tá ti fún mi nìkan.
3: Ẹ fojú rí nǹkan kan tẹ́lẹ̀.
6: Bẹ́ẹ̀ni.
3: Àmì náà bẹ̀rẹ̀ mọ̀ pé ń gbà yẹn ẹ̀rí ń bà tẹ́lẹ̀.
6: Mi rí kankan tí ó gbà tí mo wá lọ́sẹ̀ mi ló kan sẹ́yìn ẹ̀yìn tí mo ti dé yẹn. Mo wá bẹ̀rẹ̀ sí ní rí kankan tó ẹgbẹ́ tí ń bá ń bọ̀ nínú mọ́tò mi. Mo wá rí mọ́tò tó ń kọjá lẹ́bàá mi.
3: Èyí bẹ̀rẹ̀ ń bà tẹ́lẹ̀.
6: Akan pe wa de bili mi mo ba je nde bi
3: ṣugbọn baba laarin e ka yo le ku le mo pe te n so yi bo ti ri gele nu kele le wa fi se ri saarin e pe bo ti ri nu
6: mo ti be si ri ri yan kele mi
3: o ni kele le ba se ri laarin e awa musulumi ni isin amọ fọlọrun se ri awa kristiani kele le ba se ri
6: wa mi e le tara mi mo ti ni be si ri na
3: ko
6: apa e ba e baba agbọmọla mo n ri ba e
3: ẹri mi kiri ba e
6: mo ri
3: e si ri bi tẹlẹ rara
6: mi ri mo tẹlẹ. But mo ri figo e ba mo ri
3: dada bayi
6: e mo ri won
3: kile won fe so
6: ile je e o to ni ki se fake tori to ba je pe fake ni ma ti mo tori en ti mi o ri mo ti be se ni ri ba do e dupe lowo olorun
3: ile ti ari
6: amọ ti
3: e ti won e mo gbe ile wa fara yi e te le won pe wa ni
6: eh
3: suba e ile won ni se ile wole fara yi bayi
6: e mo wole fara mi be ni awon eniyan to ba ni isoro bi ti mi mo dari won si bi kan ma wa si bi iṣẹ́ wọn níbi kíbi tá a bá ti polówó gbọ́ wọn wà lóòótọ́ ni ẹ̀dẹ̀ máa rí ìgbàlà lórúkọ jésù.
3: Sọ bàbá ẹ ti dàgbà ẹ tó mọ ọdún mélòó láàyè.
6: Àti àbá ní tarawajẹ mo ti súnmọ́ àádọ́rùn-ún ọdún báyìí.
3: Àádọ́rùn-ún ọdún ẹ fi àgbàlagbà ẹnu yín yẹn ẹ fi ṣàdúrà fún iléeṣẹ́ wa pa gbọ́gbọ́ ọdún àti mẹ́jọ tá a ti ń dáwé tá a ti wakò wagbo àtòkù ọdún àti mẹ́jọ tá a dá iléeṣẹ́ dr mlẹ̀ a fi àdúrà lẹ́nu yín bàbá.
6: Lórúkọ jésù mo gbàdúrà fún iléeṣẹ́ yìí kẹ máa tẹ̀síwájú bẹ́ẹ̀ bá ti wí kó máa rí bẹ́ẹ̀ lórúkọ jésù.
3: Ẹ ṣe bàbá.
7: Bàbá December tí a wá rí August lẹ́ ti ń wá.
6: Bẹ́ẹ̀ni.
7: December tá a wá rí báyìí kílẹ̀ wá sí December yìí.
6: Mo wá dúpẹ́ ni mo wá dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ iwájú lẹ̀ pàbìtì eré sí iwájú lẹ̀ ó máa lọ o ẹ ò ní rẹ́yìn o nǹkan tẹ́ bá ti wí a máa rí bẹ́ẹ̀ ni ọlọ́dúnmọ̀rẹ́.
3: Ilé ìtọ́jọ́ pé ní ìsìn ìmọ̀ tuntun ní ìnà kedere.
6: Adúpẹ́lẹ́ ọlọ́run.
8: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08032265265 08032265265 wọ́n tọ́ lárùn ojú tọ́ lárùn àyà tọ́ lárùn àmujẹmujẹ aràn lápálàpá aràn látàlátà àbárà àgínísà inú ẹ̀ ń gbóná. orunu mo inu e ngbona kolukole ti wa fun le da oro abe da abu abe do rusu njo wo ti wole oko ogbopa ogbopo ogbopo ogbopo to ti wa primary infertility abo wa secondary infertility olohun ba la lo ba ton so mo sugbon lo tire mi ari agbon ma laile yoruba oba isegun agbaye ati wa gbogbo ni segun bile jake jado leader nigeria olohun ti ran mi se o lati fi wi ati gbogbo iwu gbarun ti ba nse o ka wu ti gbogbo ti gbogbo ko dupe olohun ba won to wa kisi po larun balopo gonorrhea infection won ni on ton komo kure njo abo lato se egbe staphylococcus infection in kan inu komo kure in kan gyo je abo ni e ato se ajere syphilis ere ara ni ma je ne fun pe lato se ajere in to ba wulo lara ni ma je ne fun pe lato se ajere ori people si bi owo wa mi yo lo yo pada kolu kole ti wa kolo bipe o ti wa di oni lo spam card abi watch spam abi go to lato se eleje nipase lo spam card abi watch spam to ni o ti nda wa la ti nda wa laarin ako ati yawo nigba to ba je pe ko ba soyun awon arun balopo in lo se akoba fun o ti o fi

0: sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo ní ìsìnìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́.
2: Ẹ bàrìbà.
3: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
0: Mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fin sílẹ̀ nígbà kan.
4: Listeners all over went on a desperate search for a priceless gem.

0: Ekale.
1: Okay, lo bin lo mo de lagba lo ba ni joye ni joye gbo yin patala ki pe e ka le yi lo se to koja be ba gbagbe e ri pe Prince Dr. Mawa ko se ni bi yan se ki DK1 ko suri ofe lati le wa lo se to koja to tumo si pe eto so ye ko le faja e ko gbina ya lo se to koja sugba dupe loni olohun bo se o e ja gba lujo ka lu gbogbo re lotun lo si ka wa jo si loni ibi ta boro de ni ose meji seyin to ye ka tesiwaju nu e lose to koja e je ka wo boya tesiwaju nbe abi a tun gbe mi awon to ba ti ba wa lo ngba yen e mo ton ba ti se film kan ton gbe daarin ton e je ka apa be la fe gba wole loni to bo ba se je bo ba se ma ri ibi to ye ka ya si loni lori eto fun ti toni so ye ko faja aja ma bara wa lo lori eto leni be ba gbo e le mo ohun to ku fun yin na ni pe erora se kini ke lie down sori ibi te wa un ke je ko wo daddy wa la pa bi kan titi mommy na ke wa ma wo ko se ni bi ya be ni wo ni tv te ba ti e ri awon kan sugbon ikan ko se fowo ran seyin be e ba ti ri pattern sin waju baba nu ka bere to fun ti toni
0: e kale gbogbo bi ti e tin gbo wa lale yi le kan si e kale yoruba bo won ni ori mi gbe mi bi oni gba iru ori mi gbe mi bi elegbe fa iwofa ebori lo gbe agbe ti agbe fi ba won doba nile aro ori in lo gbe aluko ti aluko fi ba won doba nile osun se ebori in lo gbe lekin leke to fi ba won doba nile fun ori emi omo ba maye wa ko se ni bi iya danseriki dk1 mo sa gbe mi na lojo toni ki n ri ba ti se ki n rona gbegba ki n begbe pe lase na ba mi edumare mo se wi kori be fun gbogbo eyin lolufe mi patapata ati gbogbo eyin lolufe diamond 88.7 fm olo button mi o yi pada precious afolabi ti gbogbo ayi mo si fresh ba bao owo to fin gbe soke to fin gbe sale koni din to mo na o si be ba se ri pattern lori temi lesi mo ri fi loko yawo lori ti e na bo ti rinu iya wa sa ku suru be won ku suru nile to ko to di pe mo tesiwaju mo toro gafa lo gbogbo e lolufe mo ba maye wa ko se ni bi iya bi pe a o le ipade ni ose to koja latari idi kan si di kiji amo lori ko le dana ni yo si da lagbo olon lase lo ba mi odumare to ba ri bi ago mokanla ose be o koja aseju mefa loruko alase ati apase lese diamond 88.7 fm ki wa pe eka le eka ti kowo pe eka ti royin loruko gm ki ati gm sale mo ki wa pe eka le lẹ́ẹ̀kan sí lórúkọ olùdásílẹ̀ iléeṣẹ́ yìí bàbá tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn most senior special apostle bàbá olúwọlé awotuyi bàbá gbogbo bí tẹ bá wà lálẹ́ ìlérí ni o mo gbà ládùá àpadà sí ibú àpadà sí gbàláàdá àtẹ̀yìn àti ìyàwó yín àtàwọn àrọmọdọmọdọmọ yín kò ní kẹ́ni kankan lára yín kò ní kẹ́ni kankan nínú yín ẹ̀dàpẹ̀sà mi bá ń gbẹ́tọ̀ àmì gbé tí yín bá ń já bàbá ọmọ ní ń pèrè bàbá tọ àwọn tó jẹ ẹbùn wa ní nǹkan bí ọ̀sẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún bẹ́ẹ̀ ni ó bẹ̀rẹ̀ látòrí mr dekunle láti òṣogbo wọn ti gbẹ̀bùn wọn ìyá àjọkẹ́ láti okolówó wọn ti gbẹ̀bùn wọn mr bọ́lákalẹ́ láti òkèòyì wọn ti gbẹ̀bùn wọn mr kọ́láwọlé láti sango wọn ti gbẹ̀bùn wọn ìyá wa tèmi dayo láti pàkátà àwọn náà ti gbẹ̀bùn wọn malam taofik láti ìkírun àwọn náà ti gbẹ̀bùn wọn mr abdulatif láti ogidi àwọn náà ti gbẹ̀bùn wọn ẹnìkan tó kù tí ò tí gba táwọn ò tí gbẹ̀bùn tiwọn nígbà tí wọ́n pè wọlé ní ọ̀sẹ̀ tó kọjá wọ́n ní àkọ́kọ́ táwọn kọ̀ọ̀kan gbọ́ wa nù láti bí ọdún márùn sí mẹ́fà tá ti ń ṣètò yìí ọlọ́run sì ní kí wọ́n rí ibi pè wọlé mo wá kọ nọ́mbà tó gbẹ̀yìn nọ́mbà wọn kalẹ̀ àmọ́ àwọn ò lórí ọ̀fẹ́ àti pè mí bóyá àwọn ò ráyè ni ọlọ́run ló mọ̀ àmọ́ mo mọ̀ nǹkan tó bá ń gbọ́ mi lálẹ́ yìí àwọn náà ni bàbá wa imam abdulatif shita láti ìlú ọfà tí 0558 ló gbẹ̀yìn nọ́mbà wa bàbá tẹ́ ẹ bá ń gbọ́ mi ẹ gbìyànjú kẹ́ pè mí lágo márùn ní ìrọ̀lẹ́ ọ̀la pẹ̀lú ògọ́lọ́run yín sì wá bí ẹ̀bùn yín bí ó ṣe tẹ̀yìn lọ́wọ́ bo ti rinu to ba ri bele kan si atoroga farao leyin gbogbo ololufe pa ale peju pese ni ichejo oruko mi oyi pada dokitor omo ba mayowa ko se ni bi ya danseriki dk1 loruko temi nje etun mo ba wa ka lo lale ilere to soye ko faja yo baba won ni bi ta ba roko ti si ibe la fa bo si te ba gbagbe oran baba wa meji ta n ba bo lati ju ni alaji Abdul Qudus Abbas Akande Obisere ati Alhaji Abdul Wasiu K1 the ultimate ibi ta ti do ni jedugun ibe na lati gbera lati bere pada loni sugbon siwaju gbogbo kan olowo botini mi je ka gba bayi wole

bí o ṣe rí nìyẹn ìwé ìrántí ká mọ̀ bó ṣe ń lọ ká tún fi kọ́gbọ́n bí àrùn ṣe rí nù tọ́ aago mọ́kànlá ọ̀sẹ̀ bẹ́ẹ̀ kọjá ìṣẹ́jú mọ́kànlélógún gbogbo ẹni tí wà lórí facebook mo ti ní o àmọ́ mo ń bọ̀ wá ẹ dákun bẹ́ẹ̀ sí ń kọ́mẹ́ntì ẹ mọ bá mi ṣíẹ̀ lógúnlógún ẹ sì mọ bá mi ṣíẹ̀ lọ́gbọ̀nlọ́gbọ̀n àmì mi náà ń bọ̀ nígbà tí microphone wa dọ́dọ̀ bàbá wa kí wá di ultimate kí ni tó wá ṣẹlẹ̀ ọlọ́bọ̀ tì ní mi so ti wà ń tòsí tó bá ti wà ń tòsí mo jẹ́ ká fi para rárá jẹ́ kó bẹ̀rẹ̀ láti ibi tí àti ní ó bẹ̀rẹ̀ hàn bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀

ọlọ́bọ́ tí ni ọwọ́ tó fi ń gbé sókè tó fi ń gbé sálẹ̀ kọ̀ nídìí tọ́ mọ̀nà ó sì láṣọ ọlọ́ba mẹ́dùmọ́rẹ́ mo rò pé bẹ́yìn ò bá rí nílé ó yẹ kẹ́ ẹ mọ gbóhùn ẹkún wípé orí bàbá wa k1 the ultimate orí wọn wú púpọ̀ bí wọ́n ṣe ń sunkún dr sikan ní báyìí sáà sí ni àwọn náà wáyà emotional àwọn méjèèjì wájú wọn ní jọun sunkún nígbà tó rí wú kódà láàrin yìí barista ti sífìlẹ̀ orí wọn wọn ti délé orí k1 the ultimate ẹkún ìwà pọ̀ tọ́ kí ló fa tí k1 fi ń sunkún kí ni ń pa bàbá wa k1 the ultimate kí ni ń pa lẹ́kún níjọ́ tá à ń wí kí ni ń pa dr sikan àdé báyìí sáà náà lẹ́kún ní ti ń pa àwọn méjèèjì lẹ́kún ó yí wọn o ó sì yí àwọn méjèèjì bó ti jẹ́ kó ṣeéṣe kó jẹ́ pé ní ti ń pa wọn lẹ́kún ò jọra wọn ṣùgbọ́n kó tó di pé mo tẹ̀síwájú lórí níta gbọ́tán nísìn pẹ̀lú bórí àwọn méjèèjì ṣe wú pẹ̀lú ohun tí bá wà sí nǹkan lórin láti bẹ̀rẹ̀ ẹ rí i pé gbogbo orin tí bàbá wa k1 the ultimate ti ń kọ láti bẹ̀rẹ̀ orin àwọn tí dr sikan àdé báyìí ti kọ tipẹ́ ni kí dr sikan àdé báyìí tó wá ṣàdùà fún kó tó wá dìde kan tó sífìlà kan tó délé wọn lórí kó tó di pé wá bú sẹkún sẹrí yorùbá bọ̀ wọn ni a ṣe àtẹ́rọ̀gọ̀dì òun ló dá ọkọ̀ dúró di ọlọ́sẹsẹ tó ṣe bí òwe o bẹ́ẹ̀ ni yóò ti yí àwọn àgbàlagbà pẹ̀lú èyí tí mo pa yìí pé a ṣàtẹ́rọ̀gọ̀dì ló dá ọkọ̀ dúró di ọlọ́sẹsẹ tó ṣe bí òwe bí orin ṣe wá lọ kan tó tún ká níbẹ̀ làwọn fáǹsì alhaji abasa kan díò bẹ́sẹ̀ ti ń sọ ní ẹ̀bùn kí ni ń palẹ́kún kí ni wàhálà rẹ pọ̀ èsì tí ò rí fún alhaji abasa kan díò bẹ́sẹ̀ ní sunkún sí kálukú sáà ń wuchẹ̀ lóríṣiríṣi ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ọlá ìjà tó wà nílẹ̀ ìkùnsínú tó wà nílẹ̀ àìgbọ́rẹ̀níyé tó wà nílẹ̀ lẹ́ẹ̀rin àwọn méjèèjì òun ló bí gbogbo eléyìí la fi ń pariwo pé ṣò yẹ kó fàjà ṣùgbọ́n kó tó di pé mo tẹ̀síwájú gbogbo ẹ̀yìn tí ẹ ti débi ablatif ọ̀làdọ́jà mo ti rí yín níbí báyìí àti ọláìtáyìndé ìṣòwò isaac adébáyọ̀ ablatif ọ̀làdọ́jà yẹ́sì kubrat ìbírọ̀gbà muhammad ayinde adáfílà akim karebu ajẹnifuja alhaji abdulkarim káyọ̀dé agbana babao abdulrazak abiodun sheu wahab yita oríyọmí abdulwasiu ablatif ala ok mo ti kà yín lẹ́ẹ̀kan zakari yao abdulfatai buhari konatek ikoyi ẹ̀ṣọ́ alhaji abdulfatai ọmọdaranu nurudin agbọmọjọ abdulsalam nasirudin abiodun comrade akim karebu oríyọmí abdulwasiu hussein suleiman siyanbola lukman láti ilùbú ẹṣẹṣun sọlí muhammad jimat abdulrazak usman ẹsẹ̀nsẹ̀ mo ti rí yín ní ibi báyìí mm abdulrauf kobiowu kubrat ìbírọ̀gbà alhaji adeniyi ọmọgbàdámọ́sí ọlọ́lájọ kẹjọgbójọgbò habib fúnṣọ́ wahab ọlárẹ́wájú ibrahim peacemaker minister of information orí ayẹyẹ fẹ́nu wọn oníjẹ́ ìyìn náà gbé lágbọ́rọ̀ ọlọ́run insha allah kẹ́hìndé ọba aláyélúwà ẹsẹ̀nsẹ̀ o ẹkú àtẹ̀lé prince káyọ̀dé àgbàna abdulwasu afunja adekunle muhammad ìyá shukra láti alórí ẹṣinṣin alhaji ladi gambari habib isafolonso láti london ẹkọ orí òkèdè lu ọláyinka babatunde alanamu ẹṣinṣin ẹkú àtẹlẹ ẹkú àfọkànsí ẹkú ìfẹ alhaja ayọọlá lawal asukuti lágbàjì ẹṣinṣin alhaja dadi fẹ láti lu bode sadu ẹṣinṣin o yaya jima nurudin agbomojo yes mo ti kàyín lẹ́ẹ̀kan nasirudin abẹnu comedy yes kubra shaib yes fati sunday yes oríyọmí abdulwasiu ailara abdulatif hussein suleiman abdulwasiu afunja yes ọmọtúndé thomas ẹsẹnsẹ ajẹsọra kò ní bàjẹ bọlánlé odúkọyà yayida prince kayode agbana yes mm abdulrahman kobiewu abu abdulrahman danjaji ọlọ́lájọ kẹjọgbójọgbò peacemaker honourable minister ẹsẹnsẹ o habib fúnṣọ́ wahab sọ́lí muhammad jimat ọlárẹ́wájú ibrahim ìkòyí ẹ̀ṣọ́ alhaji abdulfatai akim karebu ẹsẹnsẹ o
àjọṣiwá kò ní bàjẹ́ ká da dúbà náà bẹ́ẹ̀ sì ń wo òun ẹ̀dá kan bá ń ṣe ẹ̀ lógúnlógún ẹ̀ bá ń ṣe ẹ̀ lọ́gbọ̀n lọ́gbọ̀n àti ọ̀làríwájú noa mọ̀tíráyìn náà bíi abdullateef konatek ọlọ́wọ́ tì ní kó tó di pé ayé àtẹ̀hún padà jíkàgbọ́ síwájú kínkínní láì ṣẹ́jú kan sí méjì ní èyí tí a gbọ́ tán nísì tí bàbá wa kí wọ́n ti torí wọ́n ti wú torí kákàn gbọ́ díẹ̀ kó tó di pé

0: Ẹ̀sìnṣẹ́un Ọláìtàn Abdulhamid mo ti rí yín bíbá. Tọ́ gẹ́gẹ́ bí ohun tí à ń bábọ̀ ṣé gbogbo nǹkan tí wọ́n wá ń sọ níbẹ̀ kan tó kù lójú agbo dúró rọ bàbá wa kí wọ́n di ọ̀tún sí bẹ́ẹ̀ lórí ó dá sí bẹ́ẹ̀ kọ́ àmọ́ kí ló fa gbogbo ohun tí àwọn èèyàn sọ lóríṣiríṣiríṣi sẹ́yìn pé kálukú pẹ̀lú fáǹsì chẹ̀ fáǹsì kí wọ́n wá ń bẹ̀ fáǹsì Alhaji Abbas Akande Obesere wá ń bẹ̀ àìmọye fáǹsì Amin tó tún wá ń bẹ̀ náà ọ̀la àti ìbẹ́ńlẹ̀ ni la fi ń pariwo pé ìjà ò dọ́là orúkọ ni sọ ni ó dá sóye kó fàjà.
1: Rikishi dayi ojo pe orogun owo ti wa onajin be si ni anju won ko se wi lejo ija lara otoboro se o ye ko faja ipade dori eto se o ye ko faja pelu agba ojo npede dokita omo oba mayowa ko se ni bi iya dansariki dk1 ni gbogbo ojo simi sunday ni agogo mokanla aleku iseju mandogun lori ikani diamond 88.7 fm ilu ilorin.
0: Tọ́ ẹ ṣe ṣeun nígbàtí ọ̀rọ̀ yìí wá parí nígbàtí ìnáwó yìí parí tẹgbẹ̀rẹ̀gbẹ̀ tẹgbẹ̀rẹ̀gbẹ̀ tí dr sigun andy barrister àwọn agun mọ̀ pé ọlọ́jọ́ ti súnmọ́ òkìkí wá kàn lórí orin tí Alhaji Abbas Akande Obesere kọ tó sì kọ lójú bàbá wa kí wọ́n di ultimate pẹ̀lú ìtàn fáṣí dánwò bàbá ti wá mẹ́mi pé gbogbo bí bá ṣe ń jẹ́ kódà àwọn ọ̀rẹ́ wọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kan bẹ́ẹ̀ tán ti sọ fún pé tọ́ àyè bá mọ̀ tó bá dìgbà báyìí tó bá dìgbà báyìí ìrìn àjò tí mo fẹ́ padà lọ yìí èyí múra tí ń sìnrìn àjò táwọn náà mọ̀ pé ààrẹ wọn padà wọra tó bá wọn tí wọn sì mọ̀ tí wọn ò mọ̀ pé ọlọ́jọ́ ti dé pé táwọn bá dé ọ̀rọ̀ àwọn ọmọ yìí ìfẹ̀kàjọ dá sí láwọn ọ̀rẹ́ wọn kọ́lọ́n kó fọ̀run kí àwọn bíi Alhaji Buhari ọlọ́tọ̀ àtàwọn tó wà láyẹnu wọn lára àwọn ọ̀rẹ́ wọn tó yẹ pé wọ́n ju dr sikun andy basa ọlọ́jọ́rí àmọ́ ọ̀rẹ́ náà ni wọ́n ń pera wọn ọlá ọwọ́ àtàpẹ́lẹ́ tí dr sikun andy basa ṣe fún wọn tọ́lọ́n sì ní kífẹ̀ẹ́ mọ́ wà láàrin ara wọn. Ṣé mọ̀ pé yorùbá bọ̀ wọ́n ní sahoro ń fọ̀ asunara ń dúró gbà bí kàkàkí bá gbẹnu sókè gbogbo à pa lọ́lọ́ tó ṣe bí òwe gbogbo ẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa tó ṣe bí òwe. Tọ́ èmi ti yín tòótọ́ nígbà tí wọ́n parí ìnáwó dr sikin andy barrister wọ́n lọ pọ́n padà sí ìlú ìbò padà láti lọ mójútó ìlera ara wọn ọlọ́run wa ni wọ́n gbàbẹ̀ lọ ọlọ́jọ́ tó dé ọlọ́run ní kí ti tán tán kọ́lọ́ba mi lèdè mọ̀lẹ́ kó bá mẹ́pẹ́ bókò lójú wọn. Nígbà tí lèyìn wa lọ bẹ́ẹ̀ láìfù ti ń lọ lóríṣiríṣi pẹ̀lú ìta Alhaji Abbas Akande Obesere ṣe àwọn ò dánú dúró wọn ò sì ṣẹ́nu kù lórí bí wọ́n ṣe ń kó fún bàbá wa kí wọ́n di ultimate bó ṣe jẹ́ pé bàbá wa kí wọ́n di ultimate àwọn dúndún àgbà wọn fọgbọn sí kinní náà ibi táwọn náà bá ti júwe ṣe pé olówe mòwe bí àṣà bàbá wa kan kọ́lọ́n kó fọ̀nà kí àwọn náà èmi sáà ni tiyín tó tọ́ èyí tó wá jẹ́ kọ́rọ̀ ìwà bumiragi yanyan tó wá dá ìwà pé wọ́n tú petro sí náà àwọn àpè bàbá wa fún kéwàá di ultimate fún ìfọ̀rọ̀wérò kan ṣe wá rí ìfọ̀rọ̀wérò yìí pẹ̀lú ìgbà tí ò sí bàbá wa síkúrò àyàndé bá ṣàlàyé mọ ní tí bàbá wa kí wọn di ọtí mi tí wọn sọ ń bẹ wọn ti fi kọrin rí tí síkúrò àyàndé bá ṣàṣì wọn kòrojú sí ọrọ náà tí wọn sì kìlọ fún wọn àmọ síbẹsíbẹ nígbà tí ò tún nígbà tí kò sí bàbá síkúrò àyàndé bá ṣàlàyé mọ ní ìfọ̀rọ̀wé náà wọn sọ̀rọ̀ yẹn nígbà tán sọ̀rọ̀ yẹn tán àwọn àfikún kọ̀ọ̀kan tó wà ń bẹ ibi tọ́rọ̀ yẹn ti wá bí kálukú nínú kódà Obesere nìkan kọ Alhaji Abbas Obesere nìkan kọ ló bínú àárínú àwọn lórin kéékèèké tí wọ́n bínú tára àtàwọn àgbàlagbà olórin tí wọ́n bínú tára àmọ́ ọ̀la ti ń bẹ́lẹ̀ tẹ́lẹ̀ lára àwọn àti Alhaji Abbas Akande Obesere àwọn gbé kinní náà rò pátápátá ẹ̀yà ẹ̀jẹ̀ ká gbọ́ nǹkan tí bàbá wa kí wọ́n di ultimate sọ ẹ̀jẹ̀ gbọ́.
2: Kàwá nínú gbogbo wọn ti dárúkọ yẹn ogun ọlọ́ ti ní ipa tán ti sà tán ti kó ògidàn ló là jù gbogbo tó ti ní ipa tó ti kó àwọn alájìkọ ní tí ló pọ̀ rẹpẹtẹ àwọn àgbàlagbà fún wọn máa ní bọ́mọ ilé ìbá bá tàn wọn ní abá bàbá ọ̀rẹ́ àwọn bàbá bá tàn ní yàtọ̀ sí ohun tó tún wá ṣojú èèyàn mo ní àǹfààní láti mọ ìgbà tí Bashiru Abinu ayé tó ń jíwèrè mo sì gbátùpà lẹ́yìn wọn mi ju bí ọmọ ọdún márùn-ún sọmọ ọdún mẹ́fà lọ mo ní àǹfààní láti mọ̀gbà táwọn ajadílàwà tó ń jíwèrè mo ní àǹfààní láti mọ àwọn kàsálí àlànìjọ́ ìlàwà mo ní àǹfààní láti mọ àwọn kàwọ́ àmínú so gbogbo àwọn nǹkan tí mo sọ yẹn kì í ṣe tọ̀tọ̀ pè mí jókòó tó sọ fún ìhun tèmi gan fúnra mi tí mo fi ojú gan ní ni àwọn tá a sì ń sọ yìí sì mọ̀ mí wọn ò mọ̀ mí ń gbà tí ń di wàsíwá ìlẹ́ tàlàsó ò ti gbogbo ayé ń pariwo mo ti ní àǹfààní àti mọ̀ wọ́n dẹ̀ ti mọ̀ mí láti ìgbà tí ti kéré yẹn náà torí pé ọdún táwọn àgbà táwọn jáde wéré yẹn wọn ò ń pe àwọn ẹlòmíín kan wá jọ́ọ̀jì kọjá àwọn tó ti jẹ́ ọ̀gá alátẹnuṣẹ́ yẹn tó ti ṣe rí wọn ò ní lọ́pẹ́ tí òun kọ̀ọ̀kan ń pa orí kíkọ kó wá jọ́ọ̀jì so káwọn èèyàn máa gbàgbé ẹni gbàgbọ́ ọtí torí wọ́n bẹ̀rẹ̀ sí ní yà sí mímọ́ àwọn ẹlòmíín ní àwọn fi yájú sọ́gẹ́ alájì bàrísítà ni mi lè fi yájú sọ́gẹ́ alájì bàrísítà bẹ̀ mo fi bú iyì àti ẹwà tó da fún fújì láti jẹ́ káwọn èèyàn understand pé fújì yìí o tó wá dín ojú gbogbo wa ta wá gbà á lọ́tún lọ́sì yìí àwọn òbí kan tó ti bẹ̀rẹ̀ àwọn bàbá báyìí rẹ̀ ọmọ bàbá rẹ̀ ẹlòmíì ò orúkọ kàwọ́ àmínú yìí tó sì ó wọ̀ ní pé àwọn wàsíwáyìí àwọn barista àwọn kọ̀dẹ́tìn àwọn òbẹ́sẹ̀rẹ̀ àwọn kàsúmà àwọn àyíbà ṣúnà kan ni wọ́n kọ fújì ẹlòmíì ò mọ ta ni bàbá nìlíkì àti sàkárì ìyá mi dáńfò ẹlòmíì ò mọ sàkárì ìyá dáńfò pé ènìyàn kan ti wà tó ń jẹ́ bẹ́ẹ̀ torí gbogbo àwọn tí ń dárúkọ ẹ̀ mo dárúkọ ẹ̀ sí òní kan mo dádé ìbàdàn epo àkàrà mo dádé ìlọrin níbi táwọn kàbákà wà táwọn sàkárì ìyá ọ̀dáńfò àwọn bàbá mílíkì tán wà ihun tí mo sọ ohun tí ẹnu mi gbà ni mi ìrẹ distort story yẹn mi ìrẹ sọ pé mi ni ajú eré ajísà ti bẹ̀rẹ̀ nígbà tí n tún máa bu ẹwà síṣẹ́ yẹn wọ́n bá dórí kó tó wá dórí agbájé náà lámì bàrú sátì mi o dr sikiru mi àyíǹde àìdẹ́ o.
0: Ẹsẹ̀ ń sẹ́wọ̀n alájì dr wàsíù àyíǹde mọ̀ṣá kó tó di pé mo tẹ̀síwájú díẹ̀ tí ẹ bá gbàgbé ṣe rí gbogbo àwọn tí wọ́n dà kan tí wọ́n láwọn gbàtùpà lẹ́yìn ara wọn kan pé àwọn òkèrè ajadilawa abinuwaye bashir kàwọ́ àmínú ògìdán olólàjù àti kàsálí àlàní jọ́lìlàwà gbogbo wọn bẹ́ẹ̀ àwọn yẹn wéré ni wọ́n jí o gbogbo wa yẹn wéré ò tí ì di fújì kí mo pé wéré ò tí ì di fújì kódà àwọn bàbá wa alhaji isiaka abidesu isika abaka nílọrin bíi àwọn náà jí wéré dáadáa tí wọ́n sì sọmọ kọ́lọ́n kó fọ̀run kẹ́ wọn yìí sọmọ dé inú oníwéré kó tó di pé ó di fújì káwọn náà tó padà máa kọ fújì bàbá mílíkì wéré làwọn kọ tààrà tí wọn táwọn fi lọ́jọ́ lọ́run pé ṣé wá rí bàbá mi alhaji nurudeen sakariya ọ̀dáfó àbámọ́ kí yín o mọ́gàjì láyé rínú kẹ́pẹ́ kẹ́mi ogun àwọn náà jí orí dáadáa wọn tó padà yé sí fújì kó tó di pé àwọn padà forí lẹ́ngbà nǹkan tó lọ lékè o ẹ̀ríkùn wọn ti sọ rí lọ́jọ́ tá a lọ nígbà tí a fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu èyí ń bẹ́ẹ̀ nígbà tí wọ́n ká bẹ́ẹ̀ àwọn ara ni aṣíwájú ta kọ́kọ́ ka yí àwọn ajadíláwa ni àwọn abinúwáyé bashir ni wéré ni wọ́n jí gbogbo àwọn sì ní ọ̀pọ̀lọpọ̀ tán fi lọ́jọ́ lọ́n pé wéré ò tí ì di fújì ọ̀dà ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù ọlọ́bọ́tì ni mi bá ń gbé síwájú díẹ̀ sí kagbọ́n tó ń bí alájú tó bí ọ̀pọ̀lọpọ̀ nú tó sì tó fọ́ kan alájà àbáṣà kan dóbi ṣe náà lẹ́mìí dáadáa.
3: Before Sikiru Ayíǹde Barrister, I been in existence. Our forefathers used to use the word F-U-J-I, Fuji, as the freestyle word. Palanzi say, Omo, kini Fuji, Oluwo Oluwo Ise Fuji. Anunnaki Fuji. Fuji means Faji. Another word means form. Omo, what's your form like? What's your form like? Anunnaki Fuji. Yoruba of the island can be described as so different from other Yorubas. Like you rightly said, in that Lagos island we have the Brazilians. In that island of them, we have very many settlers that mix all together. And they have their pronunciation differently from one another. But Lagos Island is the heaven of the very best. If you have never been to Lagos Island, then your civilization is minus one. So it's either you get it right or you don't get it at all. That's what Lagos stands for. And that's why Lagos still till tomorrow, you will find Lagos roaming the street 24/7. Other area has gone to bed, maybe like 7, 8 o'clock. Kini Faji, Kini Fuji, that's number one. We are the word Fuji connotes. Ajiwere Adesanya gave birth to today Fuji. Yesterday, Fuji, the founding Fuji. So let's first of all knock the word. Sikiru Adiba said he derived the name of Fuji, or he took the name Fuji from Fuji Island. No.
0: Ẹgbọn tí bàbá wa tí bàbá wa kí wá ní ultimate tí wọn sọ ni pé Fuji ó ti wà kí Dr. Sikiru Adiba Issa tó dé àkọ́kọ́ nù tó kọ́kọ́ bí ọ̀pọ̀lọpọ̀ nùnù ipe lẹ́yìn ìgbà wọ́n dá sáà kí ni Faji kí ni Faji ẹ kí ni Fuja ẹ àti sọ́rí Fuji Faji Fuja ibi tá à ń lọ́kọ̀ yẹn. Àmọ́ ní mo fẹ́ fáwọn bẹ́ẹ̀ ni pé wọ́n á ní Dr. Sikiru Adiba Issa sọ wípé Fuji o àwọn yọ Fuji ẹ látara island ti látara island nílùú Èkó táǹgbà táwọn lọ táwọn dé àwọn yọ Fuji látara island ni ó láwọn jọ sọ pẹ̀lú Dr. Sikiru Adiba Issa ipe ó lọ àwọn wa ní kò rí bẹ́ẹ̀ ìyẹn lójú a Sikiru Adiba Issa èyí ń lò bẹ́sẹ̀ rẹ̀ wá ń sọ pé ìwọ àti Dr. Sikiru Adiba ẹ̀yìn àti Dr. Sikiru Adiba Issa ẹ jọ sọ wípé Fuji pé nígbà wo ẹ̀yìn àti ta ni lásìkò wo kàlẹ́lẹ́rì yín tẹ́jọ sọ ibi tọ́rọ̀ ti kọjá bẹ́ẹ̀nu ibi tíjà ti wá lágbára sí tara nu gbólóhùn ẹ̀yìn tẹ́ bá ní clip rẹ̀ lọ́wọ́ ẹ lọ tún wọ dáadáa kẹgbọ́n tí Dr. Sikiru Adiba àbí kẹgbọ́n tí bàbá wa K1D Ultimate tí wọ́n sọ bẹ́ẹ̀ pé kí ní jẹ́bẹ̀ gbogbo àwọn tẹ́ dákọ̀ pẹ́tẹ́ ni wọ́n jí wéré yìí wéré ni wọ́n jí wéré ò tíì di Fuji ní tọ́pọ̀lọpọ̀ ń já sí ganu ṣùgbọ́n ọlájà títí ń bẹ́ńlẹ̀ láàrin àwọn àti alájà bá ṣàkàndé òbí sèré ọ̀rọ̀ náà kọjá bẹ́ẹ̀ kí ni tó wá ṣẹlẹ̀ ìgbà náà ọlọ́bọ́tì ní ká tó ṣójú pọ̀lọ́ ẹ̀ jẹ́ ká gbọ́ ìyá yìí jẹ́.

0: wọ́n ti wọlé. Hello.
1: Aleikum
0: salaam tó abá kàtó. Kí ló kọ́yìn bọ́lá ti pè?
1: Orúkọ mi ni Ọ̀túnba láti Sàrúnmí Àdángbá.
0: Ọ̀túnba láti Sàrúnmí Àdángbá. Àmì àmì àmì àmì. Ẹ pẹ̀ nọ́mbà mẹ́rin tó gbẹ̀yìn nọ́mbà yín, Ọ̀túnba.
1: 7068.
0: Ẹ dá sétó ní sẹ́jọ́ àyá. 7068 àbí?
1: 7068.
0: Ẹ ti yé mi, ó ti yé mi. Ẹ pè mí lágo márùn-ún ní ìrọ̀lẹ́ ọ̀la. Ẹ dá sétó ní sẹ́jọ́ àyá.
1: Ọlọ́run ọgbà fún yín yóò bá yín lọ.
0: Àmì àmì àmì.
1: Ṣé rí Dr. Sikuru Ayinde Barista? Níjẹ́ tí wọ́n ń gbé agolo fún Ayinde. Tí ikú bá ń bọ̀, ẹ̀mí ọmọ sọ fún yàrá ni òní sì lè sọ fún yàrá. Aláhi Tàláì. Kódà kọjọ́ pé yẹn ń pàkàkà kú nínú ilé náà ni. Ẹ mọ ìsàwọ̀ ọ̀rọ̀ kan. Tó bá jẹ́ pé ìgbẹ̀yìngbẹ̀yìn làwọn tẹ̀ ń sọ fún padà máa yìí mọ́ pé ní ọ̀rọ̀ ni. Wọ́n sì tẹ̀kú tí wọ́n ti ṣe ohun rere ọjọ́ ọjọ́ mẹ́jọ tán.
0: Àgbọ́yé.
1: Àfọ́nrán tẹ̀ sọ fún bẹ́ẹ̀ ni wọ́n padà máa mọ̀ pé á wọ́n ti sọ̀rọ̀ ọ̀kan fún mi o. Bí ti ń jẹ wọ. Ṣé wàá rí wàásù Àyìndé wọ́n wàásù Àyìndé. Wà láàfin tàlá ẹ̀. Wọ́n ṣe mistake jí ẹ ibi tá a ti wù.
0: Àgbọ́yé.
1: Ọkàn àtẹ̀mí ti máa ń gbìyàn. Sẹ́yìn ni sẹ́yìn ló bá gbìyàn lọ́rọ́.
0: Àmì àmì àmì ẹṣin ọtúnba ọtúnba ọjọ́ tilẹ̀ ẹkùnmílágó márùn-ún ọ̀rẹ́ làwọn oníṣẹ́ ọlọ́bẹ̀ ṣe gbọ́n ẹ̀tẹ́ ìfẹ́jẹ́ ṣe ẹkú àìbínú gbogbo àtọ́pọ̀ alóòtò lọ́jọ́ tòní adúpẹ́ dú adúpẹ́ pẹ̀kún bẹ́ẹ̀ lọ́tọ́ ní bàbá wa most senior special apostle bàbá olúwọlé awótúyì alhaji adébáyà sis hashmotors alhaji sa kamadin láti ìlú abuja alhaji kazeem onílé láti emiasol afa saidi tanki okeru dr mr abaka láti university of ilorin pastor adedeji láti okeoyi nọmba tẹ pè mí sí 08062622008 lẹẹkan sí 08062622008 dókítà ọmọọba mayowa kò sẹ níbí ya dánsẹríkì dk1 ni mo ń sọ fún ayé pé wọ́n ra fáánà hu makana aliyah.